ìsìnwó ìkòròwò òun abádì ìjọwò yóò bá lọ sọ bẹ́ẹ̀ àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní dá abádì ìjọwò gígún ẹni máa ń gùn mo kí yín o àkú àjẹ́ ẹ káàbọ̀ sórí ètò ètò tẹ́ ẹ lè miss ẹ ní fẹ́ miss ẹ ẹ máa fẹ́ lórí ọ̀fẹ́ láti tẹ́tí sí láti gbọ́ ẹ̀yin ò ní fẹ́ gbà láàbọ̀ èmi démi náà máa kó wá mi ní fẹ́ ṣe ní half carton àfẹ́ kó fò á tún fẹ́ máa sẹ́ ẹ gẹ̀rẹ̀ ẹ̀ á fẹ́ máa sẹ́ ìkànnì lágẹ̀lú ni wọ́n ń pẹ̀ bí 96.7 FM òkè gájòkè ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ lè ìbàdàn mo kí yín o tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun mo kí yín ẹ̀kúlé wọ́n lẹ́ni tó wọlé tí ò kí ni kúlé irú ọkàn bẹ́ẹ̀ òun á pàdánù ẹ̀ káàbọ̀ èyí tó wò lẹ́tọ̀ God bless our great nation agbó kan lọ́wọ́ aláàjì dájọ́ wáyé ó ti kọjá àṣẹjú mẹ́rin onígangan jẹ́ ẹ tó mọ̀ àìkú ajé ìṣẹ́gun ọdá kí lè ní ìní gangan ni ọjọ́rú ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ẹgbẹ̀wá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́yìn ikú olúwa wa.

fẹ́ fẹ́ yẹn lọ́jà wọn gbọ́ látòrí ètò ìpéjọba àpapọ̀ gbé ètò kankalẹ̀ fún àwọn ọmọ wa tán bá ti ní èsì ìdánwò bẹ́kẹ̀ tàbí junior neco lọ́wọ́ ìdánwò tí wọ́n ṣe kúrò ní JSS3 àwọn ni wọ́n lè apply Oluwatobi Ajibare oni baba go and sleep ẹ̀yin náà gọ́ ilẹ̀ yìí ń ṣe ẹ̀yin náà ò sùn ìgbẹ̀yìn ò ti sùn àwa náà ò lè sùn ẹja jọ máa fetí gbọ̀kọ̀ bá wọn lẹ́jẹ̀ mú ti hàn nù ǹjẹ́ ọba ti báyàn lẹ́jẹ̀ mú èèyàn a máa lórí ọ̀fẹ́ àti ṣàlàyé ẹ lọ sojare ǹjẹ́ ìwé ọba wa lẹ́jẹ̀ mú ẹ kò lè bá yín lẹ́jẹ̀ mú ẹ wádìí ń tà ń sọ wò bí ọba rí bẹ́ẹ̀ àmọ́ tó bá ti rí bẹ́ẹ̀ ẹ dìímú bẹ́ẹ̀ bá ti wá dìímú ẹ dìímú sẹ́sẹ́ kí mo lẹ́yìn ṣe ẹ dìímú sẹ́sẹ́ sẹ́sẹ́ ni mo ní ká ẹ dìímú wọ́n láǹfààní àti ms wọ́n láǹfààní àti ṣàlàyé fún yín délẹ̀ àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé àwọn ibi tẹ́ ẹ ti lè rí list yẹn tẹ́ ẹ ti lè rí wò.

0: kinyi lokolo tweto ye. Kenneth Igweje. K Boogie. Okinyi lokolo twagba. Tunde Omolawu. Ogati apatapata. Akin yemi lokotemi je. Gba wa ta jo lanfani ati pade loto njo mejo jo mejo mo kinyi. Àwọn ọ̀gá àgbà méjì kan nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń bẹ pẹ̀lú mi lórí ètò. Wọ́n á sí ilé agbára pẹ̀lú mi o. Ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé wọ́n ń gbọ́ wa live and direct. Mi gbọ́ pé àjìní máa wáyé. Wọ́n ní ha. Wọ́n fẹ́ sọ fún yín pé àjọ kan bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ tí a ń pè ní Vehicle Inspection Office under àjọ yìí abẹ́ iléeṣẹ́ ìjọba kan ni wọ́n wà. Àwọn gbogbo yín mọ̀ tẹ́ mọ̀ pé ní VIO. Wọ́n fẹ́ sọ fún yín pé láàjì yìí àwọn lọ́gàá nílé iṣẹ́ yẹn wọ́n ń bẹ pẹ̀lú mi lórí ètò. Àjọ ń gbọ́ wa ni. Wọ́n ń gbọ́ mi, èmi náà láǹfààní ń gbọ́ ọ̀fẹ́ bá wà á gbọ́ wọn. Bàbá lòlòfẹ́ àti gbọ́n wọn náà fẹ́ gbọ́ bí kú ṣe kú bọ̀bẹ̀ sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti nílà kọjá pẹ̀lú àjọ VIO rí. Táàmọ̀ wọn yún àwọn ọmọ wọn òṣìṣẹ́ wọn bí wọ́n bá ti tẹ ẹ̀tọ́ yín lójúmọ́lẹ̀. Bí wọ́n bá ti lórí ọ̀fẹ́ àti ṣe yín bí ò ṣe yẹ wọn ò ṣe yín. Ẹ wá ní fi kún ẹ̀ ní yọkọ mẹ́. Àyọ wà láàjì yìí aṣojú òpólẹ̀ ẹni ọba ti nípèníjà kan rí pẹ̀lú wọn. Àti ká ṣe àgbéyẹ̀wò ìṣọwọ́ṣiṣẹ́ wọn láàrin ìlú. Mo ló fi jẹ́ kí àwọn lọ́gàá ilé iṣẹ́ yẹn kí wọ́n wà pẹ̀lú wa lórí ètò láàjì yìí. Iléeṣẹ́ àjọ tìjọba kejì. Ó ní Ọ̀yọ́ State Road Traffic Management Authority. OTMA. Àwọn lọ́gàá iléeṣẹ́ náà ń bẹ pẹ̀lú wa kódà wọ́n ń gbọ́ wa kété-kété. Wọ́n sì rí wa wò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ kété-kété. Bẹ́ẹ̀ bá ti lórí ọ̀fẹ́ àti ní ìlà kọjá pẹ̀lú àjọ OTMA rí. Àbí tẹ́ bá wò pé ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ọ̀fẹ́ kù díẹ̀ káàtó lápá ibì kan. Orí ọ̀fẹ́ ń bẹ fún yín láàjì yìí o aṣojú òpó lẹ́ngbà takoko bá tó láti ṣàlàyé. Ẹ wá má fi kún ẹ má yọ kó mbẹ.
1: Bóyá má fi jó ṣeré ya bọ́ síta. Ladies and gents, ẹjọ́.
0: Àwọn àjọ kẹta tá a fẹ́ ṣàgbéyẹ̀wò wọn ńlọpọ̀ àwọn consultant.
1: Sóyá o.
0: Táwọn ìjọba àbílẹ̀ tí wọ́n ní wọ́n gbéṣẹ́ fún. Ọjọ́ kí bọ́kọ̀ bá lòun gba one way tó bá kú ọwọ́ wọn ọbọ̀ ọwọ́ finally. Ó ti ẹ̀jẹ̀ pé à ń pariwo ẹ̀ náà pé kéèyàn gba one way kìí ṣe tó da ọ̀pọ̀ orú àwọn tí ń serú ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wa kan láàrin wa lára wa àwọn bàbá wa àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn aya wa àwọn ìyá wa ni wọ́n ti kán lẹ́sẹ̀ wọ́n sọ̀dá láàbọ̀ ara wọ́n rẹ́ lòmíì lọ́sọ̀rùn lọ́sẹ̀ gangan. Ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn consultant. Eléyìí tí àwọn ìjọba àbílẹ̀ gbéṣẹ́ fún lórí ọ̀rọ̀ tá ń pè ní traffic management. Ìjọba àbílẹ̀ tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti bọ́ sọ́wọ́ wọn. Ẹja gbọ́ aláǹfààní àti sójú òpólẹ̀ bá kókó bá tó.

ọ̀dà ẹjẹ́ fún yín ní ìfàárà kí n tó sí pé wọ́n ṣojú òpó lẹ̀ ẹ̀dàkùn ẹ̀yìn tẹ́ ẹ̀ bá tì ní ìlàkọjá kankan rí pẹ̀lú àjọ tí a mọ̀ sí VIO tàbí Ọ̀yọ́ State Road Traffic Management Authority or àwọn consultant táwọn ìjọba àbílẹ̀ gbéṣẹ́ fún. Ẹ̀yin lè mọ́ wulẹ̀ bọ́dà àti pè tẹ́ ẹ̀ bá ti nílà kọjá àbí pè níjà kankan pẹ̀lú wọn. A mẹ́jọ kan fún yín ní ìfàárà díẹ̀ ìfàárà díẹ̀ nípa àwọn àjọ tí mo sọ àwọn méjèèjì. Ẹ̀jẹ̀ fún yín ní ìfàárà díẹ̀. Ẹ bá lọ sórí wẹ́bsáìtì ìpínlẹ̀ Ọ̀yọ́. Abatoyo Resources Directory News Jobs Info at oyostate.gov.

0: eré kan tó mọ fi ń di ẹsẹ táyà kí ló ń ṣẹlẹ wọn ní èmi páàkì síbẹ pé kọyẹkí mọ páàkì síbẹ pé bíi parking lot ibi tí wọn ṣe parking lot sílẹ kí ìwọ lọ páàkì sí ni à ti sọ ìkẹkẹ síbẹ pé ìyẹn gbọdọ páàkì
1: sí ni báyìí
0: ebi tí ẹ bá bẹ ẹyìn mọwọ ẹkọ tó jàre ọyẹ àwọn èmi ò dáhùn kan mi ò sọ mọ mi ò àbí ẹyìn bẹẹrí nǹkan kan bẹẹ ṣe pé ọyẹ kí àwọn ṣáín.
1: oríṣiríṣi àwọn àmì kó wà láwọn ojú pópó wa pé má dùn síbí o.
0: ẹ fi hàn kan sí ẹ wọn ṣá ń pọ ìyá tó sáré pé ọrọ tí wọn sọ wọn rí pé àwọn ò lọrọ lọ mọ ọtí máa ní ti máa ń wà nǹkan kan. Tí n bá yín wà nǹkan kan lẹ wá gbére dání náà ń ṣe kíní mọ́tá yà rẹ ṣe gbé ẹ pé kíní ìgbàlódé ni lẹ́yìn nìkan bọ́ wà nǹkan kan sẹ́yìn nígbà lẹ́yìn ọ̀rẹ́ ìmọ̀tá ògùn wẹ̀ ẹ́ wọ́n tó bí mẹ́rin níbi ọba tèmi kú mbẹ́ ọmọ ni pé yẹn kàn kó sáàpá ní pásítọ̀sì lọ́jọ́ náà ọba tèmi kú mbẹ́ nìyẹn so kíní kan ó yẹ kí ìjọba kí wọ́n mọ́nítọ̀ wọn extortion òun ṣe nǹkan tó dá nínú ìlú tó bá fẹ́ lọ síwájú. Ẹ̀rọ náà dẹ̀ ń sọ wọ́n ní ọkàn síbẹ̀ káwọn ọmọ wà nǹkan jẹ ni wà látara sáà ń sọ fún mi jọ náà nu ìgbà náà ti sọ bẹ́ẹ̀ fún mi náà lèmi náà bá wà pé náà bíi mẹ́rin bẹ́ẹ̀ bá tààzẹ̀ náà bá kú bára wọn lọ́wọ́ ó lè fọ́ tàwọn tó tààzẹ̀ náà wọ́n tààzẹ̀ àpẹẹrẹ ẹ̀dẹ́ yẹn mú ṣe lórí
1: wọ́n lè kún ẹ síbẹ̀ káwọn ọmọ wà nǹkan jẹ.
0: Ó yà dá lẹ́nu ọdún bọ́yá fún bẹ́ẹ̀ tó mi jọ náà. So àwọn mí n bẹ́ẹ̀ pé wò lérí nǹkan bẹ́ẹ̀ yẹ ká lọ́ ni wọ́n wà nǹkan ti ṣe ló dáa jù. Wọ́n lè tọ́jú àwọn ọmọ ṣẹ́ ń bẹ̀ náà. Mo jẹ́ bá kóyàn bí nǹkan tuntun lówó tó dáa. Wọ́n extort aráàlú kọ̀ọ̀tọ̀ bó ṣe fẹ́ dájú ẹ.
1: Yes sir. Wọ́n extort aráàlú bí wọ́n bá gbaṣẹ́ náà tí owó tí wọ́n ń gbà ọba tí ọba. Hello.
2: Hello ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú àjìn o. Orúkọ yín bulẹ̀ tí ń pè wá.
2: Michael Ọlá tún láti Ògbómọ̀ṣọ́.
1: Láti Ògbómọ̀ṣọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Sọ́sẹlẹ̀ sẹ́yìn náà rí ni.
2: Ọ̀sẹlẹ̀ sí mi. Ọ̀sẹlẹ̀ sí mi nílẹ̀ yóò sì tún ṣẹlẹ̀ sí mi ń bá dàn.
1: VIO àbí Otma.
2: Otma àti VIO wọ́n jọ dún papọ̀ mọ́ kúrò nínú Bódìjà ní SCC yẹn. Níjọ yẹn tí mo fẹ́fọ̀ gan mo wá bá yín. Wọ́n gba mọ́tò lọ́wọ́ mi dò ní torí mò ń sọ.
1: Hello. Wọ́n gba mọ́tò lọ́wọ́ yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n àti.
2: Nígbà tí ń rówó dì nífa owó sísọ́límẹ́ǹtì yẹn san. Wọ́n wá gba mọ́tò lọ́wọ́ mi dò ní ìní mọ́tò yẹn mọ́ ọ́fíìsì. Bẹ́ẹ̀ni.
1: Ṣé àwọn ní àǹfààní àfi rówó sísọ́límẹ́ǹtì yẹn san.
2: Àwọn ni torí owó tí mo fẹ́ kó lọ sí ọ̀dọ̀ ẹni tó ní mọ́tò. Ní mo kó kalẹ̀ níjọ́ yẹn tí ò jẹ́ kí n rí owó yẹn san fún ẹni tó ní mọ́tò.
1: Ìgbà tẹ́ ẹ̀ wá rí sẹ́ńdí làbá fi ìbínú gba mọ́tò lọ́wọ́ yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Èló làwọn gbà lọ́wọ́ yín lọ́jọ́ náà.
2: Wọ́n gba 30,000.
1: 30,000 naira.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọ́fíìsì wo ni wọ́n mú yín lọ?
2: Wọ́n mú mi lọ nínú sẹ́kẹ́rìátì.
1: Ibẹ̀ gangan ni wọ́n mú yín lọ?
2: Bẹ́ẹ̀ni. Ojúta.
1: Wọ́n á fún yín lọ fiṣẹ́ rìsíìtì.
2: Bẹ́ẹ̀ni. Kódà dò ní mi ò ní mọ́tò kan.
1: Àwọn ọ̀gá lọ́gà tá a jọ ń tán wà nípínlẹ̀ Ọ̀yọ́ tá a jọ wà lórí ètò náà ń gbọ́. Hello. Ẹ ti wọlé mi ọ̀gbọ́n yín o. Hello. Mi gbọ́ yín sà. Mi gbọ́ yín. Bóyá mo lè gbọ́ yín báyìí. Hello.
3: Hello
1: sir, orúkọ yín bulẹ̀ tí ń pè wá.
3: Orúkọ mi ni Pastor Matthew Ajibade láti Ọ̀dà.
1: Láti.
3: Ọ̀dà.
1: Láti Ọ̀dàn.
3: Bẹ́ẹ̀ni.
1: Olódó la gbà wọlé lọ sọ́dàn. Ọ̀yẹ́n tún lọ já sọ́lọ̀ ń dá lọ. Mo ń gbọ́ yín.
3: Ọ̀tẹ̀lẹ̀ sí mi náà rí.
1: Ok. VIO àbí Otma.
3: Àwọn Otma ni a ti ra hàn kù.
1: Bo ni a ti mú yín?
3: Níyàmẹ chọọchì ni wọn
1: ti. Kí lẹ ṣe? Kí ni a lẹ ṣe?
3: Wọ́n ní mo pàṣẹ jẹ́ ju ọ̀nà mi.
1: se yin na si park se gboju ona lo to
3: eh park se gboju ona mo ti amale ni bi bi erika to de bo so ba mo ti ya mi se tin ko bi se bi jana church gaga ni ya wo ga ni mo gbe so ti ti wa lo ke ra e ko era ugo ya ke gbe mi lo si bi ta kan ti era ko de e do gara ji o by force ni mo ti na di force o ga mi pe ni mo pe o wa ni ti ti so de pe ni
0: I get you.
1: Ada ese hello awon alase na ngbo hello alase na ngbo hello
4: hello sir
1: era sa wa ku aje o
4: ati aki yemi ko ni baje fun e
1: ami sir
4: ori ton kilo wa lo soro
1: yes sir
4: samuel bi to yomo ya
1: gbadun yin
4: se mo nkan te nse yi en se fu ayin ati ran dira omo yin bi ogun lo je e jire olohun e jire
1: amen
4: se ba won people yi awolowo ti so aso tele nipa won pe mekunu ni o gbeja ara e o wa bele na fe dale yi o wa bele lo yo se
1: olohun ni jari
4: o lo ja maringa ni bi farm mi to wa ni bi so mi ya na gbala ohun re gbudo pa abi park ni láti fi ṣe ògùn hypertension kankan bẹ́ẹ̀ bí mo ṣe yí láti bí pàṣákin níbi sọ́mìlì ẹ pé kí n sáré gbàgbé gòkè gas express pé náà ṣe yẹ hehehe náà bá yọ fóònù jáde àwọn ọtúmà ni mo ṣá mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní mo gbà wọ́n wè mo ní rárá wẹ́ cross síbí wẹ́ cross ẹgbẹ́ kejì àwọn wá ní ọtúmà tí mo mi ya fọ́tò wọ́n ṣe o ni eri gbagbalagba ni mi ni o sinu dudu kankan lori mi funfun ni gbogbo re o fi o wa fi beyin le o fọlọhun beyin o o tun ma fọlọhun beyin le ma gbebe e mo fi ojo ori mi beyin e dagba o ja ni no no mo wa mu
1: e kile mu
4: era meji o wa ni kan to wa lowo mi ni e ba mi gba be o wa ni ah mo tun dana ni e o tun fun olowo nkan kan o ya mu mi lo se zp wa di SDP bi lo sele nikan ba ni nkan to sele ni pe inu won oluwa help mi pe lo lo wa lowo mi mi lo lo lowo nkan to wa lowo mi 200 naira meji e ah oni nkan ta fe se pe ma lo wa owo ni mo ja make transfer 6000 won wa lowo mi awon ti SDP ni o
1: lawon otuma
4: ah anu se mi o
1: se fun yin receipt
4: ma governor ikan ta nso to ba ngbo ke je ki governor o mo e ma support ti wo oro wo ma da bi start laipe yi
1: olohun ni je
4: aha a je pe kan ti wa ti se si kan ba je ope rara bele ni da lo da wo le elegan ju bandits lo ikan ta nso ju bandits olo
1: eda
4: ke mo tele ati ati yemi
1: mo gbadun yin
4: tele mo rin die ninu awon pe me yan se yiwo pada pe nigba to olohun wa pe mi ti mo wa di wo li oni ke pada si aja pada si di ebi
1: olohun ni je
4: o gbo ye ke yan o se fun won gbogbo e o gbo do se mi lanu gan
1: e mo se
4: ti ke te se yi e fe gba ilu kale awon lo fi apartheid pa many people awon people yi awon mi to ku laipe ojo awon lo ko si e o gbo ye ke yan ma lo ma de na de won tabi ko ma se nkan ti o ga e ki lo fun won o
1: oda
4: wala bo olo agba wa nu
1: e olohun ni jari jọ̀bọ̀ fẹ́ kí ẹgbóhun arákùnrin mo fẹ́ kẹ́ ẹgbóhun rẹ̀ arákùnrin gbẹ̀yìn tí ẹ bá wà lórí ọ̀fẹ́ ẹ wà pè mí tọ́lọ́ ń bá mi sí yín tẹ́ ẹ fẹ́ lórí ọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ní béèrè fún ẹ wà pè mí gbẹ̀yìn tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ láti ran arákùnrin lọ́wọ́ ẹ wà pè mí ẹ̀yin náà ti mọ nọ́mbà tẹ́ ẹ pè mí sí wọ́n pe nọ́mbà mẹ́ta gbẹ̀yìn tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ láti ìrànlọ́wọ́ ẹ wà pè mí.
5: Hello sir.
6: Hello sir.
1: Ele ko la fe ke gbon pararam pam pam param.
5: Je ibanuje okan fun aye mi bi pe ah o mo se afesi inde fe
1: mbo fe ke farabale gbo.
5: Je ibanuje okan fun aye mi bi pe ah o mo se afesi inde fe ku ni ile yen be na ni mo ti fe se degree mi pe tori be yen ti mo mi la. So idi ni yen to je kin fi be mo kan yen to ki fi pe yen pe mo sa ni lo re lowo lati taro ni sin yi gari le mi ati mama mi lajo mu to fi de sin yi mo kan yen wa hard ga mami lo wa je kin fi pe yen pe kin le
7: ba kan dale
5: sa
7: ja kan dale yin
5: akanda ni mi akanda ni ya mi
7: akanda iru akanda wo le
5: akanda ti mi ni akanda to ni ipenija oju
7: akanda to ni ipenija oju
5: ben
7: na ma to bi na ori na
5: ma to bi mi ori mi na ati mi no de ri na
7: so ti wa ni bo kini mami nse kila nti na nse
5: ma mo to bi mi ntoro bara ni tori ki mo ba le fun wa ni onje sugba ti en ba jade laaro nigba mi nbe to je pe mo te ni ri nkan bo bi ki mo mu neun du e dibo abi to ndu e ki mo mo bu ki mo mo dani owo na la pe mara wa lo lajo fi je
7: ama to bi yin toro bara
5: beni
7: anti yin gbo
5: sister mi yen eko ni awon wa
7: kila na se leko gba won ri na
5: jama jama yen na won na se
7: na toro bara
5: beni emi o de fe ki du lo sele mo fe gbe ogodi le waga
7: na babu le yi
5: o ma bada ni sa
7: boloko yin boladugbo yin
5: adugbo wa gaga labirin gaga ni adugbo wa
7: ilo gbagbo le yin labiran
5: ah mama ko be ni ile alakeji
7: dadi yin wa nko
5: dadi wa ti ku ti pe ti pe good be 20 years dadi wa ti ku
7: eyin to mo yan to mo dun mele bayi
5: ah mo ti wo 35 bayi
7: e wa ni baba tolorun lo ti pastor ni won abi
5: be ni reference church la kan ni won
7: àwọn ọlọ́run lò jẹ́ fi rẹyìn lọ sí nc
5: bẹ́ẹ̀ ni tí mo fi ka nc
7: ẹ ti wá parí nc
5: bẹ́ẹ̀ ni sà
7: ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ dìgírì
5: mo wá fẹ́ ṣe dìgírì bẹ́ẹ̀ ni mo ti mi ní ìrànlọ́wọ́ aṣọ méjì ni mo fi ń chíńjì mi ní aṣọ kankan lọ́rùn màmá ti jí gbogbo aṣọ mi kó lọ.
7: ta ló jẹ́ aṣọ yín kó lọ.
5: mi ò máa mú kí mo kàn fọ aṣọ aṣáṣíbì kan náà ni àmọ́ bó ṣe mo si sele ma aso meji mo fi n change aso keji gan ikan gan ese ya ni ti mo to n wo mi mo nibi ki n bo aso yen danu ni fi lo ma
7: se yo kan lo wa ku lorun yin
5: o wa je ibanuje okan fun mi be ni sa
7: aso yo kan
5: be ni sa dadi
7: oda anyway na nipa ta so yen ti e ba le wa sofisi bi alawon aso kan ti awon yen ti ko fun wa ta n ko lo fun awon missionary kò lọ fún let me just start kò lọ fún mission work bẹ́ẹ̀ bá lè wá sọ́fíìsì mi àsọpọ̀ ń bí ọlọ́run yanjú yẹn àárín mélòó kan tá kò lè yín lọ́ka tó máa kó yòókù lọ ara tá kó wẹ́ẹ́ lọ́fíìsì náà nìyẹn ìyẹn ní èkejì ni wípé federal government ti gbé app kan kalẹ̀ tí wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ fẹ́yìn tẹ́ bá já kàn dá láti lè access fund fún education yín sẹ́yìn ògbọ́n pa ẹ̀ ni.
5: Lefond
7: náà ni ó dẹ̀ ní tó yàtọ̀ sí ti pé ó tún ní ibi tí wọ́n ti tiyín tí ń segment tí wọ́n fẹ́yìn tẹ jákèdà tó yàtọ̀ ṣé ẹ̀ máa ń pa ẹ ni.
5: Ẹ ṣé mo dúpẹ́ fún mi fún nǹkan tẹ̀bí mi lére before kí n tó kù ní Ọ̀yọ́ ni mo ti mọ kí nìyẹn pé mo gbé kalẹ̀ so ti pé mo ní tí ẹ̀ máa parí pé yóò máa dá àwọn owó yẹn padà tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí nígbà iṣẹ́ ìjọba but ohun tí kò jẹ ẹja ti pé tó tún wá ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tágbà tí mo fi kọ́ apply fún èmi ò tètè gbọ́ sí nǹkan yẹn ìgbà mo máa padà bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹni yẹn wọ́n sọ fún mi wípé tí ó bá pé tí wọ́n bá ti pé kíní ẹ̀ bá ti padà jáde wípé àwọn ò padà sọ nǹkan yẹn fún mi but n tí mo tún wá fẹ́ẹ́ tún láti sọ láàrin yẹn ni pé àwọn tí mo tún apply gan fún gan ọ̀pọ̀lọpọ̀ wọn kí mo tún máa rówó yẹn gbà ó máa ṣe rí ẹlòmíín lè tè rí ẹlòmíín sì wà dẹ̀ pọ̀ tó lè má lè tè rí owó yẹn so mi ò fẹ́ fi network yẹn kí nǹkan fi kí nǹkan fọwọ́ nìkan ṣe nínú ìrìnàjò ayé mi so di ni yeto je kin fi ma wa ran lowo ka kiri
7: ile po ko yin gan
5: oluwa to sin afolabi
7: o touch bo le yin lo
1: aragun e je nse mo baun le ti gbohun e ba nna lowo kan te fe se farakunrin e pe mi tabi ke fi message sowo si mi lori WhatsApp number mi na ni 08032954191 08032954191 na ni number mi te ba nuna lowo kan te ba fe se farakunrin beyin na gbo e pe mi tabi ke fi message sowo si mi lori WhatsApp en te ba ma pe be se gbo yen o ka yin lara omo 35 years arakunrin ti pari nc won fe tesi waju lati continue pelu degree lawyer na ni won je landlord won lowo won erowo le san nkan le die sugbon agbolongbo be se gbo olon ba mi si yin lati ran won lowo e pe mi tabi ke send message si mi lori WhatsApp ama ba se fe se se le ta nse yi lati tabuko ajo kankan ajo ni ipinle Oyo ni ajo ni orilede wa Nigeria ni agbodo si mo wona bi orilede yo se dara bi o se dara enikan be nbi pelu mi enikan be nbi pelu mi eje nwo na hello eje nwo na hello
4: ati ati yemi
1: mo gbadun yin so
4: olu aje kaye o niyo
1: amen
4: mo fi akoko yi mo lo lati ki baba America e mo ki gan ni tori pe wa la America o tun ba wa tun Nigeria se pelu lakaye ati ogbon iyan bale asisi ni mo soro npa e
1: mo gbadun yin
4: mo ti hi won lori Facebook won de le hi mi lori WhatsApp lori Facebook na Samuel Bito yo mo iyawo li to nkilo iwa please olo aje ki aye o da ayo la wa ba wa Nigeria
1: amen
4: mo ni awon oro lati ba yin so ati ati yemi mo ma wa office yin
1: yo
4: se ta ma mu ye
1: oda
4: tori mo mo gbe ojise Olorun ni e wa awon kan fe sele pelu kan to sele lori lede e ja gbogbo awon to ma ya le abi kan ji phone kan bere se come some ma complain wa gba ni le se bread kan wa gba ni junction kan kan ma damu eni e damu eni e so won se mi be o de mu epe mo ran sinu eyan be pe ni keni to ma ran eyan be lowo se ko chronicle 95:2 o ni awon ti olodun ba binu si o ni eni keni to ba ran won lowo nu won lo ma ba se eni eje ki anybody ma jale anybody mo bayi o eyan olopa te ma gba bribe ke ma nse e sora yin o awon ke to ma resort si leleyi to ba ya wa wa ma toro bara wa ma ma le o ye yin ju mi lo akaki yen mi koro ojise olodun ni e at present by wuri le mi wuri to kilo iwa ejo olorun aje ka ye ni o da e kokko je pe oni ti pile ba baje ni oni ododo o se awon kan kan wa underground awon kan to ma sele pelu bara bara bara yi awon mi wa fun olohun wa lo ta fa awon afa gugu awon kan ko ni ke runu si ejo e ma je ka pa orile ede ni popo ejo to ro olorun
1: yes sir
4: ki okan mi ki o ba ti se kan kan fun yan ma de mo pe o ti ni ko ba labe ni
1: oda
4: ejo nkan ni mo so ye mi dada o
1: oda
4: o ye mi gan o
1: oda
4: o ni mo ti wa ni ewe emi si dagba emi ko ti ri ka ko lododo sile abi ki ro mo won ma sagbe ounje ataka kan wa ni ilu yi alaba wa ni ilu yi awon kan abirun ni won abi ki na pe
1: amen amen amen so be
4: so God will bless you akaki yemi
1: amen sir le pe pastor number mi ni isin o le ba mi soro ni isin pelu pastor number mi ejo deyin eto le ri mi ba soro ni isin ti ba pari eto le lo lanfani egbon ba ti mo fe fun lori ofe tele ojo ti lo awa ti mo ra ti mo dagbere lori eto fun tita re lori ofe ati ene awon kan si npe mi o ejawo laarin seju kan si meji ejawo ka ma dagbere hello hello
8: vanity upon vanity all is vanity.
1: Oh my wonderful daddy poverty. From our
8: poverty upon Poverty. All is poverty.
1: All is poverty.
8: Leave the rest to God. Nigeria, we hail thee.
1: Amen.
8: Grandpa Christopher Latawe.
1: Auto Jometa Daddy.
8: Kodaro.
1: Yes, sir. Kodaro. Aro Dita. Aja wa ma mura ti Olorun je di mo gbe ti mo ri de mo ri call yin gbe Olorun se ti mo ri number yin gbe abawa grandpa Christopher Latawe ani ga ma wu le gbiyanjo ati pe mi mo won gbiyanjo emi ataga awon otma afojurinju 101 agbodo ni nta agbodo set kale lati monitor awon kan n to le ju laye ni ke gbe agbara fun yan eni agbagbara fun te ba ni check ambala yo si agbara lo isowo sisi awon eyan wa kan ni gboro they were lord la yara won oni gbagbo pa ti baba mi sowo laje yi gba wa ta saison fun idagbasoke orilede fun alafia re fun itesiwaju re ati ba olorun da owo papo ere owo aje aje mi oda mi loju ajere eyan ki boluwa sowo ko ma jere

0: kò ṣe. Mo ran lẹ́rọ léwé ó drop out. Mi ò wá rí ó wá sá kúrò ní láti December yẹn. Ọkọ wa pè mí njọ kan ni ó náà wá ní kírikírì. Kírikírì.
1: Kírikírì.
0: Mi ò gbọ́rú ẹ̀rí ọmọ Èkó ni mí lásàmà gàlọ́ bá mi sí yóò mọ náà bẹ̀. Màmá kò máa wá jókòó lọ́dọ̀ mi. Ó bá ní bàbá lábí ọmọ kan wà mo ní mo máa ń gbọ́rọ̀ wọn. Ó ní kí n ká lọ ṣọ́ọ̀ṣì wọn. Bá a ṣe débẹ̀ báyìí bàbá tí ń ríran á ní wọ́n tọ́mọ ẹ wà lẹ́wọ̀n tọ́mọ ń dá ẹ láàmú ìwọ́n tó ní sinmi tí ó fi kó ọmọdé lọ́rọ́ wàá rí sinmi o ayé ò ní bínú ẹ ó ṣe ń gbàdúrà yẹn bẹ́ẹ̀ ni mò ń ṣàmí. Nígbàjú Ọlọ́run àtẹ̀yàn bó ṣe pè mí ní jẹ́wàá ó bá ní wọ́n ti dáhùn sílẹ̀ o ó bá ní.
1: Abiyamọ ayé ẹ ṣàmí lórúkọ Jésù ayé ò ní fi ọmọ rẹ dààmú rẹ. Wọ́n ti tu sílẹ̀ àbí.
0: Wọ́n ti fi sílẹ̀
1: ní ìjẹ́wà. Láti kìrìkìrì.
0: Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àjọ wọ́n sí mi báyìí.
2: Kílẹ̀ ló ń jẹ́.
0: Kọ́ọ́dírì ìdámilọ́lá Ìṣọ̀lá.
1: Orúkọ tẹ pè yẹn Ọlọ́run wọn ní ìpín lọ́gbà ẹ̀wọ̀n mọ́.
3: Èèyàn ò lè gbọ́rú eléyìí kọ́ ni Ọlọ́run ò sí. Àìsà ẹ̀rí tí ò la omi lélẹ́yìí. Wọ́n jẹ́ gbọ́ kejì náà mò ń bọ̀.
4: Ọ̀gá mi tí mo kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn kó tó di pé mo wọ sùn. Agbẹ̀bí.
1: Agbẹ̀bí.
4: Bẹ́ẹ̀ni sà. Wọ́n pè mí lọ́sàn-án ọ̀nà pé kí wọ́n assist àwọn nípa wọn náà lóyún kan. Ìgbà tí máa débẹ̀. So lady yẹn oyún tó wà nínú ẹ̀ ó ti lé ní ọdún kan àtàbọ̀.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Oyún yẹn ti lé lọ́dún kan àtàbọ̀. A ṣáà ṣe prayer fún báyé ṣe tán. Ọmọ mu díẹ̀ ó tún stop. Wọ́n sọ fún ọ̀gá mi pé mò ń bọ̀ mo fẹ́ sáré lọ jẹun lé. Ìgbà tí mo délé ọkàn yẹn wọ́n sọ fún mi pé mo rò bàbá lábí amọ̀dá ni tó bá lọ. A ṣàfi òróró yẹn pa wúmà yẹn níkùn. Kò pẹ́ sígbà yẹn bíá bí after 8 ọmọ ṣàmú wúmà yẹn. Wúmà yẹn bímọ láyà àtàláfíà.
5: Hallelujah! Ọlọ́run bàbá ọlọ́mi ọmọ o.
4: Ìgbà tí wúmà yẹn bímọ tán báyé jókòó síta tá à ń gbatẹ́gùn ní kọ̀bí after 11. Màmá kan wá wá. Wọ́n ní àwọn ni ìyá ìyàwó tó bímọ sọ́dọ̀ yín láyé alẹ́ àná.
1: Ó ní ìyá ìyàwó.
4: Ìyá ìyàwó ẹni tí ọkọ ẹ kọ́kọ́ fẹ́.
1: Òkè tó kọ́kọ́ fẹ́.
4: Kí lẹ fẹ́? Wọ́n ní ẹ̀rí ọkàn ń jẹ́ wọn gbà táwọn padà gbọ́ pé ọmọbìnrin yìí bímọ ní alẹ́.
1: Ẹnikẹ́ni tó wà nídìí ogun tó ń jà.
5: Olúwo.
1: Lónìí. Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ.
4: Màmá yẹn wá ní ọmọ wọn ní ọkọ ẹ kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀.
1: ọmọ tí ẹ ló yẹ kó fẹ́.
4: ló kọ́kọ́ fẹ́ tó jẹ́ ìyálé nípa ọkọ ẹ máa ma ju ìtẹ̀ ó máa nà ọmọ yẹn kan tọ̀wọ́n débìí nìyẹn. ọ̀wọ́n sọ pé ogun tó ja wọn ò fẹ́ kó ja ọmọ wọn kó forí tì kó máa fàdúrà wọn lọ́wọ́. láàrin ọkọ ẹ fi ma ju ìtẹ̀ pẹ̀lú nínà yẹn lédì yẹn kú. Màmá yẹn wá ní ọ̀wọ́n sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọmọkùnrin yẹn tó wọ́n gbomi jẹ́ lójú ọ̀wọ́n pé ẹyọ kan ṣoṣo tọ̀wọ́n bí ló kú yẹn. Wípé wọ́n sọ nígbà yẹn wípé tó bá jẹ́ pé ìyá ni ọmọ wọn fi jẹ́ kí Ọlọ́run kó dà. Ṣùgbọ́n tí ò bá kí ń ṣe ìyà gbogbo ọmọbìnrin tí ó bá fẹ́ wọn ò ní bímọ. Ṣùgbọ́n tó bá lóyún wọn ò ní bí.
1: Ọ̀rọ̀ tó dúró ní ọjọ́ ayọ̀ ọmọ rẹ.
5: Ó sì ń jókòó.
1: Ṣé òjò kò ní àbọ̀ kúnlẹ̀? Ọ̀rọ̀ yẹn. Àbẹ̀lẹ́bù yí padà lẹ́rìí.
5: Ó ń bí Jésù.
1: Kábíyèsí Olódùmarè. Ó sọ bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ni sà. Wọ́n ní kan tó jẹ́ kọ́ àwọn wá nìyẹn. Ọgbẹ́ inú ló jẹ́ fún pé ọmọ tòun ti kù.
1: Sọ ẹni tó lóyún yẹn tó bímọ ẹ̀ kò fẹ́ kó bímọ.
4: Bẹ́ẹ̀ni sà. Nǹkan tó bó ṣe rí lára ẹ̀ nígbà tọmọ tiẹ̀ kú lòun fi sọ àsọtẹ́lẹ̀ burúkú yẹn.
3: Màmá tí ẹ̀rí bá lè máa tẹ̀léra wọn báyìí. Ìwọ náà wá worú ẹ̀rí tí ìsọjí ọjọ́ Sunday máa bí. Ó hàn sí mi kedere lójoojúmọ́ ni sà. Wípé àwọn àṣírí tó bá dúnú ìsọjí yẹn. Àwọn àṣírí tó máa padà bí ìyanu abàmì ni. Àìsàn mẹ́tì ńlá ná fún èmi àti ìwọ. Lára àìsàn mẹ́tì tó fún èmi ni wípé gbogbo nǹkan náà ní kí n jẹ́ kí n fi ro àwọn ènìyàn láti gbàdúrà ní ọjọ́ náà. Kí n kéde lórí gbogbo rédíò pátá. Wípé ìtúsílẹ̀ ń bẹ fún àwọn ọmọ ọlọ́run tó bá gbàgbọ́ nínú Jésù. Wípé ọ̀nà ògo ìjìnà tẹ̀yàn bá ti fi ti Jésù sí. Náà àìsàn mẹ́tì tẹ̀yàn ọmọ ọlọ́run ni wípé kó wá gbogbo ọ̀nà tó fi máa dórí pápá yẹn ní ọjọ́ Sunday. Kó dẹ̀ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú Jésù. Wípé ogun tó ti jinlẹ̀ sínú ayé àwọn ọmọ wa. Wípé wẹ́rẹ́ ló máa ṣẹ́ ní ọ̀sẹ̀ náà. Àsámẹ́tì kejì tí ẹ̀yin ọmọ ọlọ́run ni wípé kẹ́ ẹ kéde fún ènìyàn 25. Òróró májèmójú ẹbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan. Ráìsì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn pẹ̀lú ọ̀rẹ́ ọ̀fẹ́.

0: lọ́rùn létí kí aago mẹ́sàn tó lù lọ́la ni gbogbo ọmọ ọlọ́run yóò ti dé orí òkè tí ń bẹ ní ìfọ̀ yẹn tí gbogbo ènìyàn bá ti ń bọ oúnjẹ jóni baptist la máa mú wá ti ń jẹ òyìn bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀pù tó wà ní ìfọ̀ ní ògùn ṣe ní bọ́sọ̀pù yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹ́yẹ aago mẹ́sàn ni ò wá ríre gbà ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
1: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bọ́ jẹ mọ́.
2: Lagilu FM 96.7

29 oṣù keje ọdún 2026 29 of July ọjọ́ Wednesday oni Oluwa ọrun ohun aye

sẹ́ni tí ó rìnrìn àjò tó jìnà ẹ̀sà tí òun kan kò ní kú lọ́wọ́ rẹ̀ Menava kwada ya be Canada liya bahash. Mufeke kie si onti maafu yi la aroi. Agba dua meji itori o ni ojo anone. Shubo lu alona mi. Agbe o ni iri isu wa ninu oko. Ni ona tokpo. Bi o baso ibu isu tokpo nu. Emi awa uni. Ewo bi Abraham o ni gba Israeli bi o ba se tan lati so Isaac nu Isaac bere lowo baba re pe baba mi igire inare obere ohun e boda Abraham so pe omo Oluwa yo pe si ohun e bo Bi won ti de ori oke mamori o si gbe owo le omo re o fa obeyo o fe du omo re o si gbo won oluwa loni lo kogoja toro setan lati fi Isaac sile Emi na o ni fowo seyin lati fi Israel le fun. Mon ti ase fi po lara awon mo Israel be. Ti Bible bi so pe okun ri won o sa tori okun o le duro de won tori enikan fi Isaac le nitori won. Emi awon wuli. Bible so pe Jordan ri o pada seyin. Esa. Jordan o ni mo pada seyin. Tori pe enikan fi Isaac le nitori won eyi te ngbo mi ni aro yi mo nlo ipele kan ni o ere ajo ni jina bi nkan o ba ku ni owo eniyan emi awon wuli eyi kan ngbo mi bayi na sa wo bi o le gba lofe be Ofe la ko le Job lowo ati yawo ati omo gbogbo nkan de lo daada fun Bibeli so pe ni ojo kan awon omo Olorun won lo si iwaju Oluwa Bibeli ni Satani na si wa sibe Bibeli ni Oluwa wa bere lowo Satani pe ije iwo kiesi Job ayanfe mi eni to nse dede Oluwa bere si fun lori ki o bere si ponle loju satani satani ni ewo wa la ponle bayi awo fun awo on ti eyan ba ni se bo ni o fi re mi e ti ba se po gbega o gbe dide ni bo ba gbe dide se yo le debi to de yen ni ja se kankan fun ja danwo Oluwa si gba be Eje agba gbogbo to ni ko lowo e Esa won gba gbogbo ti Job ni lati le mo boyo koju osuwon fun irin ajo yiya Esa igba to koju osuwon Bibeli so pe a si da gbogbo ti Job sonu a si da pada ni ilopo meje emi awon wuli Eyi kan gbo mi la aro yi. Idi ti Oluwa se ran mi leleyi. Oluwa ni omo fi agbara to nbe ninu awe ati adua han awon eniyan yi. Tori wi pe ere ajo kan yo bere lati ojo Friday. Esa ere ajo to ni agbara ni. Gege bi Oluwa ti mo pese mi le fun ire ajo ni ododun eyi kan wa nbi ti mo fe ka jo gbawe ati adua ipapo atori e ni mo se lo ni ipele ni akoko yi
ọ̀pọ̀ àwọn ènìyàn ni mo rí nínú bíbélì tó jẹ́ pé iṣẹ́ wọn tayọ ṣùgbọ́n a ò lè yọwọ́ Elijah àti Mose sẹ́yìn lára àwọn wòlíì tí ọwọ́ wọn tayọ ẹ kíyèsí aríran ni Isaiah kódà ó ríran ìjìnlẹ̀ nípa Jésù ṣùgbọ́n bó tilẹ̀ ríran tó ẹ wo bí a lè fi ọwọ́ Elijah àti Mose sẹ́yìn ju tòun lọ ó sì nídìí tó fi rí bẹ́ẹ̀ ṣẹ̀rí Elijah ó lọ nínú àwẹ̀ ogójì ọjọ́ nítorí pé ó fẹ́ rìnrìn àjò ṣẹ̀rí Mose òun náà lọ nínú ìrìn àjò ogójì ọjọ́ àìjẹ àti àìmu ní orí òkè Sinai torí pé ó fẹ́ gba òfin mẹ́wàá lọ́wọ́ Ọlọ́run àwọn méjèèjì nígbà tí Jésù wá dé tí Jésù fẹ́ parí iṣẹ́ rẹ̀ ó débì kan ó rẹ̀ ẹ̀ṣà ọjọ́ náà ló gbàdúà tó le jù nígbà tí èèyàn bá ń bẹ nínú ogun tó le èèyàn á mọ̀ gbàdúà èèyàn á mọ̀ làágùn bíbélì sọ pé ìrú àágùn tó ń bọ́ lára Jésù lọ́jọ́ náà ó dàbí ìrú ẹ̀jẹ̀ ọjọ́ tó gbàdúà tó le jù nìyẹn torí lẹ́yìn ọjọ́ yẹn sà wọ́n fẹ́ wá mú láti pani bíbélì sọ pé àwọn méjì wọ́n bọ́ọ̀lẹ̀ ní ẹgbẹ́ ọ̀tún àti ẹgbẹ́ òsì wọ́n sì ń sì pẹ́ fún a sì sí pétérù lójú pétérù sì rí àwọn méjèèjì pétérù ló wá pariwo pé olúwa ìtẹ̀dó ibi ìdára ìwọ ò bá já pàgọ́ mẹ́ta àwọn tó rí ló ń dárúkọ ọ̀kan fún Mose ọ̀kan fún Elijah ọ̀kan fún ọ àwọn tó rí nìyẹn àwọn tí wọ́n lè dúó ní lẹ́vù láti ṣìpẹ̀ fún Jésù nìyẹn torí àwọn ni wọ́n lọ nínú ìrìn àjò tí àwọn ẹgbẹ́ wọn kò lọ rí malabẹ kó adáyẹ manadash kí ló dé tí mo fi ń sọ eléyìí mo ń sọ nípa agbára tó ń bẹ nínú àwẹ̀ àti àdúà wo bí Jésù fúnra rẹ̀ ẹni tó jẹ́ wípé kò sí tí wọ́n ń pè ní àánú tá a bá ti yọ Jésù kúrò bẹ̀ ẹ̀sà àti bẹ̀rẹ̀ àti òpin àánú ẹ wo bí inú Jésù gangan ló wà Jésù fúnra rẹ̀ wá sí ayé ó sì gba àwẹ̀ ogójì ọjọ́ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ torí Jésù mọ̀ pé ènìyàn ò lè gba agbára láti dá ogun ilé wọn dúó ènìyàn ò lè gba agbára tí ìrìn àjò yóò fi yá lẹ́sẹ̀ ènìyàn bí ò bá ní ìrìn àjò báyìí nínú ẹ̀sà bíbélì sọ wípé fún ogójì ọjọ́ ni ẹ̀mí mímọ́ fi darí rẹ̀ sí ìjù láì jẹ àti láì mu ẹ wo bí nígbà tó jáde bẹ bíbélì ní ó sì jáde pẹ̀lú agbára ibi tí mo fẹ́ lò nìyẹn ẹ̀yin kan wà bí ẹ̀sà ìrìn àjò lè yà lẹ́sẹ̀ rẹ bó o bá lágbára bí mọ́tò bá ti lágbára tó ni wọ́n ṣe máa ń sáré wo bí mọ́tò bá sì ṣe lè sáré tó ni yóò ṣe jepo mẹ̀nàvárúà bàhádà yágàdọ́s sórí epo tó ń jẹ ó ní àwẹ̀ wo bí ìsà sórí sísáré rẹ̀ ó ní agbára ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín bẹ́ẹ̀ bá gba agbára ẹ ò lè ṣẹlẹ́rìí mi ní Judea ẹ ò lè ṣẹlẹ́rìí kò lè sí tí wọ́n ń pè ní ẹ̀rí àwọn aráalé rẹ ò lè rí ọkàn mọ̀ yàtọ̀ wọn ò lè rí ọkàn sọ pé jọ̀ọ́ ń bo ní chọ́ọ̀chì tó ń lọ yẹn gan jọ̀ọ́ wá mẹ́mí náà lọ ọbẹ̀ wo bí táwọn aláìgbàgbọ́ ò bá ti tẹ̀lé ọ lọ ilé Olúwa ìyẹn túmọ̀ sí wípé ò tí gba agbára gbàmí gbọ́ sà àwọn tó ń bá ọjà wọn tẹríba wọn á padà wá bọ̀ wọn á ní jọ̀ọ́ ibi tó máa ń lọ yẹn wá mẹ́mí náà lọ ẹ̀yin kan wà ń bí ohun tí Olúwa rán mi leléyìí ẹ̀ẹ̀mejì la máa gbóhùn àdúà agbára sókè ṣùgbọ́n mo bì ọ́ pé kò kíyèsí má sáré wọlé agbára ìgbà tí n bá dé wo bí mo ní àdúà tí mo fẹ́ gbà ẹnjiníà ẹ bá ń gbé sókè

0: Media Group lori WhatsApp yi. Ma sare kiri mo inu yara e office tabi lenu ise re. Mo wa ti ma gbadun pelu ogologo awon omo Olorun lori WhatsApp group Olorun kokon. Te ba fe darapo mo wa. E send message sori WhatsApp number yi 09025202724. Wa si alabape ba se gbadun ati testimony si tele loruko Jesu.
1: E je kan gbadua meji. Gege bi Oluwa ti fi si mi lokan akoko leleyi. Eya ladua te wa nbi e ja jo gba. E pe oruko Jesu ke pe emi mimo. Wo mi ni aso agbara laaro yi. Aso agbara ti ma fi tayo. Ni le baba mi. Wo mi ni aso agbara. Aso agbara ti ma fi tayo. Wo mi ni aso agbara. Wo mi ni aso agbara. Wo mi ni aso agbara. Wo mi ni aso agbara. Wo mi ni aso agbara. O ya adua.
2: Oruko Jesu.
1: Amen.
2: Wo mi ni aso agbara.
1: Aso agbara ti ma fi tayo.
2: Ti ma fi tayo.
1: Tayo egbe mi.
2: Amen mi mo.
1: Ele no balada ye gendele ba da ba wa ba da. Wo mi.
2: Amen mi mo. Wo mi.
1: Wo mi.
2: Wo mi.
1: Aso agbara.
2: Wo mi.
1: Wo mi.
2: Wo mi la aso agbara.
1: Wo mi la aso agbara.
2: Wo mi la aso agbara.
1: Ego zova da ye me no baria ba da ye gendele. Ene be rubia da ya dele dedo.
2: Jesu
1: Oluwa wa
2: Amen.
1: Jan so eleyi ma wa ni ka lo gba eyo kan to ku esa opo mo wi pe ebun lasan o le mu keyan ki ki won panyan le lawujo ebun o le je ki owo ko po lowo eyan esa teyan barewa gba mi gbo o le di oloro be ni obi teyan ba kose obi o le rowo yo lawujo menabaru abahada ye kadalia ti won ba jogun ile fun yan pe babe eyan ko le le ko to ku esa ti ile na wa wa ni igboro gba mi gbo aye re le gboro. Oh, e wo bi aimoye awon ti won o sise iranlowo ti won je lowo lowo bayi aimoye awon ti won o sise oro to nbe lowo won kilode ti mo fi so ile fun o enikeni le bara re loke sugbon ati duo loke agbara lo nilo gba mi gbo eyan le rewa rirewa re le gbe lo soke eyan le mori ko ori kiko re le gbe lo soke eyan le mo lulu ilu to lu le gbe lo soke eyan le mo jojo ki won saanu e esa eyan eyan le mo ba ti kewi kan saanu e eyan le mo adua pe kan saanu e e wo bi eyan le je ariran ko ri iran lowo awon eniyan e gba mi gbo sugbon ti o ba lagbara won ma jabo menabaru abadeli abahadash o lo fi gbodo murasa koni se oke bi to ti de iru agbara to ni ni sa tori bi o ba ti si agbara gba mi gbo ko siru bi to de ti agbara ile yin o le ja obo Jesu ri nti won se fun Johanu o lo je ko so pe ijobo orun di afagbara wo awon alagbara awon ni won fi pa gba ki lo se fun Johanu Johanu bo ti ni agbara to esa bo ti ni ori ofe to bi Johanu ti kun fun ebun woli to ti gbogbo ilu mo ni e woli koda agba ti Jesu gan so pe kini awon eyan pe mi awon kan gan so pe won pe oni Johanu tori wi pe won respect Johanu ni ilu yen bi woli sugbon bo ti ri be to e wo bi ni ojo kan ni omo oba njo oba de so pe bere n to ba fe ma fun o oni e fun mi lori Johanu o tan won si lo ge ori Johanu wa fun inti Jesu ri lele ti Jesu fi so wi pe ko da keyan wa loke ko mo ni agbara emi awo wi esa ko da ki won ma foruko nla pe eyan keyan mo ni agbara nla emi awo wi wo bi eyan le ni gbogbo aso ti o ba ni agbara o ma wa kisa last menna barwa bahadaya esa eyan le lori oko ti awon okunrin o ma du laaro ju e wo bi ti o ba ni agbara o le pada lo dale mosun le won emi awon oyi wo bi oluwa loran mi e kan pere ma gba ile ma de lo sinu to ye ki se ni oni ojo anu koju be lo oluwa loran mi omo ko awon eyan jo e gba awe fun ogoje ojo le meji mo fe mu yin ririn ajo agbara tori pe lai si elei e o le koju ogun ile bi ta ti bi yin e o le doke ke duo nbe esa e o le bere nkan ke pari e je agbadua yi nawo agbara si ise temi na nawo agbara si ri ajo mi nawo agbara si aye mi olorun alagbara nawo agbara si aye o ya adua
3: oruko jo
1: Baba pe ki oluwa ko fi anu ko fi kun agbara fun o esa gbogbo eyin te ngbo mi ni aro yi oni ni ojo anu to kain ni osu keje bawo bi leyin oni mi o tun ni ori ofe lati ti gbadua ojo anu fun o ni ori ile iju ori oke lo tori leyin oni wo bi ati wonu irin ajo majemu ori oke ogoje ojo le meji niye eyin ka wa nbi mo fe ke fi ore te fe da laaro yi mo fe ke fi bere ni sa be ki iranse re to bo le lori oke oluwa je ki emi na ri anu na wo bi sa gbogbo eyin te ba ma se le laaro yi on ti oluwa ran mi ni elei oni kaluku yin ni ma be e sa ri wi pe e se bi ati se ni ose to koja e tu fi oruko yin ranse le keji o se se ki won ma ti ko oruko re le sugbon ni ele keji wo bi ma ri wi pe gbogbo oruko ti won ba kojo ni o ba mi gori oke now wo bi ma be pe iwo na ni ore eyin kan wa nbi ibi te de bayi anu loku àánú lẹ nílò kó sọ̀rọ̀ ma la bẹ́rù bí adaya nadalia jẹ́ ń pe account number tó lè fi ọrẹ àánú sí ẹnìkan ní èló lọrẹ àánú 1200 wo bí kì í ṣọrẹ tó pọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá ní orí ọ̀fẹ́ ẹ̀yin náà mú ní àárọ̀ bá a ti máa ń ṣe nìyẹn ní gbogbo ọjọ́ àánú ṣùgbọ́n eléyìí yàtọ̀ ọ̀rọ̀ eléyìí a fẹ́ fi bèrè ni kó tó di september 11 tí wòlíì máa bọ́ọ̀lẹ̀ látorí òkè olúwa fi àánú bẹ́mi náà rìnrìn àjò gbogbo ẹ̀yin tí ẹ máa ṣe bẹ́ẹ̀ wo bí account number yìí ni ẹ ó fi ọrẹ àánú sí 02 71 96 92 04 gentle 02 71 96 92 04 tèmi tọpẹ okun adé aládewúra wema bank ni o ìwọ náà rí dájú pé o fi ọrẹ yẹn sí inú àkáǹtì yẹn wá wo ohun tí adáni wáyé yóò ṣe mo mọ tí mo sọ ìwọ náà wá wo ohun tí bàbá mi lè ṣe náà gbogbo ẹyin ọmọ ọlọrun ní àárọ yìí màá bẹ ọ ọlá ọjọ thursday ní ìlú ìbàdàn wo bí ìpàdé tí mo máa ní orí ọfẹ láti ṣe kẹyìn tí màá fi máa gorí òkè nìyẹn mo wá sọ fún gbogbo ẹyin tí ẹ wà ní ṣọọṣì wa ní ìbàdàn jọ sunday mo ní gbogbo ẹni tó bá wọ ibẹ yẹn ni wọn máa fún ní aṣọ ìléwọ màá dẹ máa sọ agbára tó wà nínú aṣọ ní ọjọ thursday so gbogbo ẹyin ọmọ ọlọrun ní ìlú ìbàdàn àti agbègbè rẹ tí ẹ lè darapọ̀ ní ìpàdé ọlọ́run kankan ní ọjọ́ thursday wo bí o kún fún agbára jẹ́ ń gbàdúrà pẹ̀lú rẹ bí mo bá ti ń gbé máìkì lẹ̀ ìrìn àjò orí òkè bẹ̀rẹ̀ nìyẹn so ìwọ náà darapọ̀ aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ni a ó ti wà ńbẹ̀ ìwọ náà darapọ̀ kó wo ohun tí olúwa yóò ṣe o kún fún agbára o ọ̀la thursday o máa kún fún agbára màá sọ fún ọ pé àánú sì ń ṣiṣẹ́ síbẹ̀ ní òní ìpàdé wà ní apẹtẹ ní ṣọ́ọ̀ṣì wà ní apẹtẹ so gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ tí ẹ bá lè darapọ̀ ní apẹtẹ ó mà máa kún fún agbára so ìwọ náà darapọ̀ kó wá wo ohun tí olúwa yóò ṣe ẹ jẹ́ ń pe account number yìí lẹ́ẹ̀kan sí torí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fi ọrẹ àánú sílẹ̀ 02 71 96 92 04 tèmi tọpẹ okun adé aládewúra wema bank ni báǹkì yẹn màá máa gbàdúrà sí fáìlì wa ní ọ̀la torí kò sí àkókò fún mi mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bí ẹ bá ní orí ọ̀fẹ́ ẹ darapọ̀ ní ọ̀la nínú ìpàdé ọlọ́run kankan nọ́mbà yìí ni kẹ́ ẹ mú ẹ wá sẹ́ndì orúkọ yín bí ẹ bá ti fi ọrẹ àánú yín sílẹ̀ ní àárọ̀ yìí 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ àánú. Gbogbo ilé ẹ dìde ńlẹ̀, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, is another morning devotion. Gẹ́gẹ́ bí mo ṣe máa wí, ọjọ́ mẹ́ta kan bẹ nínú ọ̀sẹ̀ tí èèyàn gbọ́dọ̀ fi ṣe awẹ́wà. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Èmi ni mo la gbogbo ẹnu ńlẹ̀ tí mo kí yín tológun tológun. Èmi mo kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ. Today is 29/07/2026. Ọjọ́ mẹ́ta kan bẹ nínú ọ̀sẹ̀ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Ẹnìkan ni ẹ ṣáàwò, alákọ̀ọ́kọ́ lọ́jọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi, ẹ yà sí mímọ́. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ Wednesday bí eléyìí, tí ayé gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ. Ọjọ́ rú lónìí báyìí, ọjọ́ ìrúbọ. Ayé gbàgbọ́ pé tó ọba rú ẹbọ yóò fin yóò dà, bọ́ ọba gbàdúrà yóò dáhùn, torí pé ní àgbékalẹ̀ bíbélì òní lọ́jọ́ àánú àti ọjọ́ Jimo olóyin. Ṣé ẹ ráwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí, ọjọ́ agbára ni wọ́n. Ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ìdí ni pé bẹ́mi ṣe máa sọ, àdúrà mẹ́ta kan bẹ nínú ìrìn àjò ayé rẹ tó o gbọ́dọ̀ mọ̀ gbà ní ọjọ́ àánú báyìí. Ẹnìkan ní kí ló àdúrà yẹn? Àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọpẹ́. Bíbélì sọ wípé Ọlọ́run tí ń bẹ Ọlọ́run fẹ́ràn ọlọ́pẹ́ gan o. Ó ní ẹ̀yìn mi, Psalm 67. Ó ní nígbà tí ẹ bá yìn mí, màá jẹ́ kí ìsunkún ilẹ̀kùn jáde fún yín. Mọ́ mi sọ lè jájọ yín nínú àdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀, jájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ rónì, ọjọ́ ọjọ́ tó unique. Ìsìn méjì ta ní ó unique. Ní even ní Wema, èmi mo ní kẹ́ ẹ wọ glove, kẹ́ ẹ sì gbé cream yín dání. Kàn rọra sọ sínú báàgì ẹ, ẹnìkan mi ò ní cream, àná yín tí òyìn rẹ ń kọ́. Tàbá di àgbọn, yóò ṣiṣẹ́ sa. Ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀. Engineer, ẹ wò báwọn ọmọ Ọlọ́run ṣe kúnlẹ̀. Ẹ wò báwọn bàbá náà ṣe dọ̀bálẹ̀ níbi pẹpẹ wọn. A dúpẹ́ tiwa. Dádì ẹ dọ̀bálẹ̀, mọ́mí ẹ kúnlẹ̀. Ẹ jájọ sọ pé a dúpẹ́. Wá mọ̀ tasẹ̀ níbi tó o bá wà. Pastor Mrs. Temitayo, ẹ bá wa gbóhùn sókè.

0: Jésù tó ṣe mí lóore ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi mọ́mì lanu sọ pé olúwa mo dúpẹ́ tèmi mo dúpẹ́ ìkọjọ kan oore tó ń ṣe nínú ayé mi ó ṣe gan o bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ yẹn baba mo dúpẹ́ pé o ti dárí ẹ̀ṣẹ̀ mi jèmi mo dúpẹ́ pé o ti wẹ̀ mí oní bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta lẹni tó le dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ ká lè ba máa bẹ̀rù ẹ ọlọ́run jọ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe mi ẹ̀ṣẹ̀ táwọn ọmọ mi le dá tí àṣẹ òfin ní kàn wọ́n dáríjì wa òní lọ́jọ́ àánú máa sọ olúwa sànú mi fọ mi wẹ mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mí wọ́n kà mọ́ mi wọ́n wo ti ẹ̀ṣẹ̀ mi wọ́n kà sí mi lọ́rùn ògo ni fún ọ jésù gbogbo àwọn tí wọ́n dojú bolẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ àtàwọn tó kúnlẹ̀ yìí ọlọ́run nínú agbami agbára dáríjì fọ̀ wá ní àwẹ̀mọ́ wẹ̀ wá ní àwẹ̀mọ́ nítorí ikú jésù gbogbo ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ ọlọ́run dáríjì ògo ni fún ọ jésù jésù olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá dìde ẹ jẹ́ àgbàdua ẹyọ kan sí òní ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run kì í kọ̀ àdúrà alákọ̀ọ́kọ́ ni àdúrà ọ̀pẹ ẹlẹ́ẹ̀kejì ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní mi ọ̀fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfikún ronúpìwàdà àdúrà ẹlẹ́ẹ̀kẹta òní àdúrà fún àánú ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí oṣù yìí ti fẹ́ tán báyìí systematically today is 29 òní tó wá bọ́ sí ọjọ́ agbára ìsìn méjì láàsì ṣe ní wẹ́mà ẹ̀yin àyànfẹ́ tí n bá ti kú òun bí mò ń lọ sórí facebook gẹ́gẹ́ bá a ṣe ṣékù lánàá mo sì tún wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ testimony ẹ mọ̀ọ́mọ̀ dìde ó yẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú 1 2 3 4 5 wá nawọ́ yẹn sókè ẹni bàbá mo bì ọ́ ni nítorí àánú jẹ́ testimony mi ó jáde ọlọ́run tó pọ̀ ní ipá ẹ ṣàṣórí tó ọba ti ń tẹnu mọ̀ nǹkan especially tó ọba ti rí tí mò ń lídì tí mò ń tẹnu mọ̀ mo sọ kó pé wàásù yẹn lánàá pé you must share testimony ọ gbọ́dọ̀ ní ẹ̀rí ni and oríṣiríṣi ẹ̀rí ló wà bọ́ kí n tó sọ mo gbọ́dọ̀ sọ̀dí tó fi gbọ́dọ̀ share testimony mà á list ẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé bá a ṣe ń bá a lọ láàmú ọjọ́ sunday inú ọ̀sẹ̀ titun inú oṣù titun nawọ́ bàbá fàyè gba ẹ̀rí nínú ayé mi nítorí àánú rẹ̀ nítorí àánú jẹ́mi náà bá wọn sọ ẹ̀rí láyé ọlọ́run jẹ́ ń gbóhùn ara mi fún mi ní agbára tẹ́mi náà fi rí ẹ̀rí sọ I want to share testimony sàánú mi ọlọ́run ọ wàá sọ ní ìgbà márùn sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run ẹ sàánú mi ọlọ́run gbogbo ẹni tó náwó ẹ méjèèjì sókè bátímì ò lọ kọ wa ládùúgbò yẹn ó ní jésù ọmọ dávidi sàánú fún mi gbogbo bí tó ọba ti ń gbọ́ mi lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ sí àmì yẹn ló wókè kí ẹ̀mí mímọ́ kọ́ sàánú ẹ̀ wà ní testimony in Jesus name ẹ jẹ́ ń ṣe báyìí aago mẹ́jọ àbọ̀ ní ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ nínú wẹ́mà and mo rí igi ẹyọ kan tó ní èso ẹyọ kan mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá sí díẹ̀ tí wọ́n ń lẹ oríṣiríṣi nǹkan mọ̀ tí ọ̀ka ẹ̀mí ọlọ́kàn ni kí n ra mú bàtà tí ń bẹ lẹ́sẹ̀ mi kí n yọ bí mo ṣe jù sí báyìí àfi bí ẹni pọ́ fẹ́ jábọ́lẹ̀ fún mi níwájú ẹni tó ní ayé àtọ̀run mo sì ra mú èso yẹn ni olúkúlùkù ń jẹ ìsìn ẹlẹ́ẹ̀kejì yóò wáyé nínú old auditorium nínú ìsìnpayà mo ti rí sá so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti bá mi pàdé láàárọ̀ yìí ẹ lọ múra láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ìsìn tààrọ̀ yóò wáyé ní new auditorium ìsìn tọ̀sán tọ́jẹ́ number 2 yóò wáyé ní old or second auditorium ìyẹn ní wẹ́mà náà gbogbo ẹyin tó bá ń lọbi iṣẹ́ tó ráyè láàárọ̀ yìí pàdé mi ní 4 torí tí ẹ̀mí olúwa ní ká ṣe ẹ gbé kírímù tó bá wù yín dání ẹ máa lò èmi ọkàn sọ àwọn nǹkan kan sí lẹ́yìn ìgbà náà glove ọwọ́ yín lẹ́ fi gbé ká tó wá máa sọ̀rọ̀ nípa glove tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹnìkan ní pásítọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ nawọ́ sí mi wájú kọ́kọ́ nawọ́ tá a bá rí ẹnikẹ́ni tí wọ́n wọ àbọ̀wọ́ àṣetì tàbí ìbọ̀wọ́ àmúbọ́sí tí nǹkan fi máa bọ́ lọ́wọ́ ẹ̀ mo pàláṣẹ orúkọ jésù àti ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ gbọ̀n dánù in the name of Jesus Christ ẹ kégbè I must share testimony and gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook wòlíì ọ̀dẹ́kùnlé ọ̀wà sí youtube ní ìsìn tó bá ti di 6:30 màá wà lórí youtube ní agbára ọlọ́run and e ma ba mi ran awon omo yin leti woli odekun yo wa si ilu UK mo nbo ni London e ba ma so fun won le ni on the 18 ni woli odekun le yo wa lori ni ilu United Kingdom ni London precisely lagbara olohun e je kin se bayi kini di to fi bodo share testimony number 1 sharing testimony glorify God ni gbogbo igba to ba nso eri olohun a ma yo muda inu olohun ma dun and mo so lana kini di to fi share testimony e da segun patapata igba to testimony to ba ti so testimony ogun yin e setan eni kan ni why bibeli lo so be nu revelation 12 oni asegun dragoni nipa eje oduagutan ati nipa oro eri enu won so testimony glorifies God. Ninu we First Chronicle chapter 16 verse 8. Olorun lo so be eni kan ni e kan ki gbon to so. First Chronicle 16 verse 8 ma tun ka verse 12. Oni e fi ope fun Oluwa. E fi oruko re. E fi ise re han ninu awon eniyan. Ise to se ninu aye re ma fi han. Wa wo verse 12 ati verse 13. Oni e ma ranti ise iyanu re ti o ti se. Ise ami re ati idaju enu re e ma fi yin o wa ni eyin iru omo Israel iranse mi eyin iru omo gbogbo eyin omo Olorun te je omo Olorun omo leyin Christi e ma mo so nipa ise ami re mo bi owo yen lori ki osu yo to pari osu ta bere mi omo bi o se sele in mo bi o se wa eri re jade in the name of Jesus. Eyin te wa lori Facebook, YouTube, e te soju e ko si mi ni se pe ai Odekunle Epaphra mo share testimony. So testimony glorify God. Inu Olorun mo dun. Ki tun ni mo sele when you share testimony. Oh, sharing testimony encourage other. Nigba to ba share testimony, ara awon yoku inu wa si mo dun. Olufe, o le mo ise to nse, ai mo ye awon eyan leti gba lowo hypertension. I mo ye awon eyan lo ti gba lowo depression ni gbogbo gba to ba so eri because so ri nton la koja 1000 eyan ni la koja in ti sele si o yen I bi mo yen I ri se yen I lowo yen I ri nkan se kan I mo ye ogun logun eyan ni la koja but ti o ba gbo po lo se ti e o no wa fokan bale Olorun to se ti taye ko ku ni di sasun o le se temi na bi gbo testimony nton Olorun ti se fe nikan a si wu elomi soke anyone can give a fair mujade. When you are sharing testimony, people are inspired. Not only inspired, they are motivated. That is the secret behind it. Inu wa do or kan wa yo muda. Matthew chapter 5 verse 16. Ojo dimima. When you are sharing testimony, you encourage other people. Number 3, when you share testimony in Georgia, when you are demonstrating God's power, the power of God. Gbogbo igba to ba so, o nfi agbara Olorun han ni. Ojo dimima fun aye pe Jesu ni alagbara and eyin ara ile ta la alagbara oh down Jesu ni alagbara o nikan ni nu we Isaiah won la o si ma pe oruko re ni iyanu odo Jesu ni iyanu pin si o ni won fi gbogbo se iyanu sori ko senti odamo and to ba ntele to ba nsin o di dandan ko se iyanu laye re e wo glove la re bo ba ni glove sa gbe cream e dani emi woli odekunle ta ran si oyo so tele gege bi ohun oluwa mo kon to mo po nu jesu olohun ba ngbo so when you are sharing testimony you showcase God's transformation power gbogbo igba to ba yin olohun to so testimony si se lo mo mo je ki aye o mo pe ni toto alagbara ni jesu and awon kan so pe won ko won ni mi lo lo fe ko eyan mi lo leyan fe ko ah bi pastor kan ba dide to le mo ko won laju gbogbo nta mo so yo ti ya wire ti pe olufe ta na ojo to ni e tun mo wo atun bo church o atun tin se nkan ti o tun mu eri mi jade o a lo ni jade losu ilofo eyin na egbon ti mama iso engineer ki n to so number 4
1: se ya ti mo n gbe testimony eri ah osha mama kada ninu awon mama pastor nbe wa gbe omo idani ki mami o fi le so o re o on tun da era gbe lo le e da ko yin bi te ti wa
2: yetunde olore mi lekun ati ikerekiti ni mo ti wa
1: ekiti le ti wa
2: ah ogunja mi o ogunja mi go awon mo dupe lowo olorun oluwa yo ya aso ya kuro lorun mi.
1: Mo like language yen. Won la won dupe pe Olorun ya so esin asogun oya mi meyin te fe ko ya kan yawo bayi bi n ba gbo to si ami asogun ya lara e
2: mi mo nkan ti ni ti se ri mo sosa
1: e sosa
2: mo roju tu ara mi tin ba tin lokan ako ma fi mi le mo se yawo ni 98 abimo sin kokan okunrin olokunrin sa ba ti e lo
1: eni sosa ko bi yin ni
2: ni ti mo ni nu
1: baba ni ka bi ni ejo ko kini age yin ma
2: I'm 58 yes I turned 58 in January
1: lodun yi
2: be ni sa
1: e wo omo dodo sa
2: ah
1: e ri bi
2: baba mi mo lo si hospital ni loyinbo ta ba ti debe one story or the other after ti mo se fibroid surgery bo we ba di gaga won fe se assisted pregnancy fun mi won tun ni mo tun ni medical condition iyen tun kuro nbe a fe se HSG no man pe iterosalpingogram ton ma pass dice lati oju ara ton ma wo binu seri won ri pass kilo mean ko saye tan ma gba ko ile omo
1: oju omo di
2: di ko ti yi kuro mi te won bi to yasi nba sin mi o tun ko si wala ma fi ise to dale daddy mo se nse ni loju kan mi o de mo
1: e yi
2: mo kan po yi loju kan mi mo pe mo po yi loju
1: se ba ya gbara to mu mi mo le agbara oju kan na wa di bayi loluwa wi wa wa mi ina ja lara mi ina ja ina ja ina ja abo won ora ina oluwa gbe mi ku loju kan in Jesus name sida
2: mo wa da ode mo wa da ode anything tin ba ri ma sa se ti daddy parowo wala o wa di bo ko ni loyinbo mo de anyway igbelu
1: mo ni
2: o wa ji pe mo emi ko wa yari mo ni mo ti ma lo Nigeria on counselors ni let us help you we can do this oju mi saran ile ni 2014 ile ni gba mo de de Nigeria mo sa de te ile Nigeria kini mo fe ma se Benny, but me le give up on my life. Mo wa bere. Ninu e ni mo kuro ni sele ni mo lo se osa.
1: E so sa.
2: Ah, baba mi mo se osa, emi nikan nikan, gbogbo e ni mo se.
1: Ko si gbeyin.
2: Baba o se o pe mi fuck osa, fuck osa.
1: Fuck osa, fuck up. Won bi ko gbe mi. Asha katahala.
2: Baba mi ti mo ba si eji ye. Eji ye mi go ni po mo debi ton ko mo je lo de mi.
1: Agbara to ha omo gaga agbara to ni oda bi ejo to lo won ni ji ola pa ki gbogbo nu e se ami ina oluwa ya se dadi ni iseju ka tewo yan ma dun ya oluwa ti na bobe
2: ah
1: ibi orisa ti wa oluwa ti na

0: ni fi kwe si ti ti wa o e si te mbo wa
1: Kari Mondei Apolori Omo Salami Lagilu FM 96.7 Felele Lawa Tati Mpase Pioba
2: Oluwagba ope wa
3: ale
2: alagbara Israeli aiku aisa aipakuda oba ti je ase fura re ala sheteni ko ri imole nla la ni okuko aye oluwagba ope
3: ale
2: oluwagba ope
3: ale
2: oluwagba ope
3: ale
2: o den gbo mi nibi ko ogbo ifowoso pa awon ota
4: yes sir
2: pe afi to ba so ku kiko
4: ilo de
2: ya afi to ba sele ya
4: yes sir
2: oluwa de ni ki gbagbo ale lori
4: yes sir
2: e ma re ka sadaka
4: ni mo
2: be ni ko wi pe oni pejo ni won pejo oni ama ki se nipa
4: o
2: ogbo eni to pejo ibi lori oro aye iwo ati emi oni imo won ko tuka
3: amen
2: won ma tuka
3: amen
2: won ma subu
3: amen
2: won ma jabo
3: amen
2: iwo ati emi ma leri
3: ogun
2: wa ma se
3: amen
2: anu ma so
3: amen
2: de ma ja in the name of jesus gbogbo bi to ba tin gbo mi
4: yes sir
2: koruko mi woli I O ajilore atamata si jp tileshan se christ atileri crusaders cac atamata si tolorun ba gbe ibujoko agbara anu re ah ibi ase kale
4: ni oluwa
2: to wa lona to gete gbeda ninu ibadu
4: yes sir
2: yo wa eyan soke owo airi ti fani lowo
4: soke
2: owo airi ti fani si bi ogo wa owo airi ti fani si bi ti
4: wa
2: mo ri owo yen si
4: o
2: mo ran si gbogbo eni le sha owo yen ko wa wa ide ade ni mo nu iya ide ade ni mo nu esi ide ade ni mo nu inira ide ade ni mo nu antairi ide ade ni mo nu igbe ide ade ni mo nu ekun atoke ide yen ja gbogbo eni to so pa won ni gba
4: yes sir
2: ni akoko ominira akoko ominira akoko idande yen to ni ko iti to bayi ni mo so angel olugbe ni nija o ya koko bi da bo se gbe wa temi nija o ya koko bi da ide ma ja a ma dominira in the name of jesus ki to te so ju gbogbe ni
4: yes sir
2: pe le lo mura o
4: lo mura bayi
5: yes sir
2: gbogbo eyan ti to ku community ola ma wa ti to ku community o ito kun community london sabo bridge yen ni sagamu so gbe ni ta wa ni agbegbe sagamu patapata gbogbo re mo patapata like ko bi kankan gbogbo yin ta wa ni ogijo gbogbo yin ta wa ni ikoroju gbogbo yin ta wa ni mowe ibafo en ta wa ni kande gbogbo yin ta wa ni peru gbogbo re mo lapapa lo mura laro yi o ito kun community on ibe la ma wa laro yi gbogbo gbo to ba ma da ma wa te de o ibire o lati pari before 12 ami ti after 12 emi awon woli ni ka gbadua
4: yes sir
2: that is why program to n gbo lakoko
4: be ni o
2: adua to kun bele lo ma wa
4: ni be ni o
2: a fe gbadua gidi
4: be ni sir be ni
2: amo ka to wonu adua yen lo
4: yes sir
2: mo fe je ko mo kini kan o ni wi pe
4: yes sir
2: bi o ba fi dake
4: be ni o
2: ohun akoko to ma dake ni ogo re
4: kabiyesi o
2: to ba fi dake
4: yes sir
2: o keji to ma dake ni sere re
4: emi mimo
2: to ba fi lo se ti dake
4: be ni baba
2: o keta to ma dake ni anu to ba fi lo dake
4: yes sir
2: o keta ekeni to ma dake ni lo to ba fi lo pa enu re mo
4: baba
2: olore dagbere ni
4: ma se o
2: that's why
4: yes sir
2: gbogbo wo to ngbo mi loni
4: be ni o
2: a fe gba awon adua kan
4: a fe gba
2: a fe gba
4: e
2: gbo mi mo mi ati dadi ise eni oni won pe leri ola adura ya na oni segun ni fun awon kan iwo ni ko ronu
4: be ni baba
2: so fe bo so fe dominira so gun ye fe tan so fe ko go soro ise ni o wa mura ni mo so bi
4: o ni
2: ogun to fu wa temi pa ma kuro ni waju olore ogun yen sha
3: amen
2: gbologun yen sha
3: amen
2: in the name of
3: jesus
2: gbogbo awon to n gbo mi nile yi e pera yin o gbogbo bi to ba ti le yan ni kan tun si ayin so pe apa bi ni kan wa eni to ba wa ri mi gbo e je ko lo sori ajilo ya tamata se prayer
4: life
2: lori facebook tiktok ati youtube
4: e
2: kan tun lo tun mi gbo nbe ajilo re atamata se prayer life e gbo aran mi si yin ni emi ni woli ta ran si
4: o
2: emi n se pastor mi o de n se teacher teacher mo ra rẹ ni teacher iba ti pe re n woli pastor mo pe olusogu to lo iba pe re ni woli e wa gbo mi
4: so
2: evangelist mo pe evangelist
4: ni
2: o ti le pe re n woli amo woli lẹni ti olorun ma n so kan re si woli lo ma n to asiri ogun aye eniyan woli le yen lo n ba ti o so pe bi togun gba wa re ona abayo re ẹni tó wà ní ogun yẹn ni kí ni kó o lọ ṣe bíbélì tiẹ̀ sọ wípé àwọn tó ń dájọ́ kalẹ̀ gan wọ́n ní lórí apostle àti àwọn wòlíì ni jésù lòun ò gbé ìjọ òun lé
4: lórí
2: so let me say this before kátó lọ yín lọ́hùn-ún òun ni wípé Ọlọ́run ò lè ṣe ìkankan àti tó bá tún àwọn wòlíì. Kò ṣe é parẹ́ nínú Bíbélì, kò dẹ̀ ṣe káńsù ní ẹniwẹ̀. Wípé bí Ọlọ́run ó bá ṣe kan, wòlíì kan ni ó gbé dìde. Ìgbà tó fẹ́ palẹ̀ ayé rẹ̀, ó gbé wòlíì kan dìde. Mú àná porúkọ ẹ̀ lọ kéde fún etí tó bá lè gbọ́. Ó mà ṣe
4: o,
2: títí di àkókò yìí. Àwọn èèyàn kì í mọ̀ gba wòlíì. Wọ́n ti sọ pé tó bá gba wòlíì fẹ́ni tó lò
4: wí
2: ipa tó borí ipa ló jẹ́ agbára tó borí agbára àìkú mọ̀ náà ń pè òun náà ló tún jẹ́ àìsàn àìpapòdà ni ọba tó rí àná láti ẹ̀nu ọba tó rí ọ̀la láti ẹ̀nu alágbára iṣẹ́
4: ni
2: òun náà ni wàá gbé ọwọ́ ẹ̀ sókè ọba tó gba ẹsìn ọba tó fanú gbèmí náà
4: rí
2: ọba tó sì jẹ́ ká lè sọ ọba tó jẹ́ ká sì máa gbọ́ wa ọba tó jẹ́ atán láyé ṣe gbógun tó síbẹ̀ wọ́n ṣì ń gbó ìwà sí ó ya gbogbo ìwà gbọ́ sókè wá kí ògógógó yá o. Jésù Olúwa wa ìyàwó wájú rẹ̀ báyìí o lè fẹsẹ̀ rẹ sórúkù rẹ̀ ẹwà wa fi ọwọ́ rẹ̀ sórúkù wọ́n máa wo wájú rẹ̀ wà ní mò ń wù ọ́ alágbàwí mi àjẹ́dá mi àṣẹ̀dá mi ọba tó lọ́jọ́ èmi wo èmi náà ṣe lóore
4: kí
2: ẹ̀wù mi ṣe láàánú
4: ayé
2: tí ń pẹ̀ gan mi wọ́n yẹ̀yẹ́ mi wọ́n lógo mi ti tán wọ́n ní mo ti tán wọ́n ní mi ò sí láàrin ènìyàn mọ́ wọ́n lógo mi sọnù wọ́n ti pẹ̀ gan mi wọ́n ní mi ò bẹ́gbẹ́ jọ wọ́n ní mi ò tẹ́ èèyàn wọ́n ní mi ò lálàáfíà wọ́n ní mi ò bímọ wọ́n ní mi ò tiẹ̀ tí ì lọ́kọ wọ́n ní mi ò tí ì láyà wọ́n ní mi ò tí ì nílé wọ́n gbogbo táyé ń ṣe wọ́n ní mi ò tí ì ní kẹ̀kẹ́ wọ́n wá sí pẹ̀ gan mi ọlọ́run mi ọlọ́run ayérayé èmi kọ́ ló dára mi ìwọ ló dá mi wò mí náà ṣe lánàá ayé mi náà tiẹ̀ mógo jáde gbogbo mi náà tiẹ̀ sọ̀rọ̀ kíkẹ́ ìjókòó pẹ̀lú àwọn ènìyàn ìjókòó pẹ̀lú àwọn ọmọlàdé ìjókòó pẹ̀lú àwọn ẹni gíga káyọ̀ èmi sọ̀rọ̀ níbi gíga
4: kí n sì
2: lẹ́rìn in ṣàánú mi
4: èmi
2: náà lẹ́rìn in lẹ́yìn jésù olúwa wa kí ni kan lókun tó máa ṣe wọ́n wá kú lẹ́sẹ̀ méjèèjì àwa fẹ́ sin ọba wọn
4: bẹ́ẹ̀
2: ìsinsin ọlọ́run ló ṣe pàtàkì kì í ṣe ìsìn
4: òun ló ṣe pàtàkì
2: wọ́n wá wúlẹ̀ báyìí wà á dá ọwọ́ ẹ̀ méjèèjì
4: nílẹ̀
2: wọ́n wá forí balẹ̀ nígbà mẹ́ta wọ́n sọ pé
4: mímọ́
2: sọ̀rọ̀ làwọn ọmọ ogun yá o. Àyàn fẹ́ tó gbọ́ mi, ó yá o, o fẹ́ gbàdúà,
4: àmọ̀
2: fẹ́ gbàdúà, tó bá wo ayé rẹ̀, tó rí pé ayé wà lókè, tó dẹ̀ sí lókè, dìde já gbàdúà, ẹgbẹ́ eléyìí sà, tó bá wo ẹgbẹ́ rẹ̀, táwọn tájọ bẹ̀rẹ̀, tó bá ti jẹ́pọ̀ kọjá wa, dìde kó jáde
4: gbàdúà,
2: tó bá wo ilé tó ti jáde, tó rí pé ó yẹ kó jólógo, tó jà ní ológun ìdílé ló wà, dìde já gbàdúà, tó bá ń tajà, táwọn ẹgbẹ́
4: ẹgbọ́
2: eléyìí sà tó bá ń sáré ibi gíga tó dẹ̀ kú olójú kan tó sì ga táwọn kẹ́dẹ̀ ti ga
4: kẹ́dẹ̀
2: lọ wájú àdúrà ìjọ kan wá
4: ní
2: ẹgbọ́ sà tó bá ń pe àwọn kan lógúnlógún tó bá pè é sí tó ń pè wá sí ìdíjẹ́ àjọgbẹ́
4: kan
2: ẹgbọ́ eléyìí gbogbo
4: ènìyàn
2: yẹ̀yẹ́ ti dé nígbà tó o bá ti láyẹyẹ bí ayé ènìyàn bá ti láyẹyẹ ó kú pé kó do níyẹyẹ ó wọn àti dá lórí yẹyẹ o ìwé jẹ́rẹ́ sọ wípé ohun gbogbo tí ọlọ́run dá
4: oní
2: dáradára ni wọ́n dá ìwà tèmi mógo wọ́n dá wa mógo ṣùgbọ́n ibi tẹ́ dá wa sí ibi tẹ́ ti bí wa
4: nìkan
2: mọ̀ máa ń ṣẹlẹ̀ níbẹ̀ mo ka bíbélì ẹ̀rú wa bà mí ẹ̀rú bà mí o. Ẹ wo sà nígbà tí mo ń gbẹ̀dúà ní abẹ́kúta lọ́jọ́ túnṣe ẹ mọ̀ kó gbọ́jọ́ túnṣe abẹ́kúta la ti gbẹ̀dúà obìnrin kan wá bá mi ẹni tó ti dá ìjọ kalẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí sunkún lórí ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ tí mo ń sọ ó dàbí pé òní mo gbọ́ mi ẹgbọ́ ní ọjọ́ túnṣe yẹn nílí ṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́jà yẹsùà nílàfẹ́ wa ibi tí a ti máa ń gbàdúrà lọ́dìdé
4: ooo
2: tó o bá rí wípé kò rí bó ṣe yẹ kó rí fún ọ
4: múra
2: àjọ fẹ́ gbàdúà mo fẹ́ ka ibì kan fún ọ ibẹ̀ ni a ti fẹ́ jọ gbàdúà àwọn tó ń wá sí ìjòkù community ọ yẹn nọ́dà sábò bridge ìyẹn ní sagam ó ní agbára àwọn èèyàn gbàdúà mo wá rí pé kò sárúgbó bí àdúà ẹ wo báwọn arúgbó kan ṣe ń gbàdúà ẹ wo báwọn kan ṣe ń fò sókè gbàdúà ẹ wo báwọn kan ṣe ń fọ aláya gbàdúà. lọ múra láàrọ̀ yìí o ìjòkó community hall ibẹ̀ la máa wà láàrọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dáa máa wà tẹ́jẹ́ o ìdíre o láti parí bí 40 àmì ìdíjà 12 ìjòkó community hall under sabo bridge ìyẹn ní sàgámù tó gbẹyìn tẹwà ní agbègbè sàgámù pátápátá olúwa ní kí n lọ kí n ṣe àkàn mo ti ṣe sílẹ̀ ọ̀rọ̀ ló ti à ń sọ yìí àti tí ò bá kan wájú orí ẹ̀ ló kù àrùn mi ni pé kí ìtàn fi kan wájú orí rẹ̀ ọ̀gbẹ́ kì í ṣe àárín orí o iwájú orí rẹ̀ ni màá fi kàn
4: àmọ́ ibi tó lé bẹ̀rẹ̀ o ibi tó lé bẹ̀rẹ̀ o tó bá kàn wá wòlíì tó fẹ́ gbọ́ vision tó wá solution confusion ló wà àwọn èèyàn máa ń wá wòlíì kiri oníyẹ̀yẹ́ lọ́pọ̀lọpọ̀ vision tó bá gbọ́ bí tó lọ gbọ́ lọ́wọ́ tó rí solution destruction ló máa pàrì dáṣọ tó ní iye ọlọ́wọ́ ní ìtú àlọ jẹ́ kó pọ̀ lọ rẹ pé jẹ́ kí iye rẹ ṣe jẹ́ kẹ̀mí mímọ́ tó ẹ kó jẹ́ wípé wòlíì tán rán sí ẹ ebi tán rán sí ẹ rẹ àjọ àti mo ti gbà kó n tó gun orí rẹ́díò ni pé olúwa o gbogbo àwọn tó rán mi sí jẹ́ngbọ́ mi àwa gbọ́ eléyìí tó kù wá kù sí ẹ lọ́wọ́ kí ló olúwa fi rán mi lénìí ẹyin èèyàn gbọ́ ìwé àwọn bá kejì yìí ràn mí ní orí bó ṣe sọ̀rọ̀ níbẹ̀ ó ní nígbà tí àtàlíà ìyá àásíà sì rí i pé ọmọ òun kú ẹ máa wọ ó dìde ó sì pa gbogbo irú àwọn ọmọ ọba run ẹgbẹ́ eléyìí
3: kábíyèsí o
4: nígbà tí àtàlíà ìyá àásíà rí i pé ọmọ òun kú ó sì pa gbogbo irú àwọn ọmọ ọba run ẹgbọ́ ibẹ̀ yóò yí àwọn ènìyàn mi ò ní wàásù jìnnà tó ní oṣù oníwàásù mo kàn fẹ́ ṣí ẹ ní yẹn ìjọ ti mọ̀ nípa àtàlíà àtàlíà ni ọmọ ọba ààbù tí jẹ́sẹ̀ bẹ́ẹ̀lì bí gbọ́mọ̀ ẹlẹ́rí àṣàràkọ́gbà àjẹkù ẹjọ tó ń ṣe onídìílé tí wà á tẹ̀lé ìyáwó ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn ọfà bàlóyìn àjẹkù ẹjọ yẹn ti ṣòro
3: gbogbo
4: tó sọ ẹ̀dí agbé ilé tó sọ ẹ̀dí ogun ìdílé tó sọ ẹ̀dí agamu
3: ológo
4: ada ológo lẹ́mi kúrò màrí àkàtúndà tí mẹ́ta ni ó dàbí màrí àmàlí àtàkùnrin lẹ́mi kà mo sọ jáde ọfà ikú bá ọfà ikú bá ọfà ikú bá ọfà ikú bá àmà bọ́ àmà bọ́ yìí àmà ṣàkóso àmà lẹ́yìn ilé ilé. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ yẹn sísá jáde ẹ̀ ní ìsinsìn àtàlíà níbo ni pọ́nmọ tiẹ̀ kú owó àwọn òpè kò sọ ọmọ tó máa kù. àwọn kan wà nídìílé bẹ́ẹ̀ irú ilé wọn ló ti jáde ma. jáde ẹ lísìsì ni irú ilé wọn lẹ ti jáde. mo ń mínísítà lọ́wọ́ mo wà ní ìlú kan mo wá sọ mẹ́sẹ̀gì lọ́wọ́ mo wá wo ọkùnrin yẹn mo ní má báyàwó ẹ̀jẹ̀ mọ́ toro ti fẹ́ kọ obìnrin yẹn ó nígbà tó ń fẹ́lu bẹ́ẹ̀ sí ni problem ní rárá o ìgbà tí ògo rẹ fẹ́ sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ni problem
3: jésù
4: mo ní mo bí ní question kan mo ní before wedding ó ralẹ̀ oníbẹ̀ẹ̀ni
3: sa
4: mo ló bẹ̀rẹ̀ sí kó oníbẹ̀ẹ̀ni sa mo níbẹ̀ tó parí oníbẹ̀ẹ̀ni
3: sa
4: mo ní àwọn kan gbọ́ sí oníbẹ̀ẹ̀ni sa mo ní nínú àwọn ẹ̀gbọ́n yín àti àbúrò yìí ta ló ti kọ́lé olóòlù kọ́kọ́ bẹ̀rẹ̀ mo lọ́jọ́ tán ti rí i pé ó fẹ́ ju àwọn tó kù lọ wọ́n ti ju àwọn burúkú láti gbé ẹkọ èyí tó lè wà mo ní wàá rí i pé ó sáré manage ṣéwẹ́dì tán kó tó ṣéwẹ́dì yẹn náà dẹ́gbó lẹ́nu iṣẹ́ oníbẹ̀ẹ̀ni
3: sa
4: wọ́n á lọ gbaṣẹ́ mi oníbẹ̀ẹ̀ni sa mo láti gba yẹn nǹkan tó ra ìyàwó ẹ̀kọ́ alágbára ìdílé ló kọ di ìjà
3: sí
4: ẹnìkan gbé ọwọ́ lé mọ sọ́jáde bí wòlíì alágbára ìdílé tó fòrò rẹ tó fòrò mi tó fòrò wa ẹ̀mí má kó tó kú ẹnìkan níṣẹ́ mi má pa èèyàn lọ́kàwé ṣe àpọ́sọ orí karùn bàbá mọ̀ fẹ́ mi má pa ni ẹni tí ó bá sí ní àti
3: ọlọ́run
4: àkóyà kábà
3: hàìkàkóyà
4: jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ kó wá wọnú àdúrà àtàlíà yẹn ìdílé kan ló ti jáde àtàlíà kan wà nílé abájọ mo wo lọ́jọ́ kan tí ló ṣe fẹ́gbẹ́ wa kọjá wa àtàlíà ìdílé wa ni torí kò fẹ́ kákọjá ọmọ
3: ilé
4: ó sì di wa lọ́wọ́ láti fẹ́gbẹ́ wa
3: yẹn
4: tó dìta ó ronú sí
3: ni
4: àwọn tí ò máa ṣe tó wà
3: tèmi
4: àwọn náà wà lókè
3: mi
4: àwọn tí ò máa ṣe tó wà tèmi àwọn náà máa ń sọ̀rọ̀ níbi
3: jíjẹ́
4: àwọn tí o ma ṣe tó wà tèmi àwọn ló máa wà nílùú òyìnbó
3: yẹn
4: àwọn tí o ma ṣe tó wà
3: tèmi
4: àwọn ló máa ń gọ́bà nàìjíríà ló ń rú
3: mi
4: àwọn tí o ma ṣe tó wà tèmi àwọn náà wà nípò ọ̀la yẹn ṣòro kó àwọn ló di wa lọ́wọ́ àtàlíà ilé wa ni tó ní pé bọ́mọ tó wù bá fi rógò
3: mi
4: ìwọ náà ò ní lò
3: tí
4: yàrá kan bóri sá
3: wà
4: pẹ́ẹ́. ta ló gbogbo mi sẹ́wọ̀n. Tó ní tọrọ mọ tòun òróngò tiẹ̀ lò tó ní ìyọ̀gbọ́n tó rí tèmi. Ẹ̀yà ń gẹ́lẹ̀ àpàní ẹ̀ṣẹ̀kúpa ọgbọ́n oko tèmi yáde. Mọ́ mi ṣó wa lè gbẹ̀dọ̀ ẹ̀ ẹ bá mi jẹ́ àwọn ọmọ yẹn
5: tẹ̀yán
4: Ọlọ́run akílẹ̀ ìbùdó ẹgbẹ́ ọlọ́run àjọ mọ́tà sílẹ̀ o. Ọyá kàkábà bó rẹ̀ kàkábà. Ìmọ̀ àbòrò ọmọ tó dẹ́ká nínú ayé kàkó rẹ̀. Ẹgbẹ́ ọ̀tálẹ̀ ilé wa. Tó ní mi ò ní ga lójú ẹ̀mí òun o. Tó ní pé gbàǹtógbò òdòbò wo ni sọ̀rọ̀. Tólógbò mi ò gbúdọ̀ sọ̀rọ̀. Tó ní ogun àwọn ọmọ wo sọ̀rọ̀. Tó ní torí Ẹgbọ́ gbogbo
5: ènìyàn
4: ilẹ̀ máa jó
5: dandan ni o.
4: Òṣè máa wọ́ ilẹ̀ máa mì òkú máa rú kọjá
5: ìlà
4: ìkọ́ ṣẹlẹ̀ ẹgbọ́ ta ló ń dá mi ló sọ bẹ́ẹ̀ ta ló ń dá ògo mi ló sọ bẹ́ẹ̀ ta ni ò jẹ́ gbogbo mi ó sálẹ̀ ta ni ò jẹ́ bẹ́ẹ̀ jẹ́ lọ ilẹ̀ ń ṣe láyé ẹgbọ́jọ́ ikú ní oyè ẹgbọ́jọ́ ikú ní. Ọlọ́run àti lẹ́yìn ìjọ ọjọ́ ọ̀sán mẹ́ta
5: sí. Ẹ ló
4: ń dámi ló ta ló lè mọ̀ ní pé ta ni ò jẹ́ ẹgbẹ́ pé ta ni ò jẹ́ ń tayọ̀ tí ẹ̀ ń ṣe láyé ẹgbẹ́jọ́ ikú yín ẹgbẹ́jọ́ ikú yín ẹgbẹ́jọ́ ikú yín ẹgbẹ́jọ́ ikú yín ẹgbẹ́jọ́ ikú yín. Mo fẹ́ bọ̀ bọ̀ mo gbọ́dọ̀ lo mi nílà. Jésù Olúwa má bá wọn dásà pé ẹnìkan ń lògùn ẹ̀ wọ́n kò sẹ́ni tó ń lògùn ẹnìkan yìí ohun tó lè ṣe ni kẹ́gbẹ́ ògùn ẹ̀dúró ohun tó lè ṣe ni kẹta ògùn lọ́fà ohun tó lè ṣe ni kẹ́kẹ́kẹ́ sọ ògùn sẹ́wọ̀n àwọn ibi tí mẹ́lì fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. Ẹgbọ́ mọ́ mi yìí bọ́dá ẹ lísì tó mi wà á múra ni kì í ṣòro eré.
6: Gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátápátá lọ múra láàárọ̀ yìí o ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá máa wà pẹ́jẹ́ o ìdíre o láti parí ibi sọ́tù ẹ̀ àmì ìdíjà sọ́tù ẹ̀. Ìjòkó community hall under Sabo bridge ìyẹn ní ṣàdámù tó gbẹ yín tàwa ní agbègbè ṣàdámù pátápátá. Olúwa ní kí n lọ ṣe iṣẹ́ kan mo ti ṣe sílẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ yìí àti tí ò bá kan wájú orí ẹ̀ lókun aràn mi ni pé kí ìkàn fi kan wájú orí rẹ̀ ọ̀gbìn kì í ṣe àárín orí o iwájú orí rẹ̀ ni màá fi kàn bí àìsàn tá òrólé ẹ̀ ló aràn mi bí ìwòlíì ni òun tó ń lo tọ̀tọ̀ ògo oníkálukú ló máa fi hàn kì í sọ̀rọ̀ pé àgbólówó jùlọ àná kì í sọ̀rọ̀ pé onérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ Ọlọ́run tó lè ra ẹja níṣẹ́. Ọlọ́run tó lè ra ẹja níṣẹ́. Ẹ ti jóná ẹja ọbẹ̀ tún wọ èèyàn ni. A kì í rán mi sí ọmi. Gbogbo èèyàn lọ múra o.
5: Lọ múra báyìí.
6: Gbogbo èèyàn. Ìjòkó community hall la máa wà. Ìjòkó community hall. Ìjòkó community hall under Sabo bridge. Ìyẹn ní ṣàdámù. Tó gbẹ yín tàwa ní agbègbè ṣàdámù pátápátá. Gbogbo rẹ̀ mọ pátápátá láìpò bí kankan. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ògìjọ. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkòròdú. Gbogbo ẹyin tẹ wà ní Mòwe Ìgbàfò ẹyin tẹ wà ní Kẹ́ẹ́nẹ́ gbogbo ẹyin tẹ wà ní Pẹ̀rù gbogbo rẹ́mọ lápapọ̀ lọ múra láàárọ̀ yìí o ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá má wà pẹ́jẹ́ o ní agbára jù ogun ní ìgbà wà àjọmọ àwọn máa bá lọ in the name of God èyí máa ń sọ pé tọ́ba dọ́dọ̀ wò ní ìwọ kọ́ ló ń sọ tó bá wà fẹ́ẹ́ níbi táwa ti dìde. Oh my God, wọ́n máa wọ́n wòlíì lèmi tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu mo ti di bàbá wòlíì o òdìbí lórí ọ̀gbọ́n tó wọn bàbá bàbá wa yẹn most of them náà wọ́n ti lọ fi dà lélẹ̀ ṣẹ́gbọ́n mi sà ánú ni mo rí gbà ọ̀pọ̀lọpọ̀ wọn kì í mọ̀ pé nígbà mo máa wọ̀ bàdí bàbá ọlọ́rọ̀ ẹ ló tilẹ̀ fún mi bàdí bàbá sọlọ́dọ̀ yẹn ó ní táwọn ò bá gba wòlíì àdúrà àtàmọ́ta sí àánú tá a rí gbà nìyẹn orí ọ̀fẹ́ tá a rí gbà nìyẹn wà á kígbe gbàdúrà ẹ̀yọ̀
5: kan
6: mọ́ mi ẹ wo bí ma ẹ wo lé ayé mi àwọn kan ò gbádùn ó máa kan wá sọ́dọ̀ mi gbólúwà ṣe mú tọ̀ mi wá báyìí mo ní màdàm wọ́n ti gbàgbà ìjòkó yín lọ sí
5: pẹ́pẹ́
6: mo ní kílẹ̀ ṣẹ́ sí ayé ṣẹ́ sí kẹ́kọ̀ọ́ ìjòkó nílé ọkọ̀ ó ní ha tó sọ bá ó dẹ́ kú lẹ́sẹ̀ méjèèjì ó ìfẹ́ bá mi sọ látọ̀ polówó wa ni kì í sọ bẹ́ẹ̀
5: fún
6: ó kún ẹsẹ̀ méjèèjì èmi máa ń sọ pé tọba dọ́dọ̀ òun
5: bẹ́ẹ̀ ni o bàbá mi
6: o ní láti sọ tó bá wà ìwọ kọ́ ló sọ̀rọ̀
5: bẹ́ẹ̀ ni
6: ẹ̀mí wọn ló máa sọ̀rọ̀
5: bẹ́ẹ̀ ni
6: gbogbo tó wá ń ṣàgámù tó ń gbọ́ mi bá máa ṣẹ̀rí o
4: mo fẹ ko ma ṣe ẹri o boya lọ ni mo pa
7: yeta
4: adu ayi ni ko
7: ẹgba o
4: so ko sun mi
7: o ma sun mi
4: ogun taye fi n da mi
7: mo ogun taye fi n da mi
4: ogun to fi n juwe mi
7: ogun to fi n juwe
4: mi o ti sun mi
7: o ti sun mi
4: wa iyanju ẹ boya fẹ da ṣe
7: ọmọ de
4: ẹmi mo ogun taye fi n da mi mo ogun to fi n juwe mi olu ara n ye bẹ o ti sun mi o ti sun mi o ti sun mi o ti sun mi wa iyanju ẹ jesu oluwa. Wọ́n máa fọ́ gbà gbogbo bí tó bá ti ń dùn ẹ̀ báyìí wọ́n máa fọ́ gbà bó ṣe ń gbà yẹn máa fi gbàgbọ́ ṣe ohun tó lè ṣe tẹ́lẹ̀ wọ́n máa fi gbàgbọ́ ṣe wọ́n porúkọ Jésù lẹ́mẹ́ta wọ́n pẹ́ ẹ̀mọ́ lẹ́ẹ̀kan wọ́n pẹ́ ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan wọ́n ní ọlọ́run àtàmọ́tà sí omi sàn máa sàn dàmílà máa là ó yá ọ̀pọ̀ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ nítorí mẹ́jẹ̀mú ọ̀rọ̀ rẹ látàtí pẹ̀lú rẹ̀ wípé nípa ìnà lọ́fẹ̀ẹ́ àti ìbúdó rẹ̀ ó lọ́ mú ọlọ́rọ̀dá ó rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ tó mú ọlọ́rọ̀dá nítorí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹni tó ń sọ̀rọ̀ yìí ó yẹ ẹgbẹ́ ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn agbára ẹ̀kọ́ gba ìwòsàn Ja, Dominia, Babosa, Baba, Jesu, Baba, Yamashu, Tolisha, Kalaka, Tolaga, Minaya Kada, I did not do that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, and that, yẹ sọ fi jisọ ti bẹ́ẹ̀dìẹ mo rán àṣẹ sí ẹ̀yìn yẹn gbogbo tó di apá kan mọ́lẹ̀ yẹn lùkáyà báríà tó di ẹ̀yìn yẹn mọ́lẹ̀ báyìí ó yá lórúkọ jésù ó yá kó já agbára ẹ̀kọ́ gba ìwọ̀n máa ṣe tó lè ṣe máa fọ ṣèkè orí tó fẹ́ yẹn ṣèkè ó yá fẹ́ wọ́n gba báyìí ṣèkè lọ́lọ́kọ́ fọ́ ọ́gbà ṣèkè ẹ̀kọ́ fọ́ ọ́gbà kóyọ̀ mọ́ sọ̀rọ̀ kan ó ti domi nílà ìdèyẹ ti já ìdẹ̀mí mọ́ fi
7: jẹ́
4: àyè ọpẹ́ ti yọ
7: yọ
4: máa ṣe tó lè ṣe gbogbo ìwọ tó ń gbọ́ mi mo fẹ́ gbẹ ọrẹ lọ́wọ́ rẹ
7: léyìn
4: olúwa ní kí n pè ní ọrẹ ìtẹ̀síwájú ogó tuntun àwọn kan ti wà tí ayé òjẹ̀ kan rògo wọn lò olúwa ní kí n fẹ́ kán bẹ̀rẹ̀ sí rògo
7: ni
4: ó ní àwọn kan ayé ti dá wọn dúró olúwa ló ń fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ọrẹ ìtẹ̀síwájú ogó tuntun ìbíkáyé di ẹ̀mọ́ yẹn fẹ́ pò ń bẹ̀ bóyá mú àkáǹtì náà báyìí kó kọ́ báyìí bóyá fóònù ló fẹ́ fi transfer mú fóònù yẹn dání tó bá jẹ́ káàṣì ló fẹ́ lọ lò bóyá ìfẹ́ lọ lò ń pè é sí mú dání
7: báyìí
4: mo sọ̀rọ̀ jáde ogotaye ti fi pamọ́ sẹ́wọ̀n ogotaye dájú ìyá kábàárẹ̀ kẹsùdẹ̀ka mo ń gbọ́ létí ni wọ́n ní ọmọ kan ó dẹ̀ ti ṣe dáadáa ṣùgbọ́n wọ́n fi sẹ́wọ̀n bí a bá tí jósẹ́fù sílẹ̀ àti ọmọ yẹn sílẹ̀ ìdẹ̀ni mo kìí
7: sẹ́wọ̀n
4: ẹnìkan wọn ni wọ́n rú ẹ sínú ìgbésẹ̀ ó yọ máa sọ ọrẹ yìí ọrẹ ìjáde kò nínú ìgbésẹ̀ tí a mú ọrẹ ìtẹ̀síwájú ògo tuntun ni wọ́n pè é olúwa ni gbogbo ẹni tó bá sọ lẹ́nu omi dandan ni wọ́n máa ní ẹ̀rí oh my god wọ́n máa ní ẹ̀rí ẹ̀yin wo lẹ́gbẹ́ ọlọ́run gbọ́ ó ní ìyá àwọn tó gbàgbọ́ lọ́pàá bí wọ́n fún láti jẹ́ ọmọ ọlọ́run ó lẹ́yìn tó bá gba wòlíì rẹ̀ gbọ́ omi yóò dẹ̀ ṣe rere bẹ́ẹ̀ ni mo sọ fún wa dẹ̀ ṣe rere nínú àwọn tó ń dá ọrẹ yẹn tí wọ́n ń sọ ẹ̀rí mélòó ni mo ti ẹ̀fẹ́ kà nínú ẹ̀rí ìwọ gan mo mọ̀ pé wàá ti darí wàá ti sọ ọrẹ yìí tó àdé ti lẹ́rìí mo fẹ́ gbẹ ìrí ẹ̀ lẹ́yìn
7: bí
4: àká nọmba tó fẹ́ lè kọ́ sílẹ̀ bá
7: UBA
4: 10 10 2 4 7 4 5 0 50 8 0 80 gbọ́dọ̀ kan sí
7: UBA
4: 10 2 4 7 4 7 5 0 50 8 0 80 ọrẹ ìtẹ̀síwájú ògo tuntun gbogbo ìwọ tó bá da ògo rẹ máa ṣáájú ọlọ́run ò lè sọ̀rọ̀ kó lóòótọ́ bẹ́ẹ̀
7: mọ́
4: lọ wo aya tó jọjú gidi gan bí ìgbàgbọ́ rẹ bá ṣe gbé
8: tóní
4: bí rẹ bá nígbàgbọ́
8: wà
4: sọ fókè tó kó ṣíde adẹ́ṣe gbogbo ẹni táyé ti dájú tẹ́lẹ̀ bó ṣe ń sọ rẹ ó yà sáré fún
9: ògùn
4: ogo rẹ máa sọ ìdè máa já ó máa domina gbé aka nọmba yẹn kó rí kó ṣe báyìí tètè ṣe ó ní nígbà tí angẹ́lì bá ti rú omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sílẹ̀ gbogbo ẹ̀sùn ló wò kó ní lórúkọ jésù bí ẹni kọ́ pé yóò dẹ̀gbẹ́ ẹ̀mú dára mi ò mọ ẹ̀sẹ̀ tó ń ṣòwò náà tó ń dá ọrẹ yìí bó ṣe ń dábàá àìsàn yẹn lọ mi ò mọ ìṣòro tó ní tó dẹ̀ dúró bó ṣe san owó yẹn tó ń sọ ọrẹ yẹn báyìí ọrẹ ìtẹ̀síwájú ògo tuntun ni ayé rẹ̀ máa wá sáré ìdẹ̀ni mọ̀ fún
9: un
4: gbé àká nọmba náà lẹ́kọ̀ọ́
8: ẹgbọ́n lẹ́kọ̀ọ́ fi
4: UBA
9: 1 0 10 2 4 77 5 0 50 80
4: lọ́múra láàárọ̀ yìí ó ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá máa wà àtẹ́jẹ́ o ìdílé o láti parí bí 412 àmì ìjà 412 ìjòkó community hall under sabo bridge ìyẹn ní sàdámù tó gbẹyìn tàwà ní agbègbè sàdámù pátápátá olúwa ní kí n lọ ṣe iṣẹ́ kan mo ti ṣe sílẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ yìí àti tí ò bá kan wájú orí ẹ̀ lókun aran mi ni pé kí ìtàn fi kan wájú orí rẹ̀ ọ̀gá kì í ṣe àárín orí o iwájú orí rẹ̀ ni màá fi kàn bí àìsàn tá orí ẹ̀ lókun aran mi bí wòlíì ni òun tó ń mọ tọ́tọ̀ ògo oníkálukú ló máa fi hàn
8: kì
4: í sọ̀rọ̀ pé àmọ́lówó jùlọ àná kì í sọ̀rọ̀ pé mo lérò jùlọ kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ kì í sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ kì í sọ̀rọ̀ pé mi ò tó kì í sọ̀rọ̀ pé gbogbo jùlọ no ọ̀rọ̀ mẹ́sẹ̀jà ẹni tí a rán fẹ́ ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níṣẹ́ ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́ kẹ́ta ọ̀fẹ́ tún wọ èèyàn ni a kì í rán mi sí ọmi gbogbo èèyàn lọ múra o
9: lọ múra báyìí
4: gbogbo èèyàn ìjòkó community hall la máa wà ìjòkó community hall ìjòkó community hall under sabo bridge ìyẹn ní sàdámù tó gbẹyìn tàwà ní agbègbè sàdámù pátápátá gbogbo rẹ mọ pátápátá láìkúbi kankan gbogbo ẹyin tàwà ní ògìjọ gbogbo ẹyin tàwà ní ìkòròdú gbogbo ẹyin tàwà ní mòwe ìbàfò ẹyin tàwà ní kẹẹnẹ gbogbo ẹyin tàwà ní pẹrù gbogbo rẹ mọ lápapọ̀ lọ́múra láàárọ̀ yìí ó ìjòkó community hall ibẹ̀ la máa wà láàárọ̀ yìí gbogbo ọgbọ́n tó bá máa dá máa wà àtẹ́jẹ́ o ìdílé o láti parí bí 412 àmì ìjà 412 alágbára jù sá oh my god a ní agbára jù wá ti tètè dé mo ṣe kátẹ́lì fáwọn tó ìtèlé láti gbogbo ìyàn kọ́ ni mo ṣe fò wá promise àwọn èèyàn pé kí ọ̀sẹ̀ yìí máa ní agbára jù ìdè rẹ̀ máa já wà á dẹ̀rí àánú àwọn kan fẹ́ gbà ká nọmba lẹ́ẹ̀kan sí àwọn tó fẹ́ láka nọmba lọ fọ́lò mi lórí péjì ni torí àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n máa ń fẹ́ gbọ́ àdúrà tamata sí lórí YouTube lórí Instagram lórí TikTok àti lórí Facebook àjílóore àtàmátàsí prayer life kọ́lẹ̀ lẹ́kan sí o àjílóore àtàmátàsí prayer life lọ láìkí kó fọ́lò mi kó sọ̀fẹ́ ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ YouTube Facebook TikTok Instagram àjílóore àtàmátàsí prayer life jẹ́fọ́ ẹni nọ́mbà yìí nọ́mbà mi rẹ̀ òun náà ní whatsapp nọ́mbà mi o lè ní kí n fi àdìẹ sí prayer group mi so that ìwọ náà wà á lè máa rí àdúrà ìdè
8: mi
4: kọ́ sílẹ̀ báyìí mi ò ní kó o fi pè mí
8: o
4: lè fi whatsapp mi kí n fi àdìẹ sí prayer group mi ni o ẹ má fi pè mí o tó o bá pè mí o ní ibè máa bọ̀ kó wá jẹ́ àgbàdua
8: mi
4: orí fóònù kan ló gbúgbà wọnú ayé ẹ má ṣe bá ara orí fóònù ẹ dákọ̀ ẹ fún ládùú ẹ dákọ̀ ẹ fún ládùú ọjọ́ tí ń tọrọ ẹ sí ọ̀rọ̀ rẹ gbọ́
8: wàhálà
4: ń nùgbà tó o lè ní kí n fi àdìẹ sí whatsapp group mi
8: ìyẹn
4: whatsapp nọmba mi náà ni then wọ́n tọ́ nọmba fẹ́ dàrú mọ́ lójú o lè fi pè mí kí n júwe fún ọ má pè mí fún àdúrà orí fóònù wá máa ṣe kánsẹ́ẹ̀lì fún ọ èmi máa sọ pé tọ́ bá dọ́jọ́ wòlíì
8: wọ́n kan
4: ló sọ tó bá wà wá kó dẹ́kẹ̀ mọ́ kó tó àṣírí ogun ẹ̀
8: síde
4: rẹ̀ jẹ́ já kó sì dominira kó padà wá dúpẹ́
8: nọmba
4: náà rí 0703 5 2 3 1 4 14 1 7
8: wọlé
4: kan sí 0703 5 2 3 1 4 14 1 7
8: gbogbo
4: ìlú borí wa
8: ọ̀rí
4: sọ̀jọ̀bọ̀ lọ́wọ́
8: àwòrán
4: ànúgbà
8: jésù
4: ló wà.
10: ọlọ́run àtọ́ má pàṣẹ o ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run àtọ́ má pàṣẹ o. Ọ̀nà ọ̀la ti sọ̀rọ̀. Àpàtọ̀ ọba ti ń kúlẹ̀. Bẹ́ẹ̀ni ọ̀la ló máa ń tún ẹ̀sìn lóko ọjọ́ kó pápá ìlú ọ̀nà àbáyọ.
8: ojú ẹsẹ̀ àwọn ọmọ wòlíì ìsìnbáyé ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni ìgbésẹ̀ mú lọ́rùn dúdú. Akọrin agbóbìnrin lọ sí bí òkú márì. Ẹni bá wojú ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn tí àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni kárìrì àjò lọ́ọ̀lú òyìnbó. Olúwẹ̀gbẹ́ni kẹ́ẹ̀ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀.

0: aago mẹ́fà ti lù gẹ́rẹ́gẹ́ láti ìkànnì lagilu fm òkè gajòkè ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ẹ̀kú àsunjì o. àkójọpọ̀ ròyìn àgbáyé lamọ́tọ̀ yẹn wá láfẹ̀júmọ́ òní tèmítayọ̀ oyèládùn lóníròyìn yín ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà. iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa nàìjíríà ti sọ fún peter obi láti jáwọ́ nínú lílálàá lórí ètò ìdìbò èyí tó bọ́rẹ́lẹ̀ ńbẹ̀. ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà torílẹ̀-èdè netherlands òní wọ́n ti ní àjọṣepọ̀ tó gúnmọ́ lórí ìwọléwọ̀de arìnrìnàjò. àwọn aṣojú orílẹ̀-èdè amẹ́ríkà òní wọ́n bínú jáde lásìkò ìpàdé ètò ààbò létí àjọ ìṣọ̀kan àgbáyé tó gbé kalẹ̀ lásìkò tí aṣojú orílẹ̀-èdè france tó ń sọ̀rọ̀. àjọ uefa ti dúnnú mọ́ wípé àsìkò kan gbòógì tí wọ́n máa lo móhùnmáwòrán ti ń ṣèrànwọ́ fún adarí ayò lórí pápá var ó ní lásìkò tí àṣìṣe tó bá hànde bá wáyé. ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa nàìjíríà báyọ̀ ọ̀nànúgà òun ló ti bẹnu àtẹ lu olùdíje fún ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ndc peter obi lórí gbólóhìn tó sọ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán tí wọ́n sì ń rọ̀ pé kó gba èsì ètò ìdìbò ààrẹ ọdún 2023. nínú gbólóhìn èyí tí ọ̀nànúgà fi ta yín ló ti ṣàpèjúwe ọ̀rọ̀ tó jáde látẹnu peter obi lórí móhùnmáwòrán gẹ́gẹ́ bí tí ó fi obi hàn gẹ́gẹ́ bí ẹni tí ó ti bá ìjákulẹ̀ pàdé eléyìí tí ó sì ń fi ẹ̀sùn kan wípé ọkàn òjọ kan rọ́ ló ń pọ́n léwé léyìí tí ó ń pe ó yẹ kí wọ́n béèrè àkọọ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ anambra tẹ́lẹ̀ nínú ètò òṣèlú. nígbà tí ọ̀nànúgà ń fèsì sí ọ̀rọ̀ òbí ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ṣe rí òbí là lè gbé sẹ́gbẹ̀ẹ́ bọ́lá tinubu láti máa fi wọ́n wéra wọn torí pé bá a bá fi ọmọ ọwọ́ mọ àálù kan pa ò. ọ̀nànúgà ó ní pé tinubu òun náà ló jẹ́ ojúlówó ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ pẹ̀lú láti inú ẹgbẹ́ òṣèlú sdp ẹgbẹ́ ẹlẹ́sìn ad ac acn kó tó wá di wípé ẹgbẹ́ náà paradà tó di ẹgbẹ́ òṣèlú apc lẹ́yìn tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kóra jọpọ̀ ní 2013. ó ní yàtọ̀ sí òbí tó jẹ́ wípé ó ń fò láti inú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì ó pé òbí yìí ni wọ́n dìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú abga gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ anambra tó sì darapọ̀ mọ́ pdp. bákan náà ni ó gbìyànjú tó dìbò pẹ̀lú atiku abubakar gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ní 2019 kó tó di wípé ó fòfẹ́rẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú labour ní 2023 láti dìbò ààrẹ. lẹ́yìn náà kọ́ ló tún ti rí mọ́ ẹgbẹ́ òṣèlú ndc báyìí ó fi ẹ̀sùn kan òbí wípé èyí tí ìbá fi dúró sínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kó sì yanjú gbogbo aáwọ̀ èyí tó wà ńbẹ̀ kàkà bẹ́ẹ̀ níṣe ni òbí ń fò láti inú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì. ẹ̀wẹ̀ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó wà nílùú àbújá ó ní ó ti da ẹjọ́ kan eléyìí tí wọ́n gbé lọ sílé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà nù tìkètìkè wípé kí wọ́n wọ́gi lé ẹgbẹ́ òṣèlú adc accord àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta míì. nígbà tí ilé-ẹjọ́ náà ń gbé ìdájọ́ kalẹ̀ lánàá òde yìí ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ àwọn aṣòfin tẹ́lẹ̀ eléyìí tí wọ́n pẹjọ́ náà ni wọn ò ní ìkápá wípé kí wọ́n wọ́gi lé àwọn ẹgbẹ́ òṣèlú náà. ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nígbà tí wọ́n sì ń gbédájọ́ kalẹ̀ nípasẹ̀ adájọ́ peter odolivu ni ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ẹjọ́ ọ̀hún ó ló ń wọ́gi lé tòun sì dànù tìkètìkè. ẹ̀wẹ̀ alákòóso fún ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ajagun fẹ̀yìntì christopher musa ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé láìpẹ́ ni ààrẹ nàìjíríà bọ́lá tinubu yóò kéde owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà nínú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ń gbé láti rí wípé ìgbáyégbádùn wà fún àwọn ogun ilẹ̀ yìí. Musa Sáfòmọ́ rẹ̀ dímọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tó wáyé fún àwọn okú àti aya àwọn òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tí ìdánilẹ́kọ̀ọ́ náà sì wáyé ní Báríkì Lungilon tó wà Lábújá. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé à ń sì farajìn láti rí wípé ìgbáyégbádùn ó wà fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà eléyìí tí kóríyá ọ̀hún sọgbà pẹ̀lú ìfarajìn wọn láti dáàbòbò ilẹ̀ wa Nàìjíríà. Ṣẹ̀rí ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí tó yẹ pé iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ló gbé kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ tó ń sì dàgbàsókè okòwò alábọ́dé ìyẹn Small and Medium Enterprises Development Agency of Nigeria SMEDAN alákòóso yìí fìdí ọ̀rọ̀ múlẹ̀ níbi ètò tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún pé ó fi hàn dájú gbangba pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà sì farajìn láti rí sí ìgbáyégbádùn àwọn mọ̀lẹ́bí àmọ́ ológun ilẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ àwọn opó tí ì máa wà aya wọn. Ẹni tó wá jẹ́ adarí àgbà ìyẹn fún àjọ SMEDAN Charles Odi ó ní ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àjọ ọ̀hún ń ló gbé owó kan tó jẹ́ mílíọ̀nù 25 kalẹ̀ N25 million fún àwọn pé tó ń ti aya àwọn ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ń kó ipa ribiribi fún ìmúyányàn àti àlàáfíà Nàìjíríà. Bẹ́ẹ̀ ló wá rọ àwọn tí wọ́n jàǹfààní owó náà pé kí wọ́n lówó ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìjọba àpapọ̀ Nàìjíríà àti ìjọba orílẹ̀-èdè Netherlands òun náà ni wọ́n tún ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ láti jẹ́ kí àjọṣepọ̀ tó gúnmọ́ dáadáa kó wà láàrin ilẹ̀ méjèèjì lórí ìwọléwọ̀de arìnrìn-àjò àti láti gbógun ti máa ṣe fàyàwọ́ ọmọnìyàn láàrin orílẹ̀-èdè méjèèjì. Èyí wáyé nígbàtí ẹ̀ka eléyìí tí ó ń gba àwọn èèyàn padà sílẹ̀ bàbá wọn àti iléeṣẹ́ ètò ìdájọ́ tó ń ti ètò ààbò Netherlands eléyìí tí wọ́n fi nǹkan ribiribi ta iléeṣẹ́ tó ń rí ìwọléwọ̀de arìnrìn-àjò ilẹ̀ wa Nàìjíríà lọ́rẹ̀ eléyìí tá a mọ̀ sí NIS Horsemanship Unit iléeṣẹ́ tó wá rí sí ìwọléwọ̀de arìnrìn-àjò òun náà ni wọ́n gbé ètò ọ̀hún kalẹ̀ láti túbọ̀ rí pé àjọṣepọ̀ tó gúnmọ́ wà láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè ọ̀hún. Àwọn nǹkan mèremère eléyìí tí wọ́n gbé kalẹ̀ níbi ayẹyẹ náà tó wáyé ńlú Àbújá òun ni iná tó ń lo ìtànsán òòrùn eléyìí tí ó jẹ́ oní KVA 24 ìyẹn 24 kVA solar inverter system. Bákan náà òun ni wọ́n pé wọ́n tún jọ̀wọ́ bátìrì tó ń lo lítíọ̀mù 20 fún ilẹ̀ wa Nàìjíríà tó ń ti mú ìmáwòrán ìgbàlódé eléyìí tí ó tóbi níbi ìwọ̀n 85 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti àwọn nǹkan mèremère míì. Ẹni tó wá jẹ́ adarí àgbà fún iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de arìnrìn-àjò ní Nàìjíríà Kẹ́mi Nandap Ogbósùbà Kárì fún ìgbésẹ̀ ọ̀tún eléyìí tí Netherlands tó gbé bẹ́ẹ̀ ló pé ìdókòwò ọ̀hún sínú ọmọnìyàn ni eléyìí tó sì kọjá tí ẹ lè fi ojúre náà. Bákan náà àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ SHEEC òun náà ló ti kéde 5 tó jẹ́ ọjọ́rú ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí pinpin òpin lórí ètò ìdìbò abẹ́nú tá a mọ̀ sí primary fún àwọn ẹgbẹ́ òṣèlú tí ó kópa nínú ètò ìdìbò sí àwọn ìjọba àbílẹ̀ nínú ètò ìdìbò sí ìjọba àbílẹ̀ tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú gbólóhùn tí alága àjọ SHEEC fi ìta ọ̀mọ̀wé Hafiz Adeniyi òun ni ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àfikún 9 tí àwọn ṣe òun ló wà ní ìbámu pẹ̀lú ìpè àti ìbéèrè àwọn adarí ìgbìmọ̀ agbaninímọ̀ràn àwọn ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi ìta ó pé ìgbìmọ̀ agbanímọ̀ràn nínú àwọn ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ Interparty Advisory Council IPAC léyìí tí wọ́n pe akọ̀wé wọn honorable Dáìrọ̀ Láyínká òun náà ló buwọ́lùwé ọ̀hún lo tun pe fun afikun ose kan la je ki awon egbe oselu le pari gbogbo igbese to ye ki won gbe lati le kopa bo se to ati bo se ye ninu eto ribo abenu iyen primary ti won fi le kopa ninu eto ribo ijoba abile tun bo ni ipinle Oyo omowe adeniwa safomo pipe atejade ta fita lo se pataki lati je ki won faaye gba gbogbo egbe oselu ele ti o fo kole lati kopa ninu eto idibo ohun to je ti awon ijoba abile ti ipinle Oyo ti o waye lojo kokandinlogbon osu kejila 2026 Ibadan lati royin lati ikani lagilu FM oke gajoke ile funfun balao felele nilu Ibadan wa yo e 30 to wa lati le okere are orilede Ukraine Volodymyr Zelensky oni o se pade alagbara pataki pelu are orilede America Donald Trump ni ile funfun nibi ti won tin woye wipe orilede Ukraine yo ri atileyin to gbangbangba latodo orilede America lati ri pe abo to peye tun wa lori awon odo loro ile ti won ju orilede ohun lati Russia Zelensky lo ti gunle si America bayi lati se ipade alagbara pelu Trump papa julo lori ogun to ti n waye laarin won ati Russia fojo pipe pelu bo se je pe erin to je olootu ijoba ati Moscow lo ti fide oro mule wipe awon ti foju sun lati fi awon drone to je irinwo dun mewa kolu oluulu ti Ukraine laarin wakati die loru ganjo adari Ukraine ona no pe o se se koro are orilede America Trump lati se atileyin fun ki orilede ti e na le pese awon nkan jagun oloro tutun le ti won fi le koju Russia lakutan iroyin ere daraya awon adari ayo ni ile Europe lohun lana oni won ti kede o yayaya pe mo maworan tin siranwo fun awon adari ayo ta mo si VAR oni won ma lo lasiko si asise to han de ba waye awon oga agba to je adari ayo lati inu egbe to moju tu ere bolu to je marunle ni adota ni ile Europe ni won se ipade po pelu awon adari ayo UEFA lose to koja le ti won sin safomo pe awon asoju fun International Football Association Board IFAB na wa ni bi ipade ohun lati wa ojutu si awon ayipada to ba ofin ere daraya awon to wa ni bi ipade ologbonran gandan ohun oni won fide oro mule npe cheri mu maworan yi ele to nsiranwo fun awon adari ayo lori papa oni won ma lo nigbati asise to hande to ba waye ajo UEFA ina ni o si ti fide oro mule ki n to ma lo e gbo koko to wa nu royin lekan si ile ise arele wa Nigeria ti so fun Peter Obi lati jawo ninu lilala lori eto edibo eyi to borele nbe ijoba apapo le wa Nigeria torilede Netherlands oni won ti ni ajosepo to gumo lori iwolewode arin ajo awon asoju orilede America oni won binu jade lasiko ipade eto abo le ti ajo sokan agbaye to gbe kale lasiko ti asoju orilede France to soro ajo UEFA ti dunuma wi pe asiko kan gbogi ti won ma lo mo maworan ti nsiranwo fun adari ayo lori papa VAR oni lasiko ti asise to ba han de ba waye iroyin afejumo oni koni ju bae lo lati ikani lagilu FM oke gajoke ile funfun balao felele nilu Ibadan fun okan ojo kan royin to njade lati ikani e kan si itakun agbaye wa pelu www.lagilufm.com bele lori ofe lati tele wa lori X ati Facebook pelu Lagilu FM 967 tunde Olawo lolootu royin yi pelu iranlowo Babatunde Mureni Keji Temitayo Oyeladun lo ti royin e se te ngo wa ka ma ya se oni o san wa ire
1: la la la la gelu FM jagaba gogoretu ma

0: go bugola de wa naija o ati gbogbo eti ton gbe ikan yi bo kede se ma je niyan tori ki ise eyan olohun oba ni o ya papapa lati beyin asurego e je agbera e ja wonu idije fi eye ile adulawo lo e bari bazam bari bobo lole de morogo oro yi wa lana o yi dande igbin ko super falcons o re tenu boyo gbogbo wa la mo ti gbe ba tenu boyo a mo ti opada se igbin ko super falcons tenu boyo lana o ole de malawi ele to je pe ekuluju igba koko won re ti won mo kopa ninu idije ele to je ti le adulawo idije wafcon ni o igba koko re se fe gbo nkan se niju o ara ale ti pada gbo ewo lara ale ogo ara ale wo ni ogbo gbogbo aye lo ti gbo pe iya je super falcons ni gboro iya je falcons ni gboro iya je falcons ni gboro olova lale ana nigba ti tegbetaburo ti won ko igon so falcons ti won ko won papa mora bi egbon se ngba falcons loju laburo n fun won kukunkun lale ana omo lagbara die o abala koko pari ni ododo ni igon super falcons ba ni ejare tumuramu labale lekeji won wole labale lekeji pelu pe oju won go wole pe kini eyin malawi lasalasa se ko si wule to di ale ana ni ile ze to moju to gbogbo to ni se pelu ere idaraya lole de wa nigeria nsc national sports commission ni ati sadan wi pe gbogbo go kokan bayi ni group stage $5,000 ni o ni group stage niyan o $5,000 ti ko super falcons yan ba ti mi go kan $5,000 awon eyan ti e tin wo gbe ah awon mo isubu laje ti won o ti e ko da bi meje sile malawi won mo calculate bi $35,000 iyen lale ola lale emi lale ana oro yi dande o won do boju wo boju labale lekeji Ten watch a winger. O ti koko fi si an la. Ere ni awada ni gba ni. A ku be ni. Nto ba gba lafo. Egbon ten watch a winger. Iyen tabita cha winger. O na ba tun mu elekeji si an la. Ara ro iko super falcons ye gbe ah. Eje ani suru o. Awon eleyi won ba nto da je o. Won wa na suru soro ara won. Ko pe ko jina. Goli wo mi ngba ke waye iyen penalty na sidade ajigbade bobe ogba wole lo ba idi meji se yo gan ibe ninu ti bi ko super falcons pe o ya ebo won eje adakeji pada baba ti ele ba won wi eje ata omi ere pe ki won mo ku ti ensa e mo gbe beyan ba nsare ko mo te bete ba ti de ere geyan mo ku loku ibi ati nsare pe ka won mo ku ka won mo ku won ba tun re tese bo pa lamba ten watch a winger laburo ba tun mu ikugu lo tun ko bende si won kun o tun fi go eleketa si e bariba eh ami ayo meta se yo gan yen lawon eyan ti e tin wo pe o ti e da ibi o pari si na da ko to ri pe uche na kanu agbowo waju fun iko super falcons o tun mu eleketeji wa lo ba idi ami ayo meta si meji to lede malawi to fi gbose iko ti super falcons wo iyen lana to oro ti ri boze lohun o ri be si ba da yan eyan tun gun ni o baba dojo saturday iko super falcons won mo koju olede ti zambia iyen ni ipele kerin tokan ipele isori isori ti han wa second game won si waju ni role ana lo lede zambia ele itara nkan lo ti fi ya jo lede egypt o pa le bi eran koda o tun si si oku re o a mo bi o pada yanju oro si tori pe go mefa sodo ni Zambia lo fi pa Egypt ile bi eran iyen ni role ana Zambia ohun ni ko Super Falcons o mo koju o baba tin dojo Saturday bi nkan se ri niyan lapa be yen o ya papapa lati be yen aside go inu DJ Commonwealth eje ma lo sinu DJ Commonwealth bayi e bariba kayin so laja yi nikan kayin so laja yi nikan lo mu ngaga bo lana o ninu gbogbo awon akopa wa to kopa lori ere ori ode lana tori pe ni ti awon obirin awon mejeji ti alava ni ati de ipele to gagun si ase kagba won borele ni ti awon okunrin a meta won de semi final kan yin so la nikan lo mori bo to di ase kagba ni gbeyin gbeyin kan yin so la aja yi o ti di akopa akoko nu ere ologbaran gana ta ba so nipa 100 meters iyan ere asadiju e ma binu asadiju leleyi e ologbaran gada ni eyin re wo la ma sana eyin oni marathon marathon marathon ni ologbaran gada asadiju ma ri leleyi 100 meters asadiju ni yen ere alasadiju ajayi kayin sola o ti di akopa akoko folede Nigeria lati bi ogun odun ti o tun mu nkan kan bo ninu idije Commonwealth o tori pe lana yen pelu bo se lava ni ati se ipo keta lase gagba to si re gba to gba mi eye iyan bronze medal o ti wa je like alakoko bayi lati bi ogun odun tori pe olusoji fasuba o lo se be gbeyin lo lede Australia iyan Melbourne ni odun 2006 Melbourne Games lo lede Australia lodun 2006 olusoji fasuba ohun gba mi silver iyan lodun na lohun lati ogun odun seyin yen ko si akopa tin kopa nu 100 meter fun okunrin wa lava ni ati mu nkankan bo aya vitalia na yi eleti kayin so la aja yi to sese mu wole yi o ya papapa lati be idijo ma tesi waju leni o idije yen ma tesi waju leni oge pataki lara awon agberin tọjọ ọmọ bíbí ìpínlẹ̀ ọyọ tó wá láti ìpínlẹ̀ ọyọ òun náà tún láǹfààní àti kópa 86kg ní kàtígórì tí ó ti kópa o ta bá ń sọ nípa òsíjò mary taiwo òsíjò mary taiwo òun náà kópa lẹ́ni ní ìpele ti 86kg ìyẹn lẹ́ni bí nǹkan ṣe rí nìyẹn o bákan náà lásàlẹ̀ àná tèmi tó pé adésínà náà òun náà tún gba bronze medal nínú ti high jump ìyẹn ni iṣẹ́ tí ìfò téèyàn ọmọ fò kéré sport tágbà fẹ́ máa ṣe ní ìsìn ọfẹ́ máa fò èyí yẹ̀yẹ́ yọ máa fò yóò rè kan rẹ̀ lápá sí yamọ̀ yìí sì lọ́rùn okay cash we go again leni adote owo waju o bawo lo se ma je se ri leni special day ni o fun ni cash tori pe pre jackpot se ri lotunla otunla ni million meji ti wa nle fe eyan meji otunla friday yes 2 million naira fe eyan meji ana ro 1 million fe ni kokan agbe igba akoko nu a ti n se 1 million a ti etun ti wa binu ta bayi oya million meji 1 million fe eyan meji lotunla sugba leni half a million wa nle fe ni keti lucky e ba gbe 500,000 naira wa nle laaro yi tori pe play 3 ticket get a ticket on be leni e mo ti eyan ba fe sa isun odun ti won ni aisun odun aisun jackpot enini pre jackpot cashier enini *347*1004 *347*1004 *#. Ló máa gbé yín débẹ̀. ₦500,000 500,000 wà nílẹ̀ láàárọ̀ yìí. Fẹ́nìkan tí ọba dágun lá ni o. Ẹnìkan tí ọba dágun lá. Tó ọba ti sẹ́ndì kóòdù yẹn *347*1004*#. Tó ọba ti sẹ́ndì kóòdù yẹn. Tó ti sẹ́ndì kóòdù yẹn. Wọ́n á dá mẹ́sẹ̀jì padà pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà. Yára o ní bẹ́ta. Kó le wúlò fèmi àti ẹ̀ra o ní bẹ́ta. Play 3 ticket, get 30 ticket. Torí pé ₦500,000 ń bẹ ńlẹ̀. Bọ́ bá ra o ní bẹ́ta yẹn. Tó ti mú o ní bẹ́ta. Wọ́n wà á bí ọ léèrè yìí pé ṣé transfer ni àbí USSD code? Ìwọ tẹ 1 transfer ni ó gbé wá. Tó bá ti á fún transfer bẹ́ yẹn. Wọ́n wà á fún ọ ní bank details tó lè sanwó sí. Yẹn bá ti send the bank details yẹn fún ẹ. Ìwọ kẹ gbìyànjú. Bọ́ ọba lówó lórí báńkì àpò ẹ̀rà bẹ̀. Bí ọba sówó mú lọ̀dọ̀ àwọn oní POS. Láàrin ọgbọ̀n ìṣẹ́jú. Ìwọ ló ní báńkì yẹn details yẹn àti yìí láàrin ọgbọ̀n ìṣẹ́jú jógójì ìṣẹ́jú. Bọ́ ọba ti débẹ̀ fún ọ lówó. Tí wọ́n bá ti bọ́ sọ́sọ́ àkáǹtì yẹn, fóònù rẹ yóò fún ọ ní mẹ́sẹ̀jì pé nọ́mbà rẹ ó ti wà eligible. Ìyẹn ni pé yóò kópa nínú draw tásì láàárọ̀ yìí. Aago 10 kùsẹ́jú 15 ní yí koto. ₦500,000 ń bẹ ńlẹ̀. Fẹ́nìkan ₦250,000, ₦200,000, ₦150,000, ₦100,000. A parí ẹ̀ sórí ₦50,000. Èé bàrì bàzà ń bàrì bòbò. *347*1004*#. Kóòdù yẹn ń lọ sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀ báyìí ojú ọjọ́ dà á pọ̀. Wà á máa gbọ́ o. Tí gbogbo àlàyé ń ọ̀bá yí ọ tí wọ́n náà sì fẹ́ kópa. Pe nọ́mbà yìí 02013306194 tàbí ọjà tí wọ́n lórí WhatsApp ó dẹ̀ lè pè wọ́n ní WhatsApp nọ́mbà yìí náà 09026026314. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o. Mọ́ pọ̀ ọ̀gbọ́ o. Láàárọ̀ yìí ìjápọ̀tì yóò tún lé gbà kẹjọ ní lọ. O jẹ́ arojú ọjà bí ó ṣe. Ká lọ pa àkádé pa. Bá a bá dé, ká sun ọwọ́ iwájú. Ébàrìbà àjọ FIFA àti àjọ UEFA wọ́n fẹ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. Kí ni tó ṣẹlẹ̀? Ó ṣeéṣe kájọ UEFA kan orílẹ̀-èdè wọn má kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2030 o. Ẹni kí ló dé? Wọ́n gbé yín débẹ̀. Yárojú ọjà kádé. Bá a bá dé kí n tún gbé yín débẹ̀. Ẹ kú kàlẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender. Gara tí ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
3: Aṣọ sùdìyàn lẹ́yọ̀ sọ́ka.
2: Back to school items. Souvenir bags.

0: oṣù mẹ́ta mẹ́ta nínú ìjọ CAC Fáwọn Gbọ́dá Prayer City. Àkòrí tí èmi Ọlọ́run fún ìránṣẹ́. Pásítọ̀ Akínpẹ̀lú Peter. Breaking the yoke of affliction of darkness. Jíjá àjàgà ìdá lóró òkùnkùn. Ẹ̀yìn tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó. Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026. Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíga. Prọfẹ̀ Peter Olúwa Bíóyè. Pásítọ̀ J.A. Bankole. Àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásíaládé Ewúrà. Ọmọ Tọ́lá Olúwa Voice. Ọláyà Divine Harmony. Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir. Pásítọ̀ S. Ọládélé CAC President Nigeria Novosti. Pásítọ̀ Akínpẹ̀lú Peters Adékúnlé. Wọ́n máa súre lórúkọ Jésù. Gbogbo ẹ̀ ní CAC Fagunrẹ́ Prayer City. Kọ́ wà ní Omi Àdìo. Onígbàgbọ́ Aba Ọ̀gẹ́. Junction Abẹ́kúta Express Zoro Mbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà iná máa sọ testimony.
1: Atungbe kande, atungbe kande, golden chan loto vogue la de dode.
2: Golden Chance Lotto Vogue, ma sun piye, gbe ranle ma gora e, mu number, ta la ola to la, o di mi muse, ta Golden Chance Lotto Vogue, game aro kutu, ta poruko re ni Vogue, Golden Chance Lotto Vogue, ni gbogbo aro ojo, anfani wa fun o, lati je owo tabua, wo sati ta Golden Chance Lotto Vogue, ta ta je, kenro pe ke, anfani be ni pe, to ba je ninu eyi owo awon game wa, o le gba winnings, ni eyikeyi Golden Chance Lotto Payment Center wa, ki lo tun duro de, lo si eyikeyi Golden Chance Lotto Kiosk, to wa ladugbo re, Golden Chance Lotto Vogue. Owo aro kutu foli high. Ale morning, ale cash. Sa lago mesan, koja seju me edogun uro. Ago mesa abu aro lo gbesi. O sim mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo, man webi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la be dode.
3: Mo ti bere. Ku o le shalai makpani lerin lakoko apejọpọ itakoroso ori la molebi mi. O ti ẹ̀dá, ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mo ń ṣe. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ni ala mo wa la ni meji jepi anu

0: gbada latoju aja ikani lagelu re lagelu 96.7 FM oke gajo kele fala fala le nile ibadan oya je kamo leto iroyin ere idaraya eleyi to dun ti gbagba nkan si baba igbe won se nda po mo wa ogugu le wo wa 500 ni bigi bi ga kiri agba nla aye oye lo kan ni bani dore facebook kan ni lagelu 96.7 FM lori jagamo fan family o wa nbe lori tiktok at top striker 100 e do ba wa pade o la le wo pila omo le rokoso iyen lapa be yen na oya papa wa lati be as we dey go Mr. B Entertainment pelu ajosepo G Smart Entertainment won ti sagbekale alujo otula friday ni july 31st o ma du gbagban kede ma kase nigbati alaji sulaiman ademola komi jackson ati alaji sulaiman adio atawewe baba oloye etu osi oba oje Mr. B Lange adoju kokola daisy house ogbori efan nibe lati lanfa ni ati joju alujo yen ti o du ti gbagban kase ago merin osan ni o ti bere o tori pe awon olorin lalako ojo kan na tun ma gba si ala ti gbogbo ori o fi konjopon ti o du ti gbagban kase gan ajo wa nbe ni o mo po gbo o ya gbagbagba eh si fi gbagbaga 20 verse won se ti o tun ma waye leni gbogbo eyin ti support araro mi market e ku ojumo o e de ku mura wa leni tori pe a gbori wole ta lo ta lago mejila asai broadcast inu araro mi market ni so apart ni o ti waye o baba ti gba bi correctional center yen wole to to si sale iwa go ti e ti ma ri jasa eyin o ti ma ri jasa o ti ma gbo bi se nlo lapa be yen very nice place adupe lo gbogbo eyin igbimo japata latoke dele latori are lori awon igbimo patapata e ku mura wa leni o bagan na eyin den se ko kari lotu losi afa anuru ni soka bo ti di alaji bayi awon ti gunners toke toke nu o top chelsea gbogbo araro mi market up man u up basa up shooting up liverpool alaji wale o sebu up man u eda ki olugbade bagan na tun gbodo gba pe up gunners an ni fe wa lowo won bayi a ti e wa wo iko to lenu ju leni ba ba denu oja a wo ko to leyan to leroju a wo ko to tun lenu a wa pada pa ba ba ri re a wo ko to le se daada ju eh oje agbo osi nbe o akole to wa nle ko so mo na ti ojo se iko chesi ni mo e debe akole to wa nlenu baba wa re nti o ba kole ohun je ngba ba denu oja loni a ri bi se nlo gbogbo ti barcelona o basa o basa ogbe yin ti basa okay kosi wahala agbaye riliwan liverpool agbaye riliwan liverpool alaji tore meka tobo ekabo a foju rin ju loni kosi wahala a pade ara wa lago meji la losan yi e ma fo the celeb yin ti wa ni correctional center latale ana yo jade lojiji si yin e lo fokan bale o ti wa nbe ti won setoju re latale ana celeb yin nbe yen to wa nu oja lodo yen ti gbagbe inu correctional center la setoju la se lojo si latale ana lojiji ni o jade ariwo so telu ti fun omo koja be o agba ko presenter e ri film okay a si fi gbagbaga to wa lowo reda chelsea nbinu lowo
1: akojuma atokun
0: akojuma mo
1: awon fi gbagbaga lo so re to lanfani ati wa lana iko chelsea won pada fi aje western sydney mefa si merin ni iko real madrid lana fi aje leganis amari merin so ye kan ni o ntesi waju leni to ba tin di ago marun abo girona awon ati castle bayer leverkusen awon ati ko genk to ba tin di ni ago meji tottenham hotspur ati sydney fc to ba tin di ago mokan laku iseju medogun idije fi eye ile adilawa ta obirin ile to lanfani ati wa lana olede zambia won pa egypt mefa so de ni olede malawi won ko ba zambia lana won fi ajo lede wa nigeria meta si meji ni o ntesi waju leni ago mefa irole ode ghana ati cape verde to ba tin di ago mesan cameroon awon ati mali ni ati ni kan lo gbe vip image wa
2: won ma
1: so kori aro yi
2: gbogbo eto lo ti to
1: kori aro yi
2: kokan wa kokan seto ko pada si
1: e de so fun won kan ba clear ibi helicopter dey land sin beyen
2: se le be bi
1: helicopter ni
2: helicopter
1: ni te ba ra so tan wo gan e ri pe ke sa so
2: abi ka lo drone oyo state ni surveillance to se wole
1: go ba surveillance je o
2: ka lo surveillance to se wole
1: ka ma je gbesi o
2: ye yan wa re je gbese 7 billion
1: eyin le yoda
2: wa ba ta koka wa la bu eyan kan da wahala si a e lorun ni ilo won na lowo eyan ilo won fe na lowo eyan bo se je ni nja ni pada oju oja bayi e ja pada oju oja iwe kan be mo tin so fun yin tojo meta mo ni eto we kan be ti mo se a seto we kan emi pelu YBS ajo fori kori a ko iwe kan jade ta ba nso nipa Yusuf Babatunde omo mi alalubarika ni ati emi ati e iwe kan jade o a si ko jade laipe mo nwo boya bi October sabi ni osuke wa yen hard copy ma jade sugba o ti wa online to ba lo si Amazon gbogbo eyin te wa loki okun e ma wo wa ran o e ba wa ka hard work pays bo ba ti te lori Amazon mo fi link e gan boya kin fi link e ma fi skipo ti place the order bo se jade ti Amazon ti be si ni polowo e skipo lo gogo place the order o de ti o ti set be yen wana le place the order ti online papa julo gbogbo eyin te wa loki oku patapata diaspora patapata koda bo wa nbene republic diaspora lo wa o eyin ti code diaspora ni yin o e le ri ni online ko gbadada ka ma quad copy wa do yin e lo si Amazon te ba ti lo si Amazon e te a hard work pace iyan igbiyanju kini igbiyanju ati talent o yato sira won o talent without hard work o le pada useless yo but hard work pays oni title iwe yen hard work pays online e ri ni online o wa easy agan lati get ni Amazon te ba ti click ya ma te ba ti de Amazon bo to ba ni Amazon download e to ba ti click Amazon to ba ti de be to ba ti click to ba ti te hard work pays yo gbe wa fun o e ba wa ra lati be yen hard copy nbo laipe a de se ko jade re igbiyanju ti ra iwa na ma sun ma gbiyanju toro le aye re fe igbiyanju to gbangbe talent ni kan o le se hard work pays e ri ni online bo se je niyan lapa be yen e ja loju oja ka pada de ba ba de ibologun wa won le fun iko ti super falcons lana atan male si e ku kale
3: mo ti bere ku o le se alai mo pani lerin lakoko apejopo itakuroso ori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
4: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
4: maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
5: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
6: eto igbeyawo laye
7: ejowo eduro na jare
8: ki lo sele
7: ki won to so wa po njo ran ti po seleri television fun mi fridge nko ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
5: ni tuto
7: ka sa so pe o ti rawon abi
5: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
8: e won lo tun je cdk e bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati bebe lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
5: lati osu to koja ni mo ti rawon
7: oluse agun kan e so
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
9: ẹ pè CDK sórí 0707-454-3005
8: CDK sanwó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ìgbé ayé rọrùn.
9: Chevy PL IKEA Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL IKEA Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL IKEA Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Cherry Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
10: لبيك اللهم لبيك
11: Munadi Ali Imam Travel and Tours n dupe lowo gbogbo eyin te n gbogbo arin ajo aja ti umura amariri yin o le se n fi gbagbo sanwo ma ka sanwo umura si le se wa tolorun o ti je ka wa na jamba yin fun gba kankan ri ese o alo to lo ni o ma je o awon fi asiko yi kede ijoba Saudi Arabia ti fi gbedeke si oro aja ti umura todun yi to ma je 26 September 2026 gbogbo eyin te wa fe wa lo si hajj e je ka ite ma wa sanwo sile to di September 20 2026 wo hajj todun yi ni o ma je 8 million naira ninu ele o ti gba visa Hajj get accommodation maka ati Medina pelu jije mimu baba nbari ni pe PTA wo da ona ni maka afun yin ninu 8 million naira yin tara sasa kan si wa lori itakun agbaye www.manlandtravel.com telephone 08057522230 tabi 070268627 51 awari number 1 Randolph Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Gasopin Complex, Iyanago, Idiroko, Boda, Ogo State, Millions Multipurpose Plaza, Michael Colioso Expressway, Ajegunle.
12: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọ kọyọ̀ kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìjáì!
10: Make your cooking fun. لبيك اللهم
11: A tete sun la tete ji. Fun gbogbo alalaji to mura le de Haji 2027. Eto ti bere ni perewu. Ile ise alalaji to se fokanto. Alidaya Hajj and Umrah Services. Be ni o. Bi ajo alalaji orilede Nigeria se fi lele. Wipe September 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin. Lori owo sisan fun igbaradi Haji 2027. Ni Alidaya se nke si gbogbo awon alalaji to fe ba wa se Haji odun tin bo. Lati ya wa gbe igbese kan kia. Ki won foko le ki won si pari gbogbo owo sisan won. Ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le. Eku ti mo ti Alidaya. Wipe idekun alalaji a o mu ni kekere lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta àbádá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services Hajj ìrọ̀rùn ni tiwa bíní láìta.
13: Oye Waso Enterprises labẹ alaṣẹ àti olùdarí Honorable Wasu SA ẹkúṣẹ́ takuntakun fún fífi gbogbo ìgbà wá dẹ̀rùn fún gbogbo oníbàárà káàkiri ilẹ̀ Nàìjíríà ẹ̀yin oníbàárà tá a ti ní àtẹ̀yìn tẹ̀sẹ̀sẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa bá wa rajà Oye Waso Enterprises nípa kíyèsí yín sí pé tòwò bá rogún tó fẹ́ ralẹ̀ tàbí ralé lódidi léyìí tí ò ní wàhálà nú Oye Waso Enterprises ni kò kàn sí bó ṣe lè lo fẹ́ bílẹ̀ ló sì fẹ́ rà kórè bí ọgán lẹ́yẹ ọ̀ṣọ́ka wàá ríra iléeṣẹ́ abánikọ́lé ilégbè Lock Industries wà lẹ́gbẹ̀ẹ́ kan níbi tí a ti ń pèsè blọọkì àtòhun èlò àmúlò ilé tí kì í fọ́ pùkẹ̀pùkẹ̀ kàkàrà
14: karakani block ti won pese nibe be gele to ba fe bere ile tuntun tabi fe rele fe se sand filling cement nbele gbogbo to je mo won elo le kiko ma lo office oyewaso number 20 isale osun lalupan up iworo de badan pe bo raja 08062896567 08062896567 08062896567 oyewaso lo reti re kan sian

0: Abilayo. Epe 003-765-2404. Africa Gem Aba. Egbo Giafara Loku Mara Yagaga Gani Oko Jabe.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
0: Ogun pa 2026.
3: Ọba mi kò ṣe oúnjẹ yóò.
0: Olúwo olùgbàlà tún náwó ìyanu rẹ̀ gẹ́gẹ́ bí ti máa ń ṣe lọ́dọọdún nínú ìpàdé ìyìn àti àdúrà tágbàríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nú Ogunpa. Ogunpa Market Christian Association tí máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún. Ọgbọ̀njọ́ oṣù kejì ọdún 2026 ni tọdún yóò wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ lọ́gùnpa Roundabout tá a ti máa ń ṣe náà ni ó ti wáyé o. Lára àwọn tọ́lúwo lò Pastor OA Akínpẹ̀lú, CAC Àgbàlá Ìtura, Ọlọ́dẹ DCC Superintendent Evangelist Akínkunmi Wọ̀kílùmọ̀, orin gangan Prophet Ashio ni Olúwàtọ̀míwá JP, Evangelist Bámidélé Olúwakẹ́mi Jeanette, Evangelist Dr. Adétọ́lá Àríjò Jésùyọ̀ àti ọ̀pọ̀ àwọn ẹni ìpèlólúwó máa lo ìwọ náà jẹ́ àjọkórajọpọ̀ lọ́gbọ̀njọ́ oṣù kejì ọdún 2026 yìí látago mẹ́wàá òwúrọ̀ lọ́gùnpa Roundabout Ìbàdàn. Ogunpa Market Christian Association ló pe gbogbo wẹ́ máa bọ̀.

0: Buhari Ogun ninu yin 7 to 7 press concert elek lodun ti jo sacrifice and the church of Nigeria overseas land of glory ile anu iselogo omi adiyo apata ibadan woli agbaye ni baba ati mama prophet doctor and lady evangelist eo okiki ola jp aka god bless you lodun fi ran ipade yi ran akori ni woyi ola by this time tomorrow the four great event center legbe le popcorn oil owode estate abeokuta road apata ibadan ni jesus ti reti gbogbo eniyan ni friday to gbe yosu yi 31st osu keje odun yi ago meje role lo ma bere si meje afemojumo jakeji ogoro awon olori emi lo ma wa nbe evangelist bose adeiwa evangelist ade apoti eri evangelist eo adebanjo woli bfw basit ogoluwa prophet isola emmanuel the light of god dance drama ministry now ni gbeyin evangelist olusola ma wa nbe apala guys gbenga adviser lo ma dari eto lojo yen awon eso alabo lori sirisi ti wa ni kale falaye lekun rere 09064693338 bo tin darapo ogun pile aye re o ma se ninu yin loruko jesus
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa ni mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóoni kan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀.

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o la nfani ni mo mu de wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni pe gbogbo gbianju re pa boni nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to si fe gbona alumo koroyin to fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun o bayi o tori pe ile ise success link project won ti gbe nfani nla la kotun de eleyi ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa kirufe anfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi e ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru anfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: anfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lala ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo ja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo la nfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyan fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yenen na fun alekun rere
0: e ba n pe number ta won yen lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá máa kiri ọjà ṣé irúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà yìí láyé pé wọn ṣẹ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ mọ àwọn ìyá ọlọjà tí wọn ń ta ta tèlùbọ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ mọ lè ṣe
1: sọsẹsì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ tó ń ṣe lásìkò yìí gẹgẹ bí a ṣe mọ pé ọ̀nà kan ò jà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí iléeṣẹ́ ìgbéga ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lèyìn ò nílò kó tó darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé century ta wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956
0: anfani lakọtun ni wọn náà ti gbọ iye láti ilé iṣẹ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ ajé torí wípé inú gbìyànjú lọlọrun ti ń lani gbìyànjú lónìí kọlọrun dé gbìyànjú.

òkùnkùn ká kú lójú ọjọ́ ìmọ́lẹ̀ dé kọ́lá olóòtú débi ti ń dé ọmọ àdábá níjà ọmọ ẹni ìjà ọba ti pera rẹ̀ lọ́kùnrin ọmọ ẹyẹ mumi sásá lójú èlé o òjé ń pẹtù máa rántí wà bí ojò ọmọ.

0: darapọ̀.
1: Mo gbọ́ ọjọ́ ta bá lò nílé ayé.
0: Ọdọ̀ ṣẹ̀. Gbogbo ọ̀sẹ̀ parapọ̀. Wọ́n dosù. Gbogbo oṣù parapọ̀.
1: Gbogbo ohunkóhun tí a bá ti ṣe.
0: Wọ́n di ọdún.
1: Agogo ti bẹ̀rẹ̀ iṣẹ́.
0: Kábíọ̀sí Olódùmarè. Omi tẹ́rẹ́tẹ́rẹ́ ti dìbú.
1: Tẹ́kùnkọ́ bá kọ lẹ́yìn ọmọkùnrin.
0: Omi síbí kan. Omi ìwẹ̀. Omi ìfabọ́. Omi ìbọ́jú omi ìfọsẹ̀. Gbogbo ẹ̀ parapọ̀. Ó dìbú. Ìbú parapọ̀ ó dokun.
1: Má jẹ́ ṣiṣẹ́.
0: Kábíọ̀sí Olódùmarè.
1: Má jẹ́ ṣiṣẹ́.
0: Àtòkún àtọ̀sà.
1: Má jẹ́ ṣiṣẹ́.
0: Gbogbo àwọn méjèèjì parapọ̀ ó dìgẹ̀tì.
1: Ojúrẹ̀ lámì wọ bàbá. Má jẹ́ àpàdé àpapọ̀ láyé.
0: Mo tún dé láàárọ̀ yìí olóòtú ọmọ àdábánìjà. Ọpẹ́ mi díẹ̀ ni. Ẹ ṣé o ẹ kú ìfẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lọ́tún lọ́sì. Wípé ṣé kọ̀ wá sí ṣé kò sí nǹkan. Mo wá gbójú òkè mo wá wu Ọlọ́run.

Ọlọ́run tó dá wa sáyé, ọmọ ìṣẹ́jú àti ìṣẹ́jú àyá tá lò láyé. Ọmọ yẹ wákàtí tá lò tí ó dosù. Ọmọ yẹ oṣù tá lò tí ó dọdún. Ọmọ yẹ ọdún tá lò lókè èèpẹ̀. Àfá olókìkí tọ́jọ́ ọ̀rẹ́ mi. Ó siwọ́ ọ̀sẹ́ o. Ó siwọ́ ọ̀sẹ́. Àfá Sukuna ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé. Ó kú a sì pa fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run. Ìpàdé tún dijọ́ Ọ̀gbẹ́ǹde Àlùkè Àmọ̀. Òun lọ ń ti ẹ̀nìyẹn. Máa mí sókè máa mí sílẹ̀. Òun ká tiẹ̀ ó pé. Ó sì fi àdàgbárọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Sìràjùdín na Sukuna. Ọmọlé Sukuna lọ́lúyọ̀lé Ìbàdàn. Ó kú apá fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run. Ìbáṣepá ìkú láyé. Àbábá Muhammadu. Àbábá Muhammada. Ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì. Ńlá àwọn ànábì àbá kankan láyé mọ́. Bó bá ṣe pé nípa àwà àrẹ̀lẹ̀ ìwà tútù bí àdàbà òjò lọ́lọ́run fi dáàyàn sí sáyé. Kò yẹ kí Jésù ó lè lo 33 years lókè èèpẹ̀. Ẹ wo ànábì Muhammad. Kò wọ 60 tó fi kú. Àwọn ànábì ànábì ànábì Ọlọ́run. Àwọn tó kúléwé lọ́pọ̀ jù nù wọn. Kákúlọ́mọ èké kọ́yẹ ni. Ó sàn ju àdàgbà ládìẹ ìrànà. Ànábì wa Mọ̀mọ̀. Mo fẹ́ sọ pé ọ̀wọ́ 70. 63 years.

0: àwọn tó ṣe kíní alákọọlẹ̀ yìí àwọn tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́ tí ọ̀gbà náà bì gbọ́ ni àwọn ni ẹ ṣe google tó o bá sì béèrè nǹkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbé jáde fún ọ 63 years tí ọ̀wọ́ 70 àti 60 àti 63 èwo náà ní ń bẹ̀ pẹ̀lú ogun tànàbì ìjà ànàbì tó jẹ́ pé àfi bí wọn ọba ti pèrún láyé ni wọn ò ní dákọ ẹ̀ tó jẹ́ wípé gúgù gan tí ọ̀gbọ́n ọlọ́run tí ò yé kírun tí ò ṣe nǹkan kan ọ gbà pé òun ló ní flẹ́ǹsì jù nínú gbogbo ayé ẹni tó ní flẹ́ǹsì jù láyé tá a bá dákọ ọlọ́run tá a tún dákọ rẹ̀ sí kejì ànàbì muhammad ni ẹni tó popular jù láyé tá a rírú ẹ̀ rí ànàbì muhammad ni àti gbé àtẹ̀yìn àtogun tọ́jà àti gbogbo ẹ̀ àtẹ̀sìn àti gbogbo ohun tó fi lélẹ̀ àti kùránì kọ̀wọ́ 70 years tá a bá wá rí mùsùlùmí tí ọ̀dàgbà tó kú orí ibú kọ́ o ẹ jẹ́ sáré mú ọ̀rọ̀ kan kéèké wá fún yín lẹ́nìí ara mi ò ṣètò ṣùgbọ́n wọ́n ṣètò fún yín ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nìí ẹ máa gbọ́ ẹni tó fẹ́ kì í o
1: pàtàkì ìrànwọ́ ọlọ́lá
0: níbo lọ́wà ó ti kú

0: rántí àwọn àgbọn rẹ rántí àwọn àbúrò rẹ o ọrọ yẹn wa yé mi kò jọ pé èèyàn ṣe send off fún yàn àṣé ìgbà tí n ó rí wọn kan ìnáà nu mọ́ńlọ́mọ́ńlọ́ mọ́ sọ̀kalẹ̀ látorí staircase mo fẹ́ gun ibi bridge kékeré kan ó wà nílé wa tá a fi bọ́ sójú títì ìyá mi pè mí síkírù síkírù mo wọ ẹ̀yìn ojú ìyá mi lérò fún mi ìyá mi ń sunkún lókè ojú èmi rẹ̀ ṣe mẹ́rin mo gbójú padà èmi tí n ò dé ìlú èbórí ìlú èbó ń dà bí ìgbà mọ̀ ń lo àlìjánà mo ní ìyá tí ó dandúró nì ìyá tí ó fẹ́ járáǹkì mi níbi mo ti fẹ́ wọ bàálù nì mo dójú mi padà lóòótọ́ omi gbóná kan jáde lójú mi pòròpòrò àṣé ìtumọ̀ omi tó jáde lójú ìyá mi àti ń tó jáde lójú mi ní ṣàpẹrẹ wípé ó dìgbà ó ṣe àṣé n ò ní fojú kàn ìyá mi mọ́ lókè èèpẹ̀ àṣé n ò ní rí ìyá mi mọ́ láéláé fún àbàdà tí ìyá mi ọ̀bá wá bá mi lágo mẹ́fà àárọ̀ ọjọ́ náà kó ṣàdúrà fún mi àṣé n ọ̀bá ti gbàre lẹ́nu ìyá mi láéláé eríkù mọ̀ gúdú fi jẹ́ ẹ̀fọ̀n kú mọ̀gúdú fi jẹ́ mọ̀gúdú kú kọ̀rẹ́ ni tí ó jẹun mọ̀ padà mọ̀ bọ́ sílùú èbó jojúmọ́ ni mo sì ń pè ìyá mi tí n bá ti á délùú òyìnbó owó tí mo kọ́kọ́ rí láyé mo ra báàgì báàgì ńlá ń ò lè gbàgbé traveling bag ọ̀hún ọ wà lọ́dọ̀ mi dọ́lá mo gbé pamọ́ ni n ò jọ́ bàjẹ́ mo wá ra traveling bag ńlá kan ibẹ̀ ni mo wá ń ju gbogbo àwọn nǹkan sí ìjọ ń bá rí lẹ́ẹ̀sì ọ̀pá mẹ́fà ìjọ ń bá rí bàtà obìnrin tí ń bá rí báàgì obìnrin màá rà á màá sọ sínú báàgì yẹn láìmọ̀ wípé èmi ń sọ tèmi ni ọlọ́run ń sọ tiẹ̀ àsẹni tí mò ń ra nǹkan fún àṣẹ àní pàdé mọ́ ọmọ opportunity lọmọ ní pẹ̀lú pé o ní ìyá àti bàbá láyé john tọ́jú wọn báyìí ọ̀ọ́yà gbàre lẹ́nu wọn kó tó kí wọ́n tó lọ ẹ̀jẹ̀ ń sáré bá oníbàárà mi sọ̀rọ̀ kẹ́ ẹ wá gbọ́ ti bàbá mi troy kọ́ gbàre lẹ́nu ìyá àti bàbá rẹ kí wọ́n tó lọ bí bẹ́ẹ̀ kọ́ ó léwu díẹ̀ o ó ní ewu díẹ̀ o ẹ máa wọlé oníbàárà mi.
1: ẹ kú ètò sá alájì.
0: ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀ sá kú ojúmọ́.
0: gbogbo lé ńkọ́.
1: àláfíà láwàsà. a kú dédé àsìkò yìí.
0: náà.
1: mo kí lọkùnrin mo kí lóbìnrin mo mú kíkí wá láti iléeṣẹ́ latons ìyẹn iléeṣẹ́ latons gerard roofing company adé agbó olúfẹ́mi ló kọ́ mi. mo ń fàárọ̀ ìṣọ́ wípé láyé kan tá a wà yìí nísẹ̀mí ẹyọ kan tá a ń lò yìí tọ́lọ́hun ọ̀bá ti gba àlàáfíà èèyàn téèyàn bá ti jẹ́ǹjẹ́ tó dáa sínú tó wọṣọ tó dáa sọ́rùn ilé tó dáa tòun ti mọ́ tóore lèyìn ó fi ṣẹ̀jú ẹ̀ ibi ilé yẹn gangan làwa ti wá dúró sí apá ibẹ̀ yẹn gangan làwa ẹ rí i pé àwọn baba mọ́nímọ́ní àwọn baba mọ̀yànmọ̀yàn wọ́n máa ń sọ wípé ẹni tí ọba ara lè ò lè kọ́lé ẹni tí ò níyàwó àna rẹ̀ kì í kú ẹni tí ò tí ì kọ́lé àṣírí rẹ̀ ò tí ì bọ̀ téèyàn bá wá fẹ́ kọ́lé èèyàn ò tí ì lè fọwọ́ sọ́yà wípé ilé òun ti di kíkọ́ tàbí pé òun ti ń kó lọ síbẹ̀ tí irú ilé yẹn ò bá tí ì di bíbò tí ò bá tí ì wà roofed ibẹ̀ yẹn gangan lọ́lọ́ọ̀ba aláwùrabí ló ti ṣàgbékalẹ̀ iléeṣẹ́ latons gerard lankan níléeṣẹ́ latons láwọn eléyìí tó jẹ́ ojúlówó tán pátápátá gbogbo ìgbà la máa ń sọ wípé mẹ́ta ni gerard but méjì là wá dámọ̀ méjì yẹn náà la dẹ̀ gbé dání méjì yẹn tá a gbé dání tá a ń kàn nínú òtítọ́ ọnú àti ìbẹ̀rù ọlọ́run ni òjì ó yíwọ́ close to 3 decades tá a ti wà lẹ́nu ẹ̀ alákọ̀ọ́kọ́ leléyìí tó jẹ́ pé fódìdí 70 ọdún kankan ò ní ṣe ẹlẹ́ẹ̀kejì leléyìí tó jẹ́ pé fódìdí 50 ọdún nǹkan kan ò ní ṣe ẹlẹ́ẹ̀kẹta aláwa kì í lọ sídìí ẹ̀ àdẹ̀ ní lọ síbẹ̀ láéláé torí yẹn ní bí oh my god

0: tẹ̀wájú.
1: Inú wa dẹ̀ dùn pé ó gba àwọn tí àdìjọ lọ náà òní wọn kan sára.
0: Ní ọmúròyìn ayọ̀ wálé.
1: Ọmúròyìn ayọ̀ wálé. Àwa fẹ́ kí àwọn tó jẹ́ olókòwò àwọn oníṣẹ́ ọwọ́ in tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé ṣe bí lọ́ọ̀yà lèmi gbàtẹ́mi náà dé China mo ríṣẹ́ ṣe ń bẹ̀ I got brief in China I was able to create partnership. A fẹ́ kí gbogbo àwọn tó ń bọ̀ wá náà tán bá nífẹ̀ẹ́ láti lọ ohun tó ń ṣẹlẹ̀ ní China
0: káwọn náà fi ń fẹ́. Lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ kọ́ ẹ mọ̀ pé ọrọ̀ ajé China lìí sí ti wá búrẹ́kẹ́.
1: Láìpẹ́ American President Donald Trump ó lọ sí China ẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò pẹ́ tó kúrò ń bẹ̀ Russia President náà òun náà tún lọ sí
0: bẹ́ẹ̀. Wọ́n lọ wò ó kí ni ìṣẹ̀lẹ̀ ń bẹ́ ẹ.
1: So kí àwọn èèyàn wa tán bá nífẹ̀ẹ́ tán jẹ́ kádìjọ lọ à ń lọ ní October yìí.
0: October tá à ń wò lọ́ọ̀kan
1: yìí. October tá à ń wò lọ́ọ̀kan
0: yìí. Bẹ́ẹ̀ bá sì ti sọ̀rọ̀ ẹ̀yin kì í yí àdéhùn bí ti wù ọmọ.
1: Kọ́ lọ gbà fún wa. Ta bá ti ń kó China ní October a máa lọ sí United Kingdom ní November.
0: Àwọn èèyàn mà ní fisa London wọ́n lọ mọ̀ ha gádígádí.
1: Bẹ́ẹ̀ni wọn ò parọ́.
0: Ọ̀nà wo lẹ̀yìn wá ń gbé gbà tó fi rọ̀ yìí lọ́rùn.
1: A ṣe tó yẹ ká ṣe tó dẹ̀ ba information ẹni tó fẹ́ lọ mu a ní parọ́ o.
0: Alábàjọ tí ọ̀rọ̀ ti yìí fi gbọ́.
1: Ẹlòmíì kò ṣe mọ nǹkan tọ́kọ tó fi gbé wọlé. Tá a bá dẹ̀ refuse ẹ̀ náà kò mọ nǹkan tọ́kọ tó fi refuse ẹ̀ àwa àdìṣe fún consultant àwa bá máa làágùn bí. So à ń bá nífẹ̀ẹ́ láti lọ sí London káwọn náà bá wa dòwò pọ̀. Kọ́ jẹ́ ká tètè forúkọ sílẹ̀ òun ló máa dáa ju.
0: Ọ̀nà wo lẹ̀yìn ọ̀wà gbégbà.
1: Kọ́ wa sí ọ́fíìsì wa. Ní number 7 Online Dynamics Limited BSB International.
0: Ẹ sọ̀rọ̀ residential lẹ́ẹ̀kan gbà tá a jọ ń sọ̀rọ̀.
1: Wọ́n máa ṣiṣẹ́ ní Canada àti New Zealand.
0: Àtìyàwó àtọmọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Èyí ò kó wọn dọ́hùn.
1: Àwọn tó fẹ́ lọ ní individual àbí àwọn tó fẹ́ lọ ní family kọ̀ọ̀kan sí wa. St. Kitts and Nevis second passport àwọn tó bá nífẹ̀ẹ́ sí second passport bígbà tí wọ́n ti di ọmọ ìlú yẹn. Tá a máa wá ní passport yẹn lọ́wọ́ wọ́n máa wọ 150 countries.
0: 150 countries.
1: Yàrá Globetrotters.
0: Ibi ẹ̀rù yìí ti ń bà mí iléeṣẹ́ tí yóò kú ò níbi ẹ wà.
1: Àkó níbi àwa yẹn.
0: Ẹjú ìwé torí ìtọ́lọ́run fáwọn
1: yìí. Number 7 Adépàtẹ Abẹ́bí Crescent off Edition Police Station Jericho Ìbàdàn. Tẹ bá ti ń bọ̀ ẹ̀yẹ pé customer service number wa tẹ bá ní the direction 0810-273-8145. Online Dynamics Limited BSB International customer service number 0810-273-8145. Tá a bá fẹ́ abẹ́mi gangan wálé máa kẹ̀ sọ̀rọ̀.
0: Olórí oko gangan.
1: 0803-242-9497.
2: Online Dynamics ilé-iṣẹ́ akọrinrin àjò tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà kàkà kí tún fan wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London Work Permit wà ńlẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada London Finland Ireland Hungary Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Online Dynamics lẹ́tọ̀ ìrìnàjò lọ sí China April and October Europe Germany and Netherlands June 2026 South Africa May lobosi London November 2026 ni ti BSB irinajo to nfogbon kogbon fi mo ko mo pelu oloko o lagbaye business supporting business international online dynamics ati BSB won o nilo ejo arokudorogbo ati mo won mo se an ko rin irinajo fojo pipe ti eni ko kan won la office won o Adepate Abebi Crescent off Edition Police Station Jericho Ibadan telephone 0810273-8145 ati 0803242-9497 online dynamics de okan ninu alabase po Ìrìn àjò ayọ̀.
3: Lágelo FM Jagaba Agbogbo Rédíò máa rọ wọn jù.
2: Ètì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
4: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka.
2: Back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 0806913-4989 0806913-4989

0: èyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Health Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Health Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbé kalẹ̀ Charity Health Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọ mọ́dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
1: 0701-022-55
0: ojúlọ bára òní dín dúró mọ́ wọn lágbárí.
2: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́pọ̀ iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
3: Ẹ jẹ́ àtàkùn agbára ìgbà yẹn ló gún ṣẹ́fẹ́ ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti one day's covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́bátúndé Wọ́ndáfà. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀ Jósè Ayọ̀ Túndé. Pastor Ṣẹ́un Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárì. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ṣọláyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run Aláyè. Daniel Amọ̀wọ́ Ọládìmẹ́jì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August sí Monday 34th nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀ bí Aitinúoyè Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.

0: kọjá mi ó ti wá sú mi báyìí.
1: Rántí kí ló dé kí ló sú ẹ bẹ́ẹ̀.
0: Bá a ṣe ń bini nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbowó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
1: Wo àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni kí ẹ ti ká sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò tiẹ̀ wá yé mi.
0: Ẹ wo bọ̀dá mi, àfi kó ló ń bá wa dá sí i.
2: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá ń fi ti gbówó lórí. Owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbí iṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ń lé nítorí ìdí kan àbó mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ́yin náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
4: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
2: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀. Àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣe é dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́. Kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: Ai, sọ fún mi sí.
1: Wọ́n èèyàn nínú oṣù keje yìí, ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀ pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní ìgbàlùgbà. Owó tó lé ní 50 million naira. 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbó omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ́ẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
0: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má lọ sẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: ẹ káàbọ̀ padà látòjọ jẹyàn èèyàn tẹ́ ń gbọ́ wa nílé ó ṣàjọ kò ṣàjọ ni mi ò ní kí a kólòlò kó má kí oríkì mi ò ní kó má kọrin mi dẹ̀ ní kó mọ́ sun lára kó ṣàmọ́ fi kìkì bàbá tèmi ni mi ò ní pé kó má dájọ́ tó bá fẹ́ dá má jẹ́ kó jẹ́ láti owó tó ń gbà lọ́wọ́ mi if you have your own business fine o lè máa dájọ́ nbẹ̀ inú ẹ̀ ló ti yọ àjọ èrè ẹ̀ ló fi ń dájọ́
1: ọlábàtà náà ló mọdò
0: ṣọ ọlábàtà bátàbátà nìyẹn kìí ṣe ọlábàtà gidi ọ̀nà ẹ̀rú lẹ fi fẹ́ gbà kó ọ̀rọ̀ jọ.
2: hello
1: ẹ káàsán
0: ẹ rárá sá
2: ẹ kú iṣẹ́
1: yes
2: gàlúwà fi sinmi látọ̀jú alá
0: agbọ́yìn
2: pẹ́pà àjọ dídákóbìnrin obìnrin tí ó bá dájọ gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́
0: ẹ ṣeun jàre.
2: Because nígbà tí ẹ bá bóbìnrin báyà bí 20,000 tó wá dín bóyá bí 5,000 àbẹ́lò lẹ̀ nǹkan yìí ò ní tó nǹkan tí ẹ sọ pé kò ṣe nǹkan yìí ò ní tó number one nìyẹn obìnrin gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ tí obìnrin bá ń dájọ́ mẹ́ta mẹ́rin ok yóò ṣe nǹkan tí ò yẹ kó ṣe làwọn ṣé gbogbo ìgbà ni yóò mọ owó ni
0: yóò
2: mọ fi kan yí
0: yóò dá kan
2: ìkan
0: 15 days ìkan 30 days
2: ṣùgbọ́n ọgbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ tí ẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta ń sò oríṣiríṣi la máa ń rí ọ̀rọ̀ tèmi lọ́dọ̀ gbẹngàn yàtọ̀ ó mọ̀ wá ọ̀rọ̀ ẹnìkan lẹ́ fi ń ṣàkàwé nípa gbẹngàn àdìsọ́ rí bọ́ èèyàn ọgbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lọ gba yóò lọ gba àwọn kan tá ń bẹ ká gbọdọ̀ dákọ ẹlòmíì ò wá wọ́ ìdí ajá lọ so èèyàn gbọ́dọ̀ fi èrò kún obìnrin gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ tẹ́jọ́ mi ṣe à ń ṣe
0: ókè tí wọ́n bá yá mi lọ́wọ́ mi ṣé járe o níṣẹ́ ò lábọ̀ ń dájọ́ ẹ jẹ́ ká gbọ́ voice note.
3: èrò bàbá tí ìyàwó tí wọ́n bá dájọ́ jẹ́ ti ọ̀rọ̀ ẹ̀ apart from that but the package you see me left for phone and go to the man down here don't bring man down charge about ku bi ojo meji bi ojo meta bi kini ka what the problem ka wa
0: kini
3: ka aje ka ba we shoki e mi ni jembe mi wa aru da kini ka awale ma le ma la ria ara o that don't what was tagbere ma ka from start to finish oh the man support here e mi mo ma ka jo
0: titana o ti tan agaga won tan tomo lowo ajoba ah diaper ti tan o kini kan ti tan o afera kini kan e kan wa nkan kan ti o si nle awon ti won ti tu wa worse dada to abi ko better ni awon oko ti won igbele e fe dajo ni ah de gas ti tan 12 kg e kan wo kan jade nbi kan sape fe jajo
1: orun wale ni star 347 star 100 lo kuro nbe
0: hello
4: hello e ka sa kojo
1: e ka so ba
4: yo tura o
1: ami
4: seri e te n wi o mi ni ajo merin o so ba se lowo si so mo ba gbo dada o le da ama o ni o le dajo a so e fun le dajo wo so fo iyawo mo ni se oye dájọ mo ní ti mọ rí.
0: ìyá àbèjì kíyàwó lè mọ dájọ.
4: ìyàwó yẹn pọpọ bá ní sọlọwọ lè dájọ.
0: ẹ kò ní iṣẹ́ lọ́wọ́ náà là ń sọ ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ là ń
4: sọ. àmọ́ mo ti ṣe ọmọ tó jọ kí òun kò ṣe kó rí bẹ́ẹ̀ àwọn ìwọ ní iṣẹ́ lọ́wọ́ òfin tí ò lè ṣe. àmọ́ ìyàwó yẹn wọ́n sọ ẹ̀fù. tí òyìnbó lọ́wọ́ ti gbọ́ lákẹ́rún olè dájọ́ o
0: ń
4: gbà fún o
0: orúkún
4: ìwọ̀n ma
0: orúkún ìwọ̀n ma oníṣẹ́ lọ́wọ́ fẹ́ mọ dájọ́ olówó mi náà ni
4: ó fún un dáadáa ó ní fain ó ní sásọ ó ń gbà fún o orúkún ọmọ kéjọ ọrọ̀ orúkún ìwọ̀n
1: ó ti yábọ̀ ìyá abẹ́jì lẹ́yìn náà sì bímọ bí
4: ayé rẹ̀ sí fún ọ
0: ẹ ṣe jàre
4: ẹ
0: ṣeun ẹ ṣeun ìyá abẹ́jì tara mi mo rò débẹ̀ ẹ ṣe jàre
1: ẹ ṣe jàre
0: tara mi mo rò débẹ̀ lọ ẹ sì ti kúrò nù àjọ yẹn lọ kúrò nù.
1: hello okay sani contribute okay.
0: orí facebook hello kí ló fẹ́ sọ jàre. se mi sa pin o ti soro
1: la je ba
0: no lo ki lo nda jo fun se o ki lo obirin kan ti mi fun eni
5: hello ma
0: hello
1: hello ma
5: e ka so ma ran
1: e ka so
5: e ku eto e so la de lo so la ka kede ni lo mi e mo kan to gboda o ya to e mo kan to sele ni
0: pe
5: o ti pen lori ti agbara won agbara won ba se ka ni
0: iru agbara wo so ti se ni so ti se ni
5: to ba nda jo ni okan ko ti po ju ti won rowo lara yin i understand ajo ayo ko ti po ju yan na obirin na modo la je se ku be ko kokon ma je meta merin ni o le ma wo ya won le ma no se sita bi ti o bi ti ba ye kan rin se
0: se
5: o mi ti ka chiri ma su kiyan ma se se be yo kan yin o ti po
0: se ri ibi atewo ni jo ti ma nbere bo ba bere yo kan to ba dun mo a tu se mi yo se olose meji olosu kan ko ma ku ma lo be rara to ba ti nise ko ni soso fin ko
5: e mo do tele to ma si da ye yo kan lo e gate da ko yo kan yen ba ni e ba won accept yo kan ti
0: e jo e do na
5: ibole ta bo la ke ni yo kan yen ti to yo kan ni ke se
0: e duro ibole ti mo po e te mo fe yo owo wa fi da jo gan madam
1: owo ta wa ni ka fi
5: o normal
0: o normal bawo
5: o normal
0: e kuro mi fun jare e lo normal e dunu bi mi e kuro lori phone fun mi o normal bawo
5: ah eyan yo do ye ma wori ma da ti boga mi ba de ma je je fun yin
1: any corny for me three anti Sarah loruko won and one for me three contribution group is a lot oh. Some people that do it are just greedy. I'm not sure anyone's income can meet up sha. Two is okay, but you will have to be going extra miles to meet up. Ajo is good for business women,
0: business
1: and some salary earners, but taking from the money your hobby gave you
0: now do not babe tin pa beja we are kan ja time to ko dajo yen mo kan mo mo wa je ko delay mo den disturb e fa jojo mo ko ise be o ise be o se o ni wa fun lati pi awon to ye ko pe jo ko wa ye lowo ko fi gbajo ma
1: se be o mi ni be ja si time ajo mo ma wori
5: e no e ka san
0: o e ka san
5: o

0: jáde àpáàtì àjọ gan àwọn míì lọ ń gba owó kinní kan gbé kinní kan lé kinní kan wọn lọ fi san owó kinní kan ṣé tí mo sọ wọn yìí ẹmọ èèyàn gbúdọ gbé gbogbo nǹkan tó bá fẹ ṣe sórí òṣùwọn kì í ṣe pé kéèyàn mọ kì í sojoojúmọ lọdún nísìnyí bóyá rí chéńjì wọn rí chéńjì jẹjẹjẹ lára yín wọn wá tún lọ ń dájọ míì ẹ mọ pé ó máa yọlẹ ọlọrun ní dá wà láàmú o ọgbọ́lẹ̀ nǹkan wa o lágbára ọlọrun ní dáàmú ojú òní tí ìyẹn kú ètò.
1: àmì ìwọ o ò níṣẹ́ o ò lábọ̀ o gbójúlé owó èèyàn kan ni o tún wà lájọ o tún wọ́n lọ gba nọmba wọn ṣé kò gba nọmba wọn wọ́n tún mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ wáyé tó gba last àpò tó bá dáwó àwọn òpó owó ẹ̀ sì wà ń bẹ̀ o tún wọ́n lọ gba nọmba wọn kí ló fowó ṣe àǹbá àǹkọ́ nìsín ẹ̀ ń parẹ́ láàní writing ó ti dá.
2: ẹ̀lọ́ ẹ̀ kásán.
1: ẹ̀ kásán.
2: yes. kúkọ mi ni mo mi precious láti lági.
1: precious nkọ.
2: àlàáfíà lọ́wọ́.
1: yes ma.
2: mo fẹ́ dá sétó yìí.
1: ẹ ti ń dá sí ọ̀rẹ́
2: ti báyìí. ó normal ìyàwó ilé kó máa dájọ.
1: tó bá ń ṣiṣẹ́.
2: ó rí kì í ṣe gbogbo gbà. ibi tó bá ṣiṣẹ́ gan fẹ́ pé owó ń wà lọ́wọ́ ọkọ ẹ̀ ní gbogbo gbà. kẹ́rin ó máa nígbà kọ́tà pé kò ní sọ́wọ́ lọ́wọ́ ọkùnrin o.
1: tàwa ló ń dàjọ yẹn.
2: tó ti eyín bà lọ. ok for instance tẹ́rí pọ́ sí mi kò fẹ́ kí màá mi ṣiṣẹ́ rárá tó ti eyín wọ́n dẹ̀ ń rí torí trailer driver ni wọ́n wọ́n dẹ̀ ń rí owó wọ́n rí owó gbogbo owó tó dẹ̀ ń rí láàmì ọ̀dẹ̀ màá kó fún tó ti eyín báyẹn tó wá jọjọ́ kẹ́tà pé kò sí nǹkan kan lọ́wọ́ wọn kò sí nǹkan kan tó wá ti dé and it's a kind of person tó máa ní pé dáàdi wa bóò ni ó bá ti ní kòsí náà nìyẹn tó ti yẹ yín báyẹn so after owó tí wọn tí mi ti réjọ ní ọwọ́ wọn lọ́tọ́ wọn tún tra láti fi tọ́jú nulé tó ti yẹ yín èrè wà ń bẹ̀ tó ti yẹ yín báyẹn tó bá jẹ́ wípé máa yẹn ń rí enough owó tí income ẹ̀ ó solid kí wọ́n á ṣe gbogbo yẹn ojoojúmọ́ kan ò tiẹ̀ kì í ṣọdún ṣá
1: ojoojúmọ́ ò ṣọdún. so madam ṣe rí mọ́mì yín èèyàn náà ni wọ́n nǹkan dẹ̀ sọ yìí kì í ṣe semester yìí ó ti pẹ́ o.
2: ó ti lọ fáwọn.
1: a dá fún yín ṣẹ́rí nìsín àjọ tó ń dá owó tẹ bá rí ibi àjọ tẹ ń dá ṣàwálẹ̀ kó fún ṣe é declare asset yín ṣe é declare ẹ̀. ti sùwẹ̀
2: so
1: kí ló fẹ́ lọ ṣe fẹ́ lọ tajà.
3: kí mo tún fẹ́ ṣe
1: lọ tajà o.
4: Lagiliw FM 96.7.
5: gbogbo ọmọ ológo pátá ètí yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
6: ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni.
5: ìdí rèé tí ọlọ́run reverend pf ọwá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára sunday 14 14th sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday on the 28th of june tí ó parí ní sunday on the 20th of september 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ sàn-án ní sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa christ rubber miracle church kremik tó ń bẹ ní number 7 reverend pf ọwá christian lẹ́yìn st luke's college adéyẹmọlé àtùmọ̀lé tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dáa rẹ̀ bíi ti jacob àti jabesi inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa reverend pf ọwọ́ àti reverend cc ọwọ́wá tó gbàdúrà súre fún ọ ṣẹ́yìn ò tí ì mọ̀ pé nínú àdúrà lágbára sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ jésù.
6: ojú ológun máa rí o nítorí ogun ni.
7: Lagelu apata maja pato damakuta. Lagelu FM akaba faratile faratile. Adun badu po makamuso. Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo roja to nta. Imule ogugun ni so wonya wonya secret midunbe. Owo fun gbogbo en to loye to damo. Sebe yin na ngbo. Sebe ri sere ni gboro. Afa ibawon do wo ko lai roguru kawo.
8: Owo ni kan lo le se o.
7: Ma doubt e. Lagelu FM 96.7. Gbagbo gbaju gbaja gbage oko. Won ti gba yera bata nle yi. Lawujo le se to npun safefe. To mo jase ko lo oja ti o ta. Gbera nle. Dara po ko ja wa. Gbogbo ara Lagelu FM 96.7. Iki wallahi ya lubarika. Ko lo oja nbe. Kerin o peke.
9: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ètò ìgbéyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
9: Ní tòótọ́.
10: Kájà sọ pé o ti rà wọ́n àbí?
9: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
9: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
12: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
0: back to school items souvenir bags high quality stainless pot ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
2: Miliki special. Ajabale to tutun nene pẹlu awọn boys olon ti o niro ni Remi ati Remi Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General lagun mẹrin kọja aṣẹju mẹẹdogun di agun mẹfa irọlẹ ni gbogbo ọjọ.

0: ekaabo pada eyan wa lati joja nkan teyan ba leyan fe eyan fe nkan teyan ba leyan fe eyan fe elenu lorun lo la mu ya emi o ni ki fara ke mi ma dajo ko ti e ma da gan ni ko ma da hello
1: ki lo ndun enu eyin
2: eni
0: yes sir
2: e ku iko
0: yes sir
2: e si pe o
0: amen
2: eh yo ba wu
0: e se gaba
2: ma je won ko won je won ko ko ko
0: e se un
2: eh en ti se tin dajo o mo mo kan ri bare
0: ah
2: o ko si won fe pa ya bu ya wo o wa n ba ro pe ti yo mo dajo ni
3: ko de ni ko last won ko ni ko last
2: ah eh ah eh o e ba si pe en ba di kajo yo mo pa ya ni pe o mo dajo to lo mo dajo tan ah yo si je pe ti o si je owo to wa fe mo bi dajo come on, people, man, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come
0: on,
2: come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come
0: on,
2: come on, come
0: on, come on, come
2: on, come on, come on, come on, come on, come on,
0: come
2: on, come on, come on, come on, come
0: on, come
2: on, come on,
0: mi o fe baby fademi demi lori fademi demi lori gbogbo ajo to group to wa yen wo pay won off se bo ti gbajo abo ti gba
1: se ma wa salon ni
0: no so ti gba
1: are you joking
0: no na number kilo mu
1: like I'm going to salon
0: how many adjust lo nse ma je kin fele how many adjust lo nse mi lo wa soro na so le soro ni
1: eh why you shouting
0: o ti monu bi mi niyan hello
2: hello
0: yes sir Prince and boy.
2: That's my wow. Married me,
0: oh.
2: Or a little sort of giving you to sell it that just me. I am asking that me, but I don't know that. That's me, the lever. So the moment I don't know for that.
0: That's a baby, my Latin joy.
2: So, Katie, he won't. He could see that around tonight, when she said, if I need to be said, I won't tie that. Only badger, only cool at any time. But something, let's see, love you, uncle. Don't badger. Ah no, you are too ani. Emi o fara mo, mo ti ri daada. Yawo mi o le dajo, to ba ti ku lo se.
0: Prince.
2: Dajo. Mo le je ru.
0: Prince.
2: Owo ti mo fun to fi je. O ma fi je.
0: Omo ba.
2: O nja re so da.
0: Omo ba. Ni isin bayi, e ba mi so fola ke pe ko lo kuro nu group ajo yen ni isin so fun.
2: Wo ku nle dandan ni. Sa ti ba ro so.
0: Ki fe kan pase fo mo ba so ko dandan mo ko ni gbo o. E kan ba mi be ni.
2: Anti Folake
1: sir
2: e ma bi no ti sha mi eh eh me lo lajo ku ti o fi pe
1: oku meta
2: eh meta yen awo we fi e ku nbe
0: e bere pe so ti ko ni so ti ko mi o mo bo ti kajo gan
2: se ti kajo ni
1: mo ti ko
0: ah ba lo kajo
2: nda lo ko
0: o ti ko daddy o ti ko e mo ba lo kajo ki lo fi se baby
1: ah she be so
0: ki lo fi che igba o lo o sa ku meta abi melo ajo melo lo wa
1: mejo ni ki se pe tota mi
0: hello
2: hello mr agbega
0: o ti kajo
2: eh ajo kajo ajo na na ni
0: ajo na gimi ki lo fi se
2: ajo na na ni se tan ba ti ko pa won ni
0: ah
2: e ku so po le ni baje
0: abi
2: awo lowo idowo ogbo eke tomo lo so o pe la sare to kun lo gbe wule mba
1: e ka san awo
2: e ku se ati fola kemi aku akoko ya ko gini ti atu wa lara
1: ami olohun
2: pe ni ta benga ajo da o yan yan fi na je se ku ni amo to ba ti poju awon obirin mi mo le mo da merin marun emi de ni won je to ngba gan loju mo gan o le mo koja 2000 o si nda jo bi 10000 ayi bu ga ti data online mo e wa mo wu ngba to ba dajo to ba yen to ba ko ba yen to ba di poko wa nfun lowo ogo fun lowo mo wo fun lo so school fees of school lo se gine kan amọ yo wule de die danu nje ise ko daju nje bi 10k a da bi 7k a yo 3k le gbogbo nkan ayin na ni o ma ko ya je oko lori egbo kan ni a fe si chikini chikini o wa pa keyan ma dajo
3: se ri to ba ti le wo be le kan e te mo je chikini iyan gboro ji nkan je to ba ji nkan je to ba ti le taste e o ma ma se lo ni ko ti e ma da mo rara
2: Sẹ́yìn ti fọ́ sí pé kí wọ́n dàmú àbí.
3: Mo ti ní kó lọ kúrò ní gúrúùpù yẹn.
2: Àwa tẹ́ ta jẹ́ ẹ̀yin akọ́lásì ẹ̀yin ọkọ̀ gẹ́gẹ́. Nǹkan tó bá tẹ́ yín lọ́rùn ni. Sẹ́yìn ti fọ́ sí pé ká kúrò mẹ́.
3: Ó soríire, ó soríire.
2: Ọya Àtífọ́lákẹ́ ẹ lọ kúrò mẹ́.
3: Ó soríire.
1: Ẹ ṣe.
3: Po.
1: Mr. Oyato,
3: yeah.
1: Your wife no get job or business. I can say it out. You no get shame.
3: Thank you.
1: Savings is better than a
3: job. Mr. Kiniye. Ṣé Mr. Kiniye? Mr. Kini mo le bet e fun won e fi won le emi sha ni iya o sha je yawo mi abi baby so lack anything e wo bo se ri e lo wo lori facebook e wo yawo mi e wo run ori e ke won ori e ke wo gbogbo nkan to to sorun so ya je e tori e mo se nsise
1: se yen na ma fi mo be ya ya nje ko lo ma fi ya je
3: ori e mo se nsise
1: a ma to yi ko to cash en sin *347
3: gba te ba da jo bi meji
1: meta
3: iyen tu ko ma o gbogbo ori app tan tin yawo gbogbo e le je gbese be o
1: mi no mi je gbese yen mo ajo mo nse nsin se yen mo o ti kuro nbe
3: hello
4: hello baba oloye
3: ya dasola
4: e mo ko un la taro
3: yes ma
4: adupala ga mi mo kiyin o
1: mo da yin lo ma
4: adua yin ogba
1: ati teyin na ma
4: ajo da sugbon fe n to ba ni se lo ni
3: bo da fun yun
4: e do ko fe n ti o ni se lo o mo ko yin se n fun yin lowo te ri re je e mo toju e pa mo nu ile
3: mo dajo
4: ko se n ti o bere e lo yin ko se n ti o bere ada pada sugbon gba da ni se lo be ba ka jo nkan ki le ise
3: e bere o ti ko bayi mi mo to fi se o ti ko
4: o ni mo bi won ki won fe fi se ki won fi se
3: oye mi
4: ani balaka ni
1: se mama se ngba ti mo dajo e fi mi le o
3: ah
4: emi o so mo olorun o nti mo bere ni odahun o
1: mi da yin lo e fi mi le
4: o ni le dahun alaparu tu eto
3: eto baba iya na lo ti to o ti to iya
1: na sala e le fun mi bi eni layin bayi
4: o para mi o ni gba
3: o ti to e se
4: ko mo ko pa mo le
3: ko mo dajo ko mo dajo ni
4: en ti o ni se lapa idajo
3: idajo ko te o ba ti to ba ti e da ko lo ko last ko ko apogbon
4: àyàn ọmọ da
3: tí ọba
4: da ìfòòró ní gbà tí ọba rówó jí
3: bẹ́ẹ̀ ni
4: ẹ mọ̀ pé kí ó lára yín ni
3: abẹ́ mi ò tí ẹ̀ mọ alára kò mọ ìyá lémi
4: èpè lónìí
3: ẹ ṣe jàre
1: mo jí ó lára ọkọ mi àbí ṣùgbọ́n ọkọ mi ni
3: like seriously ijọ́ tí o bá ní ìdòwò yẹn tó bá expect it mo bá mọ̀ mọ́ kí mo ṣe nǹkẹ́ tí mi fún wọn kó má ṣe lẹ́kọ̀ọ́ kan tó máa bèrè màmá ọmọ pé kí n ṣe nǹkan ó dẹ̀ fẹ́ sanwó yẹn ó máa wà first láti pẹ̀lòmíì
1: ẹlòmíì bíi ta ni
3: o lè pe anybody
1: no tell me ẹlòmíì what are you insinuating ṣé o ṣeré
3: o lè pe ọ̀rẹ́
1: ok
3: tó bá pe ọ̀rẹ́ tọ́rẹ́ bá
1: lọ́wọ́ mi ò ń pe anybody ìwọ nìkan ni alpha àti omega mi ìwọ nìkan náà ni ìwọ nìkan ni kò sẹ́lòmíì tí mò ń pe kò sẹ́ni tí mò ń gbó lọ́wọ́ ìwọ iná ni ẹ kọ́kọ́ sí má dẹ̀rọ pé kí n dájọ́ kí n má bàa fi bùkátà kí n má fi ní ara is that too much
3: ìwọ nínú àgbélébù mi ni mi ò lè gbé tó bá mi gbé ń bẹ̀ àjọ tó gbà ń sì kí ló fi ṣe because kò sí gbogbo owó tó ń ná ní ìsìn tí mo fi lọ so to ba change e se emi lo fun credit yen pe mi mo ra nkan to wa ni wardrobe pe
1: o ti mo bayi mo na mo ti so pe wala fa to mega mi
3: je ka won
1: mo ti fe rowo ra se pe mo ti fe rowo se le aye mi ti ba so we
3: je ka won order member se wa ni group je ka dede ri for lake left je kan ri ninu
1: group iro mo e kon fe lomi se mi o
3: iro ninu ajo ibi ajo la so pe kini wa ninu group church
1: awon eyan wa lori facebook wa thank you wa ma feje peter won ni e kwa so e ka san ku eto won ni kilari gbole oluwa se yade emi owo gbe
3: e ma lo normal o akot e ma lo normal o ki yawo le ma fowo dajo
5: mo ko eto ko ni dajo
3: ami
5: nko ti ni ni
3: olutai e soro soke mami
1: ma
5: ati solake
1: ma
5: ẹyin ni mo fẹ ẹtai ẹwù ẹ má dájọ ẹ bá fẹ dájọ ẹ ní sọpẹ ẹ níṣẹ lọwọ tí ò bá níṣẹ lọwọ àjọ ò ṣe dá o owó tẹ bá ń rí ẹ rọra máa pa mọ ẹ bá nídìí ẹ mu ẹ bá dájọ tó sí ẹkọ àjọ wọn lẹ ti kó
3: o ti kó
5: nígbà tẹ ẹkọ àjọ tán tí ẹ bá rówó da mọ báwo lẹ ṣe fẹ ṣe
3: ọrùn mi ni ọrùn mi ni ó wà
5: ọ̀nà ọkọ yín náà lẹ máa da sí ẹ bá ti dá lé ìtọ́ ẹ má dá jẹ mọ́ o
3: ọlọ́run jó gbọ́
1: Oluwa Seyade Yemi owo gbe mi won ni Folakemi continue with your ajojare if your money is not complete contact me
3: o ti tan ki loruko eni e
1: Oluwa Seyade Yemi owo gbe mi
3: ko address sibe
1: o ko sibe
3: ba mi wo ba mi wo
1: ojojo sha so pe good afternoon and well done Mr. Yato giving us Yankee vibes today and we dey feel you emi go ri o eyan n wo ko mi ju o
3: so be ni won ja ba fun
2: hello hello sir
3: yes sir
2: yes sir akwa sir
3: mr sunday ko
2: sunday ko alaji amọ ni o
3: alaji
2: lati jeje
3: yes sir
2: e mo gba pe ti yawo ni mo ba gbe lai ni pe lapa o
3: e se jare on ta pariwo fun na nu
2: Èyíkè ẹ̀dí bá ń dàgbẹ̀ báyìí ní fi lápá, ọmọlọmọ tó bá gbé ọrùn yìí ní ìdájí o. Ọrùn yìí ní ìdájí o. Orí ìmọ̀ rẹ̀ ní tó ṣe pè mí fẹ́ lápá. Ìjẹ́ mọ́tò lọ́pọ̀ rẹ̀ ń fi. Eyín skúù ọmọ tó bá kún fún yóò lọ fi dàjọ. Kò lọ fọwọ́ sí skúù ọmọ. Ọlá pé ẹni tó ní skúù yẹn fẹ́ràn ọkọ rẹ̀. Òun wá rò pé bí ọkọ ni ìrówó fún un. Gbẹ́dẹ̀ gbogbo òun bàbá mi ni tí òjékálí ná pé a ò bá ti ní ọmọ yẹn. Ṣùgbọ́n nítorí pé ó fẹ́ràn ọkọ òun wá rò pọ̀pọ̀ ni ìrówó san. Bí ìwà ti bí ká nínú ibi. Níjọ́ tọ́wọ́ ọkọ wa ríra àwọn olúwa ní àbàbá alágbájá tó ní ìṣẹ̀lẹ̀. Ó níbi ti bá wò wọlé owó sùúrù ọmọ yín báyìí ni. Níwọ̀rà fi bí ti wá ti
3: Alaji. Ẹ sọ fún pé kó lọ kúrò nù kó mọ̀ dájọ́ mi bá mi sọ fún.
2: Àǹtí Bọ́lápẹ́.
1: Sá.
2: Ìtẹ́lá Kristi bẹ̀mí ẹ kò mẹ́.
1: Ńlá ẹni tẹ́ fi bẹ̀mí yẹn wá ga gan.
2: Mẹ ló gba gan Kristi bẹ̀mí ẹ kò mẹ́. Ẹ kò mẹ́. Ẹ̀rọ pé ọkọ̀ ti ìyàwó tí bá ń ṣe nǹkan tọkọ bá ń fẹ́. Kí ọkọ̀ mọ̀ yí ọ sí inú.
3: Torí ẹ̀ mo ṣe ń ṣiṣẹ́. O ní ìfẹ́ ayé mi ni onífà
2: Ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ná mà torí ìlà àfi oṣù fẹ́ torí ìlà àfi oṣù fẹ́ àbí
3: bẹ́ẹ̀ni
2: ó yàtọ̀ sínú parọ́
3: ni. Ẹ pàbá tó tọ́lẹ̀ sọ o. Ó ní ètì ẹ̀mí lọ́wọ́. Ó ní ètì ẹ̀mí lọ́wọ́. Ṣùgbọ́n àkáǹtì kan ló ní o, mo ní mẹ́ta yòókù lọ́wọ́.
1: Ẹ ṣe ohun tẹ pé wá sá. Mr. Oyato, you think say na your money alone they make Aunt Folakemi dey fresh? We be a family with a supporter.
3: Ẹbọ kò ṣó ẹ kò sọ bóyá owó tó bá ń fún yín owó tó ń fún ẹ ò jẹ́ kí n mọ̀ bóyá ọmọ kí n bá mọ̀
1: níbi ìṣẹ́lẹ̀ kí n ṣe. Tó rò pé ìbádákin tó bá fún mi ní ìbádákin.
3: Tó bá fún ẹ tó bá yẹ kí n mọ̀ má le limit nìkan tí mo ti máa ṣe.
1: Irọ́ wa ṣe ṣe family mi wa ṣe ṣe.
3: So definitely ẹ̀yin family owó tẹ kàn fún àràkún láṣọ gbági o ó kàn án hard ẹ̀ ni èmi ṣe
1: ṣe
3: kí n ṣe. Hello.
2: Ẹ kú ètò.
1: Yes sir.
2: Oyato.
3: Bàbá.
2: Alhaji Mikhailo Kẹni láti Ẹlẹ́ta.
3: Alhaji.
1: Alhaji Ẹlẹ́sà.
2: Máa gbọ́ kí mo fẹ́ sọ yìí o.
3: Mo ti ń gbọ́ dáadáa
2: gbọ́ mi. Torí ìwọ náà ti fa. Ó yẹ kó jẹ́ kí Folakemi ó níṣẹ́ lọ́wọ́. Torobìnrin tí gbogbo nǹkan bá wù á yaṣẹ́ fún ni. Torí ní ìsìn àjọ tó ń dà ní ìsìn owó gbówè àwọn bàbá wa ni. Wọ́n ní obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ tó ń dájọ àyà gbogbo ayé ni. Òun ní lọ báwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ pé wọ́n yà lówó àjọ kí wọ́n yà wọn ò ní yà.
3: Rìlí.
2: Ṣùgbọ́n tọ́ba kẹnu sí àwọn ọkùnrin pé ẹ̀yà mi lówó wọn fẹ́ dájọ́ àwọn ò ní yà wọn ò bọ̀ ni.
3: ọkùnrin tó bá sí fún yàn ní 5,000 lásìkò tá a wá yìí ayayayaya
2: ṣé tí wá ti ń gbowó sí òní wọlé
3: wọn yàrá wọn ní standing fan ni o.
2: Èmi ò rọ ọkọ láti ẹ̀mí máa ti dákun má dájọ mọ́ ó ní fi ọkọ rẹ tó ní ọmọ ṣiṣẹ́ tí ṣe gbogbo tí ṣe orí rẹ ní ṣe ṣe wàhálà
3: torí ẹ̀
2: ní òní ẹfẹ́ yóò máa rówó dákun torí ọlọ́run wọn dájọ mọ́ o.
3: Tó ti gbọ́
2: ọmọ ti kó ní
3: ọkọ
2: rí ọmọ pọ́ kájọ
3: ó ti kó
2: ọkọ ọmọ pọ́ kájọ ọkọ ọmọ pọ́ kájọ dákun
3: ó ti ń jà fún tí bá travel máa tẹ ìwọdó
2: pẹ̀ fún
3: ẹ wọ ẹ ṣe jàre alhaji
1: ẹ ṣeun
3: change aṣọ change wardrobe.
1: Gẹ́gẹ́ lago méjì ló ní ìkànnì lágẹ̀lú 96.7 FM kí lárúgbó lẹ́tọ̀ pẹ̀lú Fọlákẹ́mi Maidi àti Gbẹ̀ngà Oyatọ́ alérò pé ẹ̀ ń gbádùn bí a ṣe mú wá lọ́lọ́kùnrin jọ̀kan. Báwo ni àjọ dídá ṣe rí lára yín ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin bákan náà báwo ló ṣe rí lára yín? Àwọn kan ti sọ wọ́n ni pé àjọ obìnrin tí ò bá níṣẹ́ kì í dájọ́ àwọn kan ni kò sí nǹkan tó bá dé níbẹ̀ tí ò bá níṣẹ́ yẹn gangan lè kó máa dájọ́ kó má bàa máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà kó má bàa máa fi jẹun ẹlòmíì dẹ̀ leléyìí ó kàn ní different opinion. A fẹ́ gbọ́ 0912-370-8675 báwo ló ṣe lọ́dọ̀ yín? Àwọn obìnrin gan pápá ẹ̀ jẹ́ ká mọ̀ ṣé ẹ̀yin dájọ́ àjọ mélòó lẹ́ ń dá bó lẹ ṣe ń ṣe.
3: Ṣó wá dá a báyìí? Ṣó dá a báyìí?
1: Hello.
5: Sáré ìtẹ̀mí lè sọ sí yáàfin alọ́kàn ló ń sọ̀rọ̀.
3: Yes, mommy.
5: Nǹkan tẹ̀mí ṣe nígbà tèmi ní ìtètè níṣẹ́ torí àgbékiri ní western region nígbà náà old western region kó ló alámọ̀ yẹn òun lèmi ń lò nǹkan tọkọ mi bá fún mi máa kó bá kéré tó bá jẹ́ kọ́bọ̀ láyé ìgbà yẹn màá fi sí tó bá ń sọ fún àmọ́ mi pé facebook yìí ti tán o kinní kan ti ṣe o ibẹ̀ ni mo ti máa mú kì í ṣe pé ẹ máa dájọ́ ẹni tí ò bá níṣẹ́ kò lè dájọ́
3: ẹ ṣe mọ́ mi
5: ẹni tí ò bá ti níṣẹ́ tó bá ti ń dájọ́ ó fẹ́ tojú bọ nǹkan míì ni.
3: Mọ́mí ẹ bá mi sọ fún báyìí ẹ sọ fún ó ń gbọ́ báyìí speaker mo fi sí.
5: Òun náà ni mò ń sọ fún yẹn.
3: Speaker mo fi sí.
5: Ẹ níṣẹ́ ẹ lọ ń dájọ́ àràgà tán ọ̀bà tún tètè kó fún yín ó ti ṣe ẹ̀ka ẹ máa wá ranjú síbi ranjú sọ̀hún ó gbó kò tọ́ ìyá máa tọwọ́ bọ̀ ẹ lọ wá pákó. Wọ́n ti ń lo pákó nísìnyí.
3: Mo ti ẹ̀ lé bẹ́ẹ̀ rà bọ̀.
5: Yàbẹ̀jì
3: wà lọ́jà bá wọn bẹ gẹ́ẹ̀tì kínní.
5: Ẹ fi síbẹ̀ njọ́ tẹ bá nídìí owó ẹ lọ mú ń bẹ̀ ó sì rọrùn ju àjọ lọ èmi ìfọwọ́sàjọ
3: ẹ ṣe mọ́ mi sáré èmi náà mi láìkí ẹ ẹ ṣe gan mọ́ mi ṣojú bọ́ báyìí àjọ lẹ fi ń ṣe kinní kan ẹ owó kinní kan ẹnìkan ti kó ọ máa pè yín káàkiri máa pè yín káàkiri kí ló ṣẹlẹ̀. Hello. Mẹ́ta tó kù yẹn dúró ìgbà ó lẹ máa san.
1: Ọlá
3: ló ṣe parí. Èló ló dá èló dé mi tẹ béèrè gan èló ni èló mi ò béèrè èló ni ná babe èló.
1: 20,000
3: so 60,000 àbí. Okay. Lẹ́yìn eléyìí ṣé òòtú dà mí wọ̀. Lẹ́yìn mẹ́ta yìí ṣé òòtú dà mí mọ́. Hello.
5: Hello. Ẹ ká sọ.
1: Mo mọ
5: láti ṣètò ọpọlọ ní ẹni bá ọ ní o.
1: Àmì Ọlọ́run.
5: Nípa mi ni Dánga àti Sáàtìsẹ̀rẹ̀ láti nípa Sàdọ́ì. Èmi ni owó àjẹrẹ sí àlùfọ́ láti mẹ́ta tó kù.
1: Ó kù 60,000 20,000 ni.
5: Tó bá ti di ìgbẹ́ ọ̀pá èdè ìyẹn náà fún wa. Ẹ̀rọ bá mi lórí ta màá tó fún yín.
1: Irọ́ ọkọ mi máa bá mi.
3: Káwọn bá yín bo ta ló sọ̀rọ̀ náà. Káwọn bá yín bo.
5: Dáadáa sí ìbákẹ́yà láti ní pàtàkì àlẹ́ ìgbé o.
3: Káwọn bá yín bo.
5: Ìyẹn kò fún ṣẹ́ ẹni kò ní òṣùwọ̀n kóró sínú kóló. Wọ́n máa lọ owó ìwé ẹni kò sí. Wọ́n fẹ́ ra nǹkan ọ̀sà rí yọ ọ́nbẹ̀. Wọ́n fẹ́ ọmọ ọ̀sà rí yọ ọ́nbẹ̀.
3: Ẹ má pè ní báyìí mọ́ please.
1: Ẹ jẹ́ amúkàṣe torí ó ti tó àsìkò tí àwa máa tẹ̀síwájú ṣùgbọ́n a gbọ́dọ̀ mú I'm catching.
0: Je ka mu kashe ka wen to.
1: Mhm.
0: Ka wo eni to lucky ni osin.
1: Yes.
0: To je pe o de eni kashe wa.
1: Eni to ma wa kashe ba nwo mi na nwo. To jago. O ti ringo 93 lo pari number nton
0: o ti dun
1: e mi ma la parun wa hello
6: e ka son
1: fola kemi mai ti loruko mi mo wa pelu benga oyato
0: a jo le po yin
1: e gbianju kashe
6: e ben
1: lo san yi
6: ben mo ti
0: ta ben white e play white e play
1: kile te fi gbianju
6: o ma play mo ma play
1: dada e da inu wa dun lati so wi pe e ti je 25,000 naira yin le jealous on congratulations ami ami awon to ye ko pe yin ma pe sugbo ki se number eleyi
6: okay,
0: number for like me lele ma sir.
1: That was
0: she go sir.
6: Any?
0: Money number for like me lele e ma pe leyin o.
1: Daddy e ni pe mi.
0: Okay, daddy
1: e ni pe mi.
0: Okay, daddy.
1: E se tem go wa.
0: Yes. Mi ba n fi for like sere ni sir.
1: So mo ke ni ojo Saturday le yan kan pe mi mo wa ninu events kan. Me take bigri. Timas exchange number be just quickly want to pick. Musha unfortunately brain music break time. Musha sari jati. Mbake hello. Hello ma. Antfolake me ti ro mo ko ro pe ta mo promise ni. Mo ko sari browse ori pick. Mo nta lo soro. Emi ni mo je cash lori kilari gbo. Mi ti ro mi mo ni onko. She won't pay. Won't pay me. Let me run. Won't pay me. Let me chat to you. Won't pay the details. Money so clear. They won't pay me by. Money she mo poko mi so kweke ye pay me. But you go for them arugia. Akuletoi. But them abi no abi money. Any lati pay me. On my phone. Something to pay. Let me jine. That means transaction.
0: Oh,
1: you pay me now. You go. You go. You go. You go. Money so.
0: Baby.
1: And them mama disturbing for. But I do pay.
0: Eyin ka di pe
1: lowo eni to ri ni to moju eyan ni owo bi
0: so ni je ka lo ni
1: fola kemi mai ti loruko temi pe nga ya to loruko ko
0: ola ni ke pade wa lola 1 o'clock
1: se
0: ti gbo
1: ire o

ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bo Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì

ẹ̀mí lórí ìlàdìlú 96.7 FM. Wọ́n tún bọ̀ nàrà yọ. Àkọ́tún ètò ṣọwọ́ ń yá. Gbogbo ọjọ́ Tuesday àti Wednesday láago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Wákàtí kan ètò àìgbọ́dọ̀ má gbọ́ pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General àti Rẹ̀mí Adésínà Big Man Presenter. Eléyìí ló yẹ ládùn. Entertainment tó super. Caucus lè tó ṣọwọ́ ń yá. Ẹ má gbégbó ẹ̀. Ètò bábá ètò ní sà. Pẹ̀lú àwọn àràmàdà Boys Ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí. A new entertainment program with excellent vibes. Ẹ̀rí kéèké lórí ètò. Kò ṣe é má gbọ́ ètò ní ṣọwọ́ ń yá. Ẹ̀yin náà máa darapọ̀ ní gbogbo aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí Lágìlú 96.7 FM.

ẹ ṣe ń ròyìn mò ń gbọ́ ibo làwọn bọ̀bọ̀ yìí lọ wọn tún wá àbẹ̀wò tó pẹ́ dé sáwọn máa yí ò wá ni obìnrin náà máa ń play

náà gbọ́dọ̀ máa káyàn mojú kan ṣoṣo náà. A gbọ́ tún yọ wà gbò sí ọ ní. Kọ́wọ́ ayé mọ́ bá tètè tẹ́lú wa ẹ̀. Ẹ máa wo orin tó máa kọ́kọ́ play nìyẹn o. Nǹkan tó máa kọ́kọ́ sọ ibi ló máa ń gbà ẹ lọ́dẹ náà dé. Èèyàn máa ń pẹ́ràn nìyẹn máa ń ṣẹ́ ọ̀nà gbangba mi. Ẹ náà ó ti yé yín. Bọ gbogbo ẹ̀. Ẹ máa gbátùn ẹ̀. Gbogbo ẹ̀.

oṣù keje tó parí ilẹ̀ lómi fẹ́ ṣe náwó. A ní wọ ọlọ́run bó lójú rẹ wà báyìí. Owó màálùú màtí ìpínkẹ́. Àwọn kan àwọn tọ́jọ́ wà lọ́fíìsì ló yáwó lọ́wẹ́. Pé wo tó a bá ṣàti gbowó oṣù keje ìwọ máa wọlé July end báyìí máa sanwó ẹ̀. Ìrú àwọn yẹn náà ń sìn àwọn yẹn náà gbójú sókè báyìí wọ ọlọ́run. Bí kóṣù má parí oṣù dẹ́ gbọdọ̀ parí. Ó tiẹ̀ ti parí. Bàbá kúkú farabalẹ̀. Bàbá kúkú ọmọ wọn níjẹ̀bú ìjẹ̀bú òde kan yẹn. Gbogbo ẹ̀. Àdúrà tèmi àkànṣe náà ni pé Ọlọ́run ọba mi Èdùmàrè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní tó ń ṣú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Á bá èmi àti yín bí àbùkátà wa o. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ìgboro dry. Ẹ gbọ́ pé ṣé lóòótọ́ ni ìgboro kò sówó ńta. Ṣọlá rẹ̀ ò gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ yẹn láyé. Á bá rí ṣọlá rẹ̀ o. Ẹ mọ̀ pé wà nílẹ̀ fúnra jura wa lọ. Tí n bá dàgbà mo fẹ́ jọ ṣọlá rẹ̀ o. Ẹ káàsọ onílé ìjàre. Ṣọwọ́ ya náà ni lóníṣẹ́ lẹ́ńṣẹ́. Mùkúlù Mùkẹ́rẹ́ chief commander Ebenezer Obi Fabi Obi first and then complain. Ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ṣe ń retí ọ̀tọ̀ ni pattern tẹ́ ń retí àbí. Ọ̀tọ̀ ni pattern tẹ́ ń gbọ́. Àwọn àwáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ẹ̀dẹ̀ má jẹ́ ń parọ́ fún yín. Lóní sólò yìí ó máa dùn mọ́ yín rẹ̀ gbàgbé o. Lóní single yìí àjọ jẹ́ mọ̀kótún ẹ̀. Trust me now. Bó bá jẹ́ ń dọ́bù náà ni ẹ tún gbádùn ẹ̀ náà. As an entertainer lọmọ. Bigi Anu. Bigi. Ó ti yẹ yín náà. Kenneth Igboeje K Boogie. Olóòtú ètò ènìyẹ. Brown Sugar. Olúṣọlá rẹ̀ ò ló ń tẹ̀lápá bí ọmọ wọn ló gbọmọṣọ́ gbọmọjúgùn. Ibi tán gbé ń jẹ kàtàn tán fẹ̀kọ́ yan gan tán filé. Ẹ̀mí Babájídé kò sí nlé ó ròde. Ọba bí ó ṣe dáa lọ. Mo mọ̀ pé ọ̀nà kan ò wọnú ọjà náà. Ẹ dẹ̀ mọ̀ pé èmi náà máa ń lo òde ńgbà bí tí a kò nìkan. Èmi nìkan ló kù lẹ́ni ni àjọ jẹ́ náà ni. Olúwarẹ̀mí Lẹ́kun Adésínà Big Man Presenter ṣọwọ́n yá lórúkọ ètò yìí. Big Man mo dé sí yín lọ́rùn tán yán. Àjọ wọ ni o láti sìn dago mẹ́rin gérégé.

mo sáré padà wá sí old school pàlápàtà lọ́sàn-án ni o ẹ jẹ́ bẹ́ẹ̀ náà ẹ máa gbátùn ẹ ẹ jẹ́ ká jọ rántí ọmọ ẹni tá à ń ṣe ṣá o. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìjọba ò ní báyàn gbọ́ pé èèyàn broke àbí èèyàn fẹ́ gbọ́ bùkátà lọ wá lọ ṣe nǹkan tó lòdì sófin irọ́ o kò sí tó kàn jọba pé o broke ni kò sówó lọ́wọ́ ẹni ìyàrá oúnjẹ ọ̀tá wa o mo ń fojú wi náà ni òṣòro owó ni o lọ bá lọ gbégbèsẹ́ tí ò da o túmọ̀ sí pé òrántí ọmọ ẹni tó ń ṣe nìyẹn lábẹ́ òfin wọn ni dáríjìyàn láéláé. Ibo ló ka yín mọ́ gangan ẹ ti múra àti máa lọ lé àbí ókè ẹ wà lórí bẹ́ẹ̀dì ẹ rọra ń relax ókè ẹ sì ẹ̀yìn wà lọ́fíìsì àbí ókè ṣọ́ọ̀pù yín lẹ wà ẹ wà nínú mikra ilé epo lẹ̀ yín wà ẹ ǹlẹ́ ẹ kú àtàrọ.

ẹlẹ́ ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ jù má ṣe orin yẹn sí yín lára ni wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ti yẹ yín náà more music let's talk

irú àwọn òbí tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yẹn àti káyọ̀dé fàṣọlá tó ń lọ yìí bami anthony bọdúnrin mi bóyá ṣe máa ń jẹrú àwọn orin báyìí ṣá abiola yaliyali soul lord of toronto akins fikayo akins london. Bami Abdul Kabir Jalaluru Babalabijan.

wọn lọ́rọ̀ tó wó bá sọ tì í lẹ̀ ló máa gbé ọ̀rọ̀ tó wó bá ṣe tì í lẹ̀ ló máa gbé o tẹ bá ń gbé ẹ jẹ́ kí lágbájá dé ẹ wò ẹ ṣáà jẹ́ kí ó ẹ jẹ́ kó dé ná ẹ ṣáà jẹ́

sọ wọn yá o. Orúkọ ètò náà nìyẹn. Bọ́ọ̀ ni Ṣẹ́látà Rọ́jàre. Big Man Presenter, mo ṣì wà lórí ètò sọ wọn yá lórí ìkànnì Lágelu 96.7 FM. Mo sọ nǹkan kan níbẹ̀rẹ̀ ètò yìí, ẹ jẹ́ kí n kàn sí ojú òpó sílẹ̀.

0: oṣù ṣe ń parí. Kí ni tọ̀dọ̀ ti yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́? Tẹ́ẹ̀kan gbójú sókè pé á. Tí wọ́n jẹ́ pàjọ bèrè ètò yìí ni mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí. Àwọn kan bójú ṣe ń parí lọ́sẹ̀ yìí. Owó àjọ ni. Àwọn kan rí ẹ̀dẹ̀ ń retí owó àjọ níparí oṣù ni. Àwọn kan àdápadà ni. Àwọn lóun oṣooṣù nkankan. Àwọn kan owó ṣọ́ọ̀pù tí wọ́n ti ń tajà. Àwọn kan owó ilé ni. Ẹ kàn jẹ́ kí nǹkan mọ̀. Ewo ń tọ̀dọ̀ ti yín tẹ̀yìn kálégbá tó wà lọ́kàn ti yín báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹun wò bóyá ẹ má parọ́ fún mi o. Ẹ jẹun wo èèyàn tí mo lè bá sọ̀ tí mo lè sọ̀ tí problem tó ní tàbí dojúkọ. Mami prophetess doctor Dorcas Mayowa JP. Ìyá àdúrà mi dáadáa. Ọ̀gá mi ìyá mi. Iṣẹ́ adé. Àǹtí mi ẹ̀gbọ́n mi. Iṣẹ́ adé mo bá dájú. Bó ṣe ń parí lọ, ìyá mi ò ní ìdìn kankan tí mo la àná àtọ́. Lẹ́yìn kákan máa pray fún wọn pé mú anointing, mú anointing. Irú Ṣọlá rẹ̀ ń ṣe bó ṣe ń parí yọ. Àwọn kan ó kan náà dẹ̀ tí yá tó pé ní oṣù kejì náà fẹ́ dá padà bó ṣe ń parí. Bọ́sẹ̀ ọ̀sẹ̀ tá a wà náà lóṣù parí ọjọ́ Friday ọ̀tún la yín ni o. Ṣé ẹ kàn lè já mi tán kí ni tọ̀dọ̀ ti yín? Bóyá pọ́sìbẹ̀ má dàrúkọ ara yín o. Ẹ ló jàre ẹ káàsán. Ẹ káàsán ìyá mi. Ẹ má. Ẹ irọ́ ni. Ẹ kún rédíò yín, ẹyin rédíò yẹn sílẹ̀. Ẹyin rédíò yẹn sílẹ̀. Owó ilé ni.
1: Bẹ́ẹ̀ ni
0: o. Oṣù keje tó fẹ́ parí dẹ̀lẹ̀. Lẹ́dẹ̀ máa sán.
1: Bẹ́ẹ̀ni o. Oko ni ní ìṣẹ́
0: sọ́kàn. Yóò dà fún yín lágbára ọlọ́run. Ọlọ́run àpèsè lágbára ọlọ́run. Ọlọ́run àpèsè. Ẹ má dà mí lóhùn o. Ẹ ló jàre ẹ káàsán.
1: Hello, nípa rẹ̀ ni.
0: Present ma.
1: Owó oògùn mi ló ń pa mí kú lọ o.
0: Bí oṣù ṣe ń parí yìí ni mò ń sọ pé tẹ̀kan wókè pé káníkò ṣe pósù fẹ́ parí bàmá ní iṣu but nǹkan tẹ́ rò pé ń dojúkọ pé pósù fẹ́ parí gangan.
1: Òun náà ni mo dojúkọ mi ṣiṣẹ́.
0: Owó oògùn. Orú oògùn wo?
1: Diabetes and hypertension.
0: Kábíyèsí yóò tẹ́lò.
1: At least bí 10,000.
0: Bí 10,000 péré. Ìyanu ṣẹlẹ̀ ẹ má wọrí. Ìyanu lọ́lọ́. Ẹ̀lú yẹ káàsán.
2: Bọ̀dà Rẹ́mi.
0: Present.
2: Ẹ̀kú ètò.
0: Kí ló ń porúkọ àlàbà bàbá bèjì.
2: Bẹ́ẹ̀ni bọ̀dà ń kọ́.
0: Bọ̀dà wà lálàáfíà.
2: Ẹ̀kú afẹ́rẹ́ ẹ̀kú ètò àlàbà bàbá bèjì látọ̀dọ̀ mi.
0: Kò ní bàjẹ́. Ìwo ni problem kankan bó ṣe ń sọ parí lọ láíláí. Bàbá àbèjì lọ́ ṣẹ̀ṣẹ̀ bímọ tán. Àwọn kan ń pè sójú òpó fóònù tọ̀dọ̀ mi ẹ má pè síbẹ̀. Mi ní gbé Hello.
3: Igma.
0: Yes sir.
3: Arun wa láti ìsẹ́yìn.
0: Arun number one kí ló ṣẹlẹ̀ kí ló wà.
3: Adúgbò fọlọ́ o.
0: Kò ní bàjẹ́.
3: Adúgbò ẹkú ṣe ẹkú ètò.
0: Ẹ ṣe.
3: Ibo ni Babájídé lọ.
0: Àlàáfíà ló wà.
3: Wọ́n máa ń dájọ́ lẹ́yìn mi ni. Gbogbo àwọn tó ń dájọ́ lẹ́yìn mi àwọn tí ẹ̀ mú ti po ní oṣù ilẹ̀ wo sì gbà.
0: Irọ́ ni ẹ̀ ń fi ẹ̀ ṣeré ni ẹ̀ mú mi ṣeré ni.
3: Ẹ bá lọ adé tó bọ̀ mo ti gbọ́.
0: Wá dàbí ìgbà pé kóṣù ìmọ̀ parí mọ́. Kò lè possible oṣù à parí. Kábíyèsí Elédùmarè. Ẹ̀ló ẹ káàsán.
1: Ẹ
0: káàsán ìyá mi.
1: Yes sir, láti fẹ́lẹ̀lẹ̀.
0: Bí oṣù yìí ṣe ń parí lọ́sẹ̀. Láti fẹ́lẹ̀lẹ̀.
1: Mo ń gbọ́ yín sà. Ẹ̀ló sà.
0: Tó jẹ́ pé bóyá ìparí oṣù yìí lẹ gbọ́dọ̀ sọ̀tì nǹkan yẹn kí ni nǹkan yẹn. Ṣé èyí ò ní rárá.
4: torí mo ṣe bímọ ni, so iṣẹ́ títà tí mo dẹ̀ ń ṣe kò fún mi láyè láti tọ́jú ọmọ yẹn, so mo fẹ́ gba shop.
0: Owó
4: shop yẹn kẹ̀dẹ̀ kò dẹ̀ tí wàá pé
0: ọmọdé
4: ẹ̀ sáré owó ilé, so òun náà kò sí much lọ́wọ́ tí
0: bóun
4: ṣe ń sáré owó ilé mi ṣe ń sáré owó shop.
0: Ìyanu àṣẹrẹ lágbára ló bẹ́ẹ̀ ṣe sọ́síta yìí ọlọ́run gbà láàánú dìde fún ọlọ́run yìí lọ́wọ́ ìyẹn òun ṣe pé dandan pé parí oṣù nìyẹn aláwọn kan tó jẹ́ pé kí oṣù má parí ni pàápàá oṣù keje tó parí oṣù tó parí lọ́sẹ̀ yìí lọ́tún láì. Ọ̀gá mi Anthony Ibodunrin olówó orí ọkọ̀ ọkùnrin fún mi nọ́mà tó ń ṣe nọ́mà ní UK wọ́n tẹ̀ kọ́kọ́ síbí obìnrin kan pè láìpẹ́ tó sọ pé owó oògùn ní 10,000 diabetic nǹkan kan hypertension kankan ó ní oògùn 10,000 Anthony Ibodunrin wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí mi sí pé àwọn ò fẹ́ ní ẹni 10,000 naira ok mi sọ pé à ń fi ètò yìí tọrọ owó tọrọ nǹkan kan rárá o ẹ má ṣì mí gbọ́ o bẹ́mi náà bèrè owó o ẹ gbọ́ mi dáadáa o ṣe rí nǹkan tí mo ń sọ yìí èmi fẹ́ mọ̀ pé bóyá nǹkan tí mo ti ń sọ tí mo kọ́ fi bẹ̀rẹ̀ ètò ìṣòwòtọ́ ni tí mi ń sọ ìní nìyẹn èkejì ni wípé mo fẹ́ ká mọ̀ wípé kò sí bí ẹ̀dá kankan ṣe wà kò sí bí èèyàn kan ṣe wà kò sẹ́ni náà tí ò ní ìdojúkọ tàbí tí ò nílò owó tàbí tí ò nílò nǹkan kan tó bá wá lọ ń ronú àbáàdì tó ní títí ẹ̀kọ́ yóò pọ̀ ju tẹgbẹ́ lọ kó o máa gbọ́n tí àwọn èèyàn tó ń pè ní o à ń fi mo ń fi àwọn ìpè yìí fi fi láǹfààní àti ṣùrù wá sókè ru ìgbàgbọ́ wá sókè fi wá lọ́kànbalẹ̀ jẹ́ ká mọ̀ wípé kò sẹ́ni tí ò ní tiẹ̀ rárá oníkálukú àbí tiẹ̀ lára kálukú kan ń fi ọgbọ́n fi agbárí àìdíà pákéjì gbé ni ẹlòmíì bá gbé aṣọ fún èlìjà wa ń bíbà ẹ wọ́n bá pákéjì ẹ̀ tán lọ dry cleaner tán fi ẹ̀gẹ́ sí ẹ rò pò ṣẹ́kù sílé ni pákéjì ni kò sẹ́ni tí ò ní títí ẹ lára oníkálukú àbí tiẹ lára ni o máa rò pé títí ẹ ló pọ̀ ju tẹgbẹ́ lọ màmá ti yẹn kankankan tí wọ́n kankan wáyé bẹ́ẹ̀ ni o màmá tó lóun fẹ́ rògùn yẹn kí wọ́n pè mí lẹ́yìn ètò so that mo máa lè send account number wọn sí Anthony Ibodunrin bọ́n ṣe ń béèrè béèrè lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n yẹn kan wà bẹ́ẹ̀ ni o ẹ̀lọ́ ẹ káàsán ẹ kúrọ̀ lẹ́
5: ẹ káàsán
0: ẹ ǹlẹ́ ẹ
5: ti jẹ́ mẹ́ta
0: ọjọ́ kan pẹ̀lú
5: nínú wa yìí láti eléwé àgbára sí èmi mò ń pè
0: ẹ̀yìn lẹ́ ń pè
5: láti ìtàlẹ́ ní àgbára sí èmi ìtàlẹ́
0: ẹ̀yìn lẹ́ ń pè èmi lèmi náà ń gbé mo ti gbé mo ń gbọ́ ẹni ká ẹ kí mi yóò dáa fún yín ọlọ́run bá mi kí ẹ̀yìn náà ọlọ́run bá mi kí yín ẹ ṣe bàbá mi ètò ni ọlọ́run ló ṣètò ẹ̀ ọlọ́run ló kú ètò ẹ̀ ló ẹ káàsán ọlọ́run lè létò mélòó lára tèmi ẹ̀ ló ẹ káàsán ẹ kúrò lẹ́ bóṣù ṣe ń parí lọ́sẹ̀ gangan tó jẹ́ pé bí kóṣù má parí lórí lára yín kí ni nǹkan yẹn
5: ẹ jọ mo ní ìdí ìrìnàjò
0: àwọn ti mọ̀ pé ẹ fẹ́ bá mi bí ẹ fẹ́ change mọ́ mi lọ́wọ́ ni mi gan dẹ̀ mọ́ tí mo ṣe ń bí hello ẹ kúrọ̀ lẹ́ ibà hello yìí ẹ kúrọ̀ lẹ́ lápá bí o pé ìpèníjára wọn bí ni o
5: hello
0: ẹ kúrọ̀ lẹ́ máa yá mi.
5: Ọmọkànlẹ̀ láti mọ́níyà.
0: Ọmọkànlẹ̀ mọ́níyà.
5: Grandma ọkọ grandma
0: ìwo nìyẹn.
5: Grandpa ọkọ grandma.
0: Grandpa ọkọ grandma ti tè wo lẹ̀ ń béèrè yẹn.
5: Ọ̀dà rẹ̀mí àgbà.
0: Rẹ̀mí wo rẹ̀mí kéke.
5: Ọkọ dadi ọkọ mọ́mì.
0: Mọ́mì wo ọkọ ta ni.
5: Ọkọ mọ́mì rẹ̀mí adé sí ilé.
0: ẹri pe gba teyin gan pe ẹri pe gba teyin gan pe re mi adeside yin gan e le pe garaga eyin gan wo pe
6: mo fa call si mi
0: ta lo wa so fun yin pe enikan ya oko mo mi enikan ibo le ti ri yen gbo
6: ebi a ti bi mo kan le won to fe bi mi bai abi mo wa ni pe gbo aye lo fa mo
0: eh okay
6: so mo wa si se mo to
0: se hello kini ye fi jomon ti pe fun se ye le pe fun lori eto kini ti yin pelu
6: pa pa da so lori nkan so bi won da ta guru won ni
0: iwo obirin yi iwo obirin mo fo olohun so e oye da seto mo ti gbo yin
6: ta wa ni bi bodare
0: mi mo ti gbo alafia na wa e ba ti koko so straight pe bodare mi nko o simple ewo ni oko kini kan grandpa kan grandma kan
6: any
0: bother let me call simple ma de da yin lo gba alafia lo wa o
6: ehn mo ba ko grandpa ni e je fe ni grandpa ni mo no ko mo mo ni na si asa di e yin lo wa ni
0: e to ni ba e mu ra si e se
6: ko se ni o ni ko se ni o ni kan lo ro
0: do pa ni
6: to le je de ri
0: thank you. Olorun je
6: ko bo ni pa ko bi abukata re
0: mi ami ami ẹ jẹ́ kí máa múra àti máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí ni mò ń sọ lórí ètò kọ́kọ́ lórí ètò fún tọ̀sán yìí má fi ìrònú para ẹ̀ má ronú àbàdì má gbé nǹkan jẹ má mọ̀ọ́mọ̀ fi ìrònú tí ò nítumọ̀ ṣe rẹ léṣe torí by the time tí ọlá bá dé àti owó ọlá àtọwọ́ ìdé tán by the time tó bá dé tán kò má lọ máa lò nínú àìsàn kò má lọ máa padà lọ máa nọ́ọ̀sì àìsàn kan lágọ̀ọ́ ara kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára o ọlọ́run àbá mi buka buya bukata gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn a ò ní wówó tì a ò ní jẹ gbèsè a ò ní dààmú láṣẹ lódùmarè ọlọ́run a bá wa gbọ́ bùkátà wa á dẹ̀ ráàánú gbà lórúkọ ọlọ́run olúwa rẹ̀ mílẹ́kùn adésínà big man presenter ṣọlá rẹ̀ o lájọ ṣe kébù gìlò lóòótọ́ ètò yìí a ó pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ à ń bọ̀ friday lórí ètò miliki special ẹ̀ ń lẹ́ ń bẹ̀ kú kalẹ̀ òdi lábọ̀.
7: La la la la gelo FM jagaba gogo retio ma

0: to ba nla nfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o la nfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pa bonu nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o se fe gbona aluma koroyin to o fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun o bayi o tori wipe ile ise success link project won ti gbe nfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria la nfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa irufe nfani wo le yan le je ni ile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru nfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: nfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so la nfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo la nfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o na nfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto nfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ele je ona ti eyin o fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba koko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yanan na fun wa lekun rere
0: e ba n pe number ta awon yan lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣé irúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ̀ mọ àwọn ìyá ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ lè ṣe
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbéga ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yín ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì ta wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956
0: àǹfààní lákọ̀tún níwọ náà ti gbọ́ yìí láti ilé iṣẹ́ success link project ìwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọ̀rọ̀ ajé torí wípé inú gbìyànjú lọ́lọ́run ti ń lani gbìyànjú lónìí kọ́lọ́run dé gbìyànjú.

láti kan ní lágìlú 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní là mú wa fún yín okun joseph ẹni dọ́bọ̀n ló kọ tìmí ṣáájú ẹgbọ́n àwọn kókó èyí tó suyọ nínú ìròyìn náà àtíkù ló ti sọ̀rọ̀ sí ààrẹ tinubu lórí owó yíya àjọ inec ni wọ́n ti ní kò sí òótọ́ nídìí ọ̀rọ̀ èyí tó fi kàn wípé àjọ náà ni wọ́n ti mú àtúnyẹ̀wò débà tẹ ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ìkọlù tó lé ní ọgọ́rùn míì tó jẹ́ ìkọlù tó ti pàṣẹ àwọn ìkọlù wáyé òun náà ló tún ti wáyé ní orílẹ̀-èdè japan lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírí tó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn mẹ́tàlá màdúgù ló ti ké sí ikọ̀ super falcons láti tún ṣe àyẹ̀wò ara wọn látàrí bí wọ́n ti ṣe bọ́rẹ́lẹ̀ níwájú ikọ̀ agbábọ́ọ̀lù màláwì ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n fojú sọ́nà fún ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń rí sí ìdàgbàsókè àwọn agbègbè tí wọ́n ń fi omi pèsè iná ọba nílẹ̀ yìí tá a mọ̀ sí National Hydroelectric Power Producing Area Development Commission (HYPERDEC) ni wọ́n ti fa ilégbèé ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ onígun ogún ó lé lé àwọn mọ̀lẹ́bí àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tí wọ́n ti di pàṣẹ bẹ́ẹ̀ di aláìnílé lórí mọ́ ní ìpínlẹ̀ Benue ẹni tí ṣe alábòjútó àgbà fún àjọ NIPADEC Sadiq Yelwa ló yọjú ọ̀rọ̀ yìí síta lásìkò ìsísọ lójú iṣẹ́ àkànṣe ọ̀hún ní Mbagen eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Burukú ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí alákòóso àgbà ọ̀hún bó ti ṣe fi ọ̀rọ̀ léde iṣẹ́ àkànṣe ìfiniwọ̀ náà ni yóò dá ìrètí tó ń ti yí padà sọ́dọ̀ àwọn tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú àlàyé wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sì farajìn sí pípèsè mímú kí ìgbáyé gbádùn kó rọrùn fún àwọn èèyàn eléyìí tí wọ́n wà lágbègbè ibùdó tó ń fi omi pèsè iná ọba tá a mọ̀ sí hydroelectric power generation alákòóso ọ̀hún tẹ̀ wájú fi ọ̀rọ̀ síta eléyìí tí ó jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn agbègbè àti ojúṣe àjọ náà léyìí tí wọ́n ti gùn lé iṣẹ́ ìdásí òun náà ni agbègbè tó ní ṣe pẹ̀lú ilégbèé ẹ̀ka ètò ìlera ètò ẹ̀kọ́ iṣẹ́ àgbẹ̀ ìpèsè omi àbójútó àyíká àti àwọn ètò ìrónilágbára lọ́lọ́kan òjọ̀kan alákòóso àgbà ọ̀hún ni ẹni tí í ṣe alákòóso lẹ́ka ètò ìsúná tó ń ti àbójútó fún àjọ náà ọ̀gbẹ́ni jimoh gabi tó ṣojú fún bẹ́ẹ̀ ló tẹ̀ wájú ṣe àlàyé wípé àjọ náà ni wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ láti bójútó ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ọ̀rọ̀ àyíká àwọn ìpèníjà tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àwùjọ eléyìí tí ó ń kojú àwọn agbègbè ibi tí wọ́n ti ń lo omi pèsè iná ọba. ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí títún ṣe ọmọoyè fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Atiku Abubakar ó ní ó ti fi ẹ̀sùn kan ìṣàkóso Bola Ahmed Tinubu wípé wọn ò ní ẹ̀mí ìkóra ẹni níjanu lórí àbójútó ètò ìsúná ilẹ̀ yìí látàrí ààbọ̀ ìròyìn eléyìí tí ó jẹ síta wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń lò ti yá ju iye owó èyí tí ilé asòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n fọwọ́ sí láti yá nínú ètò ìsúná tọdún 2024 Atiku fi ọ̀rọ̀ léde wípé àkọsílẹ̀ tuntun èyí tó lù síta yìí
lo se afihan re wi pe ijoba apapo le ti ya ju owo eleyi to ye ki won ja leyi ti won fi gege re si trillion 4 legbonje meje ati mesan owo naira ta mo si 4.79 trillion naira leyi ti o mu ki apapo owo yi ti won ya ki o ku si dede trillion 12 legbonje mefa ati meji owo naira iyun 12.62 trillion naira eyi to se apejuwe re gege bi igbese ifi owo yoboke mu eto suna eni ati imo ko nkan sofo eyi to nwaye labe sakoso to wa lode bayi ninu atejade yi ti eni ti se oluranlowo igbakeje oluranlowo agba lori ikansire ni aralu si iyun Frank Shuaibu to fi sita oni eni to ti fi igba kan ri je igbakeje are ile yi nlo ti fi oro lede wipe saaju ki won to yo owo ranwo ori epo oni isakoso to wa lode nile yi lowo bayi ni won fi da awon omo orilede Nigeria loju wipe yiyo owo ranwo ori epo ati sise afikun owo ori ti won san to fi mo akan ojokan awon atunto oro aje oni yo mu ki adinku ko de ba yiya owo ti o si je ki eto suna le yi ko fese mule sugbon o fi oro lede wipe kaka be nise ni oro ni o beyin yo fun won gege bi oro re akosile onka ile ti won ya yi nlo se afihan re wipe awon ilana oro aje yi ti ijoba le yi to gbe kale o na ni osan re ko so didun fun awon eyan mu ajo ton ri si idagbasoke agbegbe Niger Delta yun Niger Delta Development Commission NDDC lo ti se atunyan ifarajin re lati se atileyin fun ogbon atinuda eto mimu adinku deba iku iya lomo ton ti majesin ati omo were nile yi iyun federal government maternal and neonatal mortality reduction innovation initiatives lati pase sise idanileko fun awon agbe bi ti ibile ti won lo ilana ibile latari ati mu adinku deba iku awon iya lomo ati awon sese bi ajo na ni won fi farajin won lele lasiko eto idanileko ti won se fun awon agbe bi ti ibile ni ipinle delta ati ipinle bayelsa nibi ti won ti ko awon olukopa nilana igbebi ati ilana itoju omo tuntun gege bo ti ye ninu atejade to lu sita saaju loni ode yi ni Port Harcourt lati pase eni ti se alakoso leka ato ikansire ni fun ajo NDDC si Lady Thompson Wakama nigba to nsoro nibi idanileko ohun alabojuto agba ajo NDDC omowe Samuel Ogbuku nloro awon obirin lati se amulo ogbon ilana igbebi ti ibile pelu ogbon ti itoju eto lera latari ati mu igbewon deba eto lera awon sese bi awon omode to fi mo ti awon iya lomo Ogbuku ona ni alabojuto ta mo si principal manager leka eto eko eto lera ati eto awujo fun ajo na abileko dare oloko kohami to soju fun lo se apejuwe iku iya lomo ati iku koko gege bi ohun ti o se tewo gba ti won si koroju si to si pe fun ajo to nironu latari ati bojuto awon ipenija na ewe ajo olominira to ri seto dibo nile yi ta mo si Independent National Electoral Commission iyun ajo INEC ni abata awon ti takete bi eni pe ko bodo tan si iroyin kan to lu si ayelujara leyi ti won ti nje kodi mimo wi pe ajo na ni won ti mu aye tun yewo ba ate eto ipolongo fun ti eto idibo gbogbogbo todun 2027
ninu iroyin to ja sita loju opo ayelujaro ni o ti fi esun kan wi pe eto ipolongo fun ti eto idibo si ipo are ati ile asofin agba le yi ni yo tenu bodo

0: kókó àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Olúwa bí ó yẹ, Pastor J.A. Bankole, àwọn olórin ẹ̀mí, Fẹ́mi Sáṣẹ́ Aládé Ewúrà,

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló

0: mẹjọkọ.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣígì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: agbo kò lẹjọ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ sílé gbogbo ọmọ sórí ma fi ṣe àgbà wọn.
0: Ètò tó ń múlùdùn lórí ńlágẹlú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Àgbájọwọ́ ètò kan ètò kan tó ń fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì lágẹlú 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2:15. Ètò àgbájọwọ́
6: Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja.
5: Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
7: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: 7.
1: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà. Ìkànnì ti lágẹ̀lú rèé lágẹ̀lú 96.7 FM. Bẹ́ẹ̀ báyẹn ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lọ máa wò wá lójú òpó ní ìkànnì ìbánidọ́rẹ̀ ìyẹn Facebook ti ìkànnì ti lágẹ̀lú FM. Bẹ́ẹ̀ bá ṣe ń wò ní kẹ́ ẹ mọ́ ṣí ààrẹ̀. Àrùn láti sẹ́yìn. Mo rí gbogbo rọwọ́ gbogbo yín bẹ́ o. Abdulgafar Ọpẹyẹmí láti ìlú sẹ́yìn. Àwọn náà wà ń bẹ̀ Gabriel Babatunde. Ẹ mọ́ ṣí ààrẹ̀. Lọ́sàn-án ni a tún láǹfà láti mú àwọn èèyàn lójú òpó ìkànnì lágẹ̀lú FM. Bẹ́ẹ̀ bá ṣe ṣí ààrẹ̀ sí ni o. Bó ṣe jẹ́ ni ẹlápàbẹ̀ yẹn. 0912370875. Ẹnìkan tún bèrè lójú òpó wípé aláfidà àní tún kóòdì yẹn pè kóòdì káàṣì ẹ̀yẹn. Torí pé bàbá rí ìṣẹ́jú márùn-ún sí màá yí ko tó káàṣì á sì fún ẹ tó máa gba owó. Owó ti wà ńlẹ̀. Owó ilé ìtawọn káàṣì ilé ìtàn kó wọlé tó fẹ́ fẹ̀yìn ti wá. *347*1004*2#*347*1004*2#. Hello, my fair show.
2: Ẹ
1: káàsán sáà, kí lórúkọ yín?
2: Adédayọ̀rin láti Àpáta.
1: Adédayọ̀ láti Àpáta.
2: Yẹ́sà.
1: Ó yẹ búbèrè sà.
2: Ìbéèrè kẹwàá.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹwàá nọmba ten. Ìbéèrè lẹ́ẹ̀kẹwàá nọmba ten. Ìbéèrè lẹ́ẹ̀kẹwàá Ìbéèrè lẹ́ẹ̀kẹwàá àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: Ní ọdún 2015, ìdíje fi ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin orílẹ̀-èdè wo ló gbà? Ìdíje fi ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin orílẹ̀-èdè wo ló gbà lọ́dún 2015?
2: Faranda ló gbà.
1: Ló gbà díje fi ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin World Cup àwọn obìnrin.
2: Kíni ló gba US ni o.
1: Ní 2015 mo sọ o, ẹgbọ́n mi dáadáa lọ́dún 2015 mo sọ o.
2: Òun náà ni 2015.
1: US ló wá gbà.
2: Bẹ́ẹ̀ni.
1: Mi ò sọ pé orílẹ̀-èdè tó gbà lejò, mo rí orílẹ̀-èdè tó gbà gangan tó gbà báyìí sọ́wọ́ mo pe o.
2: Ó wù ìní ẹ̀.
1: Ó wù ìní ẹ̀.
2: Oníṣẹ́ tó wù ìní àbí tó.
1: Ìyí tó wù ìní ẹ̀ sọ pé nítorí oṣù tó gbà tó wù ìní ẹ̀ tó gbà gangan mo sọ.
2: Ó lẹ̀ pé US ni.
1: US ni. Final answer.
2: US.
1: Ẹ pàtẹ́wọ́ fúnra yín, mo rò wọ́n yẹ́ẹ̀ ta kìíní, mo rò wọ́n sakara yín ni. Ó yẹ mú bẹ̀rẹ̀ yẹ ẹlẹ́ẹ̀kejì sà.
2: Ìkọkànlá tó tẹ̀lé.
1: Ẹni ẹlẹ́ni ó nìkọkànlá. Ẹ mọ́ bínú, a fi ń wò ní ọ náà la fi ń pè níta ló takin, a fi mọ̀ bóyá ẹ takin. Ìbéèrè ẹlẹ́ẹ̀kọkànlá àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: Ní ọdún 2008 sí ọdún 2009, orílẹ̀-èdè ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gba ìdíje ìjọba Champions League?
2: Ó gba Champions League.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Chelsea.
1: Àbí?
2: Mayu ni o, kí mọ́ lọ da ọ̀rọ̀
1: wo. Táìmù yín ti lọ.
2: Mayu ni o.
1: Mayu bí bò. Ẹ ti gbà wípé Barcelona ló gbà ní 2008 so 2009. Mayu gba 2007 so 2008.
2: Mayu ló gba 7.
1: Barcelona ló gbà. Kì í ṣe Mayu, Barcelona ni. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. Ikọ̀ Barcelona àwọn náà gbà ní ọdún 2008/2009. Ṣùgbọ́n Mayu ló gbà ní ọdún 2007/2008. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin tèmi ṣe ń ṣí ààrẹ̀, ẹ máa ń ṣí ààrẹ̀ lójú òpó, mo ti wẹ́wẹ́ yín bẹ̀. Abdulgafar Ọpẹyẹmí mo rí ọ níbẹ̀ o. Bó ṣe jẹ́ nìyẹn, ìyá mi Alùbáríkà, Alájà Ayọ̀ọ́lá Rashidat, ọmọ wọn lókè Ìbàdàn, ọmọ ajẹ̀gbín yóò ọmọ àfikara ń fọ́rin mu. Ìbàdàn májàmájà tó ìbọn ara wa dúlẹ́rú. Àwa lọmọ bá sọ̀rùn àgbàlagbà òòyè. Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀. Àwa ti Ìbàdàn. Ìbàdàn connection yẹn. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ mọ́ ṣí ààrẹ̀ bẹ́ ṣe wò láìfà àdàrẹ̀ ti yẹn. Ìyá mi Alájà Ayọ̀ọ́lá Rashidat. Àwọn ti Chelsea náà nìyẹn. Up Chelsea, Chelsea for life. 0912370875. Hello, mo ti pick here.
3: Ẹ má wọlé
1: mo ti pick here. Ẹ kásán sáà, kí lórúkọ yín?
3: Oyè ló ń pè yín láti Sango.
1: Mr. Oye lati Sango. Chelsea fans le je o.
0: Ah, super good fan.
1: Eh, support si mo kan le okiri.
0: Yeah, support kankan na.
1: Oda, e ja rin so loju opon o ye mu beere.
0: Ibere ke kejilelogun.
1: Ibere kejilelogun. Number 22. Abi? Irije Italia Serie A ni odun 2016 / 2019. E da roko iko to gba idije Serie A.
0: 2018
1: / 19.
0: Beni
1: sa. Ah, Milan kon ever. Milan. E so
0: tan. Oh. Abi en
1: beru. Ni sa.
0: 2019.
1: 2018 / 2019.
0: Eh, ona 2019
1: ona. AC Milan abi. Ko dayin loju.
0: AC Milan na.
1: AC Milan. AC Milan ko Juventus lo gba AC Milan ke. Lon lon. Bo se jani yele pa be yen ojo tin lo bayi ojo tin lo bayi a si gbodo fun awon olowo lowo iyen lakoko iyen lakoko ile ta wa e hey owo lokan loro mi robi olohun owo lokan loro mi robi olohun wo fe damu oba ya robi mo ti se wahala to ni le duniyan si ju anu mi tori tanabi owo lokan loro mi robi olohun olowo laye mo

ọ̀ràn mi má jẹ́ kí n lọ lófo nígbà tí ẹ ṣe èèyàn. Ṣé ẹ ti ṣe ààrẹ? Ẹ máa ṣe ààrẹ lọ. Ẹ máa ṣe ààrẹ lọ. Ẹ̀yin ló kàn lọ́sàn-án tèmi tẹ́ jẹ́ ká ṣe ẹ. Ẹ ẹ̀yin tẹ́ fẹ́ ta náà ni. Ẹ má wojú wúṣẹ́ ti ẹ̀ má wojú má wọ ẹ̀gbẹ́ mọ́ ìwọ náà tún ni má tá lọ. Ẹ tún wọ ẹ̀gbẹ́ tó jẹ́ pé ẹ̀yin ló kàn lọ́sàn-án tèmi. Ẹ nígbà tí ẹ ṣe èèyàn. *347*1004*2#. *347*1004*2#. Mọ wo tọ̀tà ọ̀tọ́ ni o mọ ta káàṣì ẹ̀. Ìwọ tó yẹ pé wọn ló kàn lọ́sàn tèmi. O wà ní ta káàṣì ẹ̀. Sọ fún sọ pé sùkẹ̀ rẹ. Sùkẹ̀ nígbà tí ẹ ṣe èèyàn. Wọ́n lá ní sẹ́rẹ́ ní sa wọn lóde lára. Òjìjí jì ní sa wọn nílọ̀rọ̀. Adé afukú bá gbé ní sonibodè ọwọ́ kẹ̀lẹ́kẹ́ta wọn láwọn lọ rèé ra ìpè. Lẹ̀wẹ́ àpé ìpínlẹ̀ àtẹlẹsẹ́ àtọ́rọ̀ padà dojúrú. Ọ̀rọ̀ tí wo ò ní dojúrú o. Wọ́n ní sákété máyò ló bí londo. Ẹ wo ìwọ jẹ́ kán mọ̀ pé wọn ló kàn lọ́sẹ̀ ni. Wọ́n ti kó owó dé o. Ta ló ni nọ́mbà yìí? Nọ́mbà yìí ni o. Ta ló ni nọ́mbà yìí? *347*1004*2#. Ìwọ tó ń sọ lórí Facebook. O léwo làyájọ́? Òwe Yorùbá ni, àsàmọ̀ ọ̀rọ̀ Yorùbá. Máa fi sí ẹ́ntì ẹ̀. Ẹ máa ṣí ààrẹ, a mọ ẹ tó jẹ̀bùn wa láìpẹ́ yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbagbọn káàṣì ẹ̀ wọlé ná. Megachild ẹ jẹ́ sáré ṣe káàṣì ẹ̀ torí àkókò wa ti lọ àlákòókò rárá lọ́sàn-án tèmi bó tilẹ̀ wò ó mọ̀. Ẹ já kọ́kọ́ ṣe káàṣì ẹ̀ náà. *347*1004*2#. *347*. Ta ló ni nọ́mbà yìí?

0: number yìí talo ni number yìí eh ibere number yìí ibere number yìí ibere number yìí 080 lo bere number yẹn 0089 lo pari number yẹn talo ni number yẹn ja we to ni number yìí lọsẹ yìí ẹni yóò gba 25,000 naira ti o ja leti ẹja n we to ni number yìí mega ẹja wa nkan number yẹn kasari pe eni yẹn ani ka se eni se ka se eni lotun lo si ka se eni lo si lariwa ka se eni tawon eyan si gba ope iyen lori ti iyen lori iyen lori ti ka se beyin no ba ti gba ope e ma ro ra yin pe omo ti oku o feli e mo riwo le ri o egugu si nbo o e gbogbo iteri tan je lataaro yen mo riwo lasan ni egugu gangan nbo e wo ka se o de towo towo ẹ bá ń gbọ́ káàṣe ó dé towó towó ó dé tìyì tìyì àwọn tó ti ń gbégẹ̀ sílẹ̀ lẹ́mọ bó ṣe wà sí ìyẹn bá wà sí ta ló ni nọ́mbà yìí ta ló ni nọ́mbà yìí a ti pè wọ́n báyìí ta ló ni nọ́mbà yìí. ẹ̀mọ́ ta lọ oníṣòwò ẹ̀mọ́ ta lọ ọmọléwé ẹ̀mọ́ ta lọ àgbàlagbà ẹ̀mọ́ ta lọ ìfẹ́ fẹ́yàwó ni kẹfẹ́ káàṣì ẹ̀ yìí ẹ mọ ta lọ hello
1: hello
0: hello sir ẹ ká sọ
1: ẹ
0: ká sọ kí lorúkọ yín bọ́bọ́ tí ń bá yín sọ̀rọ̀ yìí
1: abẹ́òkúta lẹ́tí ń bá mi sọ̀rọ̀ yìí abẹ́òkúta láti eléwé ẹran
0: láti eléwé ẹran lábẹ́ òkúta
1: bẹ́ẹ̀ ni
0: sir ẹ tún bá káàṣì ẹ̀ débẹ̀ yẹn
1: bẹ́ẹ̀ ni sir
0: ó ti tán báyìí bọ́ọ̀lù ti bẹ́ káàṣì ẹ̀ ti di tọ́lọ́ fẹ́ kálé ṣe ta lọ sọ ẹ̀ ni ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lábẹ́ òkúta léléwé ẹran bàbá yìí ẹ ti gbá free kick wọlé ẹ ti gbá free kick ẹ ti káàṣì ẹ 25,000 naira lẹ́jẹ́ lọ́sẹ̀ ni 25,000 naira hallelujah ẹ ti jẹ 25,000 naira ẹ ṣe gan sa àwọn káàṣì ó pè yín láti gba cat number yín sa ẹ ti gbé gẹ̀ẹ́sì lọ́sẹ̀ ni ẹ ti gbé gẹ̀ẹ́sì. Ta ba so fun yin tin ba ni bi n ba bere eto e ma go emi mo mo ri jo to wa lo mi ti mo fun yin mo wa opolopo igba n ba bere eto a sese ta ka se ni e ma go ra yin bo ba be ba ta laaro te ba je e ma go ra yin e tun le je losan be ma ma play losan te ba tu je ale nbe nbe e ka se o fi gba kan duro ni kan ni lagilu fm o lo ni bo se je niyan ọjọ́ mọ̀ ti lọ mo dẹ̀ fẹ́ mú àwọn èèyàn lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lágilu ẹ̀fẹ̀ àwọn tó bá wa ṣí àrejò torí pé ọjọ́ wa ti lọ lọ́sàn-án tẹ̀ ni a mú àwọn èèyàn mẹ́ta ilé tí a fáwọn ní ẹ̀bùn kan káàdì ilé tó lówó ra a send káàdì sí wọn àwọn tó ṣí àrejò ẹ já wo àwọn tí wọ́n fún wa lọ́sàn-án ni a tó mọ̀ dágbére torí mega child ó ti ń gún mi ní kẹ́sẹ́ lápá bí pé kí wa mọ lọ pé ètò mi ò láǹfààní láti wọlé ó dá Gafari Opeyemi bákan náà aro wọn àlátìsẹ́yìn àti anidugbe yisao ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ send number yẹn tá a bá parí ètò ẹ send number yẹn bó ṣe jẹ́ nìyẹn ẹ já máa lọ lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ mega chaide ti ni wá máa lọ. 347*1004*2#347*1004*2# òun lẹ́ fi ta káàṣe àwọn èèyàn ń gbowó ńlá gẹlú wọn tún gbà ń splash ẹ rí pé ó ti dọbẹ̀ ẹ mọ ta lọ oníṣòwò ẹ mọ ta lọ balẹ̀lẹ́yì ẹ mọ ta lọ ìyálẹ́lẹ́yì ẹ mọ ta lọ ìfẹ́ fẹ́yàwó ní kẹfẹ́ káàṣì èyí ẹ mọ ta lọ mo sì jẹ nìyẹn àwọn èèyàn ń gbọpẹ káàṣì ẹ ọlọrun ló ṣe ń rọrùn bẹẹ fún alápàbí ẹ jábọ lọ o kádúpẹ lọwọ àwọn tó ń fún wa lẹbùn lórí ètò mr anthony bodurin ọkọ fúnmi nọmà tọlọ ń dá lọlá jẹun sókè kò jẹun sápò bàbá nìyẹn láti agbọn united kingdom up liverpool may you never walk alone akópalẹ̀mọ́ league yóò bá wa láyé láàyè àti láàyè àlàáfíà lágbára ọlọ́run ọba. Babatunde Ajetunmọ bí bàbá Jets láti Island of Chelsea. Ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀bùn wa lórí ètò ní ti ètò tèní. Ẹ mẹ́sẹ̀jì mi lẹ́yìn ètò á send card yín sí yín. Ẹ bàbá ti parí màá pe nọ́mbà mi ẹ send nọ́mbà yín á send card yín sí yín. Lágbára ọlọ́run ọba kọ́lọ́mọ pé òkú ní sọ̀rọ̀. Ní dédé aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àtùjọ pàdé lórí ọwọ́ tó tún lágbára ni o. À á kó àwọn ìròyìn àwọn ìbéèrè yẹn wá ẹ tún fi ṣe fàjẹ́ fẹ́ tó bá tákì ni ọláfipé níta ló tákin nítorí ìdárayá. Lórúkọ náà tún ètò yìí ọ̀gá wa Túndé Ọláwúwo mẹ́gàchá ló jẹ́ láǹfà láti gbọ́ mi dáadáa káàkiri àgbà ńlá ayé. Abdulkadir Adéregba lórúkọ tèmi aláfidà 090 50 27 5364 090 50 27 5364 ìpàdé èmi àti yín ó di lọ́la ẹ jẹun sókè kẹ́ mọ̀ jẹun sápò ó dàbọ̀.

0: ètò kan ètò kan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ ìyámọ̀pọ̀ center for peace women and youth development àti coalition of Oyo state market women association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn eric bow foundation ìlú abuja àgbájọwọ la fi ń sọyà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí
1: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ojọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank Charity Council building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí
3: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ròyìn Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General.

ẹ̀yin ti pápá àpá mi náà gbogbo ilẹ̀ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọ́kọ sẹ́ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọ́kọ

0: pé.
1: Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP.
0: Annual 31 days covenant fasting and revival.
1: Àkórí tọdún yìí.
0: Ọ̀nà àbáyọ sí ohun gbogbo.
1: Ogun tó ti máa wọ̀ yá àjàlọ̀ tọ́tún pẹ́.
0: Àkókò tó ọ̀nà àbáyọ fẹ́ nà.
1: Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́.
0: Prọfẹ̀sọ Ndé Babatunde Wonderful.
1: Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga.
0: Prọfẹ̀ Orede Adéromu.
1: Prọfẹ̀ Adéyẹmọ.
0: Adéyinka Jo.
1: Prọfẹ̀ Joseph Ayọ̀túndé.
0: Pastor Sheu
1: Asọ́láyé.
0: Pastor Yemi Ojo.
1: Pastor Remi Ojo.
0: Prọfẹ̀ Jọlọ́run Alárí.
1: Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́ Mọ́lẹ̀.
0: Prọfẹ̀ Sọláyinka Ogunṣọlá.
1: Apostle Timothy Oladeji.
0: Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀.
1: Daniel Amọ̀wọ́ Aládìmẹ́jì JP.
0: Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́.
1: Bákanjọ́ Saturday 1st August.
0: Di Monday 34th.
1: Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry.
0: Aṣáájú Pásítọ̀.
1: Behind Tinu Oye Estate.
0: Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn.
1: Àkọ́kọ́ ojútú rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
3: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs.

0: òun ló ni ìgbà tí wọ́n ń pè ní ìgbà ooru. Tó bá tún wo Elédùmarè, a tún ṣe ìgbà kan tí ó dàbí òtútù. Adániwáyé ìbàrẹ̀ o. Aláṣẹ tayé aláṣẹ tọ̀rọ̀. Tàbí ṣùgbọ́n ò sí ìgbà àti àkókò ọwọ́ Adániwáyé ló wà. Tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Ǹjẹ́ lórúkọ gba àwọn tó ń gbọ́ mi láàkò yìí. Elédùmarè dákun jọ̀ọ́ jàre jẹ́ kí àkókò ayọ̀ kó tó fẹ́nìkọ̀ọ̀kan àwa náà nú ayé. Ẹ jẹ́ kí ìgbà tiwa náà kó dé. Káwa náà ó sì jẹ́ èèyàn lókè èèpẹ̀. Gbogbo ọmọ kóòtù òjire nílé lóko àti lẹ́yìn odi. Mo kí yín ẹ kú dédé àkókò yìí. Ìyá wa ìyá ọpẹ mọ́mí ọpẹ látàpáta gàǹgà ńlẹ̀ Ìbàdàn. Lúpọ̀nà ọmọ tìjà ni mo wà lórí ètò ilé ìtapò lóhun ojúrí láàkò yìí. Yóò máa da kò ní bàjẹ́. Aláàjì Adéwọlé láti ìlú Ọ̀yọ́ aláàfin ìyá mi dáadáa. Ẹ ṣeun mo mọ̀ ọ́ lóore. Sọlá Àrẹ̀wúlájọ wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí amojú ẹ̀rọ fásikò ta wà ń bẹ̀ yìí. Ìkànnì ti Lágelúrèé 96.7 FM òkè gàjòkè. Ẹ̀ka àbọ̀ sórí ètò yín. Ẹ̀ka àbọ̀ sórí ètò tiwa. Ohun ojúrí la pètò yìí. Ẹ sì jẹ́ ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹyìn tó lóòrìn. Tẹ́ ń ṣe fún lúpọ̀nà ọmọ tìjà ní tòun tètò yìí. Tàbí kí n sọ pé lúpọ̀nà ọmọ tìjà ní tòun ti kànnì yìí. Ẹni tí ó pẹ̀ gan àjànàkú ni ó sọ pé òun rí nǹkan fèrè. Ẹ ṣé o, mo mọ̀ ọ́ lóore gan. Ǹjẹ́ lórúkọ gba àwọn tá a jọ máa ń wá sóde. Àmínú Adánlá fèjì sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ikọ̀ ètò yìí. Ìlẹ́ Olúwa tóbi lọ́ba Fádáre. Ọmọ inú rédíò. Ẹnì kejì mi tá a jọ wà lórí ètò lọ́sẹ̀ ọ̀sẹ̀. Kábíyèsí Elédùmarè.
1: Àròyé kìí ṣe fẹ́ ká mọ́ mẹ́lẹ̀ ọ̀rọ̀.
0: Olúwa tóbi lọ́ba rò pé yóò tún lágbára lónìí. Bóyá kí n tiẹ̀ jẹ́ kó kí àwọn aráalé. Tàbí kó pàápọ̀ nígbà tó bá dá sọ̀rọ̀. Mò ń bọ̀ mi ò tíì dé. Ìránṣẹ́ Ọlọ́run alàyè wòlíì ọ̀gíní. Bàbá mo kì yín mo kì yín. Mo kì yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kì yín tológun tológun. Ìránṣẹ́ Ọlọ́run alàyè kú dédé àsìkò yìí. Ojú ọjọ́ yìí ò ní ṣọwọ́ òdì sẹ́nì kọ̀ọ̀kan wá. Mo dúpẹ́ kú ìtẹ̀lé gbogbo ìgbà. Ọmọ tìjà ni mo mọ̀ ọ́ lóore torí pé gbogbo ìgbà lẹ́ ń wà pẹ̀lú mi. Kí n tó máa sún síwájú. Ẹ jẹ́ ń fa àkókò ìjíṣẹ́. Sọ́líwò Olúgbilé. Aláàjì Sọ́líwò Olúgbilé láti ìlú Ìsẹ́yìn. Ìyẹn lórúkọ gbogbo Lágelú Fans Club. Aláàjì Sọ́líwò Olúgbilé ló ní kí n máa kéde rẹ̀ pé gbogbo ọmọ ẹgbẹ́ Lágelú Fans Club pátápátá. Ìpàdé olóṣooṣù ti ẹgbẹ́ ọ̀hún tóṣù yìí ti ṣoṣù ẹlẹ́ẹ̀keje yóò máa kò lọ́jọ́ Jímọ̀ Ọ̀túnla on the 31st of July ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2026. Wọ́n wá ní kíkú ilé gbọ́ kó sọ fún toko àkókò ìláfẹ́kẹ́ fi sọ́wọ́ àláfíà dáadáa aago mẹ́wàá àárọ̀ àbí ohun tí mò ń sọ òye yín aago mẹ́wàá òwúrọ̀ nípàdé ọ̀hún ó máa gbìnà yá pẹ̀lú àṣẹ Elédùmarè nínú ọgbà iléeṣẹ́ Lágelú níbi tá a ti ṣe lóṣooṣù. Ajá kan ò kí ń já mọ́ lẹ́yìn ẹkùn ikú ò ní tú wa ká. Gbogbo ọmọ ẹgbẹ́ Lágelú Fans Club pátápátá lórúkọ bàbá àgbà ọba Adébáyọ̀ Àkàndé mo kì yín ẹ ṣeun ẹ kú àdúró tiwa. Ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀ bọ́ ẹ̀yin náà ò ní dánìkan ṣayé Oh my good God. Mewa nbe nnu aye.
1: Oloju teri eyonu.
0: Lori eto yi leni.
1: Kokoro lo ti si be.
0: Won ma gbalejo ilese Kakashi Wire. Integrated services. Ta ko ba to. Seju me edogun to gbeyin lori eto yi. La fi to takota pesira wa lori eto ohun. Abi on ti mo so oye. Awon kan mi na o tun wole won o tun wole won o tun wole ko le ba da na ni ko si ba meji. Won de gba eyin na laaye lati ba mi da se ita fe na sa fe fun ti ro le yi. O dupe lowo yin o. Papa julo awon to wa ni diaspora ton le fi eto lupon na mo ti ja ni sere.
1: Gbogbo egbe ti mo ni bibi to yori si ti won ma jadua kwore olorun
0: o tu se ladua le kan si pe gbogbo yin le kori okodele
1: eyin owo ma dogo ti ku ni
0: sister mi dara imule mi
1: baba lo ke ma jore olorun
0: to olaleye Florence opeye mi
1: baba lo ke ma jore
0: bakana abiola.

àwọn tó ti ń wọlé sójú òpó ni mò ń kì yìí ẹ̀yin náà darapọ̀ mọ́ mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lè ṣe lágelú life and direct lẹ́ẹ̀lá ń fà náà ti máa wù mí aṣíwájú amọ̀dá.

kábíyèsí rẹ̀ àdáni wáyé alájà fọlákẹ́kọ̀ọ́ díjà adédìran yìí ìyá mi dáadáa ṣeun tẹ wà ń bẹ̀ ẹsẹ̀sọ láti góò wàhálà ṣiyege inú ayé ọ̀túnba délé fèlèsì akínyẹmí láti báyé ní germany kìyìn ẹ ṣeun tẹ wà pẹ̀lú wa nírọ̀lẹ́ yìí ọ̀gbẹ́ni ọdẹyẹmí ọmọkúrè ẹ̀kọ́ àtìlẹyìn gbogbo gbà mo lè lọpẹ yẹmí jùmọ̀kẹ́ bọ́lá ni báwọn yẹmí ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣe é ayọ̀ gbára kàsídàkà tẹ̀ ẹ́ síwájú ìṣẹ̀lẹ̀ alágbára kan ló ṣẹlẹ̀ nílẹ̀ ìbàdàn ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí àwọn ènìyàn yá láti ìlú ìsẹ́yìn mo sì nígbàgbọ́ pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ wa láǹfààní a fi eléyìí ṣe òdiwọ̀n ìgbésí ayé wa pàápàá jùlọ àwọn ògo wẹrẹ wa tó ṣẹ̀ ń dàgbà bọ̀ wọ ọ̀dọ́mọdékùnrin àti ọ̀dọ́mọdébìnrin tó ń gbìyànjú àti yàn bí mo ti ṣe ládùúrà ní gbogbo ìgbà tọ́rọ̀ bá dé agbọ̀nrin yìí àláwọn ọmọ kálukú tiwa ò ní ṣìléyà méwúrẹ́ bá ṣìléyà yọ jẹ burúkú yà bágùntàn bá ṣìléyà wábi wọ́ sí ìyà yọ padà rí jẹ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ tá náà sáfẹ́fẹ́ lẹ́nu ọjọ́ mélòó yìí wọ́n pè fún kóbì ó wọlé àdúà tààrà ó wọ ìgbàlẹ̀ àdúà ọ̀tọ̀ ní kọ́dọ̀mọdébìnrin ó rọ́kọ fẹ́ ọ̀tọ̀ ní kọ́mọkùnrin ó ráya fẹ́ ọ̀tọ̀ tún wà ní pé kí wọ́n fẹ́ olóríire ẹ̀dá kí wọ́n bá tò pọ̀ kí wọ́n bá olórí kejì kí wọ́n bá wọn rìnrìn àjò nú ayé gbogbo àwọn títí wọ́n ti ta pa wò bíi gúgúrú àwọn ọmọ tiwa ò ní bá wọn rìnrìn àjò nù ayé ẹ má bínú bó ṣe ń ṣẹlẹ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ tí mò ń là kọjá tí mò ń gbọ́ nípa rẹ̀ lẹ́nu ọjọ́ mélòó yìí òun ló fà á tó jẹ́ kọ̀rọ̀ ìwúrúkà mi lára tó bẹ́ẹ̀ gẹ́ lórí ìtìjà ní fatima káàbọ̀ ìyá princess ajibọlá akéré òkè yín bà mí. sorry prince ajibọlá akéré èmi náà máa ń gbádùn yín gan ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín ọ̀dọ́mọdékùnrin kan wà nílẹ̀ ìbàdàn bíi ọdún mélòó kan sẹ́yìn olúwa ṣínà mi ni bàbá àtìyá sọ ọ́ abiyesí ìdílé alápatà àwọn tó máa ń ta nọ́mọ̀ àwọn tí èjé bí ó pàlú àwọn tó máa ń ta ẹran tútù táwọn èèyàn ń sèé lọ́bẹ̀ àwọn kan náà ní máa gbìyànjú tí máa ta ẹran fáwọn olóúnjẹ adésọpẹ́ adébáyọ̀ aisha thanks for being there iṣẹ́ yìí náà lòun náà sì yàn láàyò tó fi dàgbà tó ètò ẹni obìnrin ó tàkókò tó yẹ kó ṣègbéyàwó tàbí kó lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kùn sí létí lọ́tún lófin òun náà sì mú ìfẹ́ àwọn òbí rẹ̀ ṣẹ ó pàdé ọ̀dọ́mọdébìnrin kan tí wọ́n ń pè ní ayọ̀mídé ọ̀rọ̀ wọn sì wọ̀ fún gbéyàwó jẹ́jẹ́ mọ̀ wípé ó dà lọ́jọ́ ìgbéyàwó wọn lálàálù akutupu dẹ̀hu àbí ohun tí mò ń sọ òye ó dà lọ́dún náà tí n bá lo slogan yìí yóò yí àwọn kan tó wà ńbẹ̀ ṣe mọ̀ pé ṣínà olúwa ṣínà lorúkọ ọkọ ayọ̀mídé lorúkọ ìyàwó làwọn tí ń bá wọn lo acronyms àwọn tó ń ge tó ń torúkọ bọnú ara wọn tí wọ́n á fi fọ́ọ̀mù nǹkan míì tó nítumọ̀ làwọn yẹn bá sọ ọ́ di ṣínà ayọ̀mí tí mo bá sọ yí àyìn àwọn tọ́rọ̀ kan ó ti fura 20 kinní kan ni kódà gbogbo kọ́ọ̀pù àti kólẹ̀ ẹmọ kinní kan tó ń pè ń pákà báyẹn má bínú jèrè tó máa ń há lójú agbó báskẹ́ẹ̀tì gbogbo stíkà tán lẹ̀ mára rẹ̀ ṣínà ayọ̀mí 20- wọ́n fi síbẹ̀ inú kálukú dùn wọ́n tún bá gbèsè ayé wọn bọ̀ lẹ́yìn ìgbéyàwó adániwáyé ò sì jẹ́ ó pẹ́ kò jìnà rárá
Elédùmarè fi ṣe àmì sígbéyàwó ọ̀hún. Ayọ̀mídé finú ṣoyún. Ó sì fẹ̀yìn gbọ́mọ kan. Ọmọ náà bí ọmọbìnrin làǹtìlántì. Àbí ohun tí mò ń wí òye. Bọ́sẹ̀ Bọ́lá. Adéṣọpẹ́ Adébáyọ̀ Aisha. Báwọn èèyàn mi ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn èèyàn bá wọn yọ̀. Wọ́n sì kí wọn kú oríire. Àtọ́kọ àtìyàwó wọn bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ náà. Ẹ̀yin náà ti mọ̀ nírú kòmọrú ọmọ bẹ́ẹ̀. Àwọn èèyàn jẹran títí wọ́n tún jẹun ẹran. Bí wọ́n jẹran dé. Àràwọ̀ ni wọn ò fẹ́ràn dá. Lẹ́yìn ìgbà tọ́mọdébìnrin yìí fẹsẹ̀ lélẹ̀. Ṣínà Ayọ̀mí. Olúwa Ṣínà àti Ayọ̀mídé. Wọ́n mà tún yẹn ṣe àgbò. Kò tiẹ̀ sì pẹ́ kò tún jìnà bákan náà. Ọjọ́ pé Ayọ̀mídé yẹn kinní yẹn pọ̀ lára ẹ̀ pọ̀. Sorry. Ẹ má bínú. Bóyá ẹlẹ́dẹ̀ làbá pé. Ọ̀dọ́mọdébìnrin yìí tún finú ṣoyún. Ó mà tún fẹ̀yìn gbọ́mọ pọn. Ààyè yìí ni mo ti ń tọrọ fún gbogbo àwọn tójú ọmọ ń pọ́n pátá nú ayé. Látò ní lojú ọmọ ò tún pọn yín mọ́. Ẹ rí tiyín bí. Ẹ rí tiyín pè ránṣẹ́. Lágbára lọ́wọ́ Elédùmarè. Kò sì ní ṣòro ṣe fẹ́yìn náà. Àbí ohun tí mò ń sọ òye. Kábíyèsí ìrò Elédùmarè. Ó ṣọ ayọ̀ kó lé fẹ́yìn náà. Kọ́lẹ̀ ayọ̀ ó dẹ̀ sọ nínú yẹn. Kọ́mọ aráyé ó ta tẹ́ǹtì ayọ̀ síwájú ìtayín lẹ́yìn oṣù mẹ́sàn-án. Káwa bá yín yọ̀ka kìyìn kó oríire. Gbogbo abábíamọ tó sì lọ́mọ lẹ́ẹ̀dẹ̀ dérí àwa tá à ń sọ̀rọ̀ náà. Àní

agbára àti àṣẹ ìmúlẹ̀ lúpọ̀nà ọmọ tìjà ní orí kò sùn àmì ìrùn máa ń di gbogbo ògùn pa káfàtà kò ní bàjẹ́ yóò máa dá o lẹ́nu iṣẹ́ tọ́mọ aráyé mọ̀ wá mọ̀ yìí a fi ṣe nǹkan ayọ̀nu ayé kódà àwọn oore kan téèyàn ò lè fọwọ́ bò mọ́ ìṣẹ̀dá ó dá wa náà lóhùn yóò ṣerú ọ̀la bẹ́ẹ̀ fún kálukú wa mọ́ndì mú kí yín o ọmọ nàìjíríà ká tó wí ká tó fọ̀ lẹ́yìn ìgbà tọ́mọdé ẹlẹ́ẹ̀kejì tó fẹsẹ̀ lélẹ̀ ayọ̀mídé ń retí kí bàbá rẹ̀ sorry kí ọkọ rẹ̀ olúwaṣínà ayọ̀mí ó máa wọlé tọ̀hún ló bá rí i pé bàbá gba olùdé lọ́nà yàrá tiẹ̀ kí lọ́ ṣẹlẹ̀ ó ti mú mọ́ra àyájọ́ ọjọ́ kan ló pọ ọkọ rẹ̀ pé kí ló dé gan-an sọmọ yóò ti fẹsẹ̀ lélẹ̀ tó tí ò sì yẹ kẹ wọlé káwọn oúnjẹ ẹsẹ̀ àgbo kọ̀ ẹ má bínú ìjà ni níbẹ̀ ni àwàdà lọ́dọ́mọdébìnrin pé ọ̀rọ̀ yìí ń jọ yìí àfi bí olúwa ṣínà ṣe sọ di wàhálà mọ́ lọ́wọ́ ṣé wo lọ́mọ rẹ lára ni sorry ìyẹn kọ́kọ́ ń wojú ara rẹ̀ pé kí ni wí lẹ́nu aláràṣẹ abdulgani ìlẹ́bà mi bàbá ọgbọ́n àfa àti kálára rẹ̀ yóò máa da kò ní bàjẹ́ máa bá gbà mú ni àgbà oyè ìlóye síkírò ajíbóyè látàpáta gàgà ńlẹ̀ ìbàdàn àgbà oyè mú kí yín o yóò máa da kò ní bàjẹ́ ọmọ nàìjíríà èyí ń bò mí kí la gbé kílẹ̀ jù èwo la ìlọ́mọ tó da nínú èwo ni àìlọ́mọ tó da lára kí lòun ṣe kí ló báyùn wá obìnrin ló ń bíjọ náà ẹ wá di mélòó ṣàtìṣíwọ ọmọ bí ni òun ti wo àkọsẹ̀jáyé ẹ bíi tàwọn kan àdìsá daniel ìdòwú fianod ṣe òun náà ti wà kọsẹ̀jáyé ẹ o lọ́kùnrin lára ó wá ń bí bá ń túlé kalẹ̀ ǹjọ́ lòun fẹ́ rí bá ń kúnlẹ̀ tòun ṣé káwọn ó gbìyànjú sí báwọn ìdáwọ́ ọmọ dúró dà pẹ̀lú bílù ìṣerí yìí sọ̀rọ̀ pọ́hùn ṣe tẹ́lẹ̀ àti pa ọmọ kan jọ rẹpẹtẹ ni òun ò ráyè yẹn tòun òun ti di pé kò sọmọkùnrin lára ẹ bá ń kọ́lé lòun sì ń wá níwọ̀n ìgbà tó ti lè bí àrólé fóun wà kí ló le tó gbogbo eléyìí wàhálà yìí pọ̀ ọ̀dọ́mọdébìnrin rò pé ohun tágbára òun ọ̀ka ni mo ṣe ládùú àlẹ́ kan sí gbogbo ohun tóun kálukú wa nínú ọmọ ládáni wa yóò fún wa bí èyí tó sì ṣe pàtàkì ní kéèyàn bí òbímọ bí ìlórí ọmọ bí olóríire ọmọ ni kádáni wa yóò taari sí wa aláàánú ọmọ tí ń tọ́jú òbí lọ́sàn-án tí ń tọ́jú òbí lọ́jọ́ alẹ́ èyí tá a bá jọ tọrọ nìyẹn ọmọ nàìjíríà wàhálà yìí pọ̀ tó èdè pé ayọ̀mídé ó padà gba àárín ọjà lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún ọkọ rẹ̀ tóun náà ń ta ẹran dáàdì mo fẹ́ rí yín wàhálà yìí pọ̀ mo fẹ́ rí kí ló dé aya mi kí lọ kọ́ ẹ ṣe ẹja ni ọ̀kàlàyé ẹ̀gbọ́n sọ fún pé kó máa wọlé lọ kò sí wàhálà òun ò bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ayọ̀mídé gbalẹ̀ lọ lóòótọ́ ẹ̀gbọ́n yìí bá ránṣẹ́ sí ṣínà ayọ̀mí olúwa ṣínà kí ló ṣẹlẹ̀ ìyàwó ẹ wí báyìí ó ní bẹ́ẹ̀ ni kò lọ́mọ rẹ kan lára tún bẹ nu ojú dúdú yìí sọmọ obìnrin yìí ṣe ọmọ ni ṣùgbọ́n ọmọkùnrin náà ọmọ ni wọ́n òun fẹ́ àrólé ń tòun bọ̀dá ẹ̀yìn náà ṣàbọ́kùnrin ẹ̀ṣọ́ wá gbàgbé pọ́mọ yìí kọ́ ló ń ṣọmọ àtà ló ń ṣọmọ ńgbà náà kódà bọ̀dá yìí tún tẹ̀síwájú pé ṣé o mọ̀ wípé arábìnrin ìjọ tó ń bọ̀ wá tó fẹ́ ọ níyàwó tó fẹ́ ọ níṣu lọ́kà kò kọ́ mọ dání ìwọ ò rò pé àtọ̀ ara tiẹ̀ lọ́lẹ̀ sọ́rí láti sọ bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ ojàre àbí ká sọ

Hello, Baba. Ọmọ Nàìjíríà. Bọ́dá yìí sọ fún Ṣínà Ayọ̀. Olúwa Ṣínà, mo ṣe àkíyèsí pé o ti ń lójú ń ta. Ẹ̀wọ̀n olóyè Akọ́lá fi iṣẹ́ ilé ọlọ́wọ́ ni. Ojú wo lo ní? Nígbà tí ọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí lójú mi níta, ìyàwó inú ilé ò kí ń mọ̀ ṣe mọ́. Tó bá sì jẹ́ pobìnrin náà ló ń lójú mi níta, ọkọ inú ilé rẹ̀ ò ní mọ̀ ṣe, o ti ń lójú kan ta ni. Ọládẹ́jọ́ Ismail Akọ́lá wọlé. Ismail ti wá. Ọpẹ́ lóye Rúkàbírù. Bàdé ìtùnú. Àdùnní àdé ìtúpé. Sísítà mi ní nǹkan ṣe, nǹkan ṣe. Nǹkan ṣe. Èyí ń bò mí. Àtọ̀yàn. Akangogorun. Àgbà tí wọ́n bá padà jábọ́. Gbàmú, gbàmù. Sorry, jigi, jigi. Miki ọmọ ìbílẹ̀ àjọ̀nú èèyàn tí gbọ́ gbogbo ètò tí ń lọ lóru. Ìrú mọlẹ̀. Sorry. Ẹ má bínú ọmọ Nàìjíríà jèrè. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu. Bọ́dá yìí pa aláṣẹ fún un. Wọ́n ò pé kó má fẹ́ ìyàwó mi tó bá jẹ́ kó bá wù ẹ́ torí ẹ bá gbé. Ṣùgbọ́n má kó wàhálà bẹ́ẹ̀ tó ń bẹ nù lé. Pápá jùlọ lórí ọ̀rọ̀ ọlọ́mọdé Olúwa ní ṣọmọ. Nígbà wọ́ bóbìnrin tó ń fapá jánú. Àwọn tí ò tí ì rí bí ṣé kí wọ́n bọ̀nà ọ̀run lọ ni. Ọmọ ìyá mà lágbà pọ̀ o. Adépéjú, Olúwa tóbi lọ́ba mi, padà rè káàbọ̀, kú kalẹ̀. Ó mi kalẹ̀ lákọlọ́dọ̀ mi ní àyín, ẹ̀rín wá pa mí. Fádàrí nǹkan ṣe. Má wọrí àsìkò máa tó tó tó bọ̀ mọ Nàìjíríà sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé máa fòye dé bó ṣe ń lọ yìí? Àti ìsọ̀líwò olúgbilé. Wọ́n ní gbọmọgbọmọ làárán fàdétí. Kò dùn mí ẹ̀kan làáwì. A ní ìpàdé Lágélú Fans Club. Ọjọ́ Jímọ̀ the 31st oṣù yìí ni Jímọ̀ ọ̀tún láyé láàgùn mẹ́wàá àárọ̀ nínú ọgbà iléeṣẹ́ wà ní àyín. Bákan ẹ bá sọ gbogbo ọmọ ẹgbẹ́ Lágélú pátá. Ẹni tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́. Àgùn mẹ́wàá àárọ̀ ọjọ́ Jímọ̀ ọ̀tún láni o. Agbárò Ilédùmarè. Alhaji Amda láti Ọdúnṣẹ̀ láti orílẹ̀-èdè Italy. Káàbọ̀ ìyá mi dáadáa. Ẹ kú ìtẹ̀lé gbogbo ìgbà. Àwọn ọmọ wa ò ní ṣiléyà lágbárò Ilédùmarè. Mo dúpẹ́ kú àdúrótì. Oyewọlé Akinọlá. Ẹ ṣeun tẹ́ ẹ wà ńbẹ̀ òjàre. Àwọn olóríire ẹ̀dá ń bẹ lójú òpó ìnírọ̀lẹ́ yìí. Wọ́n sì ń tẹ̀lé bó ṣe ń lọ. Mo nílò kọ́mẹ́ǹtì tó pọ̀ àti ṣí àtàrà. Ká lè fi kọ́ ọmọ ẹlòmíì lẹ́kọ̀ọ́ ni. Ohun táwọn èèyàn ń là kọjá rèé o. Ìgbéyàwó tá a ṣe níṣu lọ́kà. Bóyá ká lọ́dọ̀ ọmọdébìnrin yìí bá mọ̀ pé irú títọ́ kò wọ́n fòun parẹ́. Kò tiẹ̀ ní bọ̀rọ̀ sí ìgbéyàwó rárá. Ó gbò ká tán o. Olúwa ó ṣàánú wa. Káàbọ̀. 316. Lórí ọ̀rọ̀ tí mò ń bábọ̀ ọmọ Nàìjíríà. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu. Bọ̀dá yìí kí Ṣínà. Olúwa Ṣínà ó kì í nílọ̀. Pé kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀. Ó sì dìde ó kí bọ̀dá rẹ̀ padà lé. Ṣé ẹ mọ̀ pé bagún yẹn kò fẹ́. Kò fẹ́ òkúkú ní fẹ́. Bá a sì roma lákọ̀gbà. Kọ̀gbà òkúkú ní padà gbà náà ni. Olúwa Ṣínà ò torí ohun tí bọ̀dá rẹ̀ bá a sọ yìí. Kó yí padà sí ìyàwó ẹ̀ náà nú ilé. Ti fi ń lo orúkọ ọdún kan ọdún méjì. Ọmọ àwọ yàrá ìyàwó mọ̀. Ìyàwó ti rùwá gangan. Kódà tó yẹdi pé àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí fi bú. Sorry. Nítorí pé àbá yín ò wọlé tó ẹ mọ́lẹ̀ ló wá dà báyìí. Ẹ dákun. Ṣé wọn ọba wọlé tó obìnrin ṣó lè máa torí ẹ̀rù lóòótọ́ ni? Ẹ má bínú o. Ṣé ẹ mọ̀ pé ibi tá a wà yìí? Mo ti ní ẹ tẹ̀lé mi ká lọ sílùú ọgbọ́n. Ẹ já lọ sáwùjọ ìmọ̀ràn. Ká wá lọ síbi tí wọ́n ti ń fòye ìṣàgbéyẹ̀wò ọ̀rọ̀. Ṣé
ti pe won ba wole to obirin tin lo bi odun kan odun meji tin be nle oko so le tori eru sa sorry abi awon ko ni ma nso pe sojo nje ni e ma binu awon kan so be ti mo gbo ni inu awon iwe tan ti aka nigba ti a wa ni ile iwe alako be saka Mr. Bako je ka Mr. Bako se te dan e tun si yoba ke ma yanju yoku fura nje ni ti won o ba wole to yawo ile fodun kan odun meji so le tori eru awon kan ni ye ko loba ironu ni to je ko ma ru nkan se anti sa npa awon omo meje je ro npa awon mara kaakiri on sare e keta bo tin yi soke di boda yi wale ala nta kun ta wudi oju ona yara re boda wo be wa mo ti o ba de ti wo yara ti e lo ti lekun leyin wala wa die ni bi kan do wa o ile ti mare ma ja wori wala o e ti e gbagbe Mr. Bako is a trader nigba na nko e wa ri pe yi ti mo so yen be sorry to say àwọn ọ̀rẹ́ ẹ̀ bá pè é madam wọ gbajúmọ̀ tí ń taṣọ ní ọjà kan tó lókọ nílẹ̀ ìbàdàn ní ọjà aṣọ nílẹ̀ ìbàdàn ẹjẹ́ ń sọ bẹ́ẹ̀ kó lè yé wa dáadáa ọjà tó lókọ dáadáa nílẹ̀ ìbàdàn ló ti ń taṣọ kí lọ wá dé ọ̀dọ̀ ẹlẹ́ran bíi ti lágbájá olóríire ẹ̀dálàwọ̀ ẹlẹ́ran lóòótọ́ ṣùgbọ́n wọn pàǹdà kọ̀ọ̀kan bẹnu wọn bíi irú eléyìí tí wọ́n fẹ́ yìí tí ọba jẹ́ bó ti jẹ́ ìwọ wọ́n àwa nímọ̀ràn tá a fẹ́ gbà ẹ́ ni o kò tẹ́tí ẹ kò gbọ́ dáadáa kó má jẹ́ pé bó ṣe lo ayé ẹ tí ó fi wọ fírí rèé tó bá dẹ̀ fi wọ fírí báyìí kàṣà sorry ìyá a ní pé tó bá ìwọ fírí wọ ẹ lọ́wọ́ sorry Kasim Adedeji ẹ ṣe wọn jàre tẹ wà mẹ pẹlú mi Tijani Rahimu Ajibola sorry Tijani Rahimu Ajibola ẹ kí wọn máa ń ṣẹlẹ̀ nínú ayé pẹ̀lú mi lè má fìdí fún gbà mí ó bá jókòó lè ṣẹlẹ̀ yà ó dúpẹ́ kò tí ì ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ kó sì mọ́ bá ṣẹlẹ̀ sọ́dọ̀ àtàwọn ọmọ ẹ la fi ń gbìyànjú láti nà á sáfẹ́fẹ́ ká lè jọ kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ ọlọ́rọ̀ fún àwọn àgbà sọ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi kọ́gbọ́n gbogbo ẹ̀dá tó bá fọ̀rọ̀ ara tiẹ̀ kọ́gbọ́n nú ayé igba ti ṣerú wọn lókè yẹpẹ̀ aburú ò ní ṣemí kò ní ṣèran àtẹ̀mí ọ̀ṣà mi tiẹ̀ náà ẹ ṣeun àwọn ọ̀rẹ́ ẹ má gbà á nímọ̀ràn tẹ́tí kò gbọ́ ọ a ní ìmọ̀ràn fún ẹ kó lè yọ ẹ́ kò nu gbogbo wàhálà ẹ tó bù sára padà tójú ẹ ó fresh tí kinní yẹn ó jáde tí wọn ó rí ẹ tí wọn mọ̀ pé a fàtọ́ kọ ẹgẹ ó padà rí ẹ yóò sóbà yóò káwọ́ méjì sókè yóò fẹsẹ̀ jẹlẹ̀ ó wò báyìí wàá pọ̀ ṣe yóò tún sáré tẹ̀lé ẹ wàá gbé báàgì ẹ dẹ́ngẹ yóò kí ni ìmọ̀ràn náà tó tó bẹ́ẹ̀ ẹ guess ni àǹtí kí ẹ̀rù pọ́n le fún arábìnrin yẹn nímọ̀ràn dádì irú ìmọ̀ràn wo lẹ̀rù pọ́n le fún Ayọ̀mídé ẹni pé ẹja sọ di ọjọ́ mẹ́jọ ńgbà náà tó bá rí bẹ́ẹ̀ sorry àkókò ti lọ ẹja sọ ìmọ̀ràn ẹ di ọjọ́ mẹ́jọ tóbi lọ́ba má bínú ọ̀hún dà sí ọjọ́ mẹ́jọ ẹ̀yìn ẹ̀nà náà dáadáa ìmọ̀ràn tí wọ́n fún arábìnrin yìí ẹ máa bá fàánú lé irú ìmọ̀ràn tẹ́ ẹ bá rò pọ́n lé fún ó fi díjọ́ mẹ́jọ lágbára ìlédùn rẹ̀ nígbà yẹn jẹ́ ń gbéra ní pápá ẹ jẹ́ kí n kọjá lọ káti lọ parí iléeṣẹ́ kakashi wire integrated services lórí ètò tani fún ti tòrí ẹ kú ìkàlẹ̀ o mò ń bọ̀ mi ò tí ì dé.

àwọn àgbà bọ̀ nílẹ̀ yorùbá wọn ní gbogbo ẹni tó bá mojú ogun là jẹ́ kó pàbí nílẹ̀ mo fẹ́ dogun mo fẹ́ dokun ọgbọ̀n lókè jẹ́ mọ̀ pé ẹṣin kan là ń gùn káàkiri tí ò sì gbọdọ̀ kan lẹ́sẹ̀ ẹṣin yẹn náà ń pè ní ẹṣin àlàáfíà mo tún ṣe ládùúgbò ní ká wọlé sùn yìí àlàáfíà ara kálukú èmi àtẹ̀yìn kò ní di fíafíà ṣàmí kò gbé tó àmì mi fọ́ ìdàkejì àdúrà

0: a ni deru aroka loke olohun ni mo fin ke ile ise alasia to da ile ise kakashi waya integrated services ki won ka bo si ile ise wa ti role yi e aba mi ki awon ara ile ni gbolohun keke si daruko ara yi fawon yen wa le kan papa julo fawon to ba n wa fun gba koko
1: oruko mi ni odeleye olaleke alase ati oludari ile ise kakashi waya integrated services limited
0: kabisi
1: mo ki gbogbo omo nigeria ni le loko lodo leyin odi o
0: eseun
1: eh a o ki gbo ku edun a o ki gbo ku rele a o ni gbo ku elemo soyin o
0: eh ase edumare ola mo baba wa ni yen
1: be ni sa
0: e dakun lati yara agbara lowo e ba nfoju alejo mi lede oni mo segun oyinbo to tun ti o gbagbe awon baba wa omo yoruba toro ye tara abi nti mo so ye o da ka ma ba foro le gboro lati le se kakashi wa alasia to dari le se wa won be le wa pelu won wa le se wa pelu wa ni role baba wa bere sa o di pe ti e ma yen na hun te mu wa fo mo nigeria e je mi o bere pe pelu boju ojo siri yi ba o lo se ye ki itoju awon agbalagba ti oguwere ori lodo awon obi lasiko yi
1: Ero asiko ta wa yi ta mo pe asiko to je wi pe ojo nro daada
0: bere
1: otutu mu pupo ero asiko yi o je asiko to je pe ati agba atomode
0: atewe atagba
1: atewe gbogbo wa ka ma dira daada ka wo aso to je wi pe
0: to
1: nipon daada ti o je ki otutu ko wo wa ni ara
0: koko si wa laya
1: beni ka je ma mu nkan gbona bi o mi gbona
0: bi
1: ti ngbona ki a ma fi lo gba
0: eh lowo aro
1: owo aro ki eyan fi lo gba
0: lowo ale
1: to ba tun dale na ki eyan tun gbe
0: sara be ba lanfani lowo osan na ko da die so na fun
1: be
0: ko sare pe nkan to ba gbona
1: nkan to gbona tori pe ara nilo e ni akoko ti a wa yi
0: ara nilo re
1: be ni sa
0: yo ni baje sa ya to ba wa ri be ngba ni se kakashi wa ya odu ni won won ki se mo folo papa julo lori eto yi o se mo pe un ta gbe lowo julo na ni oro alaafia ohun lo je wa logun e je kin ba bere lowo en ta tun ni bi le kan si pe ko mo fe bere lowo ki le mu wa fomo nigeria fun ti role yi
1: ohun ti a mu wa fomo nigeria na ni wi pe won pe kini kan ni health seeking behavior
0: iwa seeking behavior
1: iwa ti awon eyan fi n wa eto itoju eto ilera
0: Health seeking behavior. Okay.
1: Iwa ti opolopo ni si eto ilera. O je nkan to je pe o ti man go far ju kelomi to mo pe mi ba ti mo ki ntete moju to ara mi o.
0: Ohun te ngbe eju ati so ni pe kiko bi ara si alaafia ara wa.
1: Be ni kiko bi ara si alaafia ara wa. Opolopo lo je wi pe won o ko bi ara si ara te pe won ko nsise lo ni won pawo lo won ko le lo won ra le lo won bi
0: san ko san ko dukia jo.
1: O je an lo ko po si okan le
0: ro. Iro na lata le mojumo won ro bi to fi di fun kile to mo ni.
1: Lo mi a ma gbe opolo kana de bi wi pe mental power yen o ti lo gan.
0: Kilo de
1: tori pe won ti lo brain yen ju ni brain ti yan ba ti n lo awon to ba je pe won sise to ni se pelu ise ka ma gbo opolo kana awon bi intellectual capacity iru won na ma n lu opolo gan ninu ero ta fi n sayewo ma so fun wa ibi ti won lo de
0: ati on to kun be
1: beni
0: so oro ero yen na tun ri opolo
1: o n ri opolo ma so mental power iru awon to je pe mo ran te po mo ri pe mental power awon ti lo le gan awon teacher lo n lu opolo bi e se lo yo na teacher ni awon na awon ti lo ri 30
0: years ero yen pada je ke mo pe won ti lu opolo yen
1: won ti lo gan ju e mo pe bi ke yan ma lo nkan ko ma lo nkan ko ma restore pada ko ma service e ko ma lo moto ko ma service e o se ri
0: yo ma re sara ni
1: beni
0: so fun di ele akobi ara sibi ilera wa tabi alaafia wa ki le fe so nipa ifomo nigeria
1: nkan ti mo fe so nipa na ni wi pe won ma pe kini won ma so pe early detection keyan tete mo pe kini yi nbo o ero ti a gbe kale ni ile ise kakashi wa ero to ma n se ayewo ara ni láti orí títí dé ìkọ́nà ẹsẹ̀ ó máa wo ọkàn awo kídìnrín awo ọpọlọ awo gbogbo àwọn nerves àwọn wáyà tó lọ láti ẹ̀yìn ọpọlọ tó lọ sí
0: gbogbo
1: tó lọ síbi ẹ̀yìn tó lọ sí ọwọ́ tó lọ sẹ́sẹ̀ tó lọ sí bàràdì àwọn lumbar calcification àwọn bone hyperplasia ìyẹn ti bàràdì nìyẹn èyí tó bá lọ síbi ẹsẹ̀ yẹn wá ní osteoporosis la máa ń pè é so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹlòmíà máa feel pain gidi láwọn area yẹn tí mo sọ yẹn bí ìbàràdì báyìí pain ti pọ̀ jù ibi ẹ̀yìn báyìí mọ́ bí apá pain ti pọ̀ jù ẹni kíní yẹn ń sọ wípé ẹlòmíà wá jẹ́ pé cerebral atherosclerosis ẹ̀ ti lọ sókè ó ń sọ pé stroke fẹ́ ṣẹlẹ̀ ni o
0: kó múra o
1: kó tètè múra kó tètè dènà ẹ̀ torí pé stroke póríṣi méjì
0: ìkan
1: wà tó yẹ pé ẹ̀jẹ̀ máa ń bẹ́ sí orí ni ìkan wà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ò ní lọ sí orí rárá ìkan ṣe ìṣe ìṣe tètè
0: tí máa tètè gbọ́ wíwò
1: ìkan máa tètè gbọ́ ìtẹ́jẹ́ ò lọ sórí rárá yẹn ó máa tètè gbọ́ ṣùgbọ́n bó ṣe jẹ́ pé òun máa tètè gbọ́ yẹn kò gbọ́dọ̀ padà wá tó bá padà dé lẹ́lẹ́kejì wàhálà ni.
0: Ìpadàbọ̀ àbíjà rẹ̀ máa ń le.
1: Ó máa ń le. So kí ni ìdí tí a fi gbélé iṣẹ́ kàkà ṣe wáyà kalẹ̀ ni pé ká lè tètè ṣe àyẹ̀wò ó máa ẹ̀rọ wa agbára artificial intelligence la fi gbé kalẹ̀ ó máa ń rí i pé kíní ìfẹ́ ṣẹlẹ̀.
0: Yóò ti wo sàkún ọjọ́ ọ̀la.
1: A ti wo sàkún. Ẹni yẹn gan náà ti máa rí àpẹẹrẹ nínú ara wọn pé ẹlòmíta pé ibi ẹ̀yìn ọ̀nà báyìí ó ti ń dùn mọ́ apá ìka bíi méjì mẹ́ta tẹlòmíì kò lè kò ká kò dáadáa mọ́ kò ná padà
0: àwọn àmì kan náà dẹ̀
1: nìyẹn àwọn àmì kan náà nìyẹn tó ń sọ wípé ó ṣeéṣe kó jẹ́ pé stroke fẹ́ ṣẹlẹ̀ so ẹ̀rọ yìí ní orí ọ̀fẹ́ láti sọ fún wa wípé àwọn nǹkan ìfẹ́ ṣẹlẹ̀ o ẹlòmíì sọ pé ọkàn ẹ̀ nínú nǹkan mẹ́wàá tó gbé ọkàn dúró ẹlòmíì mẹ́ta péré ló kù bí mo ṣe máa ń sọ
0: bí méje tí ó ti rẹ̀ wọ́n
1: ó ti rẹ̀ méje nínú ẹ̀ nínú ọkàn yẹn à ń pe kinní kan ní vascular resistance tó bá ti lo òkè báyìí ẹni yẹn ò ní rọrùn sùn dáadáa mọ́ tàbí kí ìfúnpá máa ga sókè kinní kan wà tí wọ́n tí à ń pè ní tí à ń pè ní cerebral blood vessel yẹn ní ọ̀pá tó gbé ẹ̀jẹ̀ lọ sí orí tó bá ti ń weak ẹ̀rọ ìyá ti sọ fún wa pé kinní ti ń weak o ọ̀pá yẹn ló máa ń bẹ́ tó máa fa stroke.
0: Bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé wọ́n tètè ṣàyẹ̀wò tí ẹ̀rọ yẹn ti sọ fún wa nǹkan tó ń ṣẹlẹ̀ ó ṣeéṣe ká rọ́nà àbáyọ láti dènà rẹ̀.
1: Ó ṣeéṣe ká rọ́nà àbáyọ láti dènà ẹ̀. Ẹ wo àwọn kan wà tó yẹ kó mo tún discover pé nǹkan tó ń ṣe wọ́n ó ní ṣe pẹ̀lú ìfun tó tóbi jù tó ń gbé igá jáde. Ìfun yẹn large intestine la máa ń pè lédè òyìnbó. Àwọn kankan wà bẹ́ẹ̀ tí intraluminal pressure bá ti pọ̀ jù ìyẹn ni pé gáàsì máa pọ̀ jù nínú ikùn yẹn á máa pa ikùn yẹn á máa kùn á máa sọ̀rọ̀. Ẹni a máa ya atẹ́gùn a máa jáde lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan yẹn ó tún máa ń jẹ́ kí igá máa le tàbí kẹ́ni yẹn má lè ṣe igá dáadáa
0: tàbí kó wọ tọ́lẹ̀tì kó máa lo bí wákàtí
1: kó máa lo wákàtì
0: kó máa gbin
1: kó máa
0: jáde ó ṣe ń di ìgànnà mú ni
1: ó máa ń padà fa jẹ̀dìjẹ̀dì ó máa ń fa jẹ̀dìjẹ̀dì
0: tàbí kìdì ó fẹ́ yọ
1: kó
0: ẹ pé tipátipá nìyẹn náà fi jáde wá
1: ní kinní yẹn tó bá ti weak bẹ́ẹ̀ yẹn nǹkan tó máa ń dà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń fèsì irú àwọn nǹkan báyìí tó yẹ pé ẹ̀rọ ẹ̀ máa ń jẹ́ ẹ̀ ń ṣàlàyé mo máa ń sọ wípé ẹ má sọ nǹkan tó ń ṣe yín tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wá
0: ẹ̀rọ yìí
1: ẹ jẹ́ kẹ́rọ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ló máa sọ gbogbo ẹ̀ ẹ̀yìn á wà wò pé ṣé nǹkan tó sọ ṣó bá nǹkan tí.
0: Ṣé mímu àbí ò bá mú.
1: Nígbà tí mo ṣe tẹ́sì fún dádì kan nírọ̀lẹ́ wọ́n ní top notch ni ẹ̀rọ ẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣe àwọn pátápátá.
0: Ló sọ nípa ẹ̀.
1: Ló sọ dókítà tí mo bí wọ́n pé ṣe ẹ̀ṣì níbèrè tẹ fẹ́ bèrè wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe àwọn.
0: Tó ṣàlàyé yìí.
1: Òun ló ṣàlàyé. Kò
0: nílò pé àwọn tó ń bèrè bèrè kan mọ́.
1: Kò nílò pé èèyàn tún ṣẹ̀ṣẹ̀ ń dààmú káàkiri nǹkan tá à ń wá lọ ṣókótó.
0: Ó wà lápò
1: ṣòkòtò. Nǹkan tẹ́lòmíì padà lọ sí travel tabajẹ ti rí àwọn oògùn tó jẹ́ wípé stem cell regenerative medicine là ń lò àwọn oògùn tó ní orí ọ̀fẹ́ láti repair kidinrin láti repair liver tó yẹ pé tó bá ti wàhálà yẹn bá ti ń bọ̀ ó máa padà dá padà sí ibi tọmọ tuntun ni tó máa yanjú ẹ̀ ṣe mọ̀ so gbogbo àwọn oògùn
0: yẹn tata oògùn yẹn sì wà lárọ̀ọ́wọ́tó
1: ó jẹ́ wà lárọ̀ọ́wọ́tó
0: kì í ṣe pàṣẹ lọ ìlú òyìnbó lọ rà á kì í ṣe
1: pàṣẹ ṣe máa lọ rà á wọ́n ti gbé wọlé àwọn tó wá láti china wà ń bẹ̀ ti india wà ń bẹ̀ ti nigeria wà ń bẹ̀ ti america ó wà ń bẹ̀ nafdac jẹ́ fọwọ́ sí wọ́n lò ó lóǹtẹ̀
0: who
1: wọ́n lò pé ká máa lò ó á jẹ́ ti lò ó dáadáa tó yẹ pé ó ti fún wa ní àwọn result tó dáa ẹ wo ọkùnrin tí mo ní ti germany yẹn tó yẹ pé kídìnrín wọn ó ti di tọ́mọ́ tuntun padà NGO wa ti duro bayi ati ni website gan bayi lori e eni yen lo je chairman emi mo se secretary
0: lo batan
1: iya je mo pe igba ti ko won ri pe nkan to lohun se fun awon ni ise wa lo fi okan won bale pe a le ajule da NGO le ka ma
0: tun awon mi na lowo
1: nigba ti NGO yen ba bere a tu wa pada so
0: o kodai mi gan o ni fe nipa re lati gbo nipa re si ti waju ati si waju si e ta ba wa bi ni tori pe mo ri pe akoko tin sun were were nibo ni tori pe popolopo lo npe mi pe a ile ise te so pe bi te na ko lo yan awon mo be nibo so pa address won gan e da kun ejo to ma won sa yan na te ba dori afefe oda e salaye bi ti ile ise wa wa nsin fa won to nbo wa
1: ile ise wa wa ni number 19 Emmanuel Onitiju Crescent Belo Police Station Road ni felele ni Badon yori ti e ba ti nbo lati challenge ni Diodo ni egbe UBA Bank e ko so fa won lokada pe Kakashi waya le nlo o ti ye won
0: Kakashi waya la nlo
1: e so pe lo Kakashi waya won a gbe yin wa sibe e ba nbo lati yana assas ni mo le ti elen lo si Kakashi waya won a gbe yin de be tabi ke po wa te ba de be ka bo lo kada soro te ba nbo lati yana express na e so pe lo si Kakashi waya won a gbe yin de be
0: seun oda mo dupe to ba wa ri e pe phone number yi ka fi dagbe lori
1: 08 0 6 7 6 7 9 1 9 1 8 4 8 4 4 7 4 7
0: le kan si
1: 08 0 0 8 0 6 7 6 7 9 1 9 1 8 4 8 4 4 7 4 7
0: to
1: iku to yawo ni pa wa o
0: ami a se idumare to yen yen wa ti e n gbo wa nile lori ikanni ti lage lo 96.7 fm nbi lati ma dagbe lori eto fun titori ti o tun fi di ojo mejo ta ma pade lagbara lowo Iledumare titi igba na ayo atalafia ko fi le nkan kan wa ko fi se gbogbo e ku ikale porupe o te wa nbe pelu wa
2: 96.7 Lagiluwa FM 96.7

0: ṣe ń halẹ̀ tó nílé ayé tí mọ́fò lójoojúmọ́ tó ya láì lójútì olódùmarè òfìlé ayé lẹ o gbogbo ń tọ́sọ́ sí wa iní sọ̀kalẹ̀ lẹ́wà lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kan kalẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ ń dínkù agbára ò sí mọ́ gbogbo ń tọ́ bá rí kọ́mọ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe ẹ kọrí sí iléeṣẹ́ kàkásìwáyà integrated servicing limited àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sán mi ń bì kan ni àbí kókó ooru tó bá rí ọ jẹ́ kọjá àìsàn nínú ayé rẹ gbà pé kí n ṣe kádàrá o.
1: kọ sí wọn ní nọmba 4 sugbamu street fẹlẹlẹ barak ní ìbàdàn pé sórí ago 08067918447 kàkà ṣe wáyà integrated services limited ìlera lọ́rọ̀.

0: FM 96.7.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́ bẹ́lá kọ̀tun. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣẹ́ gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe!

Olorun oba mi ibare oba to ni gbogbo agbara lodo ibare o oba to mami to mami to monti mo fe je atun ti mo ti enje lowo Olorun oba mi ibare iwo lo ni gbogbo agbara iwo lo ni ki wiwa ko ma wa iwo na lo de so pe ki lilo na ko tun ma lo Oba koko tiriko to n ba won ko le ola sile olola oba koko tiriko onile ta n ba won koro si Olorun oba mi mo dupe tori pe leyin re ko si elomi afite eyan ba fe tanra re je leyin Olorun Olorun na tun ni won ma ni ta n to Olorun Adeyemi n o ti re eyan to tu Olorun afeni to ba n tanra re loku tori pe leyin Olorun Olorun na tun ni baba tun mu Olorun tan o na la tun pada mo aro gbada si loruko Olorun yi ni mo fi n ki gbogbo awa eyan patapata pe e ka ni iyen ni Nigeria wa ni ayin ṣùgbọ́n káàkiri àgbà ńlá ayé akú bójú ọjọ́ ṣe rí ara ò le bí àsìkò bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ o lè jọ́sàn lẹ́yìn wà ẹ káàsán ìrọ̀lẹ́ lẹ wà ẹ kú ìrọ̀lẹ́ alẹ́ lẹ wà ẹ káàlẹ́ àjẹdọ̀dọ̀dọ̀ lẹ́yìn wà ẹ kú àjẹdọ̀dọ̀dọ̀ náà ni ìdájí lẹ wà ẹ kú ìdájí ẹ kú àfẹ̀mọ́júmọ́ kò bá sì sàárọ̀ gbogbo àsìkò tó bá bọ́ sí lọ́dọ̀ yín ẹ kò déédé àsìkò yín lágelu 96.7 òkè tó ga ju gbogbo àwọn òkè lọ́la wà nífẹ̀lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn lórúkọ àwọn aláṣẹ ìkànnì ni mo fi ń kí wa wípé ẹ kú bójú ọjọ́ ṣe rí àárọ̀ ò lebí Adeyemi Akinyoye lorúkọ tèmi o Yemi Ijala ẹ lọ máa wò wá lórí Facebook bójú òpó yẹn bá tọ́ bó tútù ò bá ti mú òun náà torí pé àsìkò tá a wà yìí ẹ má jà tara wa o àsìkò tó ní agbára díẹ̀ ó lásìkò yìí ẹni tí ò níyà kìí bá wọn dégbò ẹ̀yìn bí wọ́n ṣe máa wí àsìkò yìí àsìkò tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa gbìyànjú ká fi ókan ká fi kéjì ká fi éjì ká fi kún ẹ̀ẹ́ta kó lè bá àjọ máa pọ̀ sí lọ́nà wo lọ́nà ti wípé kí nǹkan kan mọ̀ bá ṣe àgọ́ ara wa tó o bá kàn ń wo àgọ́ ara ẹ níran tó o tètè wáwó kan fi kéjì n ò sọ̀rọ̀ pé bóyá ọ̀dọ̀ babaláwo àbò ń ṣègùn ìyẹn kọ́ o n ò sọ̀rọ̀ bóyọ́dọ̀ adáhùn ṣe o ìyẹn kọ́ ṣùgbọ́n kókó ń tèmi fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé bí àgọ́ ara rẹ bí ó ṣe wà lálàáfíà òní tí ó jẹ́ kókó ìdí náà sì nìyẹn tá a fi gbé ètò yìí kalẹ̀ ká lè bá a wà ní àlàáfíà dáadáa ẹ máa lọ sórí Facebook bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ kàn tẹ́ Prince Yemi Ijala ni kẹ́ ẹ tẹ́ Prince Yemi Ijala

0: lọ́ṣọ́ onígbọ̀wọ́ ètò yìí ń bò ń súyé láǹdíwà kí ni wọ́n ń ṣe ń bẹ̀ fẹ́yìn tí ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ ẹ ṣeun o ṣùgbọ́n fún ẹ̀yìn tí ẹ tí mọ ilé iṣẹ́ tí wọ́n ń pè ní súyíláǹdì ilé iṣẹ́ súyíláǹdì òdú ni wọ́n wọ́n èé ṣe àìmọ̀ fún olóko èyí òun ló fi jẹ́ wípé mo fi ń sọ fún gbogbo wa pé báwa náà bá ti gbọ́ nọ́mbà wọn ẹ̀já gbìyànjú láti dọ́hùn ẹ̀já gbìyànjú kò sí nǹkan méjì àyè wáyé lẹ́ẹ̀mejì o ẹ má gbàgbé ẹ máa lọ sórí facebook prince yemi ìjàlá ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ ní pápápá prince yemi ìjàlá ẹ bá mi tẹ̀ ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀ a lè jẹ́ ká láǹfààní àti gbádùn ara wa dáadáa ẹ wá ní kí ni wọ́n ń ṣe ní súyíláǹdì àbí fẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ ọ̀dà ẹ gbọ́ láìpẹ́ yìí torí pé màá sáré lọ sí òkè lọ́hùn-ún bí n bá wá padà dé a wá jọ láǹfààní àti gbara wa ní ìmọ̀ràn ẹyọkan méjì mẹ́ta màá dẹ̀ fún yín ní nọ́mbà dókítà súyíláǹdì ṣé ká dọ̀hún àbí ẹ̀yà àdọ̀hún ó yá ẹ̀já gbọ́n tí wọ́n ṣe ń bẹ̀ dixon ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ ó ṣe ojú òní tí ọ ẹ kú ká.
1: Gbogbo ẹgbẹ́ rẹ̀ pátá tó ń bẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run wọn lọ sí ìlànà ìṣe láti.

Ẹ̀yìn tí wàá kú dédé àsìkò yìí níbikíbi tọ́jà kan yìí bá ń ta dé ìkànnì lágelo 96.7 FM gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀. Oyè ètò yín ló yẹ kẹ́ ẹ mọ́ gbádùn lásìkò yìí. Ètò ojú olúwa ló yẹ kẹ́ ẹ mọ́ gbádùn lásìkò yìí ṣùgbọ́n aníṣẹ́ ta sáré fẹ́ jẹ́ fún yín lásìkò yìí. Ẹ̀yìn tí wàá ń bàdàn lé Olúyọ̀lé. A ní tuntun fún yín o eléyìí tí ó ṣe èmi àti yín láǹfààní tá a sì jọ jaládùn lọ́la òde yìí kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan lọ́la ní ìbàdàn kó ló mọ ní Nàìjíríà kí ni nǹkan tí kó ló mọ ní fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ rí ẹ ti ń gbọ́ náà nù kó ló mọ ní ilé ìfowópamọ́ ni wọ́n eléyìí tó yẹ pé ẹlì bá dòwòpọ̀ tó yẹ pé inú yín ó sì dùn dáadáa kí wá ní nǹkan tí kólómọ́nì ní fún yín lọ́la kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan lọ́la gbogbo ẹ̀ ẹ mọ̀ gbọ́ lórí àkànṣe ètò yìí torí pé kí ni màá gba àlejò láìpẹ́ yìí tó jẹ́ gbajúgbajà adẹ́rìn-ín pòṣónú ẹni tí ẹ mọ̀ bí ẹ ní mowó náà ni ẹ̀yìn tí kó ló mọ̀ ní gangan ní fún yín lọ́la òde yìí ẹ̀ láǹfààní àti mọ̀ gbọ́ lẹ́nu gbajúgbajà adẹ́rìn-ín pòṣónú eléyìí tájọ mọ̀ takọ̀rọ̀ sọ lórí àkànṣe ètò yìí tọ́ ìkànnì lágelo 96.7 FM náà lè ń gbọ́ yìí ká sọ pé bí ìṣẹ́jú bíi mélòó kan pẹ̀lú kólómọ́nì òun náà lẹ láǹfààní àti mọ́ gbọ́ yìí ó ti ń sọ kìkìkì lọ́kàn ọtí yín pé kí ni kólómọ́nì ẹlẹ́yìn tẹ̀sí ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ti ń bá wọn dòwò pọ̀ ẹ ti mọ̀ pé kólómọ́nì ọ̀tá lẹ́nu dáadáa ní tí wọ́n á ní fún yín gangan nísàn-án gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ lálẹ́.

0: oríṣiríṣi báńkì ìfowópamọ́ ń lówà ṣùgbọ́n ọ̀kan pàtàkì ni ilé báńkì ìfowópamọ́ Kolomoni. Ọláòde yìí wọ́n ní iṣẹ́ tó pàtàkì eléyìí tó jẹ́ pé yóò ṣe mí láǹfààní yóò ṣe ẹ̀yìn láǹfààní gbogbo èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣòwò kan tàbí èkejì ni wọ́n ò rí pín lánàá ẹ̀. Ẹ̀yin tí ń bá wọn dòwòpọ̀ ẹ ti mọ̀ nǹkan tí Kolomoni jẹ́ ẹ mọ́ jẹ́ lọ́nṣọ́ ẹ tún gbọ́ àǹfààní eléyìí tó tún gbọ̀ngbọ̀n lálẹ́ yìí ẹ̀yin ò tí ì mọ̀ nǹkan tí Kolomoni jẹ́ ẹ láǹfààní àti gbádùn ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé mo ní àlejò kan nínú ilé agbára ẹ káàlẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Inú mi dùn láti wà lórí ètò
0: yìí. Bàbá alárìíyá kọ́ yìí.
1: Bàbá alárìíyá yín tẹ́ kí wọ́n gbé ẹ ní mọ owó náà ni
0: ó. Ó dáa fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń gbọ́ Kolomoni fún ìgbà àkọ́kọ́. Kí ni Kolomoni gangan dalé lórí pàápàá?
1: Kolomoni jẹ́ dẹ̀npẹ̀lẹ̀ ìbùkún lè yé wọn. Báńkì tá à ń fowó pamọ́ sí ni. Irú ẹ̀mí bàbá alárìíyá yìí sì ti ń gbádùn rẹ̀ láti 2019 sísìn yìí. Yóò ti gbà kankan já mi kulẹ̀ yìí.
0: Láti 2019 sásìkò tá a wà yìí.
1: Lágbára
0: ọlọ́run. Ẹ ń sowó ń jágere àgbàlagbà bíi tiyín.
1: Láti ẹ̀lọ́wọ́ ọlọ́run. Mo ní káàdì rẹ̀ mo ní tiẹ̀ mọ ẹ̀ tí mò ń lò tí mo mọ̀ lọ́ sí ìbẹnu máṣíìnì tí ń pọwó jáde fún
0: mi. Tí nẹ́tíwọ̀kì yìí sì ṣe yọnu.
1: Láti ẹ̀lọ́wọ́ ọlọ́run tó tún wá jẹ páwọn fíṣọ́ọ̀sì tóun tún ní táwọn báńkì mi ò ní ó tún pọ̀ bàbà ìṣúá. Bọ́yá o fẹ́ wọ́n máa yọ owó rẹ pamọ́ fún ọ lójoojúmọ́ tó fi ṣe tágẹ́ẹ̀tì pé owó yìí ó mo fẹ́ fi kan lé ni o owó yìí ó ọjọ́ Kérésìmesì mo tó fẹ́ náà.
0: Ó dáa bàbá alárìíyá bàbá alárìíyá Kolomoni Kolomoni Ọláòde yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú Kolomoni.
1: Nílùú Ìbàdàn ìbàdàn ó gbàlejò lọ́la torí pé èmi bàbá alárìíyá ń bọ̀ nílùú Ìbàdàn Ọdúnladé Adékọ́lá ń bọ̀ nílùú Ìbàdàn.
0: Lọ́láòde náà
1: wòlíì àgbà IPM wọ́n nílùú Ìbàdàn ọmọ yín tiẹ̀ ní Ìbàdàn tó náà wà bẹ́ẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àmbàsádọ̀ iléeṣẹ́ Kolomoni tó kù tó rákò Kolomoni jáde bí ọmọ ẹjọ́ mẹ́jọ lọ́la òde Ìbàdàn.
0: Ẹ ibo ló ti fẹ́ wáyé aago mélòó ló fẹ́ wáyé ṣé ọ̀fẹ́ ni àbí àwọn èèyàn ó fowó wọlé.
1: Irọ́ o kò sáǹfowó wọlé o ara àwọn kan tó fi yáàyè nu
0: ni
1: pé gbogbo àwọn tó tó lólùfẹ́ wa wọ́n láǹfààní láti wá bá wa hangout lọ́la òde òní. Sunlight Royal Event Center ni ó ti wáyé.
0: Ok
1: Ring Road Ńbàdàn.
0: Ring Road ti à ń bàdàn bí.
1: Bẹ́ẹ̀ ni ọ́ọ̀lù funfun tó dojúkọ sùmọ́ ẹ̀ ní Ajásẹ́ǹtì sùmọ́ ẹ̀ nílùú Ìbàdàn ní ibi ìyànà New GRA.
0: Tó dojúkọ sùmọ́ Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni
0: aago mélòó aago mélòó.
1: 11 àárọ̀ ni gbogbo ẹ̀ ó ti.
0: Láago mọ́kànlá àárọ̀ 11 AM. Kò sí pé bóyá pé aago márùn aago mọ́kànlá àárọ̀ la fẹ́ ṣe àwa máa bẹ̀rẹ̀ bí aago kan.
1: Ẹ kò sí tọ́jọ bẹ́ẹ̀ kò sí tọ́jọ.
0: Ó sì túmọ̀ sí pé àwọn èèyàn ó rí bàbá alárìíyá lọ́la.
1: Lágbára lọ mo ti.
0: Wọ́n rọ̀ọ́dún ládé àti àwọn gbajúgbajà míì náà.
1: Lágbára lọ́wọ́
0: ọlọ́run. Ó dáa kò sí wàhálà à ń.
1: Ìwọ́n tó o bá jẹ́ ọmọbìnrin àbí ara obìnrin ni ọ́ sáwọ gáànù rẹ kó wọ yíìsì rẹ kó o dùn wò torí corporate event ni.
0: Ìwọ́n tó o
1: ti dọ̀dọ̀ mọ́ wọ sáàtì kọ́ wọ trọ́sà kó wọ náà o dùn wò kọ́.

0: rẹ kọ mọ ẹjẹ.
1: O da.
0: Tọ́ bá wà bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn.
1: Jẹ̀bùn.
0: Wọ́n jẹ̀bùn.
1: O da. Ẹ ṣeun. Inú wa dùn láti gbọ́ ohùn yín. Gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa lásìkò yìí kó ló mọ ni ní bẹbẹ fún wa lọ́la o. Ẹ ṣeun, ẹ kú tẹ́tí sí wa. Ètò yín, ètò wa, ètò ojú olúwa yóò mọ tẹ̀ wájú látàpá bí ẹ kú tẹ́tí sí wa ẹ̀lẹ́mẹ̀ ẹ kú kalẹ̀.

0: ẹ̀hó ìhó ayọ̀ sí olúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo àní kẹ ẹ̀hó ìhó ayọ̀ sí ọlọ́run ẹ̀yìn ilẹ̀ gbogbo wí fún ọlọ́run pé ìwọ ti ní ẹ̀rù tó nínú iṣẹ́ rẹ torí nípa ọ̀pọ̀ agbára rẹ ni àwọn ọ̀tá rẹ yóò forí balẹ̀ fún ọ gbogbo ayé ni yóò máa sìn ọ wọn ó sì máa kọrin wọn ó sì máa kọrin sí orúkọ mímọ́ rẹ ògo ni fún ọlọ́run lókè ọ̀run
1: hallelujah
0: ọba ìkú elédùmarè gba ọpẹ wa mímọ́ nínú àwọn ọ̀run gba ẹ̀yìn wa ọlọ́run tí a kò rí tá à ń rí sí ọwọ́ rẹ agbẹ́yinga lọ́pọ̀lọpọ̀ fún ọwọ́ agbára yín orúkọ jésù gba ẹ̀yìn wa ọba tó pọ̀ ní ipá àti agbára nínú ìtẹ̀síwájú olúwa ẹ̀gbà ògo olúwa ẹ̀jẹ̀ wara yín jésù olúwa wa
1: amen.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagara to ni ugbayugba owo to le ni 50 million naira 50 million naira lo wa le lati pe ṣe ti wa di alagbalugbu omi okun ti ko se gbọn tan o se gbogbo eniyan mu kewe wa gbonbe bo se nta yo meta lo ma gba anfani ogun ta yu kan da anfani maru to ba tu pe ore re wa o tu gba anfani ofe yo kan
1: ah eyi bo gan o ejo ba le mi se leta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilagelu fm *347*1004*2# be lo si tun le ta lori website www.cashier.ng eyin eniyan mi e ma duro e ma ro se akoko yin re lati cashier ayeye odun keji cashier ogunlegbo eyan lo ma cashier so ti cashier mo ti cashier
2: gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyò sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
3: ṣèmi nítorí ògo ni o nítorí ògo ni.
2: Ìdí rèé tí ọlọ́run Reverend P.F. wá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Cremic tó ń bẹ ní number 7 Reverend P.F. wá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay out Malete Ìbàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí lóde tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa Reverend P.F. owó àti Reverend C.C. owó wa tó gbàdúrà súre fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórí.

Ìyá Akẹ́dẹ̀mí. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.

0: àti elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 08071124000
0: splash fm media academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ko. Eyin ti satani atawon ogun re po loju to. Jesus wa wa fe jaun lojo Friday 31st July 2026. Latago mejo owuro bi ago merin daji ojo keji. Maybe ti Olorun ti ma lo prophet wu ni Jesus yi ga. Prophet Peter, Oluabioye, Pastor J.A. Bankole, awon olori emi, Femi Sasalare Ewura, omo tola Oluwa voice, Olaya Divine Harmony, pelu CAC Ogunre Choir, Pastor S Oladele CAC President, Nigeria Overseas, Pastor Ake pelu Peters, Adekunle, won ma sure loruko Jesus. Bobo eni CAC Ogunre Prayer City, ko wa ni omi abi o, oni gbagbo aba oke, Tangsho, Abakuta Express suru mbado, bobo eni ba farahan, pato ino ma so testimony.
1: Kabo pada ambere kini ese e je ngun eyan meji si oya oya panshi lekun. Hello, yeah, 0912378675 ni oju opo te le pe si tabi +234814249100. Hello ma
2: baba wa ninu oluwa
1: ese
2: Oluwa sagbara dosun o.
1: Ami ateyinu.
2: Oluwa yo ma ti se ranse yin leyin loruko Jesu.
1: Ami.
2: Oruko mi ni Diakoni Obirin Victoria Adewole.
1: Hmm.
2: O n pe lati America.
1: Ese ma.
2: Ni New York.
1: Thank you, God bless you ma.
2: Gbogbo bi ibeere fe beere. Ese ni riru ofin Olorun.
1: Hmm.
2: Àwọn orúfẹ́ ẹ̀ṣẹ̀ yẹn náà la lè rí nínú ìwé epistole ti Paulu sí àwọn ará Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkọkàndínlógún dé ẹsẹ̀ ogún. Èyí àwọn tó bá ṣerú nǹkan wọ̀nyí òun onídùúgbò ìjọba Ọlọ́run ní orúkọ Jésù agbára àti okun tá a fi kọ ẹsẹ̀ sílẹ̀ pátápátá tí ẹsẹ̀ ó fi di ìríra sí wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ń gbé nínú Kristi Ọlọ́run ẹ̀mọ́ yóò yọ̀dá rẹ̀ fún wa.
1: Àmì.
2: Àṣé ńlá kàkà. Láti débi ìsinmi.
1: Bẹ́ẹ̀ni.
2: So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé yìí àti fún iṣẹ́ ìránṣẹ́ yín.
1: Olúwa ṣe
2: wa. Olúwa yóò máa tẹ̀lé síwájú.
1: Àmì Jésù.
2: Lórúkọ Jésù, Olúwa yóò sì di wa mú dópin.
1: Àmì.
2: Ara mi ṣubú, ara mi ṣubú ẹ̀mí.
1: Àmì.
2: Shall be well with you, sir.
1: Amen. God bless you, ma. Ẹṣẹ́ ma. Ẹṣẹ́ submission yín yẹn gan náà ni màá fẹ́ fi káàdì ẹ̀ ńlẹ̀ torí àkókò sí púpọ̀ tó bá di òru láago kan ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa nìkan ní kan náà.
2: I'm always with
1: you. Ẹṣẹ́ ma. Ẹṣẹ́ ma. God bless you. Bí àwọn ọmọ mi wá ti sọ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí àti bí gbogbo àwọn èèyàn àtẹ̀yìn tẹ́ fẹ́ wọlé gan tẹ́ lórí ọ̀fẹ́ àti wọlé torí àkókò wa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ẹ̀ṣẹ́ ní gbogbo tá à ń sọ yẹn irọ́ olè èké ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kí ni ó dé tí bàbá Dáfídì fún wa wípé Ọlọ́run kì yóò gbọ́ tòun torí wípé bí ènìyàn bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ Jésù sọ fún wa ní John chapter 8 yẹn ní verse 35 ó ní Jésù sì dá wọn lóhùn pé lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀ yẹn ni pé ẹ̀ṣẹ̀ máa ń sọ ènìyàn dẹrú ẹ̀ṣẹ̀ ń sọ ènìyàn di ẹrú tẹ bá tún wá wò ó ní Proverbs chapter 14 Proverbs chapter 14 yẹn ní verse 34 ẹ rí pé ẹ̀ṣẹ̀ ó jẹ́ ẹ̀gàn ẹ̀rí bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè ó ní òdodo ló máa ń gbé orílẹ̀-èdè ga bí ẹnikẹ́ni bá ń jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹrú ni ò bá jẹ́ pastor ò bá jẹ́ reverend ò bá jẹ́ mom ò bá ohunkóhun tó jẹ́ bó jẹ́ ààrẹ bó jẹ́ nǹkan kan tó bá ti ń dẹ́ṣẹ̀ ẹrú lonítọ̀hún ẹ̀gàn sì ń bẹ fún onítọ̀hún yẹn ènìyàn lè máa gbádùn láyé ó lè máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kan nígbà tó bá ti débi tó yẹ kó ti gba gbogbo rewọ́ọ̀dù ńlá àwa dẹni tó jẹ́ pé a sọ pé kúrò níwájú mi oníṣẹ́ẹ̀ṣẹ̀ èmi ò mọ̀ ọ́ rí èyí kò ní jẹ́ ìpín èmi àti yín lórúkọ abatọmọ tiẹ̀ mọ́ ẹ má dẹ́ṣẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń purọ́ ẹ̀yin olóṣèlú wa àádágbá àádáwo àádákòkò bàbá àsásùn ẹ ṣe mọ́ nígbà tẹ́ débẹ̀ ìyàwó ó ní pé ìwọ ọkọ rẹ nìkan náà ni títí ikú yóò fi yà yín ẹ ṣe mọ́ nígbà tẹ́ ẹ fẹ́ra yín tán ọkọ ìwọ náà pé kò sí nǹkan kan lẹ́yìn rẹ ò ṣe mọ́ ẹlẹ́ṣẹ̀ ni gbogbo irú ìfẹ́ èèyàn bẹ́ẹ̀ bàbá Dáfídì sì wí pé bí a bá ti fààyè gba ẹ̀ṣẹ̀ ló kan àyà wa ọlọ́run kì yóò gbọ́ tiwa nígbà wo ni ni kẹyin nigba ti gbangba o dekun ti kedere obewo loriko Jesu oje oni ti wa e ma de se ma o e ba de se ru ese ni o e je kin wo awon opo meta loju opo yi ni kama kama ati akanda meji hello
3: hello sir
1: hello ma
3: opo lo soro sir
1: ke loruko yin
3: Rebecca Oriloye lati challenge
1: e de ti lori ofe ati pe wari
3: era sir
1: kini number merin to gbeyin number yin
3: 5411
1: teba ti si tan a pe number te ma send the account number yin si e je nwe lo mi lori opo 0912378675 ni hello
4: hello
1: hello ma
4: e kale akoto
1: oya ma
4: opo ni mi
1: ki lo ro ko ni
4: Sainab Abbas
1: Sainab Abbas enikeni to ba ti gba ri ti o ba ti wo
4: mo lo mo ti gba ri amo ke se nu odun yi
1: ki se nu odun yi aha e ti gba ri sugbon ki se nu odun yi tori pe so to e je ki nje afun yin oya e na number merin to gbeyin number merin to gbeyin number yin 2362 okay da ese eje ke lomi ora yi wole o ma tere mu wo ma tere ko la wole nbe yen mo wo temi to ko Isaac odi wale nbe yen God bless you gbogbo eyin ti e wa loju opo yen e share lago kan loru loni a lori ofe ati pade hello
5: hello hello sir
1: hello ma e kale
5: akuse oluwa
1: oluwa kuse
5: yes sir
1: oruko yin eh oruko yin oruko yin
5: Felicia
1: Awani Awani number merin to gbeyin number merin to gbeyin number yin
5: 3512
1: ese tawon opo yen ti close ben fun ose yin niyan e ja wo awon akanda bi meji to wa nbe e ja wo akanda bi meji to wa nbe tabi less privilege people we need to bomb hello e kale
5: abidemi benga ni soro akanda ni
1: abidemi benga se ti ipere
5: rara mi ti wo lori o
1: lati bo le ti npe
5: lati lomi
1: lati lomi abidemi benga number merin to gbeyin
5: 2952
1: e je lomi owole e je lomi owole e seun gbogbo eni ba n paro lori eto yi elese nuri tohun hello
6: aya opo ni mi o
1: wa e je ko dose ti n bo mama eh e je ko dose to n bo tawon opo ti koja e se yo dara fun yin ma e je o dose ti n bo
6: e se baba o
1: bọlọrun ba fe lu eyin te n gbo wa na lati dara po mo n ta n ba fe ma fa awon eyan yi eh olorun le lu eyin na olorun le lu eyin na ko si eni ti olorun ko le lu
7: hello
1: hello hello
7: akanda oju ni
1: akanda oju ki loruko yin
7: yodo
1: e le ti so ope ti gba lori eto iri
7: oba eleri na
1: oya oya bi odun kini bi odun kini
7: dauda
1: bi odun dauda number merin to gbeyin
7: 3500
1: ese eh o ti da be labala be o tun dose to nbo lagbara olorun lori iyen e je ka ma gbagbe wi pe kini a npe lese Galatia ori karun bi mama wa se so fun wa yen lati ese ikokandinlogun titi di okte ikokanlelogun eri gbogbo ni ba tin se awon to wa nbe elese ni lori sisi ona ti en ba ngba dese e je ka kuro nbe ko lorun ko le ma gbo ti wa e je ka kuro ninu ese ki a ba le ri jobo olorun de si bi en ba nje lese eru ese ni o eru ki de gbele pe titi sugbon omo lo ngbele pe titi kan rin kese god bless you majason heritage oluwa tunmini god bless you ese to ba dago kan loru e lori ofe lati pade wa lori eto asale idaji kan pelu oluwa oju opo ti e fi account number yin ranse si eyin te pe yen ohun tabi e fe pe wa fun kan tabi keji abe ina fe darapo 08057929941 08057929941 dixon itunu ni amoju ero wa lale yi gbenga laiwola akio benani alagba Tunde Omolawuwo. Jala Jesu David Olatoye, God bless you. Ajirere Kayode Oyebode yin na ni o. Titi ojo mejo ta ba tun lori ofe ati pade lori eto yi. E ku ninu ese o, ese ni egan orilede. Oju Oluwa kuni kaku lara mi, kuni kaku lara yin na. E da an lo sodo baba wa Apostle P Alimi, God bless you.
8: La gelu fe jagaba gogo retio maro wanzo. La gelu FM 96.7.

0: ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Nazareti a dúpẹ́ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹgbà ọ̀pẹ wa o Jésù Kristi ẹgbà ẹ̀yìn wa ògo ni fún orúkọ yín ẹ má bá wa lọ ẹ tún fún wa lórí ọ̀fẹ́ àti sọ àti àti gbọ́ àti àti múlò ní orúkọ Jésù Olúwa wa amen ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń bá wa sọ ní òní mo pe àkórí rẹ̀ ní àkókò ìkọsẹ̀ ní àwa yìí kristẹni sọ̀ra àkókò ìkọsẹ̀ ní àwa yìí kristẹni sọ̀ra mo wà nínú ìwé Rome orí ìkẹrìndínlógún mo kà fún alátẹsẹ ìkẹtàdínlógún Romans chapter 16 from verse 17 ó ní ara èmi sì bẹ̀yìn ẹ máa sọ àwọn tí ń se ìyapa àti àwọn tí mú ohun ìkọsẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò sí kun ara wọn ọ̀rọ̀ rere tí àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì lọ verse 19 pé nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo nítorí náà mo ní ayọ̀ lórí yín ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ jẹ́ ọlọ́gbọ́n sí ohun tí ó ṣe rere kí ẹ sì ṣe òpè sí ohun tí ṣe búbu ẹ̀sìn ogun wa wípé ọlọ́run àlàáfíà yóò sì tẹ sátani mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín amen a rí ta fi parí ọ̀rọ̀ yìí oore ọ̀fẹ́ Kristi kó wà pẹ̀lú wa pẹ̀lú àwọn wo àwọn tí wọ́n sọ́ra wọn ni àwọn tí wọ́n fẹ́ bá àkókò ìkọ̀sẹ̀ yìí tí wọ́n fẹ́ bá lọ àwọn tó ń sọ ara wọn ó ní agbàdúrà fún ní ibi báyìí pé kó rí ọ̀fẹ́ Ọlọ́run máa bá wọn lọ ẹ̀yin ọ̀yàn Ọlọ́run tí a bá kíyèsí ibi tí a kà yìí àwa náà rí pé nísìn àwọn ènìyàn ó tí wọ́n ṣe báyìí náà ni wípé ó ìkọ̀sẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn jẹ́ báyìí kódà ọ̀pọ̀ wọn náà ló ń ka bíbélì o ọ̀pọ̀ wọn náà ń jẹ orúkọ ọmọ Jésù lára o ọ̀pọ̀ àwọn míì ẹlẹ́sìn ni wọ́n o jẹ́jẹ́ mọ̀ ọ̀rọ̀ tí a ń sọ sí ọ̀nà òtítọ́ báyìí ọjọ́ ọ̀nà tí ó burú jọjọ ṣùgbọ́n bíbélì sọ pé ìyẹn ní verse 17 yẹn ó ní ara èmi sì bẹ̀yìn ẹ máa sọ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn ẹ ti gbọ́ kí ni ibẹ̀ ń wí fún wa ìwọ́ tó ti gba òtítọ́ náà ni ìwọ́ tó ti mọ òtítọ́ náà ni ẹ jẹ́ ká wo àkókò yìí ẹ rí pé àwọn àpẹ̀yẹ̀dá ń pọ̀ gan ni àwọn backslidden pọ̀ àwọn tó ń backslide kí ló dẹ̀ fà á tó fà náà ni wípé ayé ti kún wọn kàn ọ̀pọ̀lọpọ̀ báyìí ìfẹ́ ayé ó ti kún wọn ní ọkàn torí pé àwọn èèyàn wọ́n mú ìkọ̀sẹ̀ wọ́n mú wá sáàrin àwọn èèyàn lákòókò tá a wà yìí ìdí náà tẹ máa ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ báyìí lórí íńtánẹ́ẹ̀tì àwọn ọ̀rọ̀ ìkọ̀sẹ̀ ẹ wà rí pé tí ò bá ti dúró dáadáa tó bá lọ fi ọkàn sí àwọn ọ̀rọ̀ yẹn ẹ rí pé kò sí àní-àní yóò di àpẹ̀yìndà straight torí pé òun gan òye ò tí ì yé dáadáa òye ò tí ì yé dáadáa ẹ gbọ́ tí fásitì yẹn sọ ó ń torí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin jésù kristi olúwa wa ẹ ti gbọ́ báyìí ẹ má rò pé gbogbo àwọn ọ̀rọ̀ náà lẹ lè máa tẹ̀lé lórí íńtánẹ́ẹ̀tì àwọn asòdìsí kristi ti pọ̀ torí bíbélì ó jẹ́ kó yé wa pé níkẹyìn àwọn asòdì yóò pọ̀ ó ní jésù ní tó bá ṣe é ṣe gan nínú Matthew 24 ó ní wọ́n ta àyànfẹ́ pàápàá ṣé wọn ò ti máa tan ìwọ náà pẹ̀lú àwọn ọ̀rọ̀ dídùn dídùn dídùn àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ jẹ́ kí ka etí yẹn o tori awon ti o ri be ko sin Jesu Christ Oluwa wa bi ko si ikun ara won oro rere ati oro didun didun ni won fi n pa awon ti ko mo meji le okanda so tori wo pe ogbodo sore bayi Christiani ori pa ogbodo sore awon ti o mo kan awon oro yen na fi yi won lokan pada loni eto ogbodo kesi ara ti e gege bi omo Olorun ti a ba bi ara wa ti a ba so pe eni mimo ni eniyan tabi eniyan Olorun se o tun ye ka tun ri abu ninu aye iru awon eyan be ene won ta ri loni nigba ti oro Olorun so pe iye ninu 2 Corinthians chapter 5 verse 17 o tori na be enikeni ba wa nu Christi o lo di eda titun o lo atijo ti koja lo kiesi won si di titun won na gbo oro yen won di titun ninu aye re loni so mo po gbodo di otun sugbon akoko iwa ni opolopo ni won di kose ni oju ona yi o ti ri di to gbodo kiesi ara re to ba lo ti domo Olorun looto to ba lo ti di born again o ti ni isodi mimo ori ko gboro kisara awa Christiani ti ene kene le jeri ni ibikibi ni igba kan ri oro wa ti wa di o ti aye n beru boya beli so pa je boya bayi dan la si tu je disin e ti ri bayi iye lo mu ki opo kan wa ma watch Christiani won na won so boyo si wa nu Christi se ri pe ko ye ori be toro pe gbogbo ti o to na ri opolopo e to pere to je oruko omo Jesu lara opo nkan ni won ba won be lodi one o wa je ki te ya ba to ba introduce are last so pe pastor ni o ah won ma fura si oni nta ida ni e o o ti ida koda gan ni akoko ti a wa yi awa ara wa ko ton le jere ara wa mo bi ti gba kan mo ni bi ti oro de lawujo wa loni ibi oro de nu o ara wa ga agbara wa gbo mo se bi nigba kan ri ko se ti ko mo pe awujo Christi ni eri okan rere atoju lowo iberu Olorun ti fese mu le julo ko se ti o mo ngba kan eri ti won ba gba osise ngba na omo Olorun a ma nwa ṣùgbọ́n lóde òní sórí bẹ́ẹ̀ ẹ jẹ́ àyẹ̀ra wa wò olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà olúwa Olorun ayérayé a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ o a fi ìyìn fún ọgbọ́n pé gba ìyìn wa ó tá a sọ náà ni pé àkókò ìkọ̀sẹ̀ la wà yìí ẹ̀mí tí kìí sára tí ì ba ìgbàgbọ́ jẹ́ tí ì ba ẹ̀rí ìgbàgbọ́ jẹ́ ẹ̀mí Olorun ni olúwa dá sí inú wa àwọn yẹn àdúpẹ́ ní orúkọ Jésù olúwa àtòlùgbàláwa àmì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-233-947-96 ó tún di ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù orúkọ Jésù.
1: Jésù mi bá wá ó ń bá wá wá gbogbo.
2: Ijọ ìyẹrẹrẹ di tuntun nínú Christi the new in Christ evangelical church ìsọdẹ mímọ ìwà mímọ ìjẹrí ọkàn lọjọ wa lógún àǹfààní wo lo ní kò jẹrí ayé kan wá sọ ẹmí rẹnu àbámagbẹyìn kò ní jẹ tèmi àti tiẹ àmì ìdí ẹrẹ tá a bí pe gbogbo ènìyàn sínú díẹ lára àwọn ètò òsìn wa tó ń wáyé ní gbogbo ẹka nílẹ yìí àti lókè òkun olú ilé ìjọ wa kalẹ sí ẹyìn ìbàdàn boys high school òdeon òkè bàlà ń bàdàn gbogbo ọjọ ìṣẹgun túùsì ọsọsẹ ẹkọ bíbélì tí ìwọ nú etí lọ fẹ́ tọ́ fẹ́ fìjọba ọ̀run ṣeré jẹ lago márùn rọlẹ ọjọ wednesday ọsọsẹ counseling níbi tá ti láǹfààní láti rí bàbá wa nínú olúwa apostle p a alimi lójúkorojú láti tú ẹdùn ọkàn yín palẹ tí jésù sì ń jẹ ọ̀nà àbáyọ sí ìṣòro gbogbo láti aago méjì lọ́sàn-án di mẹ́rin ìrọ̀lẹ́ gbogbo ọjọ́bọ̀ tọ́sí ọ̀sọ̀sẹ̀ wákàtí ìyanu rẹ̀ omiriku ẹwà níbi tí orúkọ jésù ti ń ṣe gbogbo ogun pẹ̀lú ẹ̀rí ọkọ̀ ọ̀jọ̀ kan gbogbo ọjọ́ sunday ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ laago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́sàn-án nígbà tí ìṣẹ́jọ́ ìsinmi wáyé láàrin aago mẹ́sàn-án sí méjì lọ́sàn-án bákan náà ẹ̀yin náà yọjú fáwọn ètò wọ̀nyí ó dájú pé tí ẹ ò ní ṣòro ṣe tẹlifóònù 0023394796.
3: La Gelu FM, Jagaba Gogo Radio,

kábíyèsí ọlọ́run adúgbò ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ ọlọ́run tó ń jẹ èmi ni kábíyèsí rẹ ṣe bí ìwọ náà ni ọlọ́run tí ò pé méjì ìwọ náà ni òní ni ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje ọdún 2026 bẹ́ẹ̀ eré ni àwàdà ni mo sọ mo ní ẹnìkan olólè ayé pásítọ̀ káyọ̀dé ojú olúwa àwọn ni wọ́n dìde lórí ètò bẹ́ẹ̀ nìkan bá ti dìde ẹlòmíì ojú kò síbẹ̀ bẹ́ẹ̀ ni lórí ètò ti ojú olúwa ìlàgbọ́tán ní ìsìn akínlóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúdúró yọ̀lé àwọn mi àpè ní akin kan báyìí nígbà náà lọ́hùn-ún ẹ̀kẹ́ni báàlẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níjọba ìbílẹ̀ lágelú ìyànà ọ̀fà gbogbo ẹ̀gbùgbẹ̀ ọlọ́run ni mo wà ní rédíò bàbá wa ọba amúrítàlá adébáyọ̀ àkàndé ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn lábẹ́ bàbá wa ọba sẹnitọ rasheed adéwọlú ládọjà arusawam ọmọ ọtọ ọba yọmí ọlọrun ò jẹ ètò ti bẹrẹ nísètùnú òní amójú ẹrọ mi ọgá wa ni gbogbo èèyàn má gbà ṣeré akínní ọgá òní ọgá wa ni o wọn sì ń dúró nígbà kí ìgbà torí adéwọlé tí bá ní wọn dúró ti wà nígbà kúgbà àti ìwà pé mo sì kúrò ńbẹ adésínà aláwòdé adésínà aláwòdé àwọn ni ọgá wa olóòtú ètò láwùjọ àgbà nù tóńdé ọláwòwò tóńdé ọláwòwò ni ọgá wa àti lágelú àti splash tóńdé ọláwòwò ni kenneth kebugi lòdì lágelú mú àti gbẹngàn ọláwọlá gbẹngàn ọláwọlá ọdọmọdé kan tí ò lójútì tó máa ń pọwọ fún àti ẹnba ti jù lọ bẹẹ ni ọ̀dà dixon tunu amójú ẹ̀rọ mi ló sì wà ńbẹ òun sì wẹ́rẹ́wẹ́rẹ́ dixon tunu bóòlù jù látàárọ̀ òun ni pé níbikíbi tá a bá wà ẹ máa jẹ́ àwùjọ ọjọ́ ká tó torí bòjò tójò bá sì rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó tètè dá tó rọ̀ tí ń lọ wákàtí mẹ́rin márùn-ún mẹ́fà wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kí ìsìnkẹ́ tó torí bọ̀ tẹ́ ẹ bá torí bọ̀ ojú òrò kojú òrò tọ́ba ti wà ní ojú odò kan tí òkun ṣèjú yín ẹ mọ́ tẹ̀sẹ̀ bọ́ láwùjọ àgbàlẹ̀ ètò mo sì dìde wẹ́rẹ́ mọ̀kànlẹ̀kùn wẹ́rẹ́ ó tún ti ń rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí kíbi o àmọ́ nílẹ̀ ìbàdàn láti àárọ̀ ni bẹ́ẹ̀ ni dixon tunu sọ̀rọ̀ síwájú àmójú ẹ̀rọ mi.

0: oṣù mẹ́tẹ́mẹ́ta nínú ìjọ CAC Foundry Prayer City. Àkòrí ti ẹ̀mí ọlọ́run fún ìránṣẹ́. Pastor Kimaru Peter, breaking the yoke of affliction of darkness. Jíjá àjàgà ìdálórí òkùnkùn. Ẹ̀yìn tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó. Jésù Olúwa fẹ́ jà ògbà lọ́jọ́ Friday 31st July 2026. Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ Wùmí Jésù Yíga, prọfẹ̀ Peter, Olú Abíoyè, Pastor J.A. Bankole, àwọn olórí ẹ̀mí, Fẹ́mi Sásíaládé Ewúrà, Ọmọ́tọ́lá Ogoluwa Voice, Ọláyáni Vine Harmony, pẹ̀lú CAC Foundry Choir, Pastor S. Oladele CAC President, Nigeria Novosti, Pastor Akinpẹ̀lú Peters, Adékúnlé, wọ́n máa ṣúre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC Foundry Prayer City, wọ́n wà ní Omi Àdìo, Onígbàgbọ́ Àbàọ̀kẹ́, Junction, Abẹ́kúta Express Sùúrù Ìbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà ìlú máa sọ testimony.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́lẹ́ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mú oúnjẹ tó yẹ wọ́n, wọ́n bá sì tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nara. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
2: Ah, 500 naira. Kuka nkan kan lati ra ma.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé.

pẹ̀lúrẹ̀ mi bá bajide MC General. Lágo mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀dógún. Di àgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday. Ní ìtọ́ni Lágelú 96.7 FM. Entertainment program tó ta lẹ́nu bíi kílìṣì. Ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ndì.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín kaṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1# lórí ìlàjẹ̀lú FM *347*1004*2# bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti kashe. Ayẹyẹ ọdún kejì kashe, ogunlẹ́gbẹ̀yìn.

0: jẹ́ mọ̀ pé bàbá wa Yusuf Ọlátúnjì gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lẹ̀ lọ́la ọ̀sẹ̀ ó sì nu kankan kan ni. Bí ọmọdé gbé inú rí ó dùn, bí àgbàlagbà gbọ́ inú rí ó dùn. Ìwọ náà má fi tiẹ̀ ṣeré, jẹ́ wọn ọgbọ́n tí o bá ṣe lẹ̀ torí kò sẹ́ tí ò ní fayé lẹ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni ìtọ́ bá ṣe lónìí tí wọ́n mọ̀ tún rántí ní dáadáa lọ́la ni kò mọ̀ ṣe, torí àwọn kan àti nǹkan kan yóò béèrè nígbà tó bá yá. Olónìí ni mo sì máa sọ síwájú, onílù ni ó ni o, oní eré orítàgé ni ó ni o, sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ni má fi ṣeré. Iṣẹ́ tí Ọlọ́run ọ̀lọ̀ ń jẹ́, kálukú sì ni Ọlọ́run fún ní ẹ̀bùn tiẹ̀ tí ó lò ní òde ayé má fi ṣeré. Bẹ́ẹ̀ ni mo sọ ní ẹ̀ẹ̀kan nípa ọdún, èyí tí ó jẹ́ mọ́tì àṣà àbílẹ̀ ìkànnì ọdún eégún. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí sọ́sẹ̀ fi ṣeré, sọ́sẹ̀ sọ pé kò jẹ́ nǹkan kan. Téèyàn bá sọ bẹ́ẹ̀ ó dàbí ìgbà téèyàn fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ ni. Ó fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sílùú tí ò ní àṣà tiẹ̀, kódà kó sílùú òyìnbó wọn lásà tiwọn, àṣà tiwa ni gbẹ̀ngbẹ̀yàn méjì sí mẹ́ta ṣeré ni ìdọ́jẹ máṣà àti ṣe nílẹ̀ káàrò jìrì. Nọ́mbà ni 091-2370-8675. Sẹ́lẹ̀ sọ pé ojúlà ká fi ojú egbò máa rìn ilẹ̀. Hello. Ẹ mà kálẹ̀. Àmì. Láti di ìrókò. Ẹ ṣe ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí.
1: Orúkọ tèmi ni Alhaji Adisu Mustapha Mokorimaga ilé ẹlẹ́kọ̀ọ́ ní ìdí ààrẹ Mbàdàn.
0: Ẹ ṣe àṣàwò ò ṣe fi ṣeré. Tọ́ba ní ìrọ̀wọ́npa wọn kàn gbàgbọ́ ní traditional belief ni ó sọ ti ẹni nkankan àti nkankan. O lè ṣẹlẹ̀ nígbà tí wọ́n gẹ́gun ò bá sí láyé mọ́ ní àwọn tọkọ tó ti fi owó ara rẹ̀. Hello. Ẹ ti wọlé ẹ sọ̀rọ̀ o.
2: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sá.
2: Orúkọ mi ni Olóyè Gàmárùdín Àlàwọ̀n láti ní ìgbàlá àdìsẹ́ èdè Kásùmù.
0: Ẹ bá ní dá sí.
2: Bẹ́ẹ̀ni àṣà wa kìí ṣe bẹ́ẹ̀ àlejò ṣeré. Ó lóríṣiríṣi nǹkan tá a máa ṣe tí kò ṣe bẹ́ẹ̀ máa fi ṣeré. Gẹ́gẹ́ bí olólù nílùú Ìbàdàn wa yìí, obìnrin ò gbọdọ̀ sọ pé bóyá báwo ni. Àwọn kan wà náà ní Ajẹmọ níjẹ̀bù lóko náà. Mo ò gbọ́ tí ó ṣe nǹkan sí nǹkan àfi ṣeré. Wọ́n lù mí dààmú wa o.
0: Ẹ ṣe.
2: Ọba Adébóbọ̀ lẹ́ẹ̀kan ṣe olóko mi ni Kamarudeen Alamu láti Nuga àti Ebe Kasumu.
0: Ẹ ṣe. Ká fi ń dáǹsọ yìí, ká fi máa rán àwọn ọmọ wa létí ni. Nta bá ti fi sọ fún ọ pé kò sí nkankan bẹ lẹ́yìn nkankan, nkankan ó ń bẹ lẹ́yìn nkankan, ó náà ní nkankan. Bẹ́ẹ̀ ni torí Ọlọ́run tí ó ṣe bẹ́ẹ̀ ṣọ̀ wá nídìí ni. Tọ́ba ní àìrọ ni ìrọ́kọ má ti torí tiẹ̀, má fi borí àwọn ọmọ kéékèèké sí ni, má fi bàjẹ́. Nọ́mbà tí ẹ pè mí sí ni mo sọ ohun kò sì ṣeré torí ṣe bọ́lọ́run ni, ṣe bí Ọlọ́run ni. Àwọn nǹkan ò ṣe pàtàkì. Jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ tí a máa dúró sí wa lórí ètò láwùjọ àgbà tí ó jẹ́ pé oyé wọn jù. Alhaji Asmiju Adepoju Ariori Aregbọn Mọ́gàjì nílẹ̀ Ìbàdàn nù olóṣàgbétu ní òkè Àdó lẹ́yìn òní Bàjẹ́. Alhaji Basoro Saidu Fàfíjàbí ọmọ Baálẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ tó dológbè jọ sí òkè aláró ojú ọ̀nà tí yìí lónìí fi yín sílẹ̀ bàbá ìjàbí lùfàáyé fọlárin ọ̀run rí wọn. Alájì sọ̀bù sàbúrì náà lápẹ́ sàbúrì akómíjọmọ aláìsà kẹsàn-án akómíjì tí odúlógbè jọ sí ọlọ́wọ́ wà pẹ̀lú yín. Mágàjì adẹ́nìjì látífù ènìlẹ̀ mágàjì agbolé ènìlẹ̀ dálè padà ní bọ́ǹfọ̀tò ìsàlẹ̀ òsì ojú ọ̀nà tí yìí. Bẹ́ẹ̀ alájì ṣàgàyìnlá ekújowó ẹ̀pọ̀ ní gbogbo palúpọ̀ kingdom ní asọ́lọ̀ palúpọ̀ kingdom ni wọ́n wà ní asọ́lọ̀ ojú ọ̀nà tí yìí. Mágàjì ramani abiola rachi mágàjì agbolé sàdó ní odò yébàdàn ṣeun ẹkọ àdúrótì. Bẹ́ẹ̀ náà ni olóyè victor adébíngbé mágàjì agbolé ọ̀gbọ́gbà aláàfin arémọ lójú ọ̀nà ọ̀nà ojú ọ̀nà oríta mẹ́rin oríta périn nìbàdàn ojú ọ̀nà tí ọ̀gbọ́gbà ní arémọ mágàjì ọ̀gbọ́gbà lárémọ ojú ọ̀nà tí bẹ́ẹ̀ mi gbàgbé mágàjì olóyè tí gbogbo èèyàn mọ̀ sí double d ẹ̀kọ́ àdúrótì olóòní gbàgbé yín. Bẹ́ẹ̀ ọlọ́run Majidi Lamidi ní ìdò local government ẹ̀ṣẹ́ o olóòní gbàgbé yín. Bẹ́ẹ̀ alájà tẹ̀mí tọ́pẹ́ nọ́tíkà ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdúrótì olóòní gbàgbé yín olóhùn sì máa dúró ti gbogbo àwọn èèyàn náà ní kọ̀ọ̀kan ìjèjì torí wọ́n dúró ti wá ilé ni àwàdà ni peter ti bá ní peter taiwo àwọn ni kàkà kí olùbàdàn ilé ìbàdàn wọn dúró wá mú ọmọ baálẹ̀ tuntun ojú ọ̀nà tí yìí ọlọ́run ní fi yín sílẹ̀ ọyálakùn mọ́gàjọ́ ọyálakùn mọ́gàjọ́ ọyálakùn ní bọ́ǹfọ̀tò ẹ̀ṣẹ́ o ẹ̀kọ́ àdúrótì bí ó sì mọnu lálẹ́ òní èmi àti ọba ìṣègùn láti pàdé ní alẹ́ ọ̀la ọba ìṣègùn ìlú ìbàdàn àjọpàdé ní alẹ́ ọ̀la àwọn nǹkan yìí ṣe pàtàkì ẹ má jẹ́ àfi ṣeré kí nìkan ayé ìjọhun tí a gbọ́dọ̀ fi ṣeré tí a bá fi ṣeré wípé àtẹ̀yàn náwó ṣe sílé bàbá rẹ̀ ni nǹkan kan àti nǹkan ó sì máa ń ṣẹlẹ̀ ojú ọ̀nà tí yìí á ṣe ìdùmàrè lágẹ̀lú fm òun láwà yìí bí ó sì máa ń lálẹ́ tó ní nọ́mbà mi ò yípadà 08062 44096 08062 44 0996 tàbí 08085 0994 08052 0994 bí ó sì mọ́nu lálẹ́ ètò ní ó tún di ní alẹ́ ọ̀la ní aago mẹ́sàn-án sí mẹ́wàá ó dàárọ̀.

0: sìkò yí o gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára àbọ̀sẹ̀dé adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀
1: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o ọdún ni mímì ìṣàìmọ̀ folóko gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211111 ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
0: bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni yorùbá ń pè ní eléwé arẹmọ.
1: ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn nárun oògùn márọpá márọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókèlókè kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ́ṣáláì tó kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ní táàfi lálàáfíà láyé táàwọn á ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíín sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀ lákọ̀ọ́kọ́ àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbèbí ìgbà tí wọ́n bá ń wọ́ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹgbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kárán sì ń pa òsì látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bó wọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ní tó òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ́ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀ọkọ̀ mi ò ṣe déédéé ẹ̀ọkọ̀ mi ò ṣe déédéé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn á tiẹ̀ mọ́ fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́ àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútóra wa àwọn bàbá wa ó lo oko wọn ó lo odò wọn ó sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbílẹ̀ ìwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń baṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fihàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ní gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kú ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ̀ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé ilé ìbò ńgbà bá sì yún un tán láàmọ́ ibi táìsàn lúgọ sí láàwọ̀ abẹ́rẹ́ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlọ́ kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
0: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
1: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn rí mọ̀lété bẹ́ẹ̀ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070-18-21-1111 070-18-21-1111 àìsàn ò ní ka ẹ́ wórókó bí awọ gángan o àìsàn ò ní tẹ̀ ẹ́ wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070-18-21-1111 070-18-21-1111 àlàáfíà ara wa ò ní gbọ̀ndànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: All right, better country people, I greet all of on a good evening and welcome to Lagelu 96.7 FM. Okay, Gaju, okay. The Oga at the top radio station. Where would they bring on our plenty, etc. informate them? I greet everybody they listen to us tonight. We thank Shineke Almighty God. We make them possible without him. Possible for all of us to stand up put for here this night. And they take this opportunity, they welcome all of us to Bedroom Secret with our sister. Otepu Erima Opariso Okweke Shishishikito. And they say make una do it in a make una cat, make una relax, make una pay cheese so that una would hear the tourists and the better programs where they carry common at the mouth and the better things will be so one discussion this night. Una go hear them too by the special grace of Almighty Chineke God. So wherever you stand up put now, make you get yourself ready because very shortly, small time to reach them. And the better informate, it will reach your ear sharp. I greet everybody who they listen to me this night. And they say, on a good evening. Make gonna help me call other people them. May they come sit down for radio because plenty informate, plenty things today we won't discuss this night. Nobody let me turn that put for here. Inside our studio this night, we get Dixon Omo Alaja. It's turned up put for here with us. They carry the button, they go up, they bring and come down. And we get Yatogo, Mama Togo, Yatogo inside the studio here with us. And when I go hear her voice, we get Daddy UK, we get Uncle BG. We're plenty well this night on top radio. God go bless on her. We're gonna put on our ears down and we're gonna hear the things we'll carry come for on the mouth this night. Country families, na good evening. So, Moki, you adupe lowo Olorun Eledumare Oba ajiki pe awa lawa ati dupe pe eyin laba ose to koja a so pe ojo mejo abibo wa ma pada wa adani aso atabi tete Olorun de tu gbe wa wale ni alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin adupe lowo Olorun Oluwa seun atuti de o awon na lawa adupe pe eyin laba ejo je ba wa joko e si don eje ka tete ma se kini ka ma te si waju ka ma tini lo si waju bo se ye lale yi ni gbugbu awon kan ti agbe wa fun yin mi kokan mo wa ni okulu wa lale yi mama to go won wa pelu wa lori eto ni ale yi Daddy UK wa nbe Uncle BJ na awon na wa nibe eya etete lo sori Facebook e ma ju atejise yin sibe awon ma se kini a ma ma kale yo kokan nko ta fe so lale o je nkan to on pa ni on gba omi je loju eni sugbon ibi kibi te ba wa ma fe ke joko lati gbo gbogbo se ma lo ni ale yi adupe lowo Olorun oya papapa life akoko sofo je ki mama to go ki awon ara le ka to lo sodo eyin ara lu oyinbo iya to e ba ki awon ara le
1: e ka leyin lolufe wa o iti te fi ngbo wa ko ni di
0: amen
1: lagbara ola wa la ma wa yin la ma ba
0: amen
1: gbogbo yin te wa ni fe si wa te ngbo eto Bedroom Secret le every week every Wednesday banuji oni wole to
0: amen
1: e se e ku fe Olorun wa pelu
0: yin amen e se gan ni ma se iya to go e je ka lo sodo Uncle BJ ka to lo sodo Daddy UK ka to wa mi to ni san san Uncle BJ e ka le san
2: Daddy
0: UK wa ki awon ni
2: e se anti sikito mo ki gbo awon lo se wa ni bi gbo e je ka ji je die ní orílẹ̀-èdè àgbáyé. Bó ṣe ń wá Mr. Òsínbàjò Adéṣètìtù, ẹ má gbàgbé. Hello.
0: À ń gbọ́ yín.
2: Yes, a ṣe wá Mr. Òsínbàjò Adéṣètìtù, ẹ má gbàgbé. Àti gbogbo ẹ̀yin lẹ́yìn ìṣọwà ní gbogbo ẹ̀yin wá dùn pátí ti dé. Àdúpẹ́ dúpẹ́ pé àwa la wá ẹ̀yin náà ládẹ bá. Àdúpẹ́ pé gbogbo ìgbà tá a bá ti pè yín, gbogbo àdúgbò ọ̀lẹ́ máa ń dá wa lóhùn. Ẹjọ́ àsìkò ti di tó, ẹ relax, ẹ farabalẹ̀. Mo kí màmá wa Adéṣètìtù àní màmá sọ̀pánù di kinní kan mú kíni time àdúgbò wa ṣe ẹ̀kọ́ jáde. Bàákọ̀ sọ pé sọ̀pánù di kinní kan mú mi ìrísọ̀ mọ́ tí ìyàtọ̀ ló ń dì mú. Àwa bú ògùnṣọ nìyẹn, wọ́n máa bú ògùnṣọ nìyẹn. Ẹ̀rù Bọ́lájí ló ń bà wọ́n. Ìgbà wo kí gbogbo ẹ̀yẹ yọ pátápátá níbi gbogbo ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́. Àwọn tí ọmọ ní àdì ìjọba sí ọ̀rọ̀ pọ̀ kò ní bàjẹ́. Adéṣègùn tó ń yá ẹjẹ́ káníṣì nítorí eléyìí tẹ́ ní ẹgbẹ́ wọn lálẹ́ yìí ó ìjẹ́ta síbi ó ní kó ṣe ẹ̀ṣẹ́.
0: Ọ̀dà ẹ̀ṣẹ́ gan ni, ẹ̀ṣẹ́ gan ni, God bless you all. Ní pápápá láìfà àkókò ṣòfò, ẹ̀yin tí a bá tẹ̀lé wa níjọ́ Sunday tí a ṣètò kan ní gbogbo aago mẹ́wàá la bẹ̀rẹ̀ ètò yẹn. Aago mẹ́wàá láàárọ̀ la bẹ̀rẹ̀ ètò yẹn. Gbogbo ẹ̀yin tí a bá máa ń tẹ̀lé wa ní ọjọ́ Sunday, ó ti máa yé yín ní nǹkan tí mò ń sọ. Níbi tá a ti sọ̀rọ̀ nípa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọn tọ́jú òbí wọn, tí ọ̀pọ̀lọpọ̀ arúgbó fi ń ṣe kíni, ṣé mo máa ṣé mo lè lo ọ̀rọ̀ yẹn pé wọ́n wá ń ráre, wọ́n wá di ẹni tí kò sẹ́ni tó lè tọ́jú, ọ̀pọ̀lọpọ̀ wọn wá ń síìkì, wọ́n wá dúró sójú kan, ẹ̀bí ń pa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n, wọ́n wá di àwọn tó jẹ́ pé wọ́n ń tọrọ kí wọ́n tó jẹun. Ìyẹn ni a sọ̀rọ̀ nípa ìjọ Sunday. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ pé nǹkan tó yẹ ká sọ lénìí ó yàtọ̀, ṣùgbọ́n torí nǹkan kan tí ó ṣẹlẹ̀, nǹkan kan tí a gbọ́, òun ló fi jẹ́ pé mo ní ẹ tiẹ̀ jẹ́ ká lọ wo kinní yìí lénìí. Ẹ jẹ́ ká jọ wò, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà pè pé ká fi program yẹn náà ká fi sí Sunday, pé torí Monday ta fi ká fi sí Wednesday igbá kan àwo kan, torí Sunday ta ṣe yẹn àwọn èèyàn ti wà níbi iṣẹ́ kíníkan mo ní kọ́ máa wọ̀rì. Táwọn èèyàn bá wà níbi iṣẹ́, àwọn tó bá gbọ́ náà wọ́n lè ṣe recording kan múlẹ̀ fún táwọn èèyàn bá wà ní church. Àwọn tó bá gbọ́ náà wọ́n lè ṣe recording kan múlẹ̀ fún àwọn tó máa dé láti church àti àwọn tó yẹ pé wọ́n máa dé láti Àsálàtù. Mo sọ bẹ́ẹ̀ fún wọn. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ lénìí again tí ó wá jẹ́ kí n wò pé ilé ayé yìí máa ga o. Ẹ̀yin èèyàn mi, a ní sọ̀rọ̀ tó gùn, màá fẹ́ kẹ́ sáré gbọ́ nǹkan tí mo fẹ́ play yìí. Tàbí bá ti gbọ́, màá wá sáré. Ẹ bá ń pe gbogbo àwọn èèyàn o, ẹ bá ń jí ẹni tó bá ti ń sùn, tẹ bá ti gbọ́ kiní yẹn tán. A máa wá béèrè ìbéèrè lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan ká tó wá lọ sínú ètò nísàn-án-sàn. Ṣùgbọ́n fún ìsìn o, à ń bọ̀, a ò tí ì dé. Ọmọ iyọ̀ kan lẹ bí?
3: Mẹ́ta ni méjì wá ti kú
0: bẹ́ẹ̀. Ẹyọ̀ kan ló wá kù? Ẹyọ̀ kan tó wá kù yẹn ń kan, ṣé kò yọjú sí yín ni?
3: Kò yọjú rárá.
0: Ṣóbìnrin ni àbọ́kùnrin?
3: Wọ́n ti pèsè kò dá mi lóhùn.
0: Ṣóbìnrin ni àbọ́kùnrin?
3: Ọkùnrin ni.
0: Ṣó ti márì ni?
3: Ó ti márì. Àgbàlagbà náà ló náà.
0: Ó dẹ̀ ti bímọ?
3: Ó ti bímọ.
0: Ok, ẹ ń pè kò dá yín lóhùn?
3: Kò dá mi lóhùn o.
0: Ṣé ẹ ṣẹ́ ni?
3: Èmi nìkan mo wà ní kọ̀rọ̀ kan dún bí o, mo ti kọ́lé gan kí n tó kó wá síbí yìí. Nígbà tí ẹ̀rẹ́ ni bá ràn mí lọ́wọ́ kọ́ bá mi ìtalé ikọ́ bá mi yọjú mi síta gbangba.
0: Torí Ọlọ́run.
3: Ṣé kò ń ṣe pé? Nígbà tí mo wà mi ò rẹ́ni bèrè mi o.
0: Àwọn fọ́mílì ń kọ́.
3: Gbogbo àwọn tó kọ́lé sẹ́gbẹ́ wa, gbogbo wọn ti kúrò nínú ilé tán. Àmọ́ àmọ́ mi tán kò lọ.
0: Ok, ṣẹ́yìn lẹni ilé ibi tẹ́ ń gbé?
3: bẹ́ẹ̀ni èmi ni mo ní o.
4: Sáìdì bo níbẹ̀.
3: Ìwà sí nǹkan tán, wọ́n ti jí gbogbo nǹkan tán máa bá mi ṣe iṣẹ́, wọ́n ti jí mọ́ mi lọ́wọ́.
0: Ẹ jọ tábà ti padà díẹ̀, ìjọba ń pa àwọn èèyàn. Ẹ jẹ́ ká sáré gbé ká sáré lọ sí ojú ọjà à ń bọ̀.
5: Lajele FM 96.7.
6: Ewé jẹ́ ògún wa. Ká fi wí àti gbòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jà lágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìṣàn ni wáyà ara. Bàbá tájú ẹ̀ ni tá ò ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú tá ò máa fún yín. A kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe àìróorun sùn? Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séréséré. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fani so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doni yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Iṣan ni wáyà ara. Iṣan yìí ló gbẹ̀jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó da ogúnlẹ̀. Obìnrin Tyson bálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ọ́ ara. Kí nǹkan àlejò ó má ṣe dédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Iṣan ni wáyà ara. Bàbá kájú ẹ̀.
7: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
6: Bàbá olóyè, iṣan ni wáyà ara ló pé a ò ní fàìsọ̀lùgbà.
8: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ kàní bá ń fẹ́ dé.
9: Orúkọ iléeṣẹ́ wa náà ni bàbá olóyè ìsẹniwáyà ara tí gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kó tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹniwáyà ara máa ń gbà wá nímọ̀ràn láti kábà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́n láàmú nú àgbára rẹ? Yálà ìsẹn ló ń dè wọ́ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Báyà wọ́n ti ẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àti kò fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágọ̀ọ́ ara. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn bùsọ̀ké ní sí bùsọ̀kejì ó ti dìnira fún wọn. Báyà wọ́n ti ẹ̀ rìn wọ́nkú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bàtà ó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò ti ẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló ti ẹ̀ wọlé sí wọn lára tí wò ó mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé. Ọfà àrùkánà ẹdẹ wà tí wọ́n máa gbé ni káàkiri. Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyáàyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyáàyá mi tá a sọ yóò ti lé ní 140 years. Fún rẹ̀ ní kòwú bá ra abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyáàyá mi. Ìwọ wa ti pogójì ọdún, o ti pọmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá ìwọ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyinjú rẹ̀ tẹ́lẹ̀ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́gbẹ̀ẹ́ àtirí nẹ̀ kàwé ti dìnira, àbí àtirí nẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún ọ. Bóyá bí kùrukùru ni wọ́n rí, àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́. Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́, a máa fa ìtọ́jú ojú tẹ́lẹ̀ pé ojú èèyàn ò ní rìn dáadáa. Àbí kí nǹkan ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú, tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní kátáràtì lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní tẹ̀rígíọ̀n lọ́la. Báyìí wọ́n ti ẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí. Àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi. Bàbá olóyè tó gba ayé a máa pè ní ìsẹniwáyà ara. Ó sì lè pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà wọ́n láàmú. Bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ. Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó tó dùdú bẹ́ẹ̀ lọ. Tẹ́pẹ́ yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ. Ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí ìyálágbájá nìyẹn. Nǹkan ti ọ̀dọ́ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n ti rí kíní kan nínú rẹ bó ṣe ń yí sọ̀tún ní yíṣọ́sí. Gbogbo òwúrọ̀ àwọn kan báyìí kò dáa tó. Yálà bóyá wọ́n ti jẹ́ ọmọ ọkùnrin lágbèsè kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì wo ti dàtọ̀ wẹ́lẹ́. Nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ gbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
8: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
9: Ẹlòmíì dẹ̀ níyì omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lòmí ò lè dọ mọ́. Wọ́n máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ. Ó dàbí kẹ́yìn rẹ 15 kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà bóyá wọ́n tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣẹ̀yọ́ ṣeré-ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kùn sí ọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀mẹta ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dá òkun ní kojúmọ́ tó mọ́.
8: Ọgbẹ́ ẹnu ni tẹlomi àìróhun sùn déédé ni tẹlomi.
9: Gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́lẹ̀ pé òfin ní sàlàáfíà bó ṣe yẹ kó ṣe. Ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Fa lè wọlé sẹ́lòmíì lára tẹ́lẹ̀ pé apá kan ẹsẹ̀ kìíní dasẹ́lẹ̀ lẹ́ra tí wọ́n á sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora wa pa ẹ sì má jẹ́ abora wọn mọ́lé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ọ́ ara yín.
8: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹniwáyà ara gbogbo ayé
9: a ma pe ni baba kaju e a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi o le pe ero bani soro mi 08067958800 08067958800
4: I say okay to be kuni fara nsin gbe

0: sí ni mo ti pe sí.
1: Ẹ ti pe tí. Àwọn ọmọ yín kọ́.
0: Ọmọ ẹyọ kan náà ni kò jẹ wá mi. Àti pé gbogbo èèyàn ló pè ní kò dá wa lóhùn.
1: Ọmọ ẹyọ kan lẹ bí.
0: Mẹ́ta ni méjì wá ti kú bẹ́ẹ̀.
1: Ẹyọ kan ló wá kù. Ẹyọ kan tó wá kù yẹn nǹkan ṣé kò yọjú sí ni.
0: Kò yọjú rárá.
1: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
0: Wọ́n ti pé kò dá mi lóhùn.
1: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
0: Ọkùnrin ni.
1: Ṣó ti márì ni.
0: Ó ti márì. Àgbàlagbà náà ló náà.
1: Ó dẹ̀ ti bímọ.
0: Ó ti bímọ.
1: Òkè ẹ̀ ń pè kò dá yín lóhùn.
0: Kò dá mi lóhùn o.
1: Ṣé ẹ ṣẹ́ ni?
0: Èmi nìkan mo wà ní kọ̀rọ̀ kan dún bí mo tẹ̀ tí mo ti kọ́lé gan kí n tó kó wá síbí yìí. Nígbà tí ẹ̀rẹ́ ni bá ràn mí lọ́wọ́ kọ́ bá mi ta lé ikọ́ bá mi yọjú mi síta gbangba.
1: Torí Ọlọ́run.
0: Ṣé kò ń ṣe pé. Nígbà tí mo wà mi ò rẹ́ ni bèrè mi o.
1: Àwọn fámìlì ń kọ́.
0: Gbogbo àwọn tó kọ́lé sẹ́gbẹ́ wa gbogbo wọn ti kúrò nínú ilé tán. Àmẹ́ àmọ́ mi tán kò lọ.
1: Òkè ṣẹ́yìn lẹni ilé ibi tẹ́ ń gbé.
0: Bẹ́ẹ̀ ni èmi ni mo ní o.
1: Sáìdì ibo níbẹ̀.
0: Ìwà tí nǹkan tán wọ́n ti jí gbogbo nǹkan tán máa bá mi ṣe iṣẹ́ wọ́n ti jí mọ́ mi lọ́wọ́.
1: Sáìdì ibo ni ilé yín wà.
0: Sáìdì ọmí ni.
1: Sáìdì ọmí.
0: Lọ́nà mi kò dọ̀ mí o.
1: Báwo lẹ ṣe wá ń jẹun?
0: Kò dọ̀ mí.
1: Báwo lẹ ṣe wá ń jẹun?
0: Wáyà kebù ló wà.
1: Òkè báwo lẹ ṣe wá ń jẹun?
0: Yorùbá ni o kò fi mí sílẹ̀ o àwọn èèyàn ni wọ́n fún mi ní nǹkan o torí mi náà ti ṣiṣẹ́ ní wọ́sà náà sì rí o.
1: Ibẹ̀lẹ̀ ti rí
0: táyà. Ojú ló dá mi ní dé o.
1: Ṣojú.
0: Lọ́kọ́mà náà pé mo ti tọ́jú ẹ̀ gbogbo owó tó yẹ kí n fi ṣe dáadáa mi. Ìrì fi ṣe mọ́ gbogbo wọn bá tó kù náà wọ́n ti jí mọ́ mi lọ́wọ́.
1: Bọ̀ ṣé ojú yẹn ti padé ni?
0: Wọ́n jí páànù wọ́n jí gbogbo ẹ̀.
1: Ṣé ojú yẹn ti wá padé?
0: Èmi nìkan mo wá dá wà nínú igbó yìí ẹjọ́. Ẹ ṣàánú mi. Mi mọ bí mo ṣe ṣe lé débì kankan.
1: Ṣé o ṣe ríran ni?
0: Mi ríran. Ríran yẹn náà ló fà á. Àríran ni.
1: Ẹni wáyà kebù lẹ wà kí ni àdírẹ́sì yín tó bá ti ẹ̀ ráhùn tán máa wá gbé yín.
0: Wáyà kebù ni níbi ìrì akárí náà ń pèbè.
1: Ìrì akárí.
0: Wáyà kebù.
1: Òkè. So ṣáà ẹyin nìkan lẹ dá wà nínú ilé. Ẹyin nìkan lẹ dá wà nínú ilé ń bẹ̀ yẹn.
0: Èmi nìkan ni o. Àti jẹ́ àti mú èmi náà ni mò ń gbọ́ mi kaná ni mò ń ṣe gbogbo àwọn tẹ̀ tí jí ń gà sí mi. Ẹnìkan tún ṣàánú mi wọ́n tó rà mí fún mi. A dẹ̀ ṣe bí yóò wá kò wá kò wá. Gbogbo èèyàn náà ti pé.
1: Ṣé ẹ ní nọ́mbà ẹ̀?
0: Mo ní nọ́mbà rẹ̀ ṣùgbọ́n mi lò sọ. Mi mọ lórí ìbọn tó wà nínú fóònù tí mo fọ́ fóònù yìí.
1: Ó da màmá. Màá fẹ́ play voice yìí lórí rédíò lálẹ́ yìí ṣé kí n play ẹ̀. Kí n play voice yìí lórí rédíò lálẹ́
0: yìí. Ẹ bá mi play ẹ o. Ẹ play ẹ o.
1: Ogo
0: kí ló. Mo ti fẹ́ dọ́tọ́ ọ̀rọ̀ àbí. Kíní náà lọ́dọ̀ bàbá ìrẹ́ ni gbé mi lọ ni o.
1: Ó da, máa pè
0: á. Kí ni ẹ tún bàbá kí ni ẹ yìí?
1: Ṣé torí ojú yín?
0: Torí ojú yín ni o.
1: Ó da ẹ má wọrí, máa bá ọ̀gá mi dé sóyè ọmọtọ́ṣọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ojú yín.
0: Àwọn náà ni mo fẹ́ lọ bẹ̀mí ni mo bí mo ṣe lé débẹ̀ o.
1: Máa bá wọn sọ̀rọ̀ ṣẹ gbọ́. Màá bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín. Ẹ má wọ̀ọ́rì. So ibi tẹ́ wà nísìnyí ṣé yàrá yẹn sèfù kò èèyàn lè wọlé ṣe yín ní jàǹbá ń bẹ̀ àbí?
0: Ara.
1: Ó da.
0: Mo ti débẹ̀ náà ti pẹ́. ojú yóò kò sí ìṣe láì nígbà yẹn kò ṣe pátápátá.
1: Òkè ṣé ó ti wá ṣe pátápátá báyìí?
0: Ó wá ṣe díẹ̀díẹ̀ ìwárí kankan mọ́ báyìí pátá.
1: Ó dá báwo lẹ ṣe wá ń jẹun?
0: Ṣé ẹ mọ̀ pé lítà ríìsì ni mí?
1: Òkè.
0: 10,000 náà náà fún mi, gbogbo owó tó yẹ kọ́ fún mi, wọ́n fún mi.
1: Ó dá ṣé ẹ ṣàṣàrẹ̀ ojú yẹn nìkan ni?
0: Ojú yẹn ni mo rẹ gbogbo ara mi ń ṣèkì.
1: Ok, gbogbo ara yín
0: gbọ̀.
1: Ẹ̀dẹ̀ róògùn kankan tẹ́ ń lò. Oh, credit don finish. I have to call this woman back.

0: ẹ̀sùn báyìí má bínú màmú mọ̀ pé credit yìí ló tán so mo sáré lọ ra credit wo sáré ra credit lórí fóònù ni pé kí n fi pè yín padà so ta ló wá ń bá yín méèkì kọ́ọ̀lì yìí.
1: Ọmọ tó yọ ń lọ ń ta ni mi mọ̀ rí.
0: Ó lọ ń ta ni ẹ̀ mọ̀ rí.
1: Ìrẹ́
0: ni ìgbẹ́ ọ̀rẹ́ ni gbọ́ngàn mo
1: kàn sígbe náà ló wá bá mi. Ok ẹ kígbe pé káà. Kígbe fáwọn èèyàn ojú ló ń yọmí lẹ́nu ojú mi.
0: Ok ọmọ yẹn wá bá yín. Ok now.
1: Wọ́n pe nọ́mbà mi fún ó wá bá mi tẹ́jú.
0: Ok ẹ̀yin lẹ pe nọ́mbà mi fún. Báwo lẹ ṣe wá mọ nọ́mbà mi.
1: Mo gbá nínú rédíò ni mo lè gbọ́.
0: Ok ó dá now but nǹkan tí mo fẹ́ bèrè nísìnyí ni pé ilé ọ̀dọ́ yín yẹn ni ó wà safe fún yín àbí. Ilé ibi tẹ́ wà wà safe.
1: Ó safe.
0: Ọmọ yín yẹn ibo lẹ ló wà.
1: Ifẹ̀ yìí.
0: Oh ifẹ̀ okay pẹ̀lú family.
2: Hello. You have 1 minute remaining.
1: Ifẹ̀ yìí.
0: Okay ó wà nbẹ pẹ̀lú family ẹ̀. Ṣé ẹ̀yin lẹni fóònù tọmọ yìí fi pè.
1: Emi ni.
0: Ó dà ẹ bá yẹn jẹ́ kí n bá ọmọ yẹn sọ̀rọ̀.
1: Ọmọ wọn lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Àbó ti lọ.
0: Ó ti lọ ni.
1: Hello.
0: Hello.
1: Wọ́n lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ó ti lọ. Ó ti lọ. Ó ti yọ mi sílẹ̀ ó ti lọ.
0: Ó dà ẹni àpáta lẹwà ẹni ọ̀nà ọmọ níyà lẹwà ọ̀nà kíni.
1: Wáyà kébù mi.
0: Ó dà. Màá mo ti ní nọ́mbà yín èmi á máa pè yín pọ̀ ẹni kí n gbé kiní lórí rédíò lálẹ́ yìí.
1: Ẹ gbé sí.
0: Olórí rédíò lálẹ́ yìí.
1: Wọ́n ní owó akọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀.
0: Ọ̀dà okay ṣọ́mọ yẹn ti dé ni.
2: Okay, your balance is too low to complete this call.
0: Kí ló ń ṣe yìí kò yá owó mélòó láti san náà ti balance tẹ́ ẹ fi ń lé owó dání báyìí.

0: Hello. Ah, okay, want to cut. Hello.
1: Yeah, she kito.
0: Eka lesa.
1: Ema kale kuito.
0: Olu akuito.
1: Oru kome ni arabo koya we ba biji la doji lo mi mo kira di UK.
0: Eka bo.
1: Mo wa nbe njo Sunday. Koda mo gbo kete kete e ri pe baba kan na pe wole jo yen ti baba yen se pe pe lawon omo yen te ni ke ma se pe mo so ye se ri awon pastor wa awon afa wa awon ni se fi e to ye kan ma ba wa minister nu church gagale ye se wa gbe lowo yi ori pe opolopo elomi ti da idile iya re ni nsi o baba re ni nsi o lo to na iye nya ma se yen o ama ya ti o gbe o sinu bodi di odun osu mesan ti o po lati nu oyun to bi dagba ti o po se ngba to wa dagba tan wa ni wa po o ye ka joko ka jo ro kini emi ka fi gbogbo asiko ro gba awon mo to ba lobi ka da kun tori olon ko ni kaluku toju obi se de ri yawo mi a mo ko yan awon obi sira won o ni opolopo won yawo mi to ba je pe okunrin yawo won ti won ba fe a mo ko yan obi mi sira won atomo o jo de yori be o wa ni adagba o ojo alewo ni di radarada o ba mi ba ko mo ni anaba
0: e se won ni yawo mi a ma ko eyin obi si omo eh but yawo to fe keyin obi se omo se bohun na bi to wole si na se bohun na ma bimo se won ni keyin ti e na sa won mo e hello
2: e kale mo mi
0: e kale to
2: gbo so olu shola to gbo so
0: oh olu se ka bo sa
2: e kale ma
0: yes sir
2: eri aboro ti ma gba awo obi ipi ko di kaluku toju ara re
0: agbo yin dada o
2: aboro ti ma gba awo obi ọkùnrin ni obìnrin ni ẹ yẹ ká tọjú ara wa àwọn ọmọ tá wọn dájú ju nǹkan mi lọ bàbá mi wọn dájú they are so self-centered most of them care less about their parents mo bẹ wá àwọn obìnrin ká tọjú ara wa ìyẹn kan ìgbà míì bẹ o ìyàwó kọ yóò kẹ ìyàwó wọn sí bàbá vice versa a mo rí bàbá tó ṣe pé ó kẹ ìyá ọmọ mẹtẹẹta ìyàwó ẹbí ó sì kẹ ìyá ọ síyà ibi tó náà wá gbé yọ ìyá yìí ni pé ìyá yìí she is well to do àti oníṣẹ́ ìlọ́wọ́ kò ní pẹ́ẹ̀d lórí àwọn ọmọ mo máa wò pé síyà ibi tí ò bá wá lọ níṣẹ́ ìlọ́wọ́ ńkọ síyà ò ní yẹ bàbá yìí tó ń mọnú ara wọn ni kò ní ká láti ṣe ló pàdé sí ara rẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òbí ṣojúṣe bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè fọ ní ìsinmi ṣojúṣe lórí àwọn ọmọ rẹ àjùmọ̀ gbàdúrà má jẹ́ kí wọ́n sọ mí di mọ́mọ́ ọ̀ṣà ìmúwá mi ò jẹun torí pé àwọn ọmọ ọ̀sìn new breed ni wọ́n.

0: gbogbo ẹ ṣe ń fẹ́ lágbára ọlọ́run.
1: Àmì.
0: Ilé yín ò sì ní dàrú.
1: Àmì Jésù.
0: Orúkọ tèmi ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo ọmọ gánà.
1: Ẹ káàbọ̀ sá.
0: Sẹ́rí ohun tó mi fẹ́ sọ ń bẹ̀ ni pé ọlọ́run ṣàánú wa. Sẹ́rí àwọn ọmọ tó wà lóde òsì kọ́ ló wọ́n wọnú ayé wọn. Kọ́ ló wọ́n wọnú ayé wọn ni àdúrà náà la máa fi ràn wọ́n lọ́wọ́. Torí nǹkan tẹ́mi rí fi ń bẹ̀ ni pé ṣe mọ̀ pé tí ọmọ mi bá mú ẹyin ìyàwó wá tó sọ pé ẹni yìí lòun fẹ́ fẹ́ ṣe mọ̀ pé òbí mi a sọ pé rárá o gbọdọ̀ fẹ́ láti bẹ̀ tí ọmọ bá takú pé dẹdẹ òun lòun fẹ́ fẹ́ ṣe mọ̀ pé òbí mi ò sọ fún ọmọ yẹn pé ọtọ́bẹ̀ pé òun lọ́ba fẹ́ ọ̀gbọ́n sí mi lẹ́nu láti ìnílẹ̀ ọ̀gbọ́dọ̀ dé sàkání mi mọ́ lóòótọ́ àmọ́ nǹkan tí ìyá ṣe torí mò ń bá ìbá ní bá ètò yẹn bọ̀ irọ́ ọmọ pa fúnra mi ìrìn mọ nǹkan tí ìyá ṣe fún ọmọ bọ̀ gbogbo kómìdìkómì ní nǹkan tí ìyá bá ṣe wọ́n ní bàbá jẹ ẹ̀kọ́ èèyàn máa ń dá ìjẹwé ni ẹ̀hàn fẹ́ ẹ̀kọ́ yẹ kó dájú òbí ẹ̀ bó ṣe dájú ẹ̀yẹn mo rọ àwọn òbí wọn jọ nǹkan tí ọmọ bá fẹ́ ṣe wọn jẹ́ kó ṣe lásìkò ẹ̀mọ̀ nígbà tí àwa náà wà ní èwe làwọn bá sọ pé nǹkan báyìí la fẹ́ wọn gbọ́ sí wa lẹ́nu ni bọ̀ òbí mi ò takú ni pé rárá ẹ̀mọ̀ láti bẹ̀ ó lè fa kí ẹ̀yìn ọmọ máa ṣe gbọ́nkú pẹ̀lú bí ẹ̀
1: ọ̀dà ẹ̀ṣẹ́ gọ́ni afẹ́sáyé lọ sí ọ̀dà afẹ́sáyé lọ sójú ọjà tábà padà dé a sì máa fún àwọn èèyàn láàyè ká tó lọ sọ́dọ̀ àwọn tiwa ìyá tó go dadi uk àti uncle bj ọ̀rọ̀ yóò níbi tí mo fẹ́ ká sọ sí lálẹ́ yìí ṣùgbọ́n à ń bọ̀ a ò tí ì dé.
2: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. tọ́jú ara rẹ o.
4: ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Gbàsọ̀run Ìbàdàn while our head office is at Ọ̀jájá mall Abraham Adesanya Ajá Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC ìjọlọ tẹ.
5: jẹ́ ẹ ti gbọ́.
6: mẹ́kínni.
5: wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
6: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
5: pẹ̀lú ìlànà iRecharge. lójú ẹsẹ̀ ni o.
6: báwo la ṣe lè máa lo iRecharge.
5: ẹ dánlóòdù iRecharge app ní app store tàbí play store yín. ẹ ṣí iRecharge app yín. ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀. láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. tàbí kẹ́ ẹ tẹ *6606*1# kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní sẹ́jọ́ àyà. bẹ́ẹ̀ni bákan náà mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
6: lẹ́gbà IBEDC token yín. ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge sanwó ná ní rọrùn.

0: àǹfààní ńlá bá tàbáǹtà dé.
1: Umura di rọrùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: tíkẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manad Al Imam Travel and Tours.
0: Fifin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umura.
1: Àtúnbánigba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Màdínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe sìhárà
0: nílùú Mọ́gà.
1: Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manad Al Imam Travel and Tours
1: lórí ìtàkùn.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yògbàyògbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣó ti Cashier, mo ti Cashier.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì. Àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn, ara títa, àbí kò yóò máa kọ́ èèyàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá, ọba Iṣan ara, ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adéríbú gangan, adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Ilágelú FM 96.7.
5: Ìlera lọ́rọ̀.
6: Àlàáfíà tayo.
7: Ọ̀bẹ́dára Aba Home olóòtú iṣan ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣan ara. Ká dúró ká má le dúró, ká bẹ̀rẹ̀ kó dikọ̀. Káàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọ ọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákọ́lẹ̀ ti kọ́lé sí ọ lánàá. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá ọwọ́ ìyá àjàlá àgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlùbà gòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home. Ẹ̀lú ẹ̀ ló wà ní 0813
8: yìí ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn burúkú tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkankan wa. Orúkọ mi ni Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Bákan náà wọn a tún máa pè mí ní olóòtú ìsìn ara. A ti wà ní Ọlátúbọ̀sún Shopping Complex tó wà ní àdójúkọ iléepo Total tó wà níta Akinlóye Òjé nílùú Ìbàdàn. Ibẹ̀ ní iléeṣẹ́ Ọbádára wà báyìí. Bákan náà ni ẹ sì lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní oríta Owóde Ọ̀yọ́ Aláàfin No. 3 Ìsẹ́yìn Road Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí ní 081-33-83-1198. Kí la fẹ́ bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ojú wa. Nítorí pé àwọn àgbàlagbà Yorùbá, wọ́n a máa ní ojú lọ́ba ara, àtẹ́lẹsẹ̀ lọ́ba ọ̀nà. Ibi tí a rójú dé, Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Tó bá jí láàárọ̀, mọ ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á. Mọ owó òsìn kó fi bojú òsìn kó là á, kó wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó rí ọ̀hún wìnìwìnì, àbó ojú tiẹ̀ tiẹ̀ máa ń sáné, àbó orínà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ. Gbogbo ìgbà ojú tiẹ̀ ó tiẹ̀ máa sú, ojú rẹ̀ yóò máa dami, yóò máa yọpin, yóò máa pọ́n. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ wípé tó bá jí láàárọ̀ báyìí ṣe ni gbogbo ìpín yóò kẹ́lẹ̀ mójú tiẹ̀, ojú rẹ̀ yóò kẹ̀ sú wíì. Ọmọ ìyàtọ̀ láàrin àárọ̀, ìyàtọ̀ láàrin ọ̀sán tàbí alẹ́. Elédùmarè ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà ojú, tó bá ti dọ́dọ̀ mi àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ. Àyẹ̀wò ni ó máa tọ́ wa sọ́ ní àwọn iṣan èyí tó ti ní àyẹn, àwọn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà rẹ. Torí pé oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ojú, wọ́n ní ẹ̀ka sẹ́lómi lójú ni ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣàkóbá fún kò rí nǹkan kan mọ́. Ìfúnpá gíga ló ṣàkóbá fójú ẹlòmíì tí ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì ní iṣẹ́ ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún. Òun ló ṣàkóbá fún àwọn iṣan ara tiẹ̀ tí ò fi rí nẹ mọ́. Èyíkéyìí àìsàn ojú, bóyá ọfà ojú ló bá wọ ni. Torí pé oríṣiríṣi ọfà náà ló wà. Ọfà sàkàtúntà máa bá ẹ̀ lójú tẹ̀yìn òfin ni rímọ tó bá ti wá rí po nípèníjà kan nínú ojú rẹ pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ́dọ̀ mi láàrin ọjọ́ mẹ́ta péré a ní tí ìró àbáláyé èyí tá a fi ń se ìwòsàn fún àìsàn ojú èkejì àìsàn ojú tí bá ń dọ̀ láàmú bákan náà ni gbogbo yín sì mọ̀ wípé àgbẹnu omi ràn òun tẹja gbogbo ejò kan kì í gbábẹ́ ràwé kó má rí na tó bá ti ní ìpèníjà ojú kan bóyá wọn ti ṣiṣẹ́ abẹ sí rí ni wọn ti wá pè fún lórúkọ oríṣiríṣi pé àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ní dàwọ́ láàmú wọn náà máa bọ̀ wá sí iléeṣẹ́ ọba dára àbí kò pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-333-8398 gbogbo wọn tó bá ń po ní ìpèníjà ojú kan mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání bómi ṣe ń wọnú àjùmọ̀ kò sẹ́dá kankan tó yé bójú rí ó ṣe là tí ó rìnà kiri kò ní yí àwọn ọ̀tá rẹ o àwọn èèyàn sì ti ń wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ wọlé má dágun lá lónìí iléeṣẹ́ ọba dára ibẹ̀ ni kò máa bọ̀ wá àbí ìwọ tó bá tiẹ̀ wá mọ̀ po ní ìpèníjà ẹsẹ̀ ẹsẹ̀ ẹlòmíì yóò máa wú bántú bántú tẹ́lòmíì bá ń lọ báyìí slippers yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ̀ tí ò ní mọ̀ gọ́nigọ́rẹ́ wọ́n máa kán gọ́nigọ́rẹ́ ẹsẹ̀ wọ́n máa kán o ní lè dá dúró ní lè dá bẹ̀rẹ̀ ọ máa fọwọ́ ọ̀tún gbé tó sìn ọ máa fi tòsìn gbé tọ̀tún o ní lè rìn dáadáa ọ máa rìn déégé tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ báyìí tó bá lówó dìlẹ̀ báyìí ṣẹlẹ̀ yẹn fà so tẹ́lómi ba lóhun rìn lọ bí òpó náà mẹ́rin márùn-ún ṣe ni ọmọ àjókòó wẹ̀sì tí ọmọ rẹ̀ ó ti ní ìpèníjà àìsàn ìsìn ara nìyẹn bóyá ẹsẹ̀ ló ń dá ẹ láàmú ni apá ló ń ro ẹni ẹ̀yìn ló ń dùn ẹni o lè dá bẹ̀rẹ̀ o lè dá dó o lè dá rìn ìwọ náà máa bọ̀ wá sí iléeṣẹ́ ọba dára tó wà ní ìta akinlóye òde ní ìlú ìbàdàn tó bá sí dọ́dọ̀ mi pẹ̀lú ògùn ọlọ́run àwọn egbòogi tó ń jáde níléeṣẹ́ wa ti ṣe wọ́n lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n nítorí pé àyẹ̀wò láwọ́ kọ́kọ́ ṣe ẹ̀rọ tí ń ṣàyẹ̀wò ojú ọ̀fẹ́ ni ẹ̀rọ tí ń ṣàyẹ̀wò iṣan ọ̀fẹ́ ni torí pé àyẹ̀wò ní ọ̀jẹ̀ ká máa mọ àwọn iṣẹ́ èyí tó ti ní àyẹ̀ nínú ara rẹ̀ tó bá ti dọ́dọ̀ wa láàrin ọjọ́ mẹ́ta péré ìwọ ní ọmọ ọ̀pọ̀lọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ a ti wà ní ọlátúbọ̀sù shopping complex tó wà ní àdojúkọ ilé epo total tó wà ní takinlóye òde nílùú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá pè wá sí ni 081-333-8198 àlàáfíà lójú o.
4: Wájú FM 96.7.

0: ẹ ti pé ètì àwọn ọmọ yìí ń kọ́.
1: Ọmọ ẹyọ kan náà ni kò jẹ́ wá mi àti pé gbogbo èèyàn ló pè mí kò dá wa lóhùn.
0: Ọmọ ẹyọ kan lẹ bí.
1: Mẹ́ta ni méjì wá ti kú ń bẹ̀.
0: Ẹyọ kan ló wá kù. Ẹyọ kan tó wá kù yẹn ń kọ́ ṣé kò yọjú sí yín ni.
1: Mo yọjú rárá.
0: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
1: Mo ti pé kò dá mi lóhùn.
0: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
1: Ọkùnrin ni.
0: Ṣó ti márì ni.
1: Ó ti márì. Àgbàlagbà náà ló náà.
0: Ó dẹ̀ ti bímọ.
2: Mo ní láti play kíní mo tún tún play torí mo fẹ́ káwọn tó ẹ̀ṣẹ̀ wọlé nísìnyí kan máa gbọ́. Mo ti rí gbogbo àwọn èèyàn lórí Facebook. Mo dẹ̀ rí pé àwọn èèyàn náà ń pè lórí phone. Mo fẹ́ gba ìpè méjì sí mẹ́ta sí káwa tó wọnú ètò nísànsàn ṣùgbọ́n mo fẹ́ bẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń la oríṣiríṣi nǹkan kọjá nínú ayé ta wà yìí nísìnyí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń sáré kiri orí òkè kan sí orí òkè ìkejì. Tó ń tọrọ lọ́wọ́ Ọlọ́run kọ́ Ọlọ́run jọ kó ṣàánú kó ṣíjú àánú wo àwọn torí nǹkan tí wọ́n ń là kọjá. Ṣùgbọ́n ṣé kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ṣé kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín ẹ̀yin èèyàn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a wa ọ̀dọ́ nílé nìyí. Ó wá láti pé ọ̀pọ̀lọpọ̀ wa ò tọ́jú àwọn òbí wa. Àti pé ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe kíni a ti gbàgbé orísun wa. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti darúgbó tí wọ́n rí ẹni tọ́jú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà nílùú òyìnbó. Kò ń ṣe pé àní lọ wá nǹkan tá a máa jẹ torí a gbọ́dọ̀ lọ wá nǹkan tá a máa jẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ pé àwọn ìyá yìí àwọn bàbá yìí ọmọ ni wọ́n ṣì ń rí wa àsọmọdé lọ́ ṣì ń rí wa bí tí wọ́n dẹ̀ fẹ́ máa fi rí ojú wọn rí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò bá ṣe lóòrèkóòrè. Ọ̀pọ̀lọpọ̀ arúgbó ń jìyà o. Ọ̀pọ̀lọpọ̀ arúgbó ń kú nípa pé kò ń ṣe pé àìsàn ló mú wọn ṣùgbọ́n pé kò sẹ́ni tó ń dá sí wọn. Ìyá Togo mi mọ̀ bóyá mò ń sòótọ́ ọ̀rọ̀. Bí mo bá ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ nísìn ọ̀rẹ́ mi pè mí. Ọ̀rẹ́ mi ní láti máa sọ fún mi pé Chiquito ńgbà tá a sáré lọ sójú ọjà. Ó ní lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣètò yìí ó ló ní ìyá kan nísàlẹ̀ ibi táwọn ń gbé. Ó ní ìyá yẹn nìkan làwọn ọmọ fi sílẹ̀ nínú yàrá yẹn. Pé ojoojúmọ́ ni ìyá yẹn máa wà nínú yàrá yẹn tí ìyá yẹn máa pariwo kọ́ràn òun lọ́wọ́ kinní kan. Mo wá ń béèrè lọ́wọ́ àwa ọ̀dọ́ àwa ọmọ pé kí ló ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tí a fi lè dúró láti tọ́jú àwọn òbí. Ọ̀pọ̀lọpọ̀ olówó lọ́wọ́ wọ́n á gba dókítà fún wọn wọ́n á gba nọ́ọ̀sì fún wọn. Ó da mi ò sọ pé kò da ṣùgbọ́n ǹjọ́ ẹ mọ̀ pé àwọn òbí yìí fẹ́ rí wa nígbà kọ̀ọ̀kan. Ẹ jọ alẹ́ mi ò fẹ́ kẹ́ni tó bá pè wá wọlé dùn àlẹ́gbẹ̀ẹ́ rédíò nǹkan tá à ń sọ wà very serious. Hello.
3: Chiquito.
0: Ẹ kàlẹ́ màá mọ́ mi Kingsley.
3: Ẹ kújọ mẹ́ta.
0: Jọ́kọ̀ pẹ̀lú mà.
3: Dádì UK àti yín àti gbogbo yín.
0: Wọ́n ń gbọ́ mà.
3: Ṣé ẹ rí bó ti wù kó jẹ́? Ó yẹ kọ́mọ yẹn tọ́jú yẹ bó ti wù kó jẹ́. Bí ìyá ti ẹ̀ṣẹ́ kó dáríjì ìyá ni yóò máa jẹ́. Kí ló dé? Ó yẹ kó lè tọ́jú yẹ. Àkọ́mọ ipò kọ́mọ yẹn wà àkọ́mọ bí tó bẹ̀ tó wà. Nǹkan tó tún ṣẹlẹ̀. Ìyá ni yóò máa jẹ́ o. Ọmọ tí ò bá tọ́jú òbí ẹ̀ kò da. Ìyá bá ṣẹ gan kó dáríjì ìyá kó tọ́jú ìyá. Ìyá méjì ò kì í bíyàn. Bàbá méjì nìkan ló lè bíyàn. Ìyá ni yóò máa jẹ́ títí láyé. Kó rántí ọjọ́ kan tó bẹ̀jẹ̀ sí lórí yẹn. Kó rántí ọjọ́ kan yẹn. Ẹ máa bẹ́tò bọ̀ o. Ìyá ọmọ sí ọmọ tí ò bá tọ́jú ìyá o. Ọmọ ò lè tọ́jú òun náà o.
0: Àmì ẹ ṣe gan mọ̀. Hello.
4: Ẹ̀yọ́ ẹ̀dálẹ̀ kú ètò.
0: Olúwa kú ètò ẹ̀.
4: Orúkọ Jésù máa dára fún yín.
0: Àmì sà.
4: Ẹ wò ó. o ko da o se le na lo bi mo se gba eto ni mi o se nigba ti mo se ti ma se to ni ewu o pa ni le ko to po pelu ko ti a le wa se ri to se le ji message ni message ni bo po no po ba lo so do awon alaye wu wa ni ye lo se wa ni ye lo se ti o de ri be o ti sele se mi gan ri won ni ya mi lo se mi won ni ya mi ati ya ko mi o je to wo so wo po awon lo se mi te ni pe ya ko mi ati ya mi lo wa ni inu ile ta jo nge nlo nbe ni e ko ko ya won me yi e ba e pe je foro olorun bo won e je tori olorun ko ma gbo message ki message mo message lo je kan ti ya ja won ya won jo yojo ale ni ja won na loruko Jesu Olorun ti dara fun yin eku eto
0: e se mo
4: wo ba wa se
0: amen ma eh sebe sebe iya yen sunkun ah ijo sunday ti mo se eto yi awon to awon agbalagba awon arugo to sunkun po e se
4: to ri na ha Jesu
0: e se mama ah e se mama eyin kan pe mi bi hello e kale ma ah wo number te pe si ko lo ye ke pe si ma a n gbo yin bo te tete soro tori ko kan wole bo a n gbo yin
5: se bi e o mo to so le ko yin o so wi pe awon mo pe ko ye ko yin
0: hello hello ah awon ko ni yen ti ja po mo ra won hello hello ma ah awon call yen japo mora won e jo e pe wa pada ma e ma binu ma awon call yen japo mora won ni e ma binu si wa e dakun ah oh ta lele yi
5: a ma so fun yen hello
0: hello
5: mo ti wa lodo ya yen
0: alaja
5: ma
0: sẹyin le n soro
5: bẹẹni
0: ki le lo se iya yen
5: o ko awon naa ko won sick naa ni ko de somo kankan lodo won emi ko wa kan won pariwo ni ke sami ni yen gba ni e si da lo je ka wa so kade
0: kini age iya yen
5: oni kini age ni kini age ni
0: ki lo ojo ori won won le ma mo age ki lo ojo ori won
5: eh
0: e ma so pe ki lo ojo ori won won le ma mo nkan to nje age
5: Àwọn
0: ọmọ kílájọ́
5: orí wọ́n kọ̀ sáà wò náà ni. Wọ́n wò. Báyìí náà ni.
0: Àwọn ọmọ wọn ń kọ́.
5: Àrí kankan nínú ilé. A ti pe àbúrò wọn kan tí wọ́n ní ìyẹn òkú lè wá. A dẹ̀ ti ní kó pe ọmọ wọn kejì. A sì ń retí ẹ̀ ní kò sí wà.
0: Ìgbà wo ni sickness yẹn bẹ̀rẹ̀?
5: Ó ti tọ́jọ́ mẹ́ta tó ti ń ṣe wọ́n o.
0: Báwo ló ṣe ń ṣe wọ́n gangan ná?
5: Mo rò pé bóyá dàbí ká ní ẹsẹ̀ wọn wú ọwọ́ wọn wú bọ̀ tó dàbí ó dẹ̀ ti ń lọlẹ̀ lọ sọ wọn sáà ní wọn ní gbogbo ẹ̀sẹ̀ òwe wọn sáà ìnira yẹn pọ̀ láti ìnira yẹn ó ti rí tóbi jẹ́ wọn ìfàkọ́kọ́ sí ṣe mí kàn ṣàdédé bíi pé ara wọn kàn sẹ́ lọ ni.
0: Tòwọ́n dẹ̀ ń ké lójoojúmọ́ pé kọ́ ṣàánú àwọn.
5: Lẹ́yìn lè mi gbọ́hùn wọn báyìí o ìṣe ẹ̀ gbọ́hùn wọn níbẹ̀ bọ̀ sá lẹ́yìn mo ṣà ń gbọ́ tó ń pariwo ẹ̀ ó ti fi lé wákàtí méjì.
0: Ẹ jọ ẹ bá wo nọ́mbà àwọn ọmọ lórí fóònù alájà kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi. Dẹ́nẹ́ bá wa gbé fóònù fún wọn.
5: Ṣé màmá? Màmá?
0: Ah! Ẹ?
5: Mo ò sọ̀rọ̀.
0: Kí ló wá ń ṣe báyìí nígbà tó sọ̀rọ̀?
5: Ó kàn sáà mí túpẹ́túpẹ́ báyìí náà ni.
0: Òkè wọ́n mí.
5: Ọmọ kọ̀ǹdíṣàn àwọn èèyàn wà kìrìtíkà.
0: Àwọn ọmọ wọn ń kọ́.
5: Ó sábà ń sọ lọ́dọ̀ àwọn ọmọ wọn yìí tó fún tọ́jú wọn wọn ò sí lé wọn lójú látọ̀dọ̀ ètò tó dé.
6: Ẹ gba fóònù nọmba àwọn
0: ọmọ. Ẹ gba fóònù nọmba àwọn ọmọ wọn ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ní sìnkín tètè pa ọmọ ọbọ̀ tẹ́ ẹ láti jọ yìí kíkiní yẹn tọ́bẹ̀ ẹ̀sìn ṣe wọn ṣáà ọmọ wọn ò gbé bẹ̀yẹn. Oh Jesus.
5: Ó ṣe bẹ́ẹ̀ ń tọ́jú wọn èyí ta mọ̀ ó ń tọ́jú wọn àwọn méjìlá mọ̀ a sì mọ̀ pé ọ̀kan tọ́jú wọn dáadáa.
2: Eh but eleso won wu.
5: Eh ben.
2: E tete pa omo condition won ti wa critical. E wa phone number won mo won ke send there. Ka mo ba se ma pe awon omo won to ba le gbe won lo si hospital. Ni kia kia won le tete awon lo hospital na le tete se.
5: Oda.
2: Se gbo. Se won ti jeun.
5: Won na won ti jeun.
2: Se won mo mi.
5: Eh won na won ti jeun.
7: Se won le soro rara
2: ni. Se won le soro rara ni. Ah. Asuru dabi agba.

0: Hello, Daddy UK àti Uncle BJ, ṣe ń gbọ́ wa, mama binu si wa.
1: À ń gbọ́ yín sí o, à ń gbọ́ yín o.
0: Ẹ má binu si wa o, torí à ń gbé call, àwọn call kan wọlé nípa ìyá tó ń kígbe nínú ilé nísìn pé kọ́ gbà àwọn kọ́ ṣàánú àwọn. Hello. Hello.
2: Àti kì í ṣe pé kó ètò mà.
0: Olúwa kú ètò ẹ̀.
2: Yes, ma. Àti kì í ṣe pé kú iṣẹ́ Olúwa.
0: Olúwa kú ètò ẹ̀.
2: Àṣeyẹ lẹ máa ṣe.
0: Àmì.
2: Ṣé ẹ rí n tó ń ṣẹlẹ̀ ní ìsìn mà. Ìpele mẹ́ta ni fáwọn ọmọ yẹn.
0: Okay.
2: Gbajúmọ̀ wọn ti pọ̀ ju tàwọn òbí wọn lọ pàápàá. Less tea village. Illiterate parents tó ń rán ọmọ lọ sí school. Number two, ẹgbẹ́kẹgbẹ́. Number three, ìjọ Ọlọ́run. Ọmọ tá a tọ́ ní kékeré tó jẹ́ ńgbà tó dàgbà tán tó join ṣọ́ọ̀ṣì. New Generation Churches. Àwọn ni wọ́n ń báyé wọn jẹ́ tán máa sọ ìyá wọn di àjẹ́ dáìní ìyá má di àjẹ́. Ló máa jẹ́ immediate dependent wọn gbọ́dọ̀ jẹ́ ìyàwó àtàwọn ọmọ. Wọ́n ti gbàgbó ìṣàkúnlẹ̀bọ tó ń gbàdúrà fún wọn lọ́sàn án àti lóru. Which are their parents wọ́n máa neglect. Ẹ̀rí mà generation ta wà yìí. Kò yẹ ká máa dà ẹni ò gbàdúrà kí n darúgbó sọmọ mi tí ìyá máa jẹ mí. Rí ìgbà náà rẹ jì. Ọ̀rẹ́ tó ló ń bá wọn tó fi ń dé ní ọkọ tí mọ̀dá yín lọ fi ń jẹ́ driver fún wọn. Mo ní sísà kan tó ti ṣe marriage tọmọ ẹ̀fẹ́ tó ti marry tó ti kọ́lé láti bí ọdún márùn-ún. Kò mọ́ bẹ́ ó. Ìyàwó ìjẹ́ kó wa ọ̀gbá mo fún níyàwó sóbì yẹn ń wá. Èmi ń tèmi àwọn yìí ti ẹ̀ẹ́dẹ́ta yín lọ ní àdúrà mi ní pé bẹ́ẹ̀ ṣe tọ́jú mi tó. Ìyàwó ọmọ yẹn àtọ́jú ju bẹ́ẹ̀ lọ. Ọkọ ọmọ yẹn àtọ́jú ju bẹ́ẹ̀ lọ. Wọ́n rẹ́dí fún ẹni tí bọ̀ jù. Ìyá náà rẹ́dí fún ẹni bọ̀ jù. Àfàwọn àtàwọn rẹ́lé ti wọ̀n. Wọ́n fẹ́ mọ ẹni tì. Kò jẹ́ iye ọmọ tó tọ́jú ìyá ẹ̀. Ó fi pa ọmọ ni lọ́ọ̀ ká màá ni. Ìyàwó ọmọ tó tọ́jú mọ̀dá yín lọ. Ó fi pa ọmọ ni lọ́ọ̀ ká màá ni. Ẹ wo ìyá yẹn bí ìyá yẹn ṣe ń ké. Ìyá tó fi ìyá tó fi ìyá jẹ tó rù ú tó dé lọ́wọ́. Ẹ wo bí ìyá arúgbó yẹn ṣe ń ké. Kí ni ọmọ yẹn expect mà? Ṣé pásítọ̀ ló fẹ́ ṣàdúrà fún tó fẹ́ mọ̀? Tó fẹ́ ní lágbègbè méje ayé tó ń fi bí ni. Àwọn pásítọ̀ sì yẹn ti báyé jẹ́. Torọ́ ti mọ̀ fún ọmọ yẹn ò lọ́pọlọ. Wọ́n wá create communication gap. Wọ́n máa lè sọ fún wọn. Wedding yẹn ọmọ sísà mi. Àbúrò mi pastor wọn bèrè are you ready to process your mother and kid? Yes sir. Wọ́n dẹ̀ bílẹ̀ mẹ́ta láti join yẹn kò ní àkórí yẹn mọ̀ wọn àti ìyàwó ni àtọmọ.
0: Grandma ẹ ṣe gọmọ ẹ ṣe mà ẹ ṣe grandma. Ìyá tó gòkè kílẹ̀ rí sí nǹkan tó ń lọ lọ́wọ́.
3: Ó lágbára. Ṣé rí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ni pé gbogbo àwọn ọmọ kan rántí pé àwọn náà dàgbà. Ohun tẹ́ ẹ bá ṣe lẹ máa gbà kò ṣe pé nù ẹ̀.
0: Kò ṣe pé ò ń ṣe pé.
3: Kì í ṣe pé rárá. Ìwọ tí ìyá ẹ ròyìn ẹ lóṣù mẹ́sàn-án. Tó bí ẹ ó kọ́kọ́ tọ́jú ẹ fọdún mẹ́ta fún ẹ lọ́yàn. Lẹ́yìn ọdún mẹ́ta ó fi ẹ sí skul. Ọ̀pọ̀lọpọ̀ abí amọ̀ mi ti ẹ̀ wà tó yẹ pé òbí mi obìnrin mi wà tí ọ̀rẹ́ ni bá a tọ́jú ọmọ. Tó yẹ pé obìnrin ló tọ́jú ọmọ. Ó wá dàgbà tán ó kó bá ó kó mú ó kàwé ó graduate tán. Ó márì lẹ́yìn ìgbà yẹn làwọn pásítọ̀ wa sọ fún ẹ pé àjẹ́ nìyẹn. Àwọn àfáà sọ pé àjẹ́ nìyẹn. Babalára sọ pé àjẹ́ nìyẹn. Tájì yẹn bá jẹ́ àjẹ́ o gbúdọ̀ ṣe ojúṣe ẹ.
0: Ó
3: fi jìyà lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ fi páàtì pọ́n ní àjẹ́ nìyẹn sílẹ̀. Ìwọ ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí òbí ẹ. Torí ọjọ́ iwájú òbí nìkan ìyá àti bàbá nìkan ló lè ṣàdúrà fún ọmọ tí àdúrà máa gbà lórí ẹ. Bẹ́ẹ̀ dẹ̀ ni tí ìyá àti bàbá bá ṣépè fọmọ kò sẹ́ni tó lè wẹ̀ kúrò lórí ẹ̀.
0: Kò sí.
3: Pásítọ̀ tẹ́ ẹ̀ gbójú ilé tẹ́tọ́ pé pásítọ̀ yín pásítọ̀ yín ó jẹ́ kẹ́ ẹ lọ da òbí yín nù. Pásítọ̀ ò lè gbàdúrà fún yín mọ́ kópa tí ìyá bá ṣépè fún yín. Àdúrà tí ìyá máa gbà tinútinú tó máa gbà tinútinú tọkàntọkàn tí pásítọ̀ bá gba 100 ẹ̀ kò lè mọ yín. Nítorí pé pásítọ̀ kan ló dẹ̀jẹ̀ sí yín lórí. Pásítọ̀ kan ló fún yín lọ́yàn ọdún mẹ́ta. Pásítọ̀ kan ló tọ́ yín. Ẹjọ́ ẹ jẹ́ ká tọ́jú àwọn òbí wa.
0: Orísun èèyàn.
3: Kùránì sọ pé ká tọ́jú òbí wa. Báìbù sọ pé ẹ tọ́jú òbí ẹ. Má ṣe yájú sóbi ẹ. Ìwọ ọmọ tó bá tọ́jú òbí, ìwọ náà rí pé gbèsè ayé ẹ gan á yàtọ̀. to ba lowo leni to ro ko wa ke o drive o nje to we o ni to we to ba di lola isan ma nbo ola to ma mo tile ma mo tumo ro ko la so ni ajipo ti won na ba dagba n to se wa pada je obi wa most important bi lo o sa wa na ba se se wahala tabi mo ko wa di lojo wa di ko mo ko so pa tabi ata ba ti so anything lasan epe bi o se gba e tojo awon obi yin o to ba ni ya yin laje eyin e fi yen sile olorun lo ma se
0: kon yin kokon ewo ni ti yin
3: bible so pe ma se se dajo e fi dajo sile fo olorun gba to ba dodo olorun to ba pa won looto looto o ba se ise bi fun yin e fi won sile fo olorun wa ite seto ti yin lori obi yin e ma ro pe n jaye le ni o aye te nje olorun ma je ko pada ja siya gba ta won obi yin ba n sofa ti ya wa anule to pariwo egba mi
0: ani bojo se ro yin se elomi ile bi ti ye ati babe nsun orule orule njo lai lai lai o de wa ni ibadan bi to ba ti debi to tin muti ale fun gbogbo won lati yare elo
3: aye wa o
2: elo ma e kale ma
0: e kale e jo ta lo npe number mi e ye pe number chikito gongo mo ngbo yin ma
2: mi si sayin na lati abe okuta
0: e ka bo ma
2: anti ki si te kuse ma
0: oluwa kuse
2: ni monto le se si oro to wa leyi
0: ko ti eye mi
2: general problem ni fun all parents o especially mothers general problem ni o e je ki fi te mi example son mi leyi wedding ba yi yi o di 9 o di zone o di adoptive pastor as father pastor pastor's wife as mother
0: o to
2: the later event kan wa waye omo won wo school theory abitile ni wa ti a pe won ni ti ju won ko omo yen wa sha so mo fi yen dupe lodo olorun pe yen je ko mo mi ko come to me ti a pe a lodi meji pe mi mo se nba sorry emi ati yawo pastor yen you are not in good company
3: yes na
2: tori pe omo yen ti pada sodo mi the woman yen wa ntira o be mo dupe lodo olorun pe omo won lojun manu ni ile mi omo won mele fun lomi ko gba ku mu ya pastor so kini ye mi mo na te le ba wa gbe gba ti emi oriro ti se riro tori emi te se wo mi yi yi emi ti se program se mi omo ti o toju mi o le buye pe si mi loju tin ba ku laaro kan si mi ti de to kan to de so kini ye ki po nta o de fi ya je awa obi gan o fa attention si so many parents lonu le lo mi fi ran won ni school to mi jade to fi se gbogbo e to ba jade to ari won mo awon ati yawo
3: ni especially omokunrin
2: ben e wo yawo mo te mi oju lasan to ma wa ba mi
3: so o ma change ori oko
2: ma ko ma de so mi je
3: won na de bi mo
2: ko ni je on to mi ma lo o ba soju to de joju ko ni jeun to mi ma lo o nje odun lasan teyan le yan fe ma ro
0: ah
2: e so ba ro a kon ku danu ni
0: e se grandma
2: so mi mo na te se ba wa gbe gba won je ti gbagbe pe aduro bi se pataki
3: yes
0: o se pataki
2: wa wa na won ni problem so ti anything ba ti se won iya won lo se won iya won ni iya ni
0: iye
2: ya ti oge lapa ti o ropa ko ti e bi e ti o se ti talanga ani da job yo si lowo omo awon fe se da job
0: ah
2: we mi dan so won ton ta fin church pe ke for sake awon parent yi o ma ka fa won omo ti na egun awadi generation tori ti a ba gbe lo ma ka o
0: ben
2: ebi se wa mo lo 70 bo de si ni ya laye oto ni mo fi ti ya mi si
0: e se gan ma e se
2: gan o de le fi di go ko o e ni se lati ba wa se o olorun a fi ise o e ni di ya laye o
0: amima eyan kan so pe the station number is switched off is there any or another number to call kehinde dada adebi no number wa on number wa on station number meji wa on abeyin le get yes ma 091-2370-8675 only number station abi plus 234-8142-49-10 Hello. Hello, sir.
4: Mo gbọ program ni lo. Mo de ti ri de ti gbọ awon to ti pe wole. I carry my name is Gabriel from Agara of Akala Express.
0: Okay.
4: Emi o bi pe pastor to ba mo ise ko le ko omo si obi. Because gbogbo ijo emi mo to je ijo Olorun. Mo mo importance obi ni ile aye omo. To ba so pe je ngbo mi ma.
3: An gbo yin sir.
4: Okay, good. Talk about sorry, the man should cleave to the wife. Ko so pe ko fi obi e le. Cleave to sombe yen ni pe now you are one. You are no longer two. So the next person to you is your wife. That is what the Bible says. The same Bible no lo so pe honor your father and your mother. Yeri nkan to sele. Especially if I want to get you anything, oye, I want go to. Oh, new ye. And the solution to this thing is that catch them young. When they are still young, that is when a call long, and the secular education they have to go pari pasu. You see, but somebody that button, like them a break, I'm like them a move, you can only walk. So ngbatan ti kere as young as
0: je se papapa to ra won eyan po lori phone gan
4: be ni ko mo confession na ni so e je ka remove the misconception pe our pastor to ba se e ko mo se mo kan to e ko se ni jo temi wa ko to so opera to be my parents consent is the most and parents are very very important fighter e se go
0: e se sir order won ni pastor o le. Hello? Hello?
5: Yeah, hello, Ekana.
0: Eba, go on, so okay, Joe. Any of you want to buy first or 30 seconds to your jotty lo? Hello? Ekale o. En to ba wo legbe radio I'm a cut here off. Aso pe ka everybody ku legbe radio.
6: Mo ti kuro nbe.
0: An gbo yin.
6: Ka wa obi, do mi mo se wa yi, I'm almost 50 now. Ki awon mi ka so soko to won ko le, ka omo to dagba ma won lowo. Afi ka la awon omo okunrin. O so to ma ko e omo si iya e, ka ti fi re ko to di gba ko to ni awo.
0: Hello?
7: Hello?
0: Yes. I'm going.
7: Okay.
0: Hello, Daddy UK. Share one bear, Uncle BJ. Share one bear.
8: I want to ask you, boy, you see, you are going for the past 5 minutes.
7: Hello, Daddy,
0: you
7: can
0: show
8: one
7: there,
8: Uncle BJ, show one there.
0: Oh, the Uncle
8: BJ. I'm going for the last 5 minutes, I'm going with us all.
0: Yes, I'm busy with the phone. I want your uncle phone, your mother, so for come on, my phone here. Calling that phone is what is making this kinibe quack quack on. A rope on lori phone, lale, ya, the fair for everybody, the opportunity, that is so mind you, ehen so ibi ta an gbe lo an lo an bo an lo an bo so won ku bije ti gbo gugu nkan to nsele kini nkan te ni si
7: sori oro ti ni o ma fe ya to die si awon nkan tawon yan ti so odun gugu awon to ti soro na won so ojutoro won soro to ti je ti soro be but ebi kan fe awon nkan kan wa be ti o wu mi loju ninu oro to wa nle ohun ni pe mo to rumi loju nbe ohun ni pe mama my grandma mi mo boya won gbo won se wa gbo wa so boya won tun pe asisi asisi jo pada ko le je ka se iwadi ohun ni pe grandma nisin won ni awon nikan la won wa nbe yen so won ni won ri omo omo won pe omo asisi won omo gbe phone abi nkan be yen so number 1 se ro pe only you ba so pe won ni ro won ba ku omo lo ma fu oko ba ku oko lo ku eh won ti isi ya ba ku ya no tun ma ku so ehun nkan ton de ni pe emi o nkan to ye mi e ni pe mama mama grandma mi o mo bo won ti ni another family mi boya lati idile baba baba to bi won ni o abi ato bi won boya won legbon boya won ni aburo and awon abugo egbon aburo yen boya won na lo awon omo ton ma check on her to wa se pe omo won o si nbe she understand nkan ti mo tra to so and secondly
3: family mi o so check ara won so ko won le ku ton
7: no no abugo won ko bo ti bo awon le ba kan no she understand emi kan bere ni because o ko won lu loju ni nigba ton ma leni kokon o wa awon iyen le mi se bere question yen and secondly she ri omo omo ta nso yi ah won no pe ko gbe ago abi nkan ko be a mo ba go debe abago debe eh mi o mi o so pe nkan to nse da o but a mo kan ni so to bo yen gan wa fun e so won pe ago yen si o ti dead ni o boya ago boya itori mo ti ru ru situation be yen ri nigba kan to pe won try lati pe omo baba yen omo gan fun e o si laye baba o de mo
3: oluwa
7: omo gan o si laye she understand won try to contact e se mo because ebi kan wo ni pe ti omo yi ba to what for whatever reason to my to gbe ago na ko gbe to gbe ago yen but emi mo ka tun wo awon be yen na ni ka tun wo to ba to pe sago yen o ring eh pe ko ba to mo ko elomi to mo ko je elomi ti o mo to try e bi a gbe ago yen because no matter what ti en ba n pe o ma n to ma n pe yan e lo fa sa a gbe ago yen kan ti o ba mo pe so wa fi mo condition to wa so ibe le fe ka tun gba ka tun fi gbo oro to wa nle because oro to wa nle o nagbara gan ko se gan to je nkan kikiri mama ni ibi ta won ko le si gbogbo awon ton wa nbe won ti move out won ti move out chemo awon ti won ba je to mama ni kan de gbe nu mo gbe nu inu to na wa ni yara kan ton wa nbe to se fun awon ko wa ma gbe so emi o pe ta ma tun yara ba le si waji ta ba le gba number omo ta nso e tele mi tu pe ka wo bo se ri ka wo nkan ti phone ti nso pe se phone n sise ati phone ti sise fe ona sami because and lastly wa di gbo ye ah nkan ti mo tun fa so nbe ni pe oro ti ma kan so won soro le pe omo kan pe ero e ba so tun soro be ni ti pe won omo oro pe oro Olorun kan ko be se di gbo nkan to wa nle o koja bi party awon pastor ba se ngbo mi oni pe won o koja nkan to wa nle because sometimes any nkan to so nipa oro pe omo o fi o keyin ya si omo eyin ni pe awon ton ma n lo sa awon church nkan bi lo n dise won ma n gidi so fun won ni pe eni bayi se ti pastor ba n gbo o ma mo o se pe oro pe oro jokan awon ton ma n su won ni oro pe enikan and sometimes gba mi won le ma mention pe ye won le ma mention pe abi but ta ba bere si describe me ama be si describe this description yen ma mu eyan kan ninu family ba be family ye ko su se ma ri eni se lu n bayi e ko fi e da e o pa o se ni ah description yen ma mu eyan kan sa ni to be pe wa ke so ni to wi yen e pe ni e lo se so ibi to se ka tun gba wo ni yen e pe mama shon ni bo le gbo shon la bo je pe at least awon le ma wa won e pe ah bo le wa bo le gbe she understand omo ta nso yi a mo condition to mo wa fa bi wa laye o bi won go wa ni harmony o wa ni kini we don't know so ko wa bugo ni se ba nse be pe o si bo ni condition to go feel o to ba nse be pe o fe to jo parents yi is not good and lati toju awon to bi wa no matter what nkan ton ba se fun wa ba nkan ta ba le se ta ba fi toju won ka fi toju won because gbogbo nkan to wa laye ko si nkan to lo awon pe en ti ba en ti en ti bi ma awon ma toju won ba de bi mo no but ma ti ma si bo mo laye o ye ki omo yen ko ma bo ti awon parents pe okay awon parents ni ambi kan won won won won
0: Ola, Uncle BJ, ese goni, God bless you. Really good, ese goni, ese. Oya, awon eyan sha npe. Mo meni to npe to disturb line here jo. Ma block eni to disturb line ta fin se program yi. Eni to npe wa sori line ta fin se program here jo. Keni yen lo pe ni normal line station. E jo. Daddy UK mi omo boye wa nbe.
9: A ti se kitu mo wa nbe.
0: E tin gbo gbo nkan ta nso latekan e jo kini e ri lati so si
9: okay ta dupe lowo na gbo awon ti won ti to ti so lataro gbo na ni won ri so se ri nigba ta wa ni kekere o ma ko ani awon akosori kan lara awon akosori ti won ko wa nigba ya ti sikitu eyo gbe ayo ba ya usale igbe wọ́n ní ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó sì ní ó tọ́ mọ̀ yẹn pa ìyá tó ti yọ ní tó rírẹ bàbá tó ti yọ ní tó rírẹ
3: ọmọ tó mọ̀ ya rẹ lójú
9: o ó sì ní ó tọ́ mọ̀ yẹn pa ọlọ́run jẹ́ kó sì tọwọ́ pa tí sì kìtì ọ̀rọ̀ ńlá ni kékeré wọn ti kọ́ a ní irú orin yẹn nígbà tá a nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ fi bí rẹ́rìí pé mi lè ṣàwó bí máa ń ṣàwó máa tà ní gbogbo ìrora bọ́lájí àrà.
0: Exactly.
9: Yẹ́rí.
0: At least Uncle BJ ara ẹ̀ ọkọ̀ ìyá tó
7: gbọ́dọ̀ ara ẹ̀ ọkọ̀ máa ra fún ẹ sí. Máa ra o.
9: Bọ́lájí ṣẹ́rí àwọn ilé ìlú máa sọ pé mothers will forever remain precious. Ìwọ́n tó bọ́ ní ìyá mo bẹ̀ nítorí ọlọ́run cherish your mother. Nígbà tí wọ́n bá ẹ sì wà láyé báwọn wíṣ my mother is alive today mo wíṣ pé adúpẹ́ wà láyé léèlè kọ bébí náà ṣe máa lò ẹ tí sì kìtọ̀ àwọn èèyàn sọ wípé bóyá pásítọ̀ bóyá màmá èmi ò rèézi ọ̀rọ̀ tèmi sọ lórí màmá tí gba voice wọn sílẹ̀ lè kọ mo ń sọ ilé generally lórí gbogbo nǹkan tá a ti ń bábọ̀ látọjọ sunday títí di èmi ni tàbí tún sì máa kọ̀tílẹ̀ nítorí pé tí a bá tí ì di kìíní àárín tẹnu dúró a ti ṣe kìtò ẹni tí pásítọ̀ sọ fún tí màmú sọ fún tí màbúrògbù sọ pé ìyá ẹ̀yìn ẹni tí wọ́n kọ́ nípa tó ṣe ìpáwà lọ́wọ́.

0: tí ẹ gangan ni kò yẹ yí ṣe ìwé mímọ́ èmi ò ka Qur'an rí o gbọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mo ti rí tí mo ti gbọ́ nǹkan tó wà nínú Qur'an náà ni wọ́n ló wà ní báàbí fáwọn tó ń kà wọ́n ti ń ṣèyí tó tẹ bá kọ́kọ́ wò ìwé mímọ́ sọ yí pé honor your father and your mother ìwọ tó bá ti kùnà tí o bá ti ṣe yẹ o ti ní ìṣirò bí àṣàfẹlá o dẹ̀ lè rí ọ̀dọ̀ yẹ padà tọ́lọ́ sọ pé ìyá ẹ ló ń ṣe ẹ́ bàbá ẹ ló ń ṣe ẹ́ ẹ sọ̀rọ̀ fún lẹ́ẹ̀kan ìyá tí ò flọ́ọ̀ṣì ẹ dànù nígbà tó wà nínú oyún bàbá tí ò sọ pé kí wọ́n gbé ẹgbẹ́ bàbá tí ò ní kí wọ́n lọ pá dànù ẹ́ ọmọ tí wọ́n dẹ̀ tẹ̀lé ẹ lórí tí jẹ́ pé ó ní oṣù tí ìyá ẹ fi gbé ẹ bàbá mi ẹ wo bàbá tí lọ́jọ́ Sunday bàbá kan bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìpèpè bí aláyé bá ń ṣe ayé bátẹ́gùn bá ń ṣe kíní kan bàbá ló máa rí fún tí gbogbo wa parí pé bàbá ìdílé ti le jù ẹ̀yìn májì kò sí ṣọ́ọ̀tì bàbá yẹn wà ní bàbá yẹn fi ń ṣe ọrùn èpè burúkú burúkú yẹn àti ṣùkìtò kò yẹ ṣe rí kíní yẹn ṣòro ìwọ tí o bá ní ìyá tí o bá ní bàbá ló fi ọlọ́run àlàyé bẹ́ sẹ́rí ẹni tí ò tí ìkú kò mọ́kú tó máa pa owó àti ṣìkìtì irú ìyá yìí tó dánìkan wà nínú ilé bọ́dì kan bá kọlẹ̀ kò mọ́ ẹgbẹ́ ní tẹ̀ ń bá sọ̀rọ̀ tó sọ yí pé kò ríran ó dẹ̀ láti fáná fúnra ẹ̀ bóyá omi ìtọ̀ ló fi mu gàrí ta ló mọ́ bẹ́ẹ̀ni kan bá wọlé nírú bí orílẹ̀-èdè wa kí n má sọ pé lèdè wa bí àgbáyé ṣe wà nílùú tí wọ́n ti kúkúrú tí wọ́n gígùn tó ń járúgbó tó ń jọ ọmọdé bẹ́ẹ̀ni kan bá kọlẹ̀ kúnlé tàdíyá ẹ̀fẹ́ rí tàdíyá ẹ̀fẹ́ mọ̀ nǹkan tí ò tí ì yé mi bọ́lá yí nígbà pé irú àwọn tó bá sì ń kọ báyìí báwo ni wọ́n ṣe lè sùn báwo ni wọ́n ṣe lè sùn ibi tí a sì máa bá tèmi sí àti ibi tí a sì bàbá tèmi sí àti ibi ìbòdì yẹn a tún ti lọ rẹ dànù àwọn ìgbẹ yẹn a tún lọ kọ àti ànọ́dà wọ̀ sórí ẹ̀ torí mo sì mísì wọn ọdún wo lọ ti kú ó ti lé ní 30 years lọ ti kú bọ́ mo sì mísì wọn bọ́lájú náà ni àwọn tiẹ̀ náà ti kú láti kí àwọn òbí ẹ̀ náà ti kú láti kékeré gbogbo bàlámọ́ sọ̀rọ̀ àwọn òbí wa kí wọ́n bá ti sọ ìwọ tó wá níyà tó rí àgbà tí ìyá ẹ wá yíyà lọ́jọ́ alẹ́ wọ́n wá ronú pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyá yìí wípé ó lè ṣẹlẹ̀ sí ìwọ náà wọ́n gbọ́ sàrá ń kọ́mù sàrá báwo ló ṣe máa rí tí ọmọ bá ní ìgbẹ́ẹ̀tì wọ́n náà ẹ nìyó àárín àyọ àlọ́sọ̀tún àti ṣìkìtò àlọ́sọ̀sì ọlọ́mọ ẹ̀ kí àìsàn ṣe wá tó bá dojú alẹ́ tí àìsàn bá gbé rí ẹ ṣe rí irú ìyá tó sọ̀rọ̀ yìí o ìyá ẹ lè tó wá pẹ́ ju àwọn ọmọ tó sọ ẹ̀lọ́ mi gbàdúrà kó fáwọn ọmọ yẹn o nífà pé ìyá ẹ ti darúgbó ìyá yìí ò lójú ò sọ pé ìyá ẹ máa tún ṣáájú àwọn ẹlòmíì kú tó bá dìjẹ́ pé ìwọ wòlíì ni àbí ìwọ ìmáàmù àbí ìwọ àṣà àbí ìwọ kíní kan ló ń ṣe ló ń kọ́ wọn níkọ̀ọ́kúkọ́ tiẹ̀ náà ń bọ̀ o torí ẹ̀sán ake kò ṣe tó lè gbé lọ ìgbà ó ṣe tẹnumọ wípé ẹni tó kọ́ níkà tó ṣe òun náà níkà nínú mi èmi ò lè ẹ́fà ìmáyì kí ẹnìkan sọ fún mi pé àjẹ́ ní ìyá mi ó ìyá mi àjẹ́ ni àní àjẹ́ àti ṣìkìtò àjẹ́ ni ó tètè rísìkì láti gbé mi sí tó bá gba mi olúkún kọ́ ìgbà tí ó tọ́jú mi tó ń gbé mi kiri tí ò jẹ́ kó mi sábà mi lórí ta lórí
1: àjẹ́ tí ó
0: fún mi ó yájà gbàgbọ́ nǹkan wá dé tán ẹ wá ṣe sọ sí mi pé àjẹ́ ni ìyá ṣé ní sábà jẹ́ bẹ́ẹ̀ kó yá jàjẹ́ lọ náà ìwọ ọmọ ẹjẹ́ ká tètè máa bá ọmọ yìí náà sọ̀rọ̀ ọmọ níṣẹ́ láti ṣe lórí òbí àti ṣìkìtò tẹ́lẹ̀ àwọn ilé ìbá sọ pé moral support ti legal responsibility ti ìyá àti bàbá kò yẹ yí tó bá ti wá di pé wọ́n ti dé stage kan responsibility ọmọ ni láti máa tètè irú ìyẹn tú àwọn òbí ṣe rí respect compassion kò yẹ yí àti àwọn gratitude ṣé màmá yẹn kò tiẹ̀ nídìí wípé kí ó kàn tiẹ̀ sọ pé ó gbéra owó ńlá wá fún mi ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn màmá yẹn máa rí àwọn ìwé ìdówó mo kàn fẹ́ kí n rí ẹ

0: kan ló ṣe wá níbẹ̀ ìyá yẹn ò mọ̀. Ẹni tó bá fẹ́ mọ pòsíṣàn tí ìyá yẹn wà sí kó di ojú ẹ̀ fún bí ìṣẹ́jú kan kó má là. Kó wá ní òun fẹ́ lọ sọ́ọ̀tù òun fẹ́ lọ sósì kúrò bó ṣe máa wà convenience sí òsí. Aṣíṣìdútò kò yí sí o. Náà àwọn lẹ́yìn ló máa ń sọ kíní kan wọ́n ní his old dog my reward. When I've lost my teeth at your service. Ìyẹn ni wípé ṣé nǹkan tí ó yẹ kó o fi sọ fún mi nìyí? Ìwọ tí mo gbé, ìwọ tí mo tọ́jú, ló sọ fún àwọn ọmọ tí wọ́n nírú ìwà burúkú lọ́wọ́ tàbí tí wọ́n ti yí ẹ̀yìn wọn sí òbí. Nínú ṣé old dog lè rí wọ́ọ̀dù àwọn òbí ẹ lẹ́yìn tí wọ́n ti lùsì gbogbo ilé wọn tán? Báwo ló ṣe lùsì ẹyin wọn? Wọ́n lùsì ẹyin wọn nítorí pé wọ́n gba ẹ̀fọ́ egungun tó máa jẹ. Àtìṣìrìtò ajá nìyí, ajá yẹn ni pé ọmọ òun kò èyí ẹ̀ ò fọ́ọ̀gì tó láti fọ́ egungun yìí, ó dẹ̀ máa jẹ egungun yìí. Ajá yẹn wá fi agídí fi eyín tara ẹ̀ fọ́ egungun yẹn fún ọmọ ẹ̀. Egungun eyín ajá yẹn wá ká. Ọmọ tí ajá yẹn wá fi eyín ẹ̀fọ́ egungun fún ọmọ yẹn ló tún wá fi ajá ṣe yẹ̀yẹ́ tí ó make sense. Ìyá tó jìyà nítorí ẹ, bàbá tó jìyà nítorí ẹ, ìwọ wá pẹ́ ìgbà. Ṣé ìyá ìyá wa tún sí? Àwa ni alẹ́ òfẹ́ máa sọ, a wá pe àwọn ọ̀rẹ́. Àtìṣìrìtò èpè abiyamọ ò ní jà wá. Torí pé ẹni tí abiyamọ bá ṣẹ́ ìpè fún àtìṣìrìtò, ṣe rí àwọn ọkọ àwọn abiyamọ kan wà tínú bá bí tó bá fi ọwọ́ sí ojú ara níhòòhò. Tí wọ́n bá ṣẹ́ ìpè àtìṣìkìtò kò sí mú ọmọ ẹ lè lọ. Ti bàbá yẹn mo sì pe àwọn èèyàn kan tí mo sì ń sọ̀rọ̀ ti bàbá ọjọ́ Sunday yẹn fún. Gbogbo bí ẹ ṣe ń dá bàbá yẹn lẹ́kùn pé kí bàbá yẹn má ṣe pè kí bàbá yẹn ní sùúrù. Bàbá yìí ò lágbọ́. Ètò burúkú bẹ́ẹ̀ bàbá yẹn ṣẹ̀. Ètò burúkú. So eléyìí wàhálà wà o. Àtìṣìkìtò wàhálà wà o. Àwọn ọmọ tó wà ní òde òní, àwọn òbí á ní láti múra. Ẹ̀kọ́ ló lè jẹ́ fún àwa tá à ń dàgbà bọ̀ yìí. Ọlọ́run afẹ́ ẹ̀sọ́ ṣe wá bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn àtìṣìkìtò. Oníkálukú láti múra sí ọ̀rọ̀ ara ẹ̀. Ṣé ní àwọn ọmọ ṣe jẹ sílẹ̀ tá àwọn ọmọ òde òní? Fún ọ̀rọ̀ yan. Ọmọ yìí ò rọ̀ yan. Tí Bọ́lájí máa ń sọ kinní kan, a rí tó bá fi kinní kan sí ọmọ ọkọ lẹ́nu, wàá fi mẹ́wàá sọ́mọ ọ̀hún sọ. Mẹ́wàá ni Bọ́lájí lè ní sí 20 lè ní máa fi sẹ́nu tèmi. Bẹ́ẹ̀ni Àtìṣìkìtò, àwọn ọmọ yóò rọ̀ kó ní kálukú pìpì àfún ọ́dẹ díẹ̀ Àtìṣìkìtò. Ó pẹ́ ta ti ń sọ lórí ètò yìí. Àtìṣìkìtò, ṣe ní tí báyẹn pé kò ń ṣàìsọ̀ tó mú bá wà ẹyẹ wọ àwa tí wọ́n lówó lénìí tí a mọ orúkọ tá à lè dárúkọ lórí ètò. Ẹyẹ wò wọ́n àwọn ọmọ wọn lénìí kò yẹ yín. Wọ́n ò ní fi bàbá wọn sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti máa yí wí pé ìjọ bàbá ẹ̀ bá kú. Kí bàbá ẹ̀ tó kú gbọ́ ọ ti sáré wọlé, ọ wá ní nǹkan tó wá kó. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ́rọ̀ wá kí bàbá wá kí ìyá. Ìyá lówó lọ́wọ́ bàbá lówó lọ́wọ́ ni wọ́n lè mọ̀ pé tí wọ́n bá tẹ̀lé dà. Ó lè fọ́tà máa gé ní rárá wọn. Bí ò bá ṣe àtìṣìkìtì ọ̀pọ̀lọpọ̀ wọn dájú. Ṣé rí ìgbẹ̀yìn àwa yìí, àwa ni last generation tó máa tẹ́kí àwọn òbí wa. Ta bá máa sòtọ́ ọ̀rọ̀ fún wa fúnra wa. Àwa ni last generation tó máa tẹ́kí àti máa sọ pé àmá mi wà mí kan, bàbá mi wà mí kan. Tó bá ń pa ọmọ tá a bí yìí ni. Ẹni tọ́mọ ẹ̀ bá rántí ní old age àtìṣìkìtò kó fọpẹ́ fọ́nà kó mọ̀ pé bonus lòún rí gbà. Àánú lòún rí gbà tó ráwọn ọmọ yìí wọ́n kọ́lá wọ́n dájú wọn ọ̀dẹ̀ rọ̀yàn. Ṣé kó ní kálukú tí ẹ rí ẹ̀tọ́? Tẹ bá ní ₦1 ẹ mọ iye ẹ má la ò fáwọn ẹ pé ₦1 lẹni ẹ kó owó yẹn síbì kan. Àìsàn ò ní ṣe wá o. Mi mọ bí a ṣe lè ṣe ìrànlọ́wọ́ fún ìyá ẹ̀tọ́ mi pé àsìkò ìyá tó gbòó tí ń bọ̀ mi mọ ìrànlọ́wọ́ tá a lè ṣe fún ìyá yẹn ní ìsìn bí a ṣe máa tètè lọ gbé ìyá yẹn. Àti gbé ìyá yẹn wá kọ́ ni wàhálà ẹ má gbàgbé ìlú tá a wà. Bẹ́ ẹ bá lọ gbé ìyá tí ẹ tètè péjọba kí wọ́n mọ nǹkan tá à ń ṣe láti gbé tó bá dágbáwó ẹ̀yìn náà mọ̀rọ̀ ìlú tá a wà.
1: Má tiẹ̀ play àwọn voice note
0: kọ́
1: tẹ́mi àti wọ́n jọ àmì ṣá ẹ ṣe mo so mo cha won ni kin jo o kin yoju mo ya mo ni mele yoju le ni tori mo busy mo ni boya to ba ti daro la pe emi ni won ma ri mo ni awon o ti je mo ni oke te te ba ti ri eni won la awon ma lo mu gari ni ti mo te ba ti ri awon ti won ma n ba yin lo ra unje en de fun won fun kan pe mi ma send owo si won ko lo fi owo die nnu e ko lo fi ra unje fun yin won la awon ti gbo
0: Only
1: but then, but I did it last time. Only joking, Mabo, Kim Mabo, Kiwa, Kiwa, alone joking, she read my mind. Molani, Tale, and Nisuru, Ama Mobashi, my sure, to one lay, which you want anytime I cock me or Moini. One number more while loaded phone. Voice notes, you want me to barry. Mappy, only one number more while loaded phone, but I won't more sorry. So I don't know. Ewo eyin yo anbo tori time ya to go ti to

0: oda ya togo e kaabo sori eto e kale
1: ese olotu
0: gbogbo le nko
1: adupe fọlọrun
0: eyin na ti gbo gbogbo bo se nlo
1: olorun
0: se anu fun wa oga oga oga
1: sibe sibe ani gbagbe lati polowo oja ti wa
0: beeni beeni
1: ko ki gbogbo eyin eyan wa eyin ololufe wa eyin te patronize wa eyin te tun mu awon eyan wa fun wa eyin te tun fun awon eyan ni number wa pipe awa ti gba toju e tun lo gba toju mo se ladura pogun to ti se ninu aye yin o ni gberi mo
0: ami jesus
1: gbogbo be de se nse olorun aduro teyin na
0: asan
1: buruko ni je pin yin ko ni je pin awa na awa na ni sai san buruko le ni kini kan ta ko fe soro le lori on mu ko fe soro lori ito atoju se lasiko ta wa ito yi po awon yan complain gan pipe ito yi po se de mo pasiko jo bayi ni ito yen ma n worry pupo ju ipe elomi a so pe leme ohun le ton 10 times kile to mo ike oda ti kun pe ba re se n to be la won se n lean e ma je ka tojo ara wa aisan so pe tun mi si ta kin fi e sile pe mora kin pa eni o e ri ko mo ma n soro ipe ai ito atoju yi o pe orisi me lo kan boya bi merin akoko ninu e la n pe ni atosi atosi se ba ti lo ko arun latara ibalopo obirin sobirin obirin mi ti ni infection elomi ti ni staphylococcus elemi ti ni civilis lara ti eyin okunrin ba lo roba idabobo te ba lo ko lu ro obirin be lese kese pa to ma to boya bi one day two days elemi ati ma file lara to ba ti ma pe biya bi ose ka ma to sere sere sere ti to ba ma jade oju ara ma kan a ma dun ki to yen to jade eleyi infection le ti ko eleyi to tele on la pe ni diabetes ito sugar atemi ateyin aye oni fito suga ba wa ja o
0: ami
1: ka na ma so nta nje ito suga yi e ka sa ma to sa ni e de ma test so ito ki se poison e to sinu keke e fowo kan e fi senu to ba tin dun bi suga suga ti wole niyan o tabi ajo to si pe ke lo si ayewo eyin na le si ayewo ara yin ele to to tele ni pulse rate o pulse rate e ma fi gbogbo gba pariwo gbogbo awon yen to awon kun to de an baba to wa sodo wa na won salaye elomi iyawo e ti ku odun marun odun mewa ko fe iyawo mi awon na collector si post rate o elomi iyawo ti e ku oni awon fa oro kan iso kinkin lain leti gbegiri ni je ka awon dole ya je ka awon meet iyawo awon mo te ba meet iyawo e fe iyawo mi ki se dandan tori alaafia ara yin to ba ti di pe e meet e ni ajosepo tokunrin atobinrin se ti olorun so pe o fi alibarika si to le sanu to le ma sanu ago ara wa ti o ba ti sele mo prostate ni o ani prostate cancer ani prostate enlargement ite ba won se yin be e kan e ti e kan sile ise wa pelu ogo olorun ba won kan se dupe yin na dupe ele to tun wa je number 4 o la pe ni to atogbe ito atogbe ki se ito sugar ki se prostate ki se gonorrhea ito ayin ka ma to sha be test yin ko le do sugbon ya ma to ni sha lore kore eni ya ma wa lean a ma be lo pe ki lo nse to ngbe bayi ito atoju ni o te ba ti mo pe ni awon kan bayi e kan si lese mo motogo pelu ogo la awon ti won ni gbagbo ti won yoju si wa won dupe e ma fugba lati na dollar oloyibo ni prevention is better than cure nigba mi ki nkan to di ko ma worst e toju ara yin to ba le ti wa de be wa ti doju e na e yoju si wa e dupe lodo olorun ele to tun wa tele ni ma la npe ni rheumatism arthritis ina fi pe wa ni ma ma so panu se ri gbogbo opolopo awon owe eyin omo eja toju awon obi wa ka na le romo toju wa opolopo obi mi wa run ta so leni ya o le rin mo baba o le rin mo won kan ba ndo won sabule e gbe won jade e toju won ko mo le toju eyin na iru awon obi ya ma complain ko ta ma ma rin lati bi kan si bi kan egungun ese o ro won eyin ro won won le dide duro won le bere ba ba fe kirun laaro to ba ruku ati dide pada wahala ni ile nla npe ni sangun sangun arumo legun awoka e ri pa so lati bi osu kan seyin si pe a teko awon ogun kan wa fun awoka mi ti ire to dodo mi to lo ni waju olorun ati yin to yin ki pe je riro ko ti se en to dodo mi ti o pada so pe awon dupe fọlọrun te ba ni gbagbo lori eto ta nse yi eyo ji sile mama togo te ba won pe eni ran arun mo legun sangun sangun e le rin dada e be fo parin e wa so parin lo de mama togo tabe te ba won pe apa kan ese kan o ti e ti ni stroke ton ko iro pa ro se ese ko se gbe mo apa kan se gbe mo ese ti heavy ko se gbe mo apa kan ti heavy ko se gbe mo o le japo otun ni o le japo osi ni sugbon to pa po otun ni apo otun ese sun na se otun na lo ma mu to ba japo osi ni ese osi na lo ma mu ero eni be ti ni stroke ni ton pe iro pa ro se o la fi so pe aisan buruko ni je pe nikankan wa
0: ami o
1: kini kan to si won yara fa stroke yin kan meji abi meta ni teyin ba ti ni hypertension eje ruru to ba tin po ti o tete tojo are abo ba ni to sugar mejeji to ma tete result si stroke ni e eleketa ni pe atemi ateyin te ngbo wa aye oni fi stroke se wa o aye ma fi stroke se eyan
0: ah
1: ah to ba wa lati ategun eniyan oni hypertension ko ni ni diabetes bi ategun kan ma ko lo kan ma subu ko subu ko dide bayi apa kan ti ro se kan ti ro ona meta to ma ngba wa na niyan ejo je ka tojo ara a de ma so pa ni prevention stroke to e ba fe ni stroke laye te ba lo prevention e le ni to won ton fi jade kuro laye ko le ni stroke eje ka ma lo prevention kan to ba pa ma npo nkan bayi o le yo wa le lojo waju eje ka lo prevention e ko ma ba mu wa tori aisan hypertension e ko ma so ngo gba ko silent killer ni
0: ben
1: to ba wole sara te ba ti ni hypertension ko ma check e time to time ni o kini machine ti won fi test bp yen e ra sile o ko won o e ba so pon tin ni o ko ma check e time to time because nigba mi e ro ko tin logun si o tin lo le to ba kan sadede high le kan na bayi o le gbe niyan subu ke niyan ko subu ko paralyze tori e ma check e de ma logun si da se wa ri especially ogun bile ko ni effect kankan lara e ma logun bile bile si hypertension yin wa lie lo bi le ka ba tun foju kan ora hypertension yin wa lie tan lie awon yo an bo mi ni kan lori e bi pe ah awon dupe lowo olohun to dupe aisan ki ko danu ara ni to ba n tojo aisan ti o ba mo pe kini yo da lara ah ko isi o te ba ni hypertension ba ko dodo mi to ba lo awon arun mi ni hypertension ba sari toju tori pe o n lo yara pa yan ki a ka ju so o te ba ko ni hypertension e kan sile se mama togo ele to tun wa tele o ni omo oko ati yawo ti won ti se yegbe yawo lojo to ti pe ton wojo oluwa fun omo bibi yala ko so obirin lo sesegesege ni abo obirin yen ti e ni eda ni abo ni somororo ni abo ni fibroid ni toro ma ni kankan to sokofa airoyun ni fun obirin ele to ba je ti e boyo ti lo sayewo ti lo se scan won wa sala ife pe nkan bayi lo nse e wo sa mu esi wo mo ayewo re ma mu bo lodo mama togo tabi eyin okunrin na e ma le yawo yin sita opolopo okunrin mi na wa to pe o ngangan ni le pregnancy obirin a de ma pa ro pe o fe yawo ko bimo o ngangan de ni kan se eyin na isayewo te ba ni low sperm count any watery sperm e kan si le se mama togo pelu ogo olohun e dupe fo olohun oba e ma gba pe mama togo wa ni academy olomi te ba nbo lati wo road te ba ti drop yin ni abe bridge academy olomi e wa so da so di keji te ba ti soda sodi keje duro labe bridge e ko ero ba ni soro mama togo to wa pe challenge le tin bo te ba tin bo la challenge bi ta ti ma drop yin iya na kan wa lowo otun ton ti ma drop yin before bridge yen ta won lokada wa nbe era iya ni ya na yen die era so si waju die e ti ri shopping complex kan to wa lokan ibe la wa o te ba ti wa mo be e pe ero ba ni soro mama togo a ma wa mu yin tabe te nbo lati gboro elemi wa lati bere gate ta ma gba inu gboro wole ta ma so kale lu after bridge olohun kemi ta ba ti so kale won ri step kan lowo otun ti won gba bo yen kan gba step yen so kale kan duro se no step yen kan ku ero ba ni soro mama togo opolopo won wa lo si alesin lawyer asi alesin lawyer o complex ta wa ni academy na pe ni alesin lawyer complex te ba ti di academy eni en lo si alesin lawyer complex nibi masala si alif ibe ni mama togo wa e mo gbagbe o kan ta so nkan ta mo npa ni won bi wa sinu ise yi ni inu se ni won ti to wa ta ti dagba be la won na se train na won mo wa pe to because ko se en to gbe aye ti o ni ku olo ma ti joko ya bayi ta na ba dagba ta ba dogbo ta ba lo amo wa tun continue se yin na ni tori le ka na fun ma fi ko won so te ba dodo mi pelu ogo olohun eni wa ba kan na e ma gbagbe ele to tun wa last to ku anbe o ni popolopo eyin okunrin te le soju se yin dede ati daada elomi diabetes lo fa ti elomi infection lo fa elomi orisirisi arun lo nwa ma afet okunrin elomi jedijedi ni lo fa tokunrin mi ti o le se dede mo to wa di pe story le ma se a de so fun yin pe kini eto e gboro ma se tori alaafia ara yin te ba tun pa ile se dede mo e kan si ile se wa alogun te ma lo te ba bere si ni lo ogun te ba lo laarin ojo meta ti o ba ri yato lo sogun nanu iye o ki sogun gidi niyan to ba je ogun gidi ba lo laarin jo meta igboro ma ri yato dara pe yes laarin ti ri de mo tin logun mo tin ri yato nu agwara mi e kan si wa tabi en te ba mo pe eni ase kan tan pe ni ainia yoruba pe ni ipake bawo la ni aise nseyan ani aye ona meji lo ma ngba wa sona meta te ba ni ato si olojo to tupe o le pada lo resort si ania tan ba bi mo ni koko ti code eyan tan ba po ko mo daada ko neat omo yin le pada ni ania ti okunrin ba sise agbara yale ma ngbe nkan ni ti agbara tagbara tagbara ma fi ngbe abe yan wo gate ni abe yin sa sise agbara abe awon to ma nje ise tata ma nje nkan agbara o ma pada ni ania o bawo la ni aise ma ri to ba koko bere ko duro lowo oke ibi oke nkan mo okunrin bayi lo ba koko wu to ba ti pe o ti pe yo wa bo si bi isale pon omokunrin awa di pe bere si ni wu he oni stage kan to ma de ta ma le toju e o to ba ti de stage kan a le toju e won pada gbe won lo hospital lo operation ni to le la fin te ba ti ni awon kan bayi tete kan si lese mama togo awa ni academy olomi ibi kibi te ba tin bo te ba ti de academy olomi eyan sa ti pe ero bani soro wa ero bani soro wa ni 080 3588 10 30 e ma gbagbe academy olomi la wa tabe te ba ni jedi jedi di yo te ba fe yagbe ri pe enu ti ya yo sita eleyi e ma lo ge te ba ge ni le
2: o ku seju mele kan ka ti o dide ke je ki n fun awon eyan raye en to ba ni ibere to fe bere lowo yin e je ku mo po wole ko bere lowo yin en to ba de ni nkan to fe so fun yin ko po wole ko so oro yen fun yin ni papapa 0913 708 6754 +234 81 84 81 +234 08142491006 oni number ti e le sare pe wa si bayi bayi bayi lati da si ti eleyi ta nse lowo pelu iya togo nipa bo se ma wa oke ni yara keji e kan si won gege bi okunrin e ma bere ma foya gbogbo ina na line na line na line na line ijo kan e ma ri na true na true na wari ti ye ki ara ibi kiri ti e ba wa e ba wa da si 0912370 8675 oni number ti e le pe wa si oke life akoko sofo a si wa pelu iya togo lori Facebook e le te atejise si iya iya togo gan lori WhatsApp won yen abi ke pe won lori phone
1: the same number na ni WhatsApp o pa na to ba fe pe lati oke okun +234 80 35 88 1030
2: eda e se o iya togo e ja pada sodo awon iya te lori oro to wa nle itori mo fe kawon eyan da si ka mo kila nkan ta fe se daddy uk bere bere kan to se pataki daddy uk ni kini nkan ta fe se nisin ona wo lero pa le gbe oro to wa nle yi gba mo de mo pe o ye ki a ni awon won ni pe awon home for the aged iyen ile ti awon kan operate fun awon arugbo awon kan so pe owo awon mo mi so pe awo yen ti won ju awon o le mu arugbo awon lo sibe awon o le ri owo yen lati ma san so mo wa fe ro yin mo fe beyin iwo to ba ni iya iwo to ba si ni baba toju won toro se pataki ogun owo to to laye yi o si wallahi ko si ogun owo to to laye ibi ki o toju awon obi ri e
1: baba mo laye ma ma tin lati ba ma dun mi bi ki won to ji saye emi ati won jo ma soro lo se ma ri lara toju awon obi yen ejo o
2: okay oh phone wa iti yo ti okay oya number to okay order 0 number te le pe wa si 08081 42 49 1006 number wa keji yen o ti se bakan e ma worry e ma le pe wa si ori e je ka sare gbe ewona abi order 081 number tele 0814249 1006 oya e je ka gbo lati enu eni. Hello.
3: Hello.
2: Mi o kin gbo lo gbo nkan ta ti so pe e ku o legbe radio yin te ba de ma pe e pe ke soro e de ma pe e ni soro it's not good nkan ta nso yo nse nkan ire awa na nbo wa lo sibi ti abu adarugbo. Hello.
3: Hello Peto.
2: Oluwa ku eto e ma
3: ejo e ni ilo ni o ngba card lo don wa bu ni ngba card ba to dede
1: an gba card 2000 card wa
3: eh. Hello.
1: 2000.
3: Okay oda
2: oda oya ta lo tu wa nbe yen. Eh wo le wa nbe yen mo mo ku opolopo ogbo oro iya yen e opolopo e se nwole nisin ni e boya ma tun oro mama yen play. Hello.
4: Hello kalo
2: e ka le sir.
4: Hello.
2: E ba gbohun soke agbo yin.
4: E ku eto.
2: Oluwa ku eto e sir.
4: Allah ma
2: sun o ma ran ni o pelon ni sir. Oda Facebook awon mi sese ji ni so to ba ti pe bo si bi oro yen se nlo lenu won ko ko fa ni moro si le ti rara so e ma binu si wa omo lara like on e se Femi oro wale thank you lori Facebook Olayinka Olatunde e se Samuel Ibitoye e se Ola Paul thank Ola Paul thank you yabeji elegusi eshema segun arobieke arobieke kini thank you oladeji omobolaji abdul wasiu thank you. Hello.
4: Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Eko alema eko lesa Oluwa ku eto sa
4: Olorun apa se ma
2: Ami sa
4: Asiki awa obi ka tamura won ti Olorun da si le aye lasiko yi ni ma O sele ka ti be Ṣugbọn ni ti ama ti a soro npa yi O mọ̀ pé ọ̀làjú tó dé ó ń fi nǹkan ṣe wá ni o bẹ́ẹ̀ ẹlòmíì tí ó ní òun bímọ méjì mẹ́ta òun ò bímọ mọ́ tàbí kó bí ọyọ kankan pàápàá kò ní bí mi mọ́ tó yá náà ni ẹni yẹn fi ń ṣe bẹ́ẹ̀ tàbí kó ti gbọ́ nǹkan kan tí ẹnìkan ti sọ fún tó bá jẹ́ ilé pásítọ̀ ni a ní ìyẹ́ ló ń ṣe tàgbàgbẹ́ ìbàbẹ́ ní ṣe kó má dọ́dọ̀ wọn mọ́ tàbí kó má délé ìbàbẹ́ tàbí lé ìyẹ́ mọ́ ìdí nìyí tí ó fi ń ṣẹlẹ̀ káàkiri bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ ládùúgbò wa bẹ́ẹ̀ ní sìn tó jẹ́ pé òun ti wàhálà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣẹ̀ ń lé ẹni yẹn wọ́n mú lórí mu lọ́tùn mu lórí mu lọ́tùn kó tó máa fi owó ránṣẹ́ sílẹ̀ ti fi ń jẹun ni. Ẹ kú ètò orúkọ mi ni ọmọdé láti délé igbó ọ̀rá.
2: Ẹ ṣe sà. Hello. Hello. Ẹ kalẹ̀ à ń gbọ́ yín sà. Hello.
5: Ọ̀rẹ́ sọ ni pé àwọn lẹ́yìn láti sọ̀rọ̀ gbọ̀ngàn tóbi kọ̀ níbẹ̀ ni pé nǹkan táwọn yúùtì ń sìn ìtàn lé ó ti wà lórí máìdì wọn ju kọ́kọ́ máa rántí àwọn òbí àti sínsà ìgbà àti parí ti gbọ̀ngàn tó jó òbí mi rò pé wọ́n ní fẹ́ sínú ẹ̀ mọ́ pẹ̀lú ìkọ̀rẹ́ sọ ni pé àwọn òbí tó bá fẹ́ wọ́n tètè di ẹrù wọn pé ọjọ́ alẹ́ ni òun tí wọ́n bá ná tí mo bá lọ dẹ́nà lọ́wọ́ tí mo bá ná 8 naira sórí ọmọ 20 naira èmi náà máa fi pa wọ́n for my old age so that ọjọ́ alẹ́ yẹn máa wà secured if not nǹkan ti change this time nǹkan ti change gan-an mo rà Lamborghini gbogbo ẹ̀ làwọn ọmọ youth ti fẹ́ rà o so nǹkan tó mọ ní tí mo fẹ́ sọ nìyẹn kí wọ́n dẹ̀ máa wò pé nítorí pé ìlera ọmọ tó máa tọ́jú mi
6: mo lo bomo mejo mo lo bi omo mewa ko ton wa ni yan nu won so e to ba le bi ba pe meji ni ka ni toye kan o ba kun ona we secure old age that's the main issue e se ma
2: oluwa lo se sa hello
7: hello
2: ba gbohun soke
7: hello e ka e ko si ale akuto
2: yes sir
7: lo ni je ba je ile se yin ni daro ọpọlọ yin o de je ba o
2: ami sa
7: e ri en ti ko so bi obi re ọgbọ da re mo to so le nu ni apo ya lo so ko o ya ti o ti je lori omo iri ya ti kere o nkan ti o si ma ro nkan ni o kan to ba lobi laye ko mo yi re ko toju re kan ti o ba toju bi re to ba gbe apa kan ba n pa lo fun abi wo le ke pe ya bi jaba ni si kọsọ na se pa mo ni yo je o lo nje ko en yo da o
2: Daddy UK bere oro kan ngba ti won so nkan ti won so yen won ni kini ka kini nkan ti a le wa se lori oro iya yi nisin ah tori mo mo pe mo so fun won pe ma yoju sun won laaro ola ah olohun hello hello
8: hello anti ti ki pe kale
2: e kale ma e karo
8: ama e jo ma opinion ti ni yato lo to mi so pe asawe ati so ko ri be o bo ninu kan to sele pe mi lowo lowo mo fe advise awon obi isokunrin ni isobirin ni ya won ya wa ati baba wa ko ma ma yin ayo laare awon omo won o n da wa la ke ni ele to sele fun ki je sa ku fun baba mi ti ku lati 24 years ago mi ti mari ni mo gbe ya mi ti ra se n gbo mi hello ma
2: a n gbo yin ma
8: emi mo gbe ya mi tira bo se mo on ta igba na baba ti dagba won ma ma se bi omode e to ba ni suru le toju agbalaga
2: beni beni
8: mo de understand to ni not le ni to ma fi gbogbo suru yen te won bo won ma n se awon eju kokan bi pe kan fe lo ma so fa yen ni ta e je n gbe le flat ki wa ba won so pe ami like e ni fe wa bi ni won lo so fa awon egbon mi ki sa ko bi a meje ni won bi ẹkẹta yìí ni mi kì í ṣàkóbí rárá bọ mi dà pé ọkọ mi jẹ ẹni tó láàánú bí mo dẹ̀ṣẹ̀ bá tọ́jú ìyá ẹ̀ ṣẹ́gẹ̀t mo ṣe náwó ọ̀fẹ́ yẹn pé bàtà máa rí ìmí náà lè gbé yàmì síra ṣé wá rí gbàtọ̀ fẹ́ máa ṣe gbogbo nǹkan báyìí tí mo gbà fún ọ di nẹ́ẹ̀sì kan ṣe ni pé kan máa rọjọ́ fáwọn ẹ̀gbọ́n mi kan máa rọjọ́ fáwọn àbúrò mi kan wá bíbí pé àwọn ààyè wọn yẹn wọ́n lè tọ́jú àwọn jù mí lọ wọ́n insist fáwọn lọ́bẹ̀ mo wá gbé wọn lọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo sọ fún yíma from experience mo wá gbé wọn lọ sọ́dọ̀ àwọn ààyè wọn ṣe rí gbàtọ́ máa pè mí padà mo gbé ìyá mi padà wá nínú ìkùrù iṣẹ́ ọ̀rọ̀ ká sọ ká wa òbí ká má máa yan a lè ní ààyò gẹ́gẹ́ bí obìnrin pọ̀ ká má máa fihàn láàrin àwọn ọmọ wa wọ́n ẹ̀ṣẹ̀ wàá mọ yìí tó yẹ ká ti mọ̀ láti 24 years ago yẹn wọ́n wá mọ̀ láàrin month mo lọ gbé wọn padà yẹn mo bìí pé àwọn òbí kan wà kan gbọ́ sí mo dẹ̀ ti gbọ́ lórí programme kan náà rí ní rédíò tẹ̀ kì í ṣiṣẹ́ tẹ́lẹ̀ táwọn gbogbo àwọn ọmọ kan ìyá kan sílẹ̀ all because ìyá yẹn ọmọkùnrin yẹn la yú ẹ̀ ó sọ pé òun lọ bẹ̀ ìyàwó yẹn ò dẹ̀ gbà kó dúró ọ̀pọ̀lọpọ̀ òbí rò pé ọmọkùnrin lè tọ́jú òun bẹ́ta ní òkọ́ náà fún wa náà máa láàánú ní kábíyèsí fún lọ́dọ̀ ọlọ́run ẹ ṣe ìyá mi contribution ti mi
2: yẹn ẹ ṣe gan ni Daddy UK béèrè ìbéèrè mo ṣe ń sọ wọn ni
9: àti ṣíkìtò
2: sà
9: ẹ máa kúṣẹ ọpọlọ
2: olúwa kúṣẹ nípa pàápàá gbogbo
9: àwọn ọlọgbọn onílàkàyè tó ti dá lẹtọ mú kí gbogbo yín o àníṣètò dàsí àníṣọrọ sọ mo dẹ kí Daddy UK gbọ àwọn yẹn gbogbo ẹ kúṣẹ ẹ máa máa ṣe ṣe rí kò sí ẹni tó mọmọ tó ń sin ni o kò sì sẹni tó gbọn ọlọrun gbọn ẹdá gọ ọlọrun kókó wa máa ṣe lórí àwọn ọmọ wa torí ẹjẹ ń sọ kíníkan fún yín ẹni tó bá máa ṣe tọ́lọ́run bá kọ́ máa ṣe ni kò kó ẹ yé ẹni tí kò bá yé ló máa lọ o ọlọ́run ọba ló ti ṣètò gbogbo ẹ̀ lọ́tún lọ́sì so ọlọ́run ní kọ́ọ̀dé àmọ́ ṣe sí wa àìmọye òbí tó gbìyànjú lórí ọmọ tó sáré títí tó làkàkà táwọn ọmọ iwájú èèyàn tán tí wọ́n da ọ̀nà síbì kan kí pé bóyá ó yàn kán pọ̀ sí o kí dẹ̀ ṣe pé bóyá kò tọ́jú wọn o ṣùgbọ́n orí ni gbogbo nǹkan àwa mọ iye ẹlòmíì tó jẹ́ pé ó jìnà sọmọ kò tiẹ̀ tọ́jú wọn pàápàá ọlọ́run wa tún wá fi àánú àwọn ọmọ yẹn sí wọn lọ́kàn láti tọ́jú òbí yẹn orí ni gbogbo nǹkan o kọ́lọ́mọ́jà ṣe àwọn ọmọ bí ti o lanu wa ko lon tare sodo wa ala fa fi lo to
0: fa mi mo si nbere mo si nwa ni to ma fu wa ni idea tori mo so pe daddy UK soro kan ngba ti won soro le kan won ni awon logbon to n gbo wa lori eto yi bawo le la se le rin irin yi because a ko le fi ya isile abi mi o mo boya mo n get e nkan abi emi mi o so
10: hello e pe to
0: hello oluwa ku eto
10: ah ona o seun ero okan mi yato die si ogun tawon yan so eyin e so unu oro te n ba wa so lataro e so pe esan ma ki kọlọmọsí ọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá lẹ́nu.
0: Àmì.
10: Kí ni a mọ ìrìn àjò tí màmá náà rìn ní ìgbà ìgbé pẹ̀lú àwọn òbí tí ó náà. Èkejì, mo rọ àwa òbí, ṣe rí nígbà tá a bá ń tọ́ ọmọ, ìwà tí ò bá dá tí ọmọ ń wù ẹ yẹ ká bá wí. Tá a bá ń pápá rẹ̀ nígbà náà at the end of the day ìwà yẹn ni ó wù sí àwọn òbí lọ́jọ́ alẹ́ torí pé kò ní mọ̀ ní àìdá. Ní pàtàkì tẹ́ ẹ bá ní nébọ̀ tẹ́ ọmọ yín wà tí ò dá sí tẹ́ ẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀. Nébọ̀ ó ti gbàgbé o ìgbà ìwà yẹn náà lọ mọ́ padà wù sí ìwà òbí náà lọ́jọ́ alẹ́. Ètò ga jù ẹ jẹ́ ká kọ ọmọ wa ní ọ̀rọ̀ ọlọ́run torí wípé ojú àlàjù ní ìsìn ètò ọlọ́run ní káfí ṣe kẹyìn ìbẹ̀rù ọlọ́run àkọ́kọ́ yẹn àti jùúnù alójúkìlà àwọn nǹkan tèmi ń lérò pé ṣé bó lè wù kó rí èmi màmá náà lẹ́bí n ò jábọ́ lọ́tọ́jú ọ̀run wọ́n lẹ́bí ìyá wọ́n lẹ́bí bàbá wọ́n lẹ́bí ọkọ. Kò wá yẹ kó burú náà tó bẹ́ẹ̀ ọlọ́run kó sàánú fún wa tó dàbọ̀.
0: ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wọlé olúkálùkù pẹ̀lú bó ṣe dúró tiẹ̀ mo rí pé mo ń bọ̀nà mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe ń dé wọ́n dẹ̀ ń wò pé kí ni wọ́n ń sọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti sáré wọlé lọ sùn torí àṣọ tó kó ẹ tì bọnú òbò ẹ ṣe gbá ìṣà wo ìbọ̀tẹ́lẹ̀ iná àgbọ́dọ̀ kọ̀kọ́ gbájúmọ́ à ń bọ̀nà
11: mo fẹ́ kẹ́ gbọ́.
12: Ẹsì ni mo ti pé sí.
11: Ẹ ti pé ètì. Àwọn ọmọ yín ń kọ́.
12: Ọmọ ẹyọ kan náà ni kò jẹ́ wá mi. Àti pé gbogbo èèyàn ló pè ní kò dá wa lóhùn.
11: Ọmọ ẹyọ kan lẹ́bí.
12: Mẹ́ta ni méjì wá ti kú mbẹ.
11: Ẹyọ kan ló wá kù. Ẹyọ kan tó wá kù yẹn nǹkan ṣé kò yọjú sí yín ni.
12: Kò yọjú rárá.
11: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
12: Wọ́n ti pé sí kò dá mi lóhùn.
11: Ṣóbìnrin ni àbọ́kùnrin.
12: Ọkùnrin ni.
11: Ṣó ti má rì ni.
12: Ó ti má rì. Àgbàlagbà náà ló náà.
11: Ó dẹ̀ ti bímọ.
12: Ó ti bímọ.
11: Òkè ẹ̀ ń pè kò dá yín lóhùn.
12: Kò dá mi lóhùn o.
11: Ṣé ẹ ṣẹ́ ni.
12: Èmi nìkan mo wà ní kọ̀rọ̀ kan dún bí o mo ṣe ti mo ti kọ́lé gan kí n tó kó wá síbí yìí. Ní bá ṣẹ̀rẹ́ ni bá ràn mí lọ́wọ́ kọ́ bá mi ìtalé kọ́ bá mi yọjú mi síta gbangba.
11: Torí ọlọ́run.
12: Ṣé kò ń ṣe pé. Ní kọ̀rọ̀ ni mo wà mi ò rẹ́ níbi òde mi o.
11: Àwọn fámìlì ń kọ́.
12: Gbogbo àwọn tó kọ́lé sẹ́gbẹ̀ wa gbogbo wọn ti kúrò nínú ilé tán. Àmọ́ àmọ́ mi tán kò lọ.
11: Òkè ṣẹ́yìn lẹni ilé ibi tẹ́ ń gbé.
12: Bẹ́ẹ̀ ni èmi ni mo ní o.
11: Sáìdì bo ni
12: bẹ̀. Ìwà sí nǹkan tán wọ́n ti jí gbogbo nǹkan tán máa bá mi ṣe iṣẹ́ wọ́n ti jí mọ́ mi lọ́wọ́.
11: Sáìdì bo ni ilé yín wà.
12: Sáìdì ọmí ni.
11: Sáìdì ọmí.
12: Lọ́nà mi kò dọ̀ mí o.
11: Báwo lẹ ṣe wá ń jẹun?
12: Kò dọ̀ mí.
11: Báwo lẹ ṣe wá ń jẹun?
12: Wáyà kebù ló wà.
11: Òkè báwo lẹ ṣe wá ń jẹun?
12: Yorùbá ni o kò fi mí sílẹ̀ o àwọn èèyàn ni wọ́n fún mi ní nǹkan o torí èmi náà ti ṣiṣẹ́ ní wọ́sàn náà sì rí o.
11: Ibẹ̀ lẹ ti
12: rìtáyà. Òjì tó dá mi ní lo da mi ni de o soju ko ma no pero mo si toju e toju e toju e gbogbo o to ye ki fi se dada mi ti ri fi se mo gbogbo won ba to ku na won ti ji mo mi lewo
11: bo se oju yen o ti pade ni
12: won ji panu won ji gbogbo e
11: se oju yen ti wa pade
12: emi le ko mo wa da wa ninu gbo ejo ajanu mi
11: god
12: mi mo bi mo se se le debi kankan
11: so se riran ni
12: mi ri na
11: ye
12: ye ti lo yen na le fa
11: ye
12: ari lo ni
11: ye gbẹni wáyà kébùlẹ̀ wà kí ni àdírẹ́sì yín tó bá ti ẹ̀ráhùn tó máa wá gbé yín
12: wáyà kébùlẹ̀ ni níbi ìrì akari náà ń pèbè
11: ìrì akari
12: wáyà kébù
11: ok so ṣáyìn ẹ̀yìn nìkan lẹ dá wà nílé ẹ̀yìn nìkan lẹ dá wà nílé ń bẹ̀ yẹn
12: èmi nìkan ni o àti jẹ́ àti mú èmi náà ni mo ń gbọ́ mi kaná ni mo ń ṣe gbogbo àwọn tẹ̀ ti dí ń gà sí mi ẹnìkan tún ṣàánú mi wọ́n tó rà mí fún mi a dẹ̀ ṣe bí yóò wá kò wá kò wá gbogbo èèyàn náà ti pé.
11: ṣé ẹ ní nọ́mbà ẹ̀.
12: mo ní nọ́mbà rẹ̀ ṣùgbọ́n mi lò sọ mi mọ lórí ìgbọ̀ tó wà nínú fóònù tí mo fọ́ fóònù yìí.
11: ó dá màmá. Ma fẹ́ play voice yin lori radio lálẹ́ yìí ṣé kí n play ẹ̀. Kí n play voice yin lori radio lálẹ́
12: yìí. Ẹ bá mi play ẹ o. Ẹ play ẹ o.
11: Oh God,
12: kí ló. Mo ti fẹ́ dọ tó ọrọ̀ àrí. Kíní náà lọ́dọ̀ bàbá ìrẹ́ni gbé mi lọ ni o.
11: Ó dá. Ó dá máa
12: pè á. Kíni ẹ mẹ́tú bàbá kíní ẹyìn.
11: Ṣé torí ojú yín.
12: Torí ojú yín ni o.
11: Ó dá ẹ má wọrí màá bá ọ̀gá mi dé sórí ọmọtọ́ṣọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ojú yín.
12: Àwọn náà ni mo fẹ́ lọ bẹ̀ mí mo bí mo ṣe lé débẹ̀ o.
11: Màá bá wọn sọ̀rọ̀ ṣẹ gbọ́. Màá bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín. Ẹ má wọ̀ọ́rì. So ibi tẹ́ wà nísì ṣé yàrá yẹn sèfù kò èèyàn lè wọlé ṣe yín ní jàǹbá ń bẹ̀ àbí.
12: Ara.
11: Ó dá.
12: Mo ti débẹ̀ náà ti pẹ́. Ojú yóò kò sí ìṣe báyìí nígbà yẹn kò ṣe pátápátá.
11: Òkè ṣé ó ti wá ṣe pátápátá báyìí.
12: Ó wá ṣe díẹ̀. Ìwárí kankan mọ́ báyìí pátá.
11: Ó dá báwo lẹ ṣe wá ń jẹun.
12: Ṣé ẹ mọ̀ pé lítà rìnsì ni mí.
11: Ok.
12: 10,000 náà náà fún mi gbogbo owó tó yẹ kọ́ fún mi wọ̀ fún mi.
11: Ó dá. Ṣé ẹ ṣàṣàárẹ̀ ojú yẹn nìkan ni.
12: Ojú yẹn ni mo rẹ gbogbo ara mi ń ṣèkì.
11: Ok gbogbo ara yín ń
12: gbọ̀.
11: Ẹ̀dẹ̀ róògùn kankan tẹ̀ ń lò. Oh credit don finish. I have to call this woman back.
12: Hello.
11: Ẹ̀sùn mẹ́ma bínú màá mo mọ̀ pé credit yín ló tán so mo sáré lọ ra credit mo sáré ra credit lórí fóònù ni pé kí n fi pè yín padà. So ta ló wá ń bá yín méèkì kọ́ọ̀lì yìí.
12: Ọmọ tó ń yọ lọ́ǹta ni mi mọ̀ rí.
11: Ó lọ ń ta ni ẹ mọ rí.
12: Mi ò ní ọrẹ ní gbọngàn mo kàn sí gbé náà ló wá bá mi.
11: Ok ẹ kí gbé pé káwọn. Kí lẹ.
12: Kí gbé fáwọn èèyàn pé kọ́ ràn mí lọ́wọ́ kọ́ ṣàánú mi. Ojú ló ń yọ mí lẹ́nu ojú mi.
11: Ok ọmọ yẹn wá bá yín. Ok. Náà
12: mo. Ó wá pe nọ́mbà yín fún ó wá bá mi jẹ́ sí.
11: Ok ẹyin lẹ pe nọ́mbà mi fún. Báwo lẹ ṣe wá mọ nọ́mbà mi.
12: Mo gbá nínú rédíò ni mo lè gbọ́.
11: Ok ó dá náà bọ́ tún. Nǹkan tí mo fẹ́ bèrè nísìnyí ni pé ilé ọ̀dọ́ yín yẹn ni ó wà safe fún yín àbí. Ilé ibi tẹ́ ẹ wà safe.
12: Ó safe.
11: Ọmọ yín yẹn ibo lẹ ló wà.
12: Ifẹ̀ ni.
11: Ifẹ̀ òkè pẹ̀lú fámìlì.
13: Hello, you have 1 minute remaining.
11: Ah, okay, well, I'm back with the family. Ṣé ẹ̀yin lẹni fóònù tọmọ yìí fi pè?
13: Èmi ni.
11: Ó dà, ẹ bá yẹn jẹ́ kí n bọ́mọ yẹn sọ̀rọ̀.
13: Ọmọ wọn lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Àbó ti lọ.
11: Ó ti lọ ni.
13: Hello.
11: Hello.
13: Wọ́n lọ fẹ́ bẹ̀ sọ̀rọ̀, ó ti lọ.
11: Ó
13: ti lọ.
11: Ó ti lọ.
13: Ó ti yá mi sílẹ̀, ó ti lọ.
11: Ó dà, ẹni àpáta lẹwà, ẹni ọ̀nà ọmọ níyà lẹwà, ọ̀nà kíni? Oda, ma mo ti ni number yin emi a ma pe yin bo eni kin gbe kini lori radio lale yin eh
13: egbesi
11: o lori radio lale yin
13: wa ni o wa ko fe soro
11: oda okay shomo yen ti de ni
13: Okay, your balance is too low to complete this call.
11: Dial. Oh, melo lati so na ti balance te te fi le wo dani bayi. Oh.
13: Hey, lati keke. Mo si ni mo le.
11: O da to ba de to ba anybody ba de te ba ti anybody ni. Leni.
13: Mo je se fe nda wa ma gbo mi kanu.
11: Ma wa je ta ba ti kile nkan to fe je leni bayi nisin oh god
13: ma fun mi gbugbe na mu gari
11: leni
13: boya ti ti okan ma re ni ba mi ra nkan
11: okay te ma le se kile fe se
13: bi ewe di lasan
11: Any Riakari lodo yin yen?
13: Riakari ni.
11: O de mo nkan te ma se mama. Ah, moto mi de wa.
13: Riakari tu.
11: Moto mi de wa lodo mechanic. Se ibe jina gan ni.
13: O jina. E ba ti de wire cable.
11: Eh.
13: E ba ti bere ni pe Riakari tu.
11: Mm. O da mama.
13: Ma fa na de won yin ki se po jina ko de bo fi ibi ti o da.
11: Ṣé kò sáwọn tó wà lára ndì ń bẹ̀ tí mo lè ní bóyá kí n transfer owó kékeré sí yín kí wọ́n bá yín ra nǹkan títí tí màá fi dé lọ́la lágbára ọlọ́run.
13: Wọ́n máa ń wá ni. Wọ́n máa ń wá àwọn náà ti mọ́mọ lọ sùn àwọn náà tún lọ gba iṣẹ́ ṣe.
11: Ó dà tó bá dé tó bá tẹ́nìbọ̀dì bá dé tẹ bá ti rẹ́nìbọ̀dì
13: nínú.
11: Ẹ tẹ bá ti rí nínú àwọn tó máa ń wá yẹn. Tọ́ bá délé ni bóyá kẹni kọ́ bá yín pè mí kọ́ pè mí
13: tó
11: ti bá ní mo máa wá síbẹ̀ léni kí n tó ṣe tán ó lè di alẹ́ mo dẹ̀ máa ṣiṣẹ́ kò yé yín mà but lọ́la o àgbọ́dọ̀ ríra lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ mà.
13: Èmi náà mo pè yín ṣọ́kan báyìí tí mo fẹ́ ra oògùn ẹni tí tó máa ń wá sọ́dọ̀ yín
11: yẹn
13: ara mi ń gbọ̀n pé bóyá ti bá lò.
11: Kí ló ń jẹ́ kí gbogbo ara yín máa gbọ̀n? Kí ló jẹ́ ká ara yín máa gbọ̀n? Ẹsẹ̀ yín máa gbọ̀n?
13: Tí ẹ bá ń rìn.
11: Ọ̀dà ẹ má wọ̀rì. Àyọjú sí yín ṣẹ̀gbọ́n. Ẹyin àti ta ló jọ ń gbé nílé yín yẹn?
13: Ẹbí ẹ̀ ní kankan kọ́. Yàrá kan yẹn ni mo kọ́ sí ibẹ̀ ni mo kọ́kọ́ kọ́.
11: Ok.
13: Tírí bẹ̀dúrúmù náà yọ sí.
11: Ok.
13: But eyi to ku bi tailor ati yara won ti kan
11: okay
13: eni to wa nkan yen wa tu o wa mu gbogbo panu tori e ko lo o ti gbe lo ti di lo
11: en to ba yin kan tu ji gbogbo panu lo
13: panu to ku
11: o le ma jo o le ma jo ohun lo ji lo mami ngba te le riran ko ye yin ma o le ma jo ohun
13: O máa ń wá sọ́dọ̀ mi ni. O máa ń wá bá mi ṣe.
11: Ẹ̀ṣọ́ ọmọ yín ò mọ̀ nígbà tí wọ́n ń ṣe léyìn lọ́wọ́ ni.
13: Ọmọ tó bá máa fowó jẹ ránṣẹ́ sí mi nígbà yẹn, á fi 2000 fún mi.

0: can tun oro mama play so that ama wo boya awon to ba mo voice won ti won le fa iranlowo bi a se ma ri omo won ba soro boya won le wa lori won le boya won le sise wole sori eto bayi nkan tun mo se ni kin play voice mama si le kan si niyan gbe bi mo se so ngba ta wole le kan pe ojo sunday la bere eto nipa itoju awon obi ati bi awon omo wa se nfi awon obi won sile opolopo wa nlo oyinbo nsi iya won wa nibi baba won wa nibi ko si eni to ntoju iya ati baba awon mu won gba eyan won gba awon to ntoju iya won gba awon to ntoju baba yes inu wa dun pe won se be sugbon opolopo awon iya ife ma fi oju ri awon baba ife ma foju ri nitori opolopo awon iya ati baba yi loneliness idida wa lai ri awon omo won ohun lo npa opolopo won hello
1: hello ma sir
0: hello
1: this time now ma nse le se aje le se omo se pasun na wa
0: ami
1: omo de ni be mi leji wa
0: ami
1: seri anti ti se ko nte se ga ma ma ni nigba to omo meji ti ku eje ka wo ni oju ara wa o ti ri ya yen bi pe ya yen o ko nta mo yin se sa fun mama yen ni le ni to wa de je ni atan ni nta ta bi mo ne ta ti leji ti e bi je si kwa ni won ti won se an se se se ni to je ki omo yen ko sa fun mama yen ni le ni to je ko sa ni ni o ni mo bo ya won wi na ni ati ati le da ti e bi pe a ni ni record ta ko se se ni aso ti e gbe won lo se titi ni abe nje nkan kan ni ni mo fe titi
0: okay ọlọ n jẹ káwọn women affairs gbọ kọ ba le dasi tori o ṣe pataki kọ tọju ìyá ẹ ngba ti kò yẹ káwọn ọmọ sá lọ ngba tó ń ṣe ìyá ngba tí ìyá ló wá pa ìyá kọ ló pa
1: ọmọkọmọkan ṣe lókù ìyàwó ló máa ti gbé màmá sá lọ
0: kí
1: sàjẹ ní ìyá ẹ o ti bí mẹta o ti kẹyọ kan kó má pàjẹ n tó ṣẹlẹ̀ ni akọ́ǹtì sọ ni problem ti máa máa yẹn nínú yẹn.
0: Ọ̀dà ẹ ṣe gan mọ̀
1: Olúwa ló ṣe mọ̀.
0: Hello.
2: Orúkọ mi ni Arúwólò Ìjáka Ìwálà mi ti
0: gbàdúrà. Arúwólò o ti cut ẹ wo Arúwólò ẹ lè pè padà 091-0913708675 ọ̀rọ̀ tó wà nílẹ̀ lálẹ́ kò ń ṣe ọ̀rọ̀ kí ni a fẹ́ ṣe gangan èèyàn kan ti dábàá má bàá wọn ti sọ pé ká wá women
2: affairs. Ẹ ló mà ẹ kalẹ́ mà o.
0: Ẹ kalẹ́ sà.
2: Ẹ kó ètò o.
0: Olúwa kó ètò ẹ.
2: Nà ọ̀gbẹ́ni Wàsíù Onígbàrò ló ń sọ̀rọ̀ láti ìbòrò Yewa láti Ogun State.
0: Ẹ kábọ̀.
2: Olóòtú àti tẹni ẹlẹ́ni ilẹ̀ àti tí ẹlẹ́gbọ́n tẹni ẹlẹ́ni kò ní dàrú fún yín o.
0: Àmì Jésù.
2: Wàláì sátìlẹ̀ bó ṣe rí fẹ́mi gangan ni ẹṣù mọ́mọ́ o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fẹ́ẹ́rí ọmọ ìyá yẹn ni kẹ́ẹ̀rí tẹ́ ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ láti rí tẹ́ bá ti lọ síbẹ̀ lọ́la èmi máa pè yín lọ́sàn án ìjọdọ́ tẹ̀mí gan o fẹ́ẹ́ lè jù yẹn lọ tó ìyàwó mi kò tiẹ̀ kò fẹ́ rí mọ̀mọ́ mi rárá wọ́n ti kú ń sìn ní 2004 15 years mo fi tọ́jú wọn mo ń sọ̀rọ̀ gbogbo àwọn tó bá gbọ́ rédíò lálẹ́ ìwọ̀n àmọ̀ pé èmi ni mo ń sọ̀rọ̀ tó ẹ káì tó bá ti jẹ́ ọ̀la tẹ̀ bá lè bẹ̀ máa pè yín láàárọ̀ ọ̀la tó bá ti jẹ́ mi máa pè yín láàárọ̀ ọ̀la ṣé gbọ́ mọ̀
0: ọ̀dà
2: ẹ ṣe bẹ̀ olúwa wà pẹ̀lú yín o
0: àmì
2: ẹ kó ètò
0: ẹ ṣe olúwa kó ètò ẹ sá wọn tún jí gáàsì màmá èèyàn kan dẹ̀ láyà ó dẹ̀ jí gáàsì ìyá 80 tí ojú ń dùn ìyá 80 tí ò ríran ẹ ló.
3: Ẹ̀dọ́ àti Fìdíkò.
0: Yes sir.
3: Ẹ kú ètò.
0: Olúwa kú ètò.
3: Ẹ̀ǹtẹ̀ǹdó fi kí ẹ̀ẹ́dì gbẹ̀dọ̀ ọ̀rẹ́ ni olúwa bá ń gbọ́ sí iná olóòrùn ní yẹ́ sí ètò
0: sọ. Àmì o.
3: Ẹ rẹ̀ ní ṣerése.
0: Àmì o.
3: Ẹ̀jọ̀ ń gbé ọ̀rọ̀ ǹtẹ̀ láti lọ sódò ìyá kẹ̀dẹ̀ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ gba nọ́mbà ọmọ ìyá yẹn lórí fóun wọn káfí sí káfí náà káfí ṣẹlẹ̀ lónìí bí ẹ sọrọ sí ọmọ akẹ́jọ́ ẹ̀yìn náà o.
0: Àmì o.
3: Ẹ̀rẹ̀ ní bí àwọn oríṣẹ́ yóò ní jóná o.
0: Àmì o. Ẹ ṣe gan ni. Hello.
4: Hello. Good morning.
0: Good morning.
4: Ẹ ká rẹ̀ wá.
0: Ẹ ká rẹ̀ sọ.
4: Yeshua abi aya gba
0: ami
4: cheri mama e o ti pe mama e se kan ko se se ya e o se se kankan omo e gangan lo daju omo ya e lo daju ati pe tu wa wa lowo iyawo mama e iyawo omo mama e
0: ki
4: oko omo mama e oko eyin omo mama e iyawo ki oko ti e oko e se ko fun ya ti e lowo tuwa ti tuwa ko yin ya tomo to ko eyin won ti ra won owo yawo gogo luwa ya e o di mata o ko se se ti ya re se a ya bo ti gbagba agbagba o ko mi le la mi le kon lati bere
0: oga eh olori Facebook Solomon Samson e se tori on point thank you Tori on point, thank you. Ogbeni, Odeyemi Omokure, thank you. Alaba Yusuf, hello, thank you. Hello.
5: Hello,
0: Akwe Tue.
5: Omodeni, le. Omi, Toya said, I can't come back, Tita. Kamu, yonu, mama. Kati, Okoko, Mokwe, Nino, Blay.
0: Kamani ka pe account number sita bayi a le pe account number sita ni ale yi tori ati so fun awon ga wa ma mo nipa e awon lo ma pase boya ka pa account number sita abi ta ba le ma pa account number sita ma fe ko je account number ti mama she get she gan ni mi o ni fe ko ni nkan ko se pelu emi abi account number mi o ma better ko je account number ti mama abi eni to sumo mama dada e se gan sa
5: olohun te ina peru won
0: ami sa e se gan sa hello
6: eni ke eni jugo ba ni pa lati an so o na ni eni kejire no matter the condition we be je ba lagbara di le se fun omo era di ran lowo okuku riran awon omo kan wa de pe obi won ti ori ran pe won mo won mo awon pe obi awon ori ran iye de le demi o gan o akobi mi gan ko je se nwa bi tun wa rara ibi ko ya pe won o wa proof fun kula ma do oko ti e to ba je pe won lo wa nko ni ta ti mo wa yi yo ni pe baka baka ko ni to ju obi e o ko lo ko sanu e ro le ba le ti mu omo e se e ma wo pe ba pe iwa kan ese kan kini kankan eyan se ti yin fo lorun so ala music lo so do arwo lo isi aka lati wo
0: e se gan sa e se sa ogbeni odeyemi omo kure lori facebook benga fish e se lamidi adewale latif lori facebook samuel bitoye e se adebayo timi leyin ti money saliu iyonda kehinde dada adebiyi abraham iroko oluadamilare kehinde dada adebiyi thank you opions abu abdulmalik thank you mary ayeni thank you ma omidele monsuru adewale bolaji ola oladipu

0: bí àwọn tó ń ṣẹlẹ̀ tó bá bí àwọn mi pàṣẹ mi tó wà ní London ṣé irú ìyá yẹn tó ẹkọ London ni kẹrù pé a pè ẹyin rídíò làwọn pè
1: àwọn ọkùnrin yìí a ti fẹ́ lọ ah ní time to for comparison between Nigeria and
0: compare mo I'm not compare mo sọ fún yín pé
1: no mo kàn sọ pé we don't have much time
0: okay o dabo n pe apere to pe ese gan baba e
1: all right ese you know sheri igba mi mo ma so pe things are not working yes but eje ka e ta ba tun pada sey ta ba tun so pe to ba je ohun yen ni kini kan a tun waste time ara wa ati debi ta ara wa de ko si nkan ta le se si awon ijoba normally lo ye ko ma take care awon age yi they are senior citizens but it's not working kila ma se we will do it ourselves àìmọye àwọn arúgbó kò ń ṣe pé bóyá a fi ṣe tẹnu àìmọye àwọn arúgbó tí dáàdi uk bàbá lu òyìnbó àìmọye àwọn arúgbó tí wọ́n single handedly tọ́jú àìmọye àwọn opó tó ń fún lóúnjẹ ní every month silently underground so kò sí nǹkan ta lè ṣe sí ọ àti gbébẹ̀ nìyẹn bàbá lu òyìnbó yá ẹ bá a sọ nǹkan tẹ lè sọ ká tètè dìde torí ìyá abẹ́òkúta ti wọlé dé.
2: Ẹ ṣe atọ́kì kò sí nǹkan ta lè sọ náà ju gbogbo nǹkan tá àyọ̀ wa ti sọ. Ó dùn mí pé Kẹ́hìndé Adébíyì ará mi di Kẹ́hìndé Dàda Adébíyì ó ní òmí nǹkan tó fẹ́ ṣe àbọ̀ Kẹ́hìndé ìjọ́jẹ́ kọjọ́ ọjọ́ Sunday lágbára Ọlọ́run. Adélìkìtò ẹ ṣe kò ní sí kò ní rẹ̀yìn gbogbo ìgbésẹ̀ tọ́lọ́ máa fún yín láti ṣe nípa ti màmá ní ìgbà tí ẹ bá rá yìí. Gbogbo ẹ̀ náà ní kẹ́ ṣe náà wà fún ṣe màmá Abẹ́òkúta ẹ káàbọ̀
1: ọ̀dà ẹ ṣe ọ̀dà lórí Facebook Gbẹ̀ngà Gbajúmọ̀ Táyọ̀ Olówú Amọ́fì Adéníyì Ọláwálé Ismail MC Vocal ẹ ṣe gan ni God bless you gbogbo nǹkan tí a bá lè ṣe ni a máa ṣe lágbára Ọlọ́run èyí tí Ọlọ́run bá fún wa lágbára láti ṣe la máa try láti rí pé gbogbo ẹ a dánmọ́rán fún màmá lágbára Ọlọ́run a máa try láti pe ọmọ wọn tá a bá gẹ̀ẹ́tì ọmọ wọn fine Ọlọ́run adẹ́ṣe yanu a dẹ̀ máa try láti get in touch pẹ̀lú Désóyè Ọmọ́tọ́ṣọ́ torí that's their area of speciality kọ́lọ́run fún wa ṣe náà dáàdi UK èyí tẹ́ ẹ̀ ń ṣe náà ibi tẹ́ ẹ ti mú kò ní tán lọ́wọ́ yín èmi ló tún délẹ̀ yìí Ọlọ́run a máa fún yín ṣe ẹ ṣe gan ni lálẹ́ yìí Dixon ọmọ alájà ó wà ń bí òun ló ń bá mi tẹ gbogbo ẹ̀ látẹ̀ kan èmi náà mo dẹ̀ wá mí mo fẹ́ fàkókò yìí sọ fún gbogbo àwa tó jẹ́ pé àti ìtò 80 pé ẹṣẹ́ àti rí bó ṣe rí ní Nàìjíríà àwọn tó wà ń lo òyìnbó ni wọ́n ń gbádùn ara wọn ìjọba ọ̀run anybody tí bá sọ pé mo fẹ́ máa sọ pé ìjọba gbọ́dọ̀ tọ́jú àwọn arúgbó every saturday mi ò fi gbéraga every saturday mo máa ń meet pẹ̀lú nothing less than 10-15 arúgbó the oldest of them is 96 a máa bá wọn ṣeré a máa rẹ́rìn-ín wọ́n máa wá sí ṣọ́ọ̀bù a máa ṣeré a máa rẹ́rìn-ín máa pè wọ́n ní baby girl máa pè kùn mí ní baby boy fine boy wọ́n máa rẹ́rìn-ín they just need somebody to make them happy àwọn tó a máa jẹ́ kí wọ́n wà happy ni wọ́n kàn fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ń sì kẹwò yáyẹn ní táwọn bá dìde táwọn bá rìn ara àwọn ọmọ máa gbọ̀n tí ìjọba bá lọ́wọ́ sí good tambadẹ̀ rí opportunity get in touch with the ministry of women affairs and dama mọ nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ bọ́bọ́ wá ṣe ń lọ ṣá ẹ tẹ̀lé wa lọ́jọ́ sunday tó ń bọ̀ lọ́hùn a máa sọ gbogbo ẹ̀ síta lágbára ọlọ́run ẹ̀yin tán lọ́wọ́ bá dẹ̀ ní kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn tí bá débẹ̀ lọ́la máa pè all right number tèmi chiquito 0081218145 0081218145 ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa inú wa dùn ayọ̀ wa kún tọ́jú òbí ẹ kí àdúrà ẹ bá lè gbà ó dà rọ̀.

0: ni o Abeokuta Women Herbal Care l'Olorun ba gbe kale lasiko yi lati ma se toju tewe dagba lowo awon ilera lorisirisi to le so ara eni di kan gere lawon itoju bi kokoro nu eje awoka losan losan obirin to nwoju oluwa feso inu itoju to peye fun okunrin ti o le se dede bi omokunrin genu eyun marun to fi dori itoju obirin tin ka lejo re nse maku maku eyo aseju paja paja wa ti tese kare eyan ma gbone lodi lodi yato si eyi afobitas na wa nle to nfo edo ti ara danu dogon eyi ti gbogba ye ndu with with tori ise koja be head office won wa ni fire kun complex ago karo enugada Abeokuta won tun wa ni mora ekan roundabout ijebu ode ati nilu eko telephone 08039716022 Abeokuta Women Herbal Care ese adupe o olorun to nfun yin se oni pada leyin yin o
1: eyan yan wa ekale ekaro ekasan gbogbo yin le ti mo pe chikito ki n ba won ni ro to chikito de ki n gbe awon panti eyo ko n gbe won kiri eni ti mo gbe wa ni ale yi eni ti mo gbe wa laaro yi eni ti mo gbe wa losan yi e mo pe bi kibi te ba tin gbo olukaluku ni time to wa eni ti mo fowo soya fun pe one is one ni nkan ta ba de so obule ma ba lodo wa iya wa Abeokuta Woman Abeokuta Woman Herbal Care ye ma gbo hun o awon eleyi ka won mo won jogun ba won de tun se kini won bi won sinu e iya Abeokuta oya
2: e se mo ki gbogbo wa lokunrin lobirin erin iya mi eyin baba mi mo ki oba wa o irukere adukini o mo ki gbogbo loye loye lade lade loba loba ni ilu Ibadan yin pe ajinde ara a ma je o mo ki gbogbo en to ko jawe to ko wo wagbo ni ilu Ibadan a ma ju se o mi omo yin na ni ore yin ololufe yin alaja jemi lati lapekun ti gbogbo eyan mo se Abeokuta Woman emi lo mo lisa bi omo agbongba kala omo ekunle agboro wuye wuye omo ba kiti baba ogbon igbon oogun ise isegun bile ise mi ni ona mi ni asa mi ni be se mo se yin lokukudun to da yin loju be na ni Abeokuta Woman mo nipa ewe ati egbo mo wa authentic bi mo bold si mo ni confidence lori nkan ti mo nse ewe ati egbo won bi mi sinu e mo jogun e lowo baba to bi mi lomo mo si tun lo si imo jinle ni Nigerian College of Natural Medicine lati mo nipa human anatomy be ya ara wa se gbodo ma ri ba se gbodo ma toju e ya ara wa si nitori pe gbogbo nkan lo ti wa ni computer live o ti yato saye awon baba wa
1: olaju ti pa wa
2: olaju ti de o ti wa e ma je ko laju yen ko je kuju wa la sodi e je ka dide kamujuto nkan bile wa we are son of the soil we are all human we are blacks e je ka dide si nkan isembaye wa awon baba nla wa awon nkan te pa wa gangan ti mo bi mo se wa abi amo ni mi ewe atebo ni mo ma nje ko n se pe mo fi n soro n pe boya tori pe keyan le wa
1: emi na ri pe tori ale se ri bi omo 13 years
2: so ewe atebo
1: e ja wa si alaja
2: paro fun yin be se mo se yin lokukudu to da yin loju be na lemi na n wa ijinle kaakiri ni nkan bi osu meta seyin mo sese de lati ilu South Africa ni mo lo si Ghana ma n lo kaakiri diaspora lati mo nipa ijinle nipa ewe atebo nkan ti mo ma n wa kiri ohun ni research nipa ewe atebo ti mo le n se
1: Abeokuta Woman awon kan so won ni nkan dudu wa yi emi la gbo emi ni gba mi la wo yi won lo n ba kidirin je
2: e se ni shikito se ri eya ara wa o yato sira won e je kin fun yin ni example e wa awon baba wa laye atijo awon baba temi aro ton ba ti jiba ma pe mi na ma pariwo ni abi ke lo gbe wa mu ti fe ma lo soko se ra awon ogun won ma gbe lura jijo wa nbe powder wa nbe olomi wa nbe ba lo se ri ti won ba ni pe ka gbe apere ka tel awon bayi a ma ma wo ipako won waju ni to ma ma dabe ni pe nkan kan lo n gbe won rin o ewe atebo ti won lo yen ohun lo n ji awon awasi ma ma wo pe koro won ma ma na wa ma ma force ara wa mu se wa ri e n pe o n ba kidirin je yen mi o le so pe ro mi o de le so pe ko n se ro tori be se n wo mi mi ki n sabosi nitori pe awon eyan mi iwo ate pe won o ri le mo nipa ewe atebo awon kokon wa te pe ti a ba fe ma lo te pe o ti ni oju won se mo pe segun bile ti yato saye awon baba wa nitori isin te ba gbe nkan legan eyin ra tomato lasan lo le to ba ma fi dijo keje ati ma do ko de nri be tele eyin ma didodo e di ko to di brown a ma wo pe ki lo nsele so ko n se oro ewe atebo nikan tori agbodo ma mo awon nkan ta ma je senu agbodo ma ri pe o wa ni mototo ewe atebo ti yato o ti ni dosage o ti ni gbogbo odun aye gba yen to ma pe mi bayi awon eyan ma to lo ma ma fi gba fe ori omi bayi ni fi bu agbo fa awon eyan ko ri be mo nsin ko sese be mo ewe atebo ti wa in a good hygienic way te pe te ba nlo eyin gan ma mo pe ogun ni mo nlo yi
1: te pe ba se lara
2: awon nkan kan wa te pe o wa ninu ara wa te pe o le je ounje lati je to yan ba lo ma gbo ni time yan ni agbo ki nbanu je o te ba ti be ni ko nba kidney je bi mo se wa ikunle mejo ni mo ni be ni
1: be se wa
2: bi mo se wa mi o de se mistake
1: alaja ikunle lo lo
2: be ni olodun lo fun mi
1: pelu bara n se ri
2: be ni ko de n se pe bi awon lo sibi kan pe kini kan ma wa nu le mi ma je we ma je gbo yi ti ma je losu meta ti ma je losu mefa to ba de tasiko ma bi mo e ti joko imu ti gbo mode Ben
1: Elakun eye eyan wa te ngbo wa ele lo ma wa laja lori Facebook e ba mi wo won ke so omodun melo ti won je
2: bo se ri niyan mi o paro
1: eh
2: awon eyan tin pe mi kiri ka kiri ka ge ejo wa tin ba wa badan bayi ni ni duro jijo melo ma tun ti lo wa tun bo ele mo fe mo mo mo ti so pe because I love natural medicine I love natural I love it is my passion e mo pe oto ni pe keyan lo ra ogun oto ni keyan je ni te po olodun so pe ase ni to ba fun okan to ba fun eyan o ma je olodun ni eyan kokoko
1: alhamdulillah
2: olodun ba lo nse so ti nkan ba wa nse eyan keyan ba ti lo okun lo osa ile aye gan ti ma ja so pe oro ogun nkan ta nlo nu ile eyan ti ra nkan yen bi ona bi meta ti o da to se wa lo bi kan to ro original so e ma ja so ogun ko nse opin aye n pe e lo bi kan e lo gba e lo awe lo mr aye lo mr bi e ri nkan te fe e ma give up just give a try e wa sodo mi e ma fi nkan kan pamo olorun oba lo ni gbogbo nkan be se mo se yin to da yin loju lokukudu be na ni abekuta awon mama ni pa ewe ati o ni yodun ti mo fi wa lodo ya mi ati baba mi ti mo fi nko o ni yodun ti mo fi lo kaakiri imo o tun wa ni ye odun ti mo fi lo sa awon ile ewe awon nkan te ma mo te ina ma je sara yin te ba ri nkan te fe ohun le mi nta ewe atebo ni ogun bile wa ni nitori pe ogun bile yen gbogbo nkan ni mo fi so lori e ibi te yan ba mode ninu nkan le yan ma mode so be ba se nlo nkan e ma tun ma rin siwaju ke le ma ri the best olodun ba ma fi wa si ona ewe ategbo nkan gidi ni bi mo se wa e wo kun mi bo se ri
1: eh te mo se me pe e so pe ikule melo le pe
2: beeni
1: a n bo lomo ka o ikule melo le pe
2: beeni mejo
1: eh because ikun yin o da be ni to bimo
2: abi mo se wa yen
1: te ba ba wo yin are so pe e bimo ri
2: beeni wa ni won bimo nitori pe ogun bile le mi ma nlo ni mo de ma nje tin ba fe bimo tin ba de ti bimo tan awon tin ma je to ma ti gbogbo awon ede dudu yen jade e pe gbogbo kun mi ma flat te ba ri ni joko mo to ba so pe to bimo yen ma ni ro ni tori pe mo mo se mo pe awon ti o mo te pe awon ya won lati le won ko won sona bi isogun bile gbogbo ona alakowe won ko won si so ton ba ri awon kan ma pe ayiro I don't want it I don't want this I don't gbogbo kan yen
1: awo yibo
2: eh ko de ko ri be we are son of the soil olodun ti ke wa ni orile ede wa o ke wa o didi ke wa ni idi temi se mo ko ke wa ni pe mo ti do awon ogun yen o mo ti lowo nkan kan wa to ma nse mi idi iyo ni idi iyo yen ni nka pin igba ti mo fe bimo ni mo pe oran ni tori ti ba ti push ba ma jade awon ogun bile ti mo lo awon nkan ti mo lo fun ra mi ohun ni mo fi dupe de ni so to ba ti lo nkan to ba da se re mi o nse olodun teyan mewa ba sodo mi teyan mefa to ba ti gbadun e fi to ku fo olodun lo ni dede sugbon pe keyan wa wa sodo eyan ko wa tu wa da kun nkan to nse ko ma le so pe bayi ni ko se bayi e le ri lodo abekuta o e kan roju keyin na wa ke wa wo pe omo abekuta to yese wonu inu igboro ilu ibadan ore lo mu wa ni abi nkan mi lo mu wa mo mu fe wa mo mu ore wa mo mu fokan balẹ wa mo ma yo wa mo mu dunu wa mo mu rire wa mo mu kalafia wa ka se pe ko se pe kiyan pa mo 30 years ko ma daranu ko ma re eyan si no eyan gboro smart eyan gboro wa healthy healthy yen olodun ti fun wa latorun awa la ge kekeke nbi awa la mu tuto ra wa eni ti immune ti o boost to kan lo le aye ni a ba o le se kolon bo le ko wa ba correct yen abe n te pe oke ko fokan si pe ah ko ye ki ma je nkan bayi mu tin dagba ko ye ki gbogbo sugar ara mi ko ri bayi ti o fokan si abe n te pe ko mo pe nkan bayi le ye ki se abe n to mu siga ko ye ko le mo pe kidney o ma dudu so gbogbo nkan yen olodun o ni bo le latoke eye ka mu ojuto ra wa eye ka mu ojuto ilera ati alaafia ara wa
1: oya iye abe okuta a gbo pe nipa pajapaja muyan o kokoro nu eje o idi yiyo o eni ti nkan osu e nse segesege o gbogbo e patapata lọlọrun fi le yin lọwọ lati fi se iranlọwọ fawon eyan
2: oju nikan lemi o kin se oju te ba wa en to ba nse ma mu yin lo be
1: oju nikan
2: o da amọ gbogbo nkan
1: e tawon eyan ba fe wa sodo yin bayi bawo ni won se ma rin ati pe number wo lawon eyan le pe
2: on le pe mi sori
1: 080 39 3 9 7 1 6 0 6 0 2 2
2: tabi 080
1: 080
2: 55
1: 55
2: 5 7 7 7 7 63 63 72 72. Ní báyìí mo wà ní Liberty nínú ibi tí wọ́n ti ń ṣe ìpàtẹ ìṣègùn ìbílẹ̀, àmọ́ mo ní ọ́fíìsì nílùú Ìbàdàn yìí, mo wà ní òde Ajé Junction, ibẹ̀ ni mo wà. But
1: president kọ́ṣà pé yìí ẹ bá ṣàlàyé
2: tí ẹ bá ní àrùn tá a mọ̀ sí àrùn kòkòrò inú ẹ̀jẹ̀, yálà inú odò láti bá pàdé ni, ọkùnrin sóbìnrin láti bá pàdé ni, àwọn òbí wa ńgbà tó fẹ́ bí wa ni, àbá máa ń swim ní odò ni, ibikíbi tó bá yẹ pé inú wa máa ń kùn ni, a bá jẹun díẹ̀ bá dàbí ẹni pa ti jẹ gbogbo oúnjẹ ilé, àyà á máa dùn wá, ọgọgọ bẹ̀ á máa dùn wá lẹ́yìn, a fẹ́ ṣẹ̀yọ àti ṣẹ̀yọ adogun, a máa fẹjú láti ṣẹ̀yọ, àbí ká máa ṣẹ̀yọ kẹ́yọ yẹn máa papọ̀ jù kó ti kúrò ní ẹ̀yọ tó nọ́mà, tàbí ká ti lọ rí pàtí lọ ṣe àyẹ̀wò ṣúgà, àní ṣúgà lára ẹ̀yọ wá dẹ̀ ń papọ̀ jù. Àwọn bàbá wa máa ń pè ní àtọ̀gbẹ, irú nǹkan ẹ̀ máa ń wáyé. Tàbí àwa tẹ́ pé obìnrin ni wá, nǹkan àládà wa ń wá mọ́ tí ò yẹ kó dẹ̀ tí ì lọ, tó yẹ ká sì máa rí torí gbogbo ẹ̀ lóníṣẹ́ tó ń ṣe lára. Ẹlòmíì tí ò bá rí wọn máa wòké èmi ṣe oríire mi rí mọ́, irọ́ ni, tó bá tì tó èjì yẹn àìsàn ni, ó máa tún fa wàhálà mi. Àbí bóyá àwa tẹ́ pé àláǹfààní láti lè ṣàbíamọ, èèyàn kan kọ́kọ́ ló ń ṣọmọ fún èèyàn Ọlọ́run ni, ó dẹ̀ ti dá gbogbo wa. A wá rí pé à ń lóyún oṣù méjì mẹ́ta, ó ń wálẹ̀, ara ń ta wá ni. Ìgbà míì ara máa ń yún wa bí ìpa fomi ṣupara, ìgbà míì ara máa ta wá bí ìgbà tẹ́ pé bóyá ó da ta sí wa lára, ìgbà míì a máa rí pé tá a bá jókòó, tá a bá ń sọ̀rọ̀, ẹnu wa máa rùn láàrin àwọn èèyàn, a dẹ̀ fọyín fọyín kò lọ. Ìgbà míì nǹkan máa rìn kiri ara wa bí àràn bí yọ̀rọ̀, a rìn wá sọ́nà fún, orí a máa fọ́ wa lẹ́sú lẹ́sú, orí yẹn ń gbà mí iwájú orí, ìgbà míì ẹgbẹ́ kan apá kan ara wa délé bá máa gbọ̀n rìrìrì, a sùn bá máa gbọ̀n, ìgbà míì tá a bá jẹ́ a máa gbọ̀n, àbí ìgbà míì tá a bá dìde ní pé ká jẹun ebi díẹ̀ a máa pa, gbogbo ara wa ti máa gbọ̀n. Ẹ má jà fi ṣeré, ẹ já dìde ká tọ́jú ara wa. Àbí tí nǹkan ẹ bá pẹ́ lára ọ̀dọ́mọkùnrin, á jẹ́ kọ́dọ̀mọkùnrin kọlẹ̀, jẹ́ kóbìnrin mọ̀pọ́kùnrin ni mí, ó wà lọ́dọ̀ Abẹ́òkúta Umar níbi tá a ti ń ṣe pàtẹ lọ́wọ́ stand number 2 tẹ bá ti wọlé àwọn èèyàn máa pè yín. Mo fẹ́ káwọn èèyàn bíi emélòó kan wá kí inú wọn dùn, káyọ̀ wọn kún, kán rí pé nínú ilé yá ẹ̀ ara mi máa ti yá. Ẹlòmíì tó bá jẹ nǹkan tó ní protein tó bá jẹ báyìí, ó máa máa wọ tọ́ílẹ̀tì jáde lọ jáde bọ̀ ni. Ẹlòmíì nǹkan tó máa ṣe lóore tó bá jẹ báyìí, àì wàhálà dé. Ẹ jẹ́ amójútó ra wa. Ẹ̀yin ọkùnrin ẹ má gbé ẹ̀bi àìrí ọmọ bí, ẹ má gbé eléyàwó yín nìkan lórí.
1: Ẹ̀yin
2: náà ẹ dìde, ó lè jẹ́ pé omira yẹn ó ti kéré tàbí bóyá kò pọ̀ tó, ó níye millions tí ó máa wà ńbẹ̀ kó tó débi tó ń lọ. Ẹ jẹ́ àjọ mójútó kájọ ṣe pẹ̀lú Ọlọ́run. Tí nǹkan ẹ̀ bá pẹ́ lára, ó lè di àìsàn atẹ́gùn, àìsàn inú iṣan, àìsàn inú egungun, tẹ́pọ̀ máa yíwọ inú egungun ẹ̀ rẹ́ lómi àtọ́jú egungun títí kò tí tọ́jú infection yẹn tá à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀. Ẹlòmíì bẹ́ẹ̀ tó ẹ já dìde, a fẹ́ máa rìn láti ibì kan, ẹsẹ̀ ń fà wá so ni, pajápajá ni, àárọ̀rùn sùn ni, ìbáradì ríro ara ríro ni, ẹ dìde kẹ máa bọ̀ lọ́dọ̀ Abẹ́òkúta Umar. Àkọ́kọ́ yẹ ẹ̀yin wò náà, nǹkan tó bá wà, àwọn nǹkan tó bá lọ, à á sọ fún yín pẹ̀lú ògo Ọlọ́run. Níwọ̀n ọba díẹ̀ díẹ̀ díẹ̀, ẹ rí pé máa dúpẹ́ fọlọ.
1: Ó dá ẹ ṣe ìyá wa, àdúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín, ẹ sì wá. Ẹyin èèyàn wa, shop number 2 nínú Liberty ibi tó ti ń ṣe ìpàtẹ ọjà. Ibẹ̀ ni àbí ṣe ìpàtẹ ọjà
2: ni,
1: ibẹ̀ ni kẹ́ tètè máa lọ báyìí báyìí báyìí kí gbogbo wa balè fi àlàáfíà tó péye fi ṣe ọdún iléyà yìí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Abẹ́òkúta Woman
2: Abacare Home. Ẹ lè rí wa lórí Facebook, ẹ lè rí wa lórí Google, ẹ lè rí wa lórí internet. Ẹ pè mí,
1: phone number yín lẹ́ẹ̀kan sí ìyá wa,
2: ẹ lè pè mí sórí 08039716022 08039716022 tàbí 08055776372. Ẹ lọ sórí Google, ẹ lọ sórí Instagram, ẹ máa rí wa ńbẹ. Odú ni wa, kì í ṣàì mọ̀ fọlọ́kọ. Èèyàn tó wà ń ta ni wa, tó wà ń gbangba, tó ti rìn káàkiri even diaspora, a mọ̀ ń pa ìtọ́jú ara. Ẹ wá.

ni o Abeokuta Women Herbal Care lọlọ́run ọba gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tèwé tàgbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwọ́ká lọ́sàn lọ́sàn obìnrin tó ń wojú olúwa fèsò inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe déédéé bí ọmọkùnrin kẹ́nu èèyàn ó máa rùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kú ẹ̀yọ́ àṣejù pajápajá owó àti tẹsẹ̀ kára èèyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí Afobitas náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gán èyí tí gbogbo ayé ń dùn wìtì wìtì torí iṣẹ́ kọjá bẹ́ẹ̀ head office wọn wà ní Mufayakun complex àgọ́ karo ẹnukada Abeokuta wọn tún wà ní mora ẹ̀kan roundabout ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 08039716022 Abeokuta Women Herbal Care ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o.